0: ibe ni Boko Haram gba wole o ti menace Boko Haram o tan le lati bi odun me dogun nsin lataye Obasanjo ni menace Boko Haram o ti tan le o ko tan le disin o ko tan le dola o won po si ni o won tun ti leka won tun ti ni swap iswap won ti tun ni iswap na. Mo ka eyan ti a se da po mo wa lati orilede Malaysia ayin te ngbo lati Italo mo kiyin eyin ti Nigeria mo ke eyin na mo kiyin lati Ghana mo kiyin lati United States of America e seun o e ku teti si te ngbo mi te ngbo aroye mi te wi pe wona wona wo ni yin kan wi sugbon eni to ba weju nle ru omo ba o iru awa ta weju bayi nle ru n ba o eni weju le ru n ba o ibi ti wahala esin ti o n ti o da le lorilede yi ta ba tete wa nkan sisi kan regulate re Nigeria o le ko le progress o ke se pe o eni to weju le ru n ba ni o a le ni tesi waju kankan o tori awon eyan wa productive mo o
1: gbogbo aye e je ka
0: ina ni je ka awon eyan ma lo lu jibi ti ngba ta awon woli awon pastor awon afa awon agba afa ta tin sogun tan se se pa awon mo tan lu jibiti to ye pe jibiti la awon mu ni se tan lu jibiti anan so se fun won nan se tuto fun won anan so sole awon nan so soke ogun owo awon nan se gbogbo awon po mo sonu ko binrin o sonu kan fi nkan ba yan lo kan fi ba awon obinrin sun lajo se po awon tan se fun awon babalawo awon apa awon segun awon ni o to bi je pe awon mo secondary school gan mo fe se se mo fe wa productive mo ma awon mo secondary school ta na tin se yahu egbo ngba ti gbogbo odo wa sin ba di yahu tan funny enough ni pe ibi ta awon yan ti wa improvise de ta ma rowo yahu jikode ta ba campaign yahu di governor sáwọn yahoo ti ẹ̀tí ìmọ̀ ṣe gọ́vnà sí wọn ti ẹ̀tí ìmọ̀ ṣe gọ́vnà àwọn yahoo wọn ti ìmọ̀ ṣe gọ́vnà wa pẹ̀lú owó ìmọ̀ ìdítà ń kó wá tó jẹ́ pé là ń gbà lọ́wọ́ wọn àfẹ́ mọ bí wọ́n ti rówó wọn kẹ́sà ti fà wà lówó. Nàìjíríà ò lè dá o báwọn bá wà nǹkan ṣe sọ́rọ̀ ẹ̀sìn tí ò jẹ́ káwọn èèyàn múṣẹ́ lọ́kùnkúndùn mọ́ tí wọ́n fi gbàgbé pé ìdíṣẹ́ ẹni là á mọ ni lọ́lẹ̀ nàìjíríà ò lè dá o kìí ṣe pé o ọ̀rọ̀ èpè kọ́ o a rẹgúlétì ẹ̀sìn lórílẹ̀‐èdè yìí o tẹ́yìn ò bá sẹ́ni tó le gbaná ojú àwọn kìíní kọ́ rẹgúlétì rìlíjọ̀n kán ṣe bíi paul kigame rwanda nàìjíríà ó padà lánàá o kìí ṣe pé o ẹni wẹjúlẹ̀ ẹ̀rù ń bá o ẹni tó bá ń gbọ́ mi lọ́wọ́ lórí rédíò tẹ́ ẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ tẹ́ ẹ bá mọ àwọn tẹ́ ẹ lè mọ àdváìsì bóyá àwọn tá ń wà ń jọba bóyá ẹ̀yìn lè kọ átíkù ni bóyá lè kọ ìròyìn ni bóyá lè kọ lẹ́tà ni sílé ìgbìmọ̀ asòfin lábújá ní sẹ́nẹ̀tì ní rẹ́pù bí wọ́n ṣe rẹgúlétì rìlíjọ̀n lórílẹ̀‐èdè yìí torí kò jẹ́ ó ń sọ àwọn èèyàn dọ̀lẹ́ àwọn pásítọ̀ àwọn àáfàá tí mo mọ̀ dáadáa àwọn tí mo mọ̀ dáadáa wọ́n ń ṣe oògùn wọ́n ń ṣe iṣẹ́ fáwọn ọmọ yahoo àwọn oúnjìbìtì tó ń ṣiṣẹ́ fáwọn ọmọ oúnjìbìtì a ti sọ owó di ọlọ́run wa lórílẹ̀‐èdè yìí kò á ní ṣe rí bẹ́ẹ̀ bó ni ò ṣe ní rí bẹ́ẹ̀ nígbà tó jẹ́ pé gbogbo wa náà la ṣe bí ìwé kan tí bàmí Fatai Bandele Olúṣọlá tí wọ́n send sí mi ní Johannesburg tí ẹnìkan tọ́jọ́ ọmọ Nàìjíríà ṣé canada kan náà ni woman yẹn ń gbé ni n ló kọ̀wé yẹn how we are báwo ni mo ti gbàgbé title ìwé yìí mọ̀ ń bọ̀ náà.

ìrántí bí ọ̀rọ̀ yẹn ṣe lọ mọ́ ṣùgbọ́n ń gbé kalẹ̀ bí mo ṣe rántí rẹ̀. How we are all contributing to the decadence in Nigeria. Mo ti gbàgbé bí ìwé kan ní woman kan ní Canada ní ọmọ Nàìjíríà lẹni tó kọ̀wé yẹn. Bàmí Fatai Bandele Sọ̀lá Olúsọlá àwọn ni wọ́n sẹ́ndì rẹ̀ sí mi. Kódà wọ́n fẹ́ ra àwé yẹn fún mi pé kí n lọ kà á nígbà yẹn. Pé kí n lọ kà torí ó wà ní Amazon ìwé yẹn ń bẹ ní Amazon tí ó yẹ pé ọmọ Nàìjíríà lẹni tó kọ́. How we are all contributing to the decadence of Nigeria. Ibi tí Nàìjíríà bà jẹ́ dé tó pin ìkìndé lè nìyí. Gbogbo wa la nípa tá a kó ń bẹ̀. Nígbà tí mo wá ń gúgù ọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan, gúgù wá ń fún mi ní àwọn ọ̀rọ̀. Ó ní ignorance, poverty and lack of moral values have been identified as the factors contributing to the high moral decadence prevalent in Nigerian society. Ignorance, poverty and lack of moral values have been identified as the factor contributing to the high moral decadence prevalent in Nigerian society. Ignorance àìmọ̀kan pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ aláìmọ̀kan. Funny enough ni pé ṣe mọ̀ pé èèyàn lè lọ iléèwé kó kàwé kó ka láàmì ṣaṣa kó sì tún jẹ́ amukun mẹ́kọ̀ọ́ èèyàn kọ́ jẹ́ ignorance. Kéèyàn lọ iléèwé ò ní kéèyàn ọmọ jẹ́ ignorance o. Àìmọye ọ̀mọ̀wé ọ̀nkàwé ignorance tán jẹ́ fúlù ọ̀dẹ̀. Irú rẹ̀ play out níbi election tó kọjá lọ. Nígbà táwọn Ibo ní gbogbo South East State 95% ní ìbò tó bí rí ń bẹ̀. Àwa là ń sọ pé pẹ̀lú our elite wèrèwó níbi tí wọ́n ti ń fún wèrè lọ́kọ́tọ́ ẹ̀pọ̀ ọ̀dọ̀ ara rẹ̀ ní roko sí. Tẹ́ bá máa dúró project tí Buhari tó fà lọ ìlú wọn ní Katsina ní abúlé wọn gangan náà ní Daura Oda University lẹ̀ ń bẹ̀. Tọ́ntorí tọ́ bá fún wèrè lọ́kọ́ yóò mọ̀ fa ọkọ́mọ́dọ̀ ni kò ní roko ọkọ́ síwájú. Tàwa di fúlù ignorance tó ń tìwé wa mímọ̀ tó ti kọ̀ bẹ́sọ̀ pọ̀ tó nínú wa. Pẹ̀lú ọgbọ́n wa àgbọ̀ngbọ́njú ọgbọ́n wa tí ń mọ́lọ́gbọ́n wa dárin dìn tí ń mọ́lọ́gbọ́n wa dòmùgọ̀. A ní nínú WhatsApp group àwọn ọmọ Yíbò sì dájẹ́ ẹ̀sìn ńlẹ̀ láàrin àwa tá a jọ jẹ́ Yorùbá àwọn ọmọ Yíbò. Èmi jẹ́ oyé wọn, wọ́n sọ pé èmi wà bí God. Wọ́n ní tribalist, wọ́n ní mo wà tribalistic. Mo wá gbé sójú, mo wá wé, mo gbé sórí bí ìfìlà, mo ro bí aṣọ. Mo ní yes, we are tribal men and women. Èmi tún jẹ́ oyé wọn, mo ní before I become a Nigerian, I am Yorùbá first. Yorùbá ni mo kọ́kọ́ jẹ́ kí n tó jẹ́ Nàìjíríà. Torí tí Ọlọ́run bá padà dánmú ẹ̀gbẹ́ Yorùbá nísì máa jẹ́ o. Tọ́lọ́mùn wa bá padà dá ọmú ẹ̀gbẹ́ Yorùbá iní padà máa jẹ́. Torí ẹ̀ Yorùbá ni mo kọ́kọ́ jẹ́ ná ká tó máa jẹ́ pé a fẹ́ wà patriotic Nigeria. Torí tó bá jẹ́ pé ẹni tó lọ́pọlọ ọ̀dọ́ torí òbí náà ń pèrè ẹ̀ lọ́dọ̀ 60 something years old man òun náà ń pèrè ẹ̀ lọ́dọ̀. Tó bá yẹ pé torí ọ̀dọ́ ni tí èsè pé ignorance ọ̀dẹ̀ òpònú làwọn tó pọ̀ nínú àwọn ọmọ wa ní àyín àwọn èèyàn wa tó fi dọ́dọ̀ àwọn àgbàlagbà míì gan. Tó bá ṣe pọ̀ ọ̀dọ́ la fẹ́ dìbò fún ni yàsín ṣòwò rẹ ọmọ yẹlé ṣòwò rẹ ó na òbí pa mọ́lẹ̀ nípa intellectual capacity nípa kéèyàn ní ọpọlọ ìpa kéèyàn ní ètò pé mo ní ètò tí ó ṣe pé a kàn máa bèrè. Someone that has been governor in Anambra State for 8 good years. Tó bá fẹ́ sọ̀rọ̀, he will not back any of his claim with a fact. He will not be telling you to go and verify. Go and verify. Ẹni tó lọ mú owó state tó lọ invest sí Biuri. Ilé ọtí tó fowó state invest sí Biuri. Ẹni tí Pandora Box newspaper tó gbé pé ó ní owó ní property ní tax haven.
Boyo ogun obi lo mu won ni ko ti aye mi. Boyo ni kulube kan to sa ni ko ye mi. So sagun ni. Egbo so ogun lo sa ni. Tori ma this man has nothing upstairs. I tell you, wallahi. E kuku ma pe mi o ni fun yin lo fo. He has nothing upstairs. He has nothing to offer. Propaganda, won wa fi propaganda di wa loju lo. Won wa fi esin ko eyin Yoruba si ra won lo. Awon agbo oponu kan ti o je pe interest Yoruba lo ye kan mo fight fun. Awon na wa gbo bi lori lo. Amusu, a oponu agbalagba kan to na ti jare ri lorilede yi. Ta ba ni ka mo bu agbalagba, ke se ru awon agba aya yi, awon agbo ofu, awon oponu yi la ni bu. Ke se ru awon Basanjo abi abi Ayo Adebanjo abi ti lo ko re. Won to se, won to lo nda egbe afeni fere si meji. Baba Faso ranti Londo, papi aba se darugo to baba ni la kaifa. Ti atun mo nti Adebanjo se, won to lo suspend awon ta congratulate Tinubu. I won soro si lenu ofo re. Ibe ai Obi won se. Was it Obi that INEC declared as a winner? Lenu agba oponu yen. Ti inu ni bi ni. Ti n ba won ja, ti tara le won ewu won, tara ta ni ya won la. Se kan le ba so pe a wa bias ni yin. Nibi ti kaluku tin woko tin roko sodo ara re yi. Awon oponu ayirada yi, amukun meko agba opo le Yoruba yi. Awon atoku moku amona orun mo lo yi. He, ara Yoruba mo, omo man ya nlenu fa. Ara ile Yoruba, e mo n ya nlenu o.

orisirisi prophecy lotun lo si ki lo kan am predict political ba won ni be pe kini pelu esin ki lo ka o bo iru won o ti ele fe ko rilede yo da tori to rilede yi ba da ta wa productive awon yo simi an lo le josin an ko isoro wa lo ba won kan emi ri gbogbo awon people yi awon to je eyan olon be ninu gbogbo won atawon afa atawon pastor koda awon babalawo to je eyan gidi nbe tan ja tan mo tan gba won wa sugba awon yoku yi emi ri won bi motivational speakers. They will just keep telling you what you would like to hear, not what you are supposed to hear, but what you want to hear. Ni mo wo kan ti Chris Oya Kilome. Ni the Holy Spirit has instructed him to command you to minister. Awa pe nikan lara awon to joko. Ba won jo ba ge won ti jo di tele na. Ni na wa bere si ni fa ta tan tan. Lana abi jo mo wo. Ngo pada dere gan. Ah, the Holy Spirit has told me. I see money. I see money. Tawon tan wa mena hoye. Baba jowo kidnapping. To je pe kidnappers ni to gba se ransom. I see money. Awon people ina nda wahala ale ni mo bi so pe ta ba tete regulate esin ni Nigeria. Wahala ti o dale. Ah, wahala esin o dale. Tori bi e pe orilede mi o se Christianity ba ko si Christianity ni London abi in America. Ti fi je pe ya yin ni wahala esin ti wa mule ju. O si lo si fa. O si lo fa. Won ma fa awon eyan ni fake hope. I see money. Iwo to si je bo lo se be rowo. Ina ni nje ka won mi o jale lo lu GBT. Lo lu GBT. Ma se nti o ye won o se pa yan seso. Owo owo owo prosperity prosperity prosperity ina ni. Awa so mura falu mu. Aso cultural falu wa nu. Ni mo bi nka kini ti mo nka fun ile kan. Ignorance, poverty and lack of moral values have been identified as the factor contributing to the high moral decadence prevalent in Nigerian society. Aimakan emi na poverty nbe mi na ja yin lowo lowo nti de bi mo be de o sugbon aimakan o si ninu oro aimakan ko si ninu oro mi. Se wa mo problem ni o. Ibi ti problem wa gangan ni pe ku awon eyan wa won mo fa won ni problem. Tori dan to ba mo ko won ni problem. Problem yen ti wa half solved. Toro mo pe isoro lo n ti ni. Ko mo woju tu si soro yen loku. Gbogbo ona to ba fi le ri oju tu si. Problem gangan ni pe a mo pa ni problem lori lede. Gba loro esin. A ti mo pa ni problem. Ani won lo moving ka odu pa kan pe o gbe wenu o to weta won lo n ko masalasi awon masalasi ma n gba wa lati ile arabu kan ko wa lati ile arabu awon mi ti do lowo ni lati pase re ara awon te mo pe la fa nla nla lawon owo tawon po nkan kan tan da jo lohun pupo na tan da o tan ko wa lan n ko masalasi jo ni bi yen won eso lowo won da jo pelu commitment ti won ni o. Àwọn ti ní commission ti wọ́n yọ ń bẹ̀. Àwọn náà ń sẹ̀kẹ́ bàgùjẹ bàgùjẹ lórí owó lórí àràmù tá ń jẹ. Wọ́n sẹ̀kẹ́ bàgùjẹ bàgùjẹ. Ẹjọ́ mà ń bẹ lọ́rùn àrò dákẹ́ o. Ibi tí mò ń lọ kàn. Ibi tí mò wá ń lọ gangan ni pé àwọn àdúgbò tí ò tí ì séèyàn ń bẹ̀ náà lọ ń kọ́ mọ́ṣáláṣí sí. Wọ́n kọrin gèdè nínú mọ́ṣáláṣí ń jò ni bàbá àmọ́mu wa ń mú ọ̀rọ̀ ẹ̀ wá. Ó ní láìláìláìláìlá. Wọ́n sì lọ ń jí gbogbo nǹkan tán rà sínú mọ́ṣáláṣí. Wọ́n sì jí tú kó pátá. Wọ́n sì jí tú tán pátá. Wọ́n sì ní jí tú tán. Nígbà tó gbé wa ọ̀wẹ́ nú ká tó lọ mọ́ ọwẹ́ ta. À ń lọ ń kọ́ lérìngínní sínú gbó tí ò sí èèyàn bẹ̀. À ń lọ ń kọ́ mọ́ṣáláṣí bẹ̀. Kó nǹkan ẹ̀ sọ bẹ̀. Kálukúsàfẹ́ di bàbá àmọ́ mu tipátipá. Kálukúsàfẹ́ di bàbá àmọ́ mu tipátipá.
àwọn ìpalẹ̀ gbogbo nǹkan tó wà nínú mọ́sálásí mọ́ kí ló dé tẹ̀ lọ owó tó yẹ ká fi ṣe nǹkan gidi mi ó yẹ pé mosque làwọn yẹn ni wọ́n fi kọ́ sí mosque ni ìṣòro wa sí mosque tó wà nílẹ̀ àti ìrí lò tán ní mosque tá a ti ní mọ́sálásí àti churches tá a ti ní a sì lò tán àwọn èèyàn sáà wọ́n tún wọ́n extend ẹ̀ ni wọ́n ti wá sọ́ di mo fi sọ pé wọ́n ti sọ ẹ̀sìn bí ìwà nǹkan jẹ wọ́n ti sọ di iṣẹ́ ìwà nǹkan jẹ wọ́n ti sọ di business ventures ìní churches tí wọ́n fi owó ìdá mẹ́wàá àwọn ọmọ ìjọ dá sílẹ̀ yóò dá university sílẹ̀ tọ́jọ́ pọ̀ ọmọ ìjọ gan ò nílé àfọ́ọ̀dì ẹ̀ gbogbo wet gbogbo ọrọ̀ tá a kójọ yìí nínú ṣọ́ọ̀sì tọ́jọ́ pọ̀ gbogbo àwọn enítere ìjìtere la fi dá lẹ̀ àwọn ọmọ ìjọ wọn àlè àfọ́ọ̀dì tuition fee ní school tí church dálẹ̀ ìbájẹ́ pé báwọn missionary àtijọ́ ṣe ṣe rèé ẹ̀yin ọ̀bá rí ìwé kà tọ́jọ́ pé púpọ̀ nù ìwé gbogbo àwọn iléèwé àwọn missionary àwọn náà kọ́ wọn àwọn churches táwọn òyìnbó gbé wá àwọn náà kọ́ wọn gbogbo ibi táwọn pipo yìí ti wà educated láti get education tiwọn àwọn yìí kan náà ni wọ́n ń kọ́ ṣọ́ọ̀ṣì ni wọ́n ń kọ́ iléèwé náà ń kọ́ universities táwọn ọmọ ìjọ wọn ò lè afford ṣé báwọn thomason wá sórílẹ̀-èdè wa ṣé bá ṣe ṣe tiwọn nu ṣé báwọn ṣe ṣe nu mo bí yín mo ń bí yín o torí tí n bá sọ̀rọ̀ ẹ nìyí nǹkan tún dé o mo ń bí yín o.

tó ti bú tẹ pàdé ẹgbẹ́ dìde àwọn ni wọ́n máa rántí yín kódà wọ́n tún sọ̀tà yín fáwọn ọmọdọ́mọ wọn yọba dìtà àtẹnudẹ́nu yorùbá ló ní ìtàn àtẹnudẹ́nu alákọọ́lẹ̀ ni ṣùgbọ́n a nítàn. Òun lògùn àìkú tẹ̀yìn ebi kú láíláì o torí ń dá a bá se lé ní ó dìtàn lẹ́yìn wọ́ ọ̀la. Àrọ́bá gbogbo wa là á dìtàn. Ẹ ṣọ́ra o dáadáa ẹ ṣọ́ra yín o kẹ́ ẹ lè dìtàn dáadáa. Torí gbogbo ń tà ń se lọ́wọ́ lé ní ó dìtàn lẹ́yìn wọ́ ọ̀la. Mèmí ṣe ń jẹ́ kásàmà ṣe dáadáa tí mo fi ń fo ó kọ tí mò ń jẹ́ kìlọ̀ wà. Adéyinka Ọlásùkàn mi kásàmà ṣe dáadáa. Ajé ó kọ bí ẹni kìlọ̀ wà. Ọ̀hún pẹ̀mbọ bí àwọ erin ajá àlú Ọ̀yọ́ ti gbó lásán nítorí bẹ́mi ọ̀rẹ́ ẹranko mo rábà mèèyàn ni.

ọkùnrin yìí Muritadọ Abdullah Atura àwọn ni wọ́n kọ́ ọ́ ọ wà ní orí audio mark tẹ bá ti search asbi HASBI rabbi RABBI ẹtì fi space sí o asbi rabbi Muritadọ MURTADOH ẹwà tún fi space ẹwà kọ Abdullah ẹtùn fi space ẹkọ Atura tẹ bá ti search ẹ ọ wà ní audio mark kẹ lọ máa bá wa gbọ nbẹ. Ìntẹ́ bí lè support Àfáà Muritadọ ti ẹ̀. Ìntẹ́ mi lè bí support rẹ̀ ni mo fi ń ṣàpèjúwe rẹ̀ fún yín. Ẹ̀yin ẹ support rẹ̀ nípa kí lọ gbọ́ orin rẹ̀ lọ́dí ó máa kì. Bẹ́ẹ̀ bá ti gbọ́ tó bá pọ̀ yóò máa rówó díẹ̀ díẹ̀ ńbẹ̀.

0: mo ti lo rin Okunlola Funmilayo Olasunkanmi náà lẹ́ẹ̀kan òun náà ń bẹ lọ́dún máàkì ǹtẹ́ lọ sáàtìnú Okunlola Funmilayo Olasunkanmi Amejoy ìlòun náà ń jẹ́ ní ọdún máàkì ìlòun náà ń jẹ́ ní ọdún máàkì o kò jẹ́ bó ṣe jẹ́ sí ẹ̀gbàgbé gbogbo àwọn tá a fi sọ̀rọ̀ lálẹ́ láti ibi kámọ́nì religion tolerance ọmọ tó wá ṣe CBT jamb exam tán àlè lójú 3 hours lọ ẹni wọn máa sí rí lẹ ẹ sì ti mọ pé ń bẹ nínú inú ẹsìn wọn pẹlú gbàgbọ tiwọn pé ká má sí rí lẹ ibi tí àwọn èèyàn ti ya alábòsí tínú wọn fi máa ń bímọ ni pé ẹ rí àwọn tí wọn ń sí ọyàn lẹ tí wọn ń sìdí lẹ tí wọn sọ ọwọ kú ọ tí wọn ń bóra tí wọn sì ránu kiri ẹ ní gbójú agan sí wọn ṣùgbọ́n ẹni tó bá múra dáadáa tó bóra rẹ òun yóò wá jẹ́ sòro fún yín pọ́tẹ́ useless priority àbí misguided priority ìmọ̀ problem wa o seriously I don't know our problem yàsìn lórílẹ̀èdè yìí ni mo fi ń sọ pé tá a bá regulate ẹ̀sìn lórílẹ̀èdè yìí àtidá rẹ̀ àwọ̀ ọlọ́run ló wà torí pé gbogbo nǹkan tá a lè fi jẹ́ number one lágbàáyé lọ́lọ́run fún wa talking about mineral resources ohun àlùmọ́ọ́nì ọ̀kẹ́ àìmọye ohun àlùmọ́ọ́nì gbogbo ẹ̀ lọ́lọ́run fún wa a ní crude oil a ní limestone kódà a ní bitumen tí wọ́n fi lè ṣe ọ̀dà tí wọ́n fi lè ṣe títí ọlọ́dà a ní rọ́bà tí wọ́n fi lè ṣe plastic name it a ní limestone tí wọ́n fi ń ṣe cimenti a ní góòlù a ní kúpà kí ni àti ẹ̀ ní a tún ní uranium wọ́n fi ń ṣe bọ́ǹbù burúkú kan báyìí kẹ́ni máa ń pè ná olórúkọ tí wọ́n ń pa àwọn bọ́ǹbù burúkú yìí ẹ ṣàtìmọ́ ọyẹ gẹ́gẹ́ ti mọ yóò ti yé yín uranium wọ́n sì tún fi máa ń ṣe wọ́n tún fi máa ń power aná wọ́n fi máa ń ṣe power generation uranium gbogbo ẹ̀ láti níbí o a ní coal mining bẹ gbogbo nǹkan láti a tún ní good weather nílùú òyìnbó mo ń wo àwọn fọ́nrán kan wọ́n máa lọ ibi iṣẹ́ wọ́n máa yọ̀ ṣubú ni pẹ̀lú tí snow ti kúnlẹ̀ lọ gbogbo orí mọ́tò wọn ni snow ti bò mọ́lẹ̀ lọ nínú òtútù lọ níbi bójò bá rọ̀ òtútù kò ní kọjá àfaradà àwọn níbẹ̀ nínú snow òtútù burúkú bóòrùn wọn bá mú ní ilẹ̀ arabu òòrùn burúkú tó tutù wọn bá mú òtútù burúkú táwọn tán wà ń bẹ̀ máa ń fún wa níròyìn ṣùgbọ́n níbí gbogbo ẹ̀ níwọ̀ntúnwọ̀nsì tí ò gajara lọ ìyá haúsá nìkan ló tún gbóná jù sátúwẹ̀sì wa ń bí lọ́dọ̀ wa ń bí ló bẹ́tà jù kí la gbìn tí ó wù kí ni nǹkan tá a gbìn tí ó wù ṣùgbọ́n àìlọ́pọlọ pẹ̀lú management ìmọ̀tara ẹni nìkan gbogbo àwọn tí ń bá wa jànú pẹ̀lú àgbà ó díẹ̀ sìn tí ò ní jẹ́ ká lè dìbò fẹ́ni tó competent torí pé kò sí ẹ̀sìn táwa ń ṣe mo fi tún sọ̀rọ̀ lọ lórí ọ̀rọ̀ tinubu tó jẹ́ pé all of his household are practically Christians but to àwọn alákatakítí ẹ̀sìn alágbàódì àwọn pastor òfò àwọn aríran wèrè to them muslim ni muslim tó jẹ́ pé mo lè sọ 50% pé orúkọ lásán ni bàbá tinubu fi ń jẹ́ muslim kì í ṣe muslim kan ti ń kírun ti ń practice religion bí irú àwa yìí náà ni kì í ṣe pé religion rẹ̀ lọ́wọ́ gbòǹgbò tó jẹ́ pé bàbá wa ń kí wákàtí márùn-ún déédéé àsìkò election nìkan ni bàbá ń lọ mọ́ṣáláṣí jímọ̀ camouflage lásán o ẹni ìyàwó rẹ̀ jẹ́ pásọ̀ nínú ìjọ funny enough ni wípé bí tinubu ṣe dàgbà tó ó ń dáhùn àwọn àbéèrè pẹ̀lú ọpọlọ bá ó nìkan nínú gbogbo àwọn tá ti ń sọ pé àwọn fẹ́ jẹ ààrẹ ó nìkan ló prepare fún post yẹn gbogbo àwọn yòókù a kàn fẹ́ jẹ ààrẹ especially ruth buhari a náà fẹ́ jẹ ààrẹ kíyàn ní inú re lásán ò tó fún àti ṣèjọba ó ní ìlànà àtẹ̀lé ó ní ètò ó ní plan You have agenda. You have agenda. You have structure. Kí ẹ gbàgbé mo fẹ́ èmi náà àwọn èèyàn oúnjẹ èmi náà fẹ́ jẹ ààrẹ o mo fẹ́ jẹ ààrẹ kò mọ ní ọpọlọ kò mọ ya wèrè díẹ pínyàn nínú orí òkan pọ fẹ́ jẹ presidency pọ fẹ́ jẹ ààrẹ orílẹ̀-èdè ẹni tí ó jẹ ààrẹ orílẹ̀-èdè yóò jẹ ẹni tó lè implement irú tá a sọ pé ká implement pọ Kigami of Rwanda implement yẹn tó regulate religion yẹn. Àpò san lórí díẹ̀ ẹni tí ọba san lórí ò lè kò lè ní àṣeyọrí kankan níjọba ó jẹ èèyàn tó ní plan tó lọpọlọ tó sì san lórí torí àwọn èèyàn wa ojúbọ̀rọ̀ ò sí gbọmọléwó ìkùrọ̀ wọn ìwà àbàjẹ́ tó ti wà lára wọn wọn ní pátì bọ̀rọ̀ lọ́yọ̀ wa ń bí nìsín tó bá ti di Saturday nìsín àwọn kan ó ṣàyà gbangba ni wọ́n mọ blọ́ọ̀kù traffic wọ́n mọ blọ́ọ̀kù ojú ọ̀nà wọ́n mọ ṣènáwó ta tẹ́ǹtì sójú títì. Tí bá wà níjọba local government ẹni tí bá gbámú àwọn ọlọ́pàá ní ìfimọ́ kó wọn kò lójú títì go if you want to do anniversary or you want to do any ode go and rent event center if you can't avoid it make use of public primary and secondary schools stop causing nuisance on the roads. Níbi tójú àwọn èèyàn dúdú dé tí bá implement irú kíní wọn nídìbò fún mi lẹ́lẹ́kejì ẹni tó bá àwọn wèrè kan sì ń bẹ nínú àwọn olóṣèlú mú tí wọn ò fi campaign pé àwa àní máa sọ pé ká ẹ má ṣe náwó lójú títì mọ tí wọn tó fi against mi ní second term. Ṣùgbọ́n ẹni tí ọba tún lu ìṣe yóò jẹni tó san lórí tó ya wèrè díẹ̀ wọn ṣe wọn sì náwó tó mọ fi tiẹ̀ dí àwọn ẹlòmíì lọ́wọ́ tó ń kọjá lọ òun kọ́ sí nuisance ní ẹ̀nà òun sì náwó block títì. Wọ́n sì na last year or last 2 years. Ìkálóhùn sọdún egun lọ́nà ọjà àkẹsán ó sì blọ́ọ̀kù ọ̀nà òròkí sọ́jà àkẹsán major road ó dẹ̀ blọ́ọ̀kù ẹ̀ wọ́n dẹ̀ blọ́ọ̀kù ẹ̀ wọ́n ta tẹ́ǹtì síbẹ̀ àwọn ẹ̀sẹ̀ ń pẹ́ kọ́lọ́kọ́lọ́ kí wá ọ̀nà míì padà sẹ́yìn gba ọ̀nà agbolé. Who does that? Àwọn tó yẹ ká palẹ̀ mọ́ kán lọ sẹ̀ wọ́n bí oṣù mẹ́ta without fine. Blọ́ọ̀kù títì máa ṣe náwó wèrè àfòdé òfò ẹ ní bá mi wọ́n ti ń kọntribúùsì sí nǹkan gidi òdé òfò wọ́n lọ láwọn sọdún egun sọdún kínní sọdún òfò kan wọ́n lọ blọ́ọ̀kù títì. Mo tún wo fọ́nrán kan àwọn wèrè kan pọ̀ bí ilẹ̀ Haúsá nìyẹn mo wò ní orí Facebook kínní Yorùbá kan wọ́n á lọ ń kírun wọ́n sì blọ́ọ̀kù títì. Bíi pé èèyàn dìde fẹ́ fi ràn àyè míì wà nílẹ̀ tán lè dúró ojú títì gangan làwọn rí tán lọ dúró mẹ́ tán lọ ń kírun mẹ́. Who does that? Ṣé agbádùn lórílẹ̀-èdè yìí? Wọ́n á blọ́ọ̀kù tírábìkì àwọn tán travel wọ́n wà dá wọn dúró wọ́n ní jẹ́ wọ́n kọjá lọ because you want to pray kò há sílẹ̀ ibòmíì nílẹ̀ tán lè ti pray. Wọ́n máa ń kọ́ sí short nuisance lọ́yọ̀ọ́ mí náà máa kírun ní lọ́sílásí jímọ̀ lọ lákẹ̀sán wọ́n blọ́ọ̀kù títì ni. Who does that? What a nonsense. So ẹni tí ọ̀rọ̀ ahándúró àwọn èèyàn yìí yóò jẹ́ ẹni tó ya wèrè torí rẹ̀ yí gan tó sì èrè gan yóò ya wèrè gan yóò sì ní plan máa kírun jímọ̀ máa blọ́ọ̀kù títì wá sí máa fi tiẹ̀ disturb àwọn ẹlòmíì lọ́jà àkẹsán. Má se máa fi tiẹ̀ disturb ẹlòmíì. Ìgbádùn tiẹ̀ o ò gbọ́dọ̀ fi ní ẹlòmíì lára. Àbí ẹ̀sìn tó ń ṣe believe ẹ o ò gbọ́dọ̀ fi ní ẹlòmíì lára. Bẹ́ẹ̀ náà ni táwọn eléegun náà bá bẹ̀rẹ̀ eégún wọn wọ́n ti sọ pé àwa cultural kìíní bí. Wọ́n máa cause nuisance ní lójú títì. Block traffic wọn ní control wọn. Kásì ẹ̀pẹ́ báyá wọ́n tún kọ̀ọ̀tún wọn pé ẹgbẹ́ kan péré náà ń gbà lọ kan fi kejì lẹ̀ wọ́n blọ́ọ̀kù two way ni wọ́n blọ́ọ̀kù two roads causing nuisance. Àwọn kára dára dábàá yẹn ẹ wá ní kámọ́ regulate religion níbí. Mo ti witness kan tí mo lọ sọ́nà sábó àwọn báyá sanglican ni wọ́n ni àbí catholic mass abi won na nse loje lona sabo won de block won lo olopa tun wa pelu won olopa awon sero special massa na wa pelu won despite pe awon security and loruko e wa pelu won they were still causing nuisance blocking roads say dem a fi e ma gba awon eyan ni se ma for car abi moto call awon eyan. But they are causing nuisance. How can you use your beliefs, your own thing, to be causing hardship for another? And they talk about very clearly the other. Who does that? Only the tea, religion houses, but the produce, company or factories, law, they are doing more. Nigeria is doing more. Unless something drastically is done. Oko panu. In the relay day in law. Oko panu. Kala ma jak panu.
1: Bismillahirrahmanirrahim. Alladhina qala lahumun nas. Inna nasa qad jama'u lakum fakhshawhum. Fazadahum imanan wa qalu. حسبنا الله

torí ìbàjẹ́ yìí ti gogò mọ́ àlá ó ti mọ́ àlá a sì lè pàtì bọ̀rọ̀ unless ìta bá rẹ́nìkan tó fi ayọ̀ hand mú a tá a léèyàn kan bíi paul kigame. Mo ń wo fọ́nrán kan láti láṣẹ náà mo ti rí pé àwọn ghana wọ́n implement nǹkan kankan bóyá òótọ́ níbi rọ ni torí mi sí ghana mi mọ̀ nǹkan náà ni wípé one factory from each district káàkiri gbogbo district tó wà ní ghana ni wọ́n ti plan rẹ̀ each one factory ní gbogbo district lọ ẹ̀rí àwọn tán fẹ́ progress ni ẹ ṣùgbọ́n lọ́dọ̀ wa mi churches ta ní district kan kò ló ń kà iye mọ́ṣáláṣí district kan kò ṣeé fẹnu sọ. And despite our religiosity, we are still committing so many atrocities. Àwa lẹ́ẹ̀rí gbé wiri nínú wa, àwa lára àwọn tí wọ́n tú retrack nínú wa, àwa yìí kan náà là ń ṣe gbọ́mọgbọ́mọ, là ń pààyàn sẹ́sọ sówó, àwa yìí kan náà ni kidnappers, àwa yìí kan náà ni bọ́ńkìrìn tán jí epo bẹ́ tán jí epo, àwa yìí kan náà ni ìjọba ò fi subsidy sórí epo táàgbé tán lọ́mọ ta ní pẹ̀lú subsidy orí rẹ̀ tá lọ́mọ ta lọ́wọ́n ní àwọn neighboring countries ní táwọn míì fi ń lówó nù tán fi ń dolówó ní àyín nìyẹn ọ̀nà táwọn kan fi ń rówó wọn ní àyín nìyẹn bọ́ńkìrìn bí epo tí wọ́n tìjọba ti sanwó subsidy lórí rẹ̀ àwọn ó kó sínú kẹ́ẹ̀gì wọ́n wá kó ó di kú tọnu wọ́n lọ ń tà níbẹ̀ ńbẹ́ gbogbo wa sì pẹ̀yìndà a mọ̀ bú ìjọba a nílùú yìí ò da gbogbo wa láti ń contribute sí gbogbo wa là ń bàlú yìí jẹ́ how we are all contributing to the decadence of Nigeria.

ẹni tí ò sè yí ń se yún àwọn míì nínú ọ́fíìsì tán wà nothing wù á bú àwọn permanent secretary ò fò. Àwọn permanent secretary ò fò àwọn náà máa kọ́jọba náà kọ́ ẹni tó wà ń jọba bí ó ṣe jalè àwọn ti mẹ́nu rẹ̀ wọ́n ti mẹ́nu jìbìtì àwọn wèrè tán wà ní local government tó yẹ pé tán bá ti yàn wọ́n sí ipò yẹn báyìí ká lọ mọ búùkù ọkọ̀ tán fẹ́ rà á lẹ̀ ni wọn ò ní jẹ́ kí alága ìjọba àríbí lè rí iṣẹ́ ṣe àwọn náà máa pa owó tó bá ń wọ local government ní pónpó wọ́n kún gbogbo local government káàkiri nàìjíríà. Ní nàìjíríà lẹ́tì máa rí èèyàn ọgbọ̀n tí ọmọ mú fún fáìlì ẹyọ kan. Àwa náà tún la ní ghost workers àwọn tí ò ṣiṣẹ́ tán ń gbowó oṣù níbi tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti wà tí wọn ríṣẹ́ ṣe. Àwa láàfin competency sílẹ̀ táàmọ́ torí ẹ̀sìn ìdìbò fáwọn kan. Despite our religiosities, we are still committing so many atrocities.

0: ta ba se pe se temi ni tin ba lagbara ni yasin yasin tin ba ni agbara re masalasi ati sauce tin wo o ti poju beans wo won tin convert won si business tin convert won si factory tin ma producing data in data ewo amba awa la ma lo gbadura ni sauce ama se ama gbadura ni masalasi Ọlọ́run ṣe nǹkan tá a lè ṣe fún ara wa. Ọlọ́run ṣe fún wa. Ìmọye àdúà táwọn tí ń kó tán ń gbà. Sáwọn tí ń kó tẹ̀ mọ́ ń gbàdúà. Tí ń gbàdúà, ṣé tí ń kó ń gbàdúà. Ṣé bí Buddha Buddhist ni wọ́n? Sọ́yẹ kí Ọlọ́run ọmọ sàánú, sọ́yẹ kí kọ́ńtì àwọn Buddhist àti India. Sọ́yẹ kí kọ́ńtì àwọn Buddhist kọ́ máa jẹ́ economic one of the most economical viable countries in the whole world. Láwọn orílẹ̀-èdè tí economy wọn better tó wà òkè lágbàáyé, àwọn tí wọn nígbàgbọ́ nínú Ọlọ́run pẹ́ẹ̀pẹ́ kò sí nítọ́kàn wọn pẹ̀lú Ọlọ́run. Buddha làwọn nígbàgbọ́ nínú rẹ̀. Buddhist sọ́yẹ kí country wọn kọ́lọ́run ó sì ju sọ́yẹ kó ju ọmọ rọ̀ ńbẹ̀. Sọ́yẹ kí wọ́n lè máa ṣe dáadáa. Ìgbà wa Ta la lọ́lọ́run. Aláàmọ́lọ́run. Àsì lọ́lọ́run. Àìwùwà bí ẹni tó mọ́lọ́run. Àìṣèṣe bí ẹni tó mọ́lọ́run. Àwa yìí làkọ́kọ́ gbàgbé pé èèyàn làkọ́kọ́ jọ jẹ́. Nígbà tá a délé ayé làá ṣẹ̀ṣẹ̀ ń túùzì ẹ̀sìn kálukú wa. Ìgbà tá a délé ayé làá ń túùzì ẹ̀sìn. Ẹ̀sìn tá a bá táwọn òbí wá ṣe làwa náà ń jọ ìwọ̀n tá à ń ṣe. Yàtọ̀ fáwọn míì tí wọ́n sọ tí wọ́n padà ṣẹ̀sìn míì fún ara wọn. Ṣùgbọ́n èyí tí àwọn òbí wọn kọ́kọ́ ṣe làwọn náà kọ́kọ́ ṣe. Tó bá ṣe pé lé kìrìsìtẹ́nì náà bímí sí. Bóyá kìrìsìtẹ́nì bóyá ti di pásítọ̀ nínú ṣọ́ọ̀ṣì wa. Ṣùgbọ́n àwa yìí la gbàgbé pé èèyàn làkọ́kọ́ jọ jẹ́ o ká tó gbọ́njú bá ẹ̀sìn lọ́wọ́ àwọn òbí wa káà náà tó lè máa sọ pé à ń ṣẹ̀sìn. Ẹ̀sìn wa là ń ṣe yìí ni àbá ń ṣẹ̀sìn. Ẹ̀sìn lọ́jọ́ lójú tèmi ò mi ò rò bá ń ṣẹ̀sìn o. Torí nínú ọkàn lọ́yẹ kẹ́sìn wọ́n wà káwa máa fi hùwà káwọn èèyàn máa wá rápẹrẹ ẹ̀sìn lára wa kẹ́sìn ò fi wá máa wù wọ́n láti ṣe. Ṣùgbọ́n níbí wàbí kókó ni aláwọ̀ àmọ́yà alágbà ó di ẹ̀sìn. Orí ẹlòmíì ó fúyẹ́ kò sí nǹkan kan ńbẹ̀. Àfi ronú ẹ̀sìn. Àwọn yìí náà ni wàbí kókó. Pọ̀pọ́ kan ń bẹ tí ń ṣe kọ́mẹ́dì ní Facebook Àfáà Súnà. Wọ́n bá ṣe kọ́mẹ́dì pẹ̀lú irú àsìkò àwẹ̀ yìí nìsín. Irú nǹkan ń bẹ à ń pè ní Bàbá Aládo. Ó ṣe kọ́mẹ́dì yẹn. Bá láti láṣẹ ẹ̀ lọ́dí ṣé o. Àwọn kan lọ ń mú jáde náà lọ ń kọ́mẹ̀ntì lórí ẹ̀. Wèrè tí ò lọ́lọ́run. Wọ́n bá fẹ́ dàbí ànábì àbọ̀ fẹ́ dàbí Jésù nínú wa pẹ̀lẹ́. Ìwọ ló jẹ́ ń tùjú. Wọ́n bá gbọ́ létí ọ̀tún kọ́ tòsí sí ní Bíbélì wí. Tí wọ́n lè kọ́ tòsí. Tí wọ́n lè kọ́ tòsí. Náà lọ ń wú kọ́mẹ́ntì náà lọ ń kọ́mẹ́ntì náà lọ ń ṣépè fún Àfáà Súnà àti Bàbá Aládo. Àwọn wèrè yìí àwọn náà ń sọ ẹ̀sìn mùsùlùmí lẹ́nu. Àwọn alákatá kítí ẹ mọ bọ́lọ́run gbé ẹ mọ gbé ọlọ́run níjà mọ gbé ọlọ́run níjà tí ọlọ́run ò tó jà ara rẹ̀ gbé ẹ̀yin aláìní làákà ìwọ̀n wọ̀nyí tí ọlọ́run ò lè dájà ara rẹ̀ gbé tó bá fẹ́ gbèjà ara rẹ̀.
1: Bismillahir Rahmanir Rahim. الذين قال لهم الناس إن الناس قد جمعوا.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Your online radio. Ajisebi Oyo lari. Oyo Ajisebi Baben kokan.
0: Mo be se ni paluda paluda ta aroko. Paluda paluda ta arada. Kin wa ma fi dagbere were were. Ojo ti lo o ye kin reju die. Kisari toto. Hain.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Your online radio. Ajisebi Oyo lari.
3: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálá lálá
0: ẹ̀má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajísebí Ọ̀yọ́ làárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkan.

0: ẹ kú dédé àsìkò yìí o. Mo kì í káàkiri àgbáyé ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Tó bá rí bó ṣe rí lọ́dọ̀ tèmi lọ́dọ̀ yín náà níbẹ̀ hàn. Ìyún lórílẹ̀-èdè Nàìjíríà ń bí aago mẹ́fà rọ̀lẹ́ ọkọjá ìṣẹ́jú mẹ́tàdínlógún. Ìyún látòkè òròkí lọ́yọ̀ aláàfin wa ń bí lórílẹ̀-èdè Nàìjíríà ta kàlẹ̀ sí. Adéyìnká pẹ́ńbọ bí àwo irin ọ̀rọ̀ jẹ́nu òhunrun. Ọlọ́run ọba náà ní ń tọ́jú mi o, ó ní ń tọ́jú ẹ̀yin náà níbẹ̀ hàn. Ọlọ́run ó kú ìtọ́jú wa. Tí ò bá sí ọlọ́ọ̀lọ́ọ̀ ni pákútẹ́ ìbá ti má parọ èmi àti ẹ o. Tó rò pé bá a ṣe ń gòkè, tá a jọ ń gòkè, tí wọ́n ń gòkè, tèmi ń gòkè, tó rò pé gbogbo àwọn èèyàn náà ló dùn máa ń nú ni. Ìra wọn ọmọ ọ̀fẹ́ pòpò òde ni wọ́n gba kámú ni o. Nítorí pé ọlọ́run ọba ò gbà fún wọn, ọlọ́run ọba ó kú ìtọ́jú wa. Níbo lèmi ò bá wà lọ́jọ́ òní bí ò sí ẹ̀yin? Ọlọ́run ọba alágbára a lè wí lè ṣe a lè ṣe lè wí ọba tó pa lórí ohun gbogbo. Tí ò bá sí Ọlọ́run lákàtà mi ni Ọlọ́run tèmi fi ṣe apáta àdáàbọ̀bọ̀ tèmi wà láì. Hàn-ín pàkúté ìbá ti má parọ́ mi ti pẹ́ déyìn ń ká.
1: Ìyá mi sọ̀tọ̀ ọbẹ̀ rẹ̀ dùn láwọ̀ mi mo mú dánpẹ́.
0: Olùtọ́jú gbogbo ayé adúpẹ́ lọ́wọ́ rẹ o. Tí ò bá sí ìwọ wàhálà, tí ò bá sí Ọlọ́run ọba Olódùmarè wàhálà àwọn ọba ti já mọ̀ gangan torí pé àti ẹ̀ já mọ̀ gangan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn èrùpẹ̀ lásán lásán.

lọ́wọ́ rẹ ọlọ́ọ̀ba lórí ìgbésí ayé gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá. Ó kù tọ́jú wọn o, torí bò ń bù fún àwọn bí òkun láwọn náà ṣe ń lé fún wa bí ọ̀sà bí ọ̀sà. Ó kù tọ́jú àwọn olólùfẹ́ wa, àwọn alátìlẹyìn wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ lórí ìgbésí ayé wọn. Ọlọ́run máa túbọ̀ bá wa bù fún wọn bí òkun, kán lè máa fún wa náà bí ọ̀sà. Gun òtún fún wa bí ọ̀sà, kán lè máa fún wa bí odò kéékèèké. Ọlọ́run máa bù fún wọn bí òkun, bù fún wọn bí òkun alágbá lúgbò, bù fún wọn bí ọ̀sà, bù fún wọn bí òkun bí ọ̀sà. Ọlọ́run bá dúpẹ́ lọ́wọ́ rẹ, ó kù tọ́jú wa o, tó máa tọ́jú wa lọ. Dẹ́yìn nǹka ayé náà ni ọmọ ọ̀dọ̀ àgbà, ajá àlú ọ̀yọ́ tí è gbó lásán. Nítorí pé bẹ́ẹ̀ mi ò bá rẹ́ran ko, mo rá kàtà èèyàn, mo rá bá mi èèyàn ni o. Ọlọ́run ọba, ó kù tọ́jú mi. Ayé náà sọ fọ́lọ́run mẹ́rin pé ọlọ́run ó kù tọ́jú mi o. Ó kù tọ́jú mi ọlọ́run. Ọlọ́run ọba, mo mọ̀ dúpẹ́, ó kù tọ́jú mi o. Ṣé lórí ẹbí lórí ara ni ká sọ ni? Ó kù tọ́jú mi. Lórí ọkọ lórí ìyàwó ni? Ó tún ó kù tọ́jú mi. Àbí ṣé lórí ọmọ lórí bàbá lórí màmá ni? Ó kù tọ́jú mi o. Ọlọ́run ọba, ó kù tọ́jú mi. Ìwọ nìkan ni o. Ìwọ nìkan ni. Ìwọ ni Alpha àti Omega.

ọlọ́ọ̀ba àdúpẹ́ lọ́wọ́ rẹ. Adéyinka Ayinà ní o pàpín bàálẹ̀ fìlà ìlàsà àròpọ̀ tí so lórí ọbẹ̀ nínú àwòtán garan mo tó ti dé pamantíkan bí o ṣe rìn. Ayé mi náà lèdè bábá èdè ọ̀rọ̀ bábá ọ̀rọ̀ ìmọ̀ bábá ìmọ̀ ìwà bábá ìwà kọ̀ǹkọ̀ bí ẹni tẹ ẹyin náà rèé sèmi náà tún lọ ọmọ ọba aládèjì kan jìkan tògótògó tọ̀gọ́tọ̀gọ́ abọ́gbọ́n nù ní mí tọ̀sán tọ̀sán torútorú èmi tún lọkùnrin sì bá olórí aláròyé nílà náà onímọ̀ tí ń wò sùnsùn sùn ọ̀rọ̀ jẹ́nu ohun mo tún sùn tẹ́nu mi tún ṣe wúyáwúyáwúyáwúyáwúyá. Aláàbò aláàánú lórí ìgbésí ayé gbogbo wa èmi pẹ̀lú àwọn tí ó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí báyìí ayin ọlọ́run ọba ọba ara ó kù tọ́jú mi mò ń bọ̀ ná mo tún ń bọ̀ ná. Adéyinka abọ́gbọ́n nù ní mí tọ̀sán tọ̀sán torútorú èmi tún lọkùnrin sì bá olórí aláròyé yín rèé ní láàánú òní mọ̀ tí ń wò sùnsùn sùn ẹ̀rí ń báyìí bí ni mo mú bí iṣẹ́ lè máa ńlá o ẹ̀yin tèmi Adéyinka rèé hùn òbíṣẹ́ mi pa mí dì mí dọ̀gá àgbà mo fẹ́lẹ̀ mẹ́bùn tọ́lọ́ bá mi fún mi lẹ̀dùmàrè ṣe ń ṣàlékún ẹ̀yin náà ẹ wo ẹ̀wòwò ẹ gbé wo ẹgbé wo ẹ yẹ wo ẹyẹ wo ẹ yẹ wá wo sáàrin ara wa ẹ wò wá sáàrin ara wa gbangba gbangba lẹ́yìn pé mo iṣẹ́ iṣẹ́ kí n tó da kọ́ ni mo jìyà títí n tó jèèyàn mo mọ̀ kẹ̀dẹ̀ ẹ̀jọ̀ pọ́tọ́rì tọ́ ìyá ń jọ́ sí wọn tó jẹ́ ń kẹ́rù mi dáàfin ẹ̀yin náà ẹ wò wá wò sáàrin ara wa ẹ rí pé ọwọ́ ní dáná orí mo gún tó tún fodidi ẹni fọ́ rímu tó tún fọ̀ tọ̀ọ̀tọ̀ èèyàn síbẹ̀ aṣọ tí ń paláró lẹ́rù àti kìbọ́ mi ò sí inú tèmi Adéyinka ọ̀hìn wọ́n á máa wò ṣe tèmi náà kọ́sẹ̀ ni ní wo ta mọ ẹni ká ẹnibọ́dì torí mo fi tó mo fi tèmi jọ ó kọ pẹ̀lú kí ìlú ọ̀yọ́ náà níṣẹ́ sí màtẹ́lẹ̀ kọ́ pé ajíṣe bí ọ̀yọ́ làárí ayin ọ̀yọ́ òní ṣe bí baba ẹni kọ̀ọ̀kan Adéyinka Ayin rèé o. Ẹ kú kàlẹ́ ẹ kú rọ̀lẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káàlẹ́ ẹ kú àjìn tó bá ṣe tá àjìn náà ló fẹ́ dọ́dọ̀ yín bẹ́ẹ̀ mo kì í o mo kì í tẹ̀sọ́tẹ̀sọ́ mo kì í tọ́lógún tọ́lógún mo kì í tọmọlúàbí títílẹ̀ òdúà títílẹ̀ òdúà ẹ̀yin tèmi ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà ni o ọlọ́run ọba náà ni ń pa wá ọmọ tí ń dà wá sí wà láyìí ní on the 24 inú oṣù tá a wà yìí láàpẹ̀ ọdún méjì sángílí tí tá a bẹ̀rẹ̀ kínní ayin níjọ́ tá a bẹ̀rẹ̀ náà rèé bí eré yìí o a bẹ̀rẹ̀ bí eré bí eré bí idán la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn aláǹta kùnpáyín kékeré sólóko bí idán la ṣe tá a fi bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn.

0: ẹni kan sọ pé kí tú bàbá àta náà gborí wọlé. Sí tú bàbá àta ṣe ẹ wá láàárọ̀ yìí. Ìmọ̀ tí bàbá ìmọ̀ sí ìwọlé.
1: بسم الله الرحمن الرحيم الذين قال لهم الناس ان الناس قد جمعوا لكم فاخشوهم
0: in ba ni ka gbe gbo merin si o lenu ni su ka so le tape e mo nbe awe ya tun so pe tu baba ta tun gbe wa la re de o e mo bi ni baba irin yin ni eruku gboyin na e fin gboyin ni o je nri pa ya wa ni be hun abori abaje ni yin ka o ma je kin so pe kan le ni jadi kan le ni yarun abi kan le on ko gbu ni
1: aladun subhana
0: ma binu e ma je won le mi ni nkankan omo de mi o laya keboje enu ni mo ni ri nkankan e dakun baba e ma je won le mi yan ta ma le mi nja be dakun mo se ru be ni mo sagara mo e laso ni ko si nkankan ta ma se pun adi ko ma aye gangan na ni wo na tori ko ko awon aye je o ma aye to kaye je awa gangan e mu baje baje memento ya baba ibe nbe ologunrun abalagba baba abalagba mo wa nbi o
1: asu is
0: ori bogo yes sir yes sir yes sir emi na spin pepelegbe kan bi ni o emi kan riti ka pe mi ni command pe kin bogo lori ade yin ka ni ma bogo lori e omo mi na ni omo mi daada ni ade yin ka da ade yin ka
1: allah azim tahidu hasbi rabbi
0: ẹsẹ̀ baba ẹtẹ̀ ẹni ká má bògbò lórí mi ẹ̀rí orí mi ó fẹ́lẹ́ pọ̀ lábẹ́ ẹsẹ̀ kí ní mẹ́ra ẹni ṣe orí òtù ká ni ẹdákun torí ọlọ́run ẹyọ ń dá mẹ́jọ ẹdákun. Bàjẹ́ gẹ́rù ó pẹ̀lú yín ká ọmọ ìgboro ni ìwọ náà ọmọ ìgboro àwọn àgbàlagbà sì bọ̀ wọ́n ní. Bẹ́ẹ̀ bá pẹ́ lára ọ̀sẹ̀ ìdọ̀sẹ̀ náà ni ó. Báà mi ò tiẹ̀ fẹ́ dọ́sẹ̀. Ẹ dákun. Ẹ jẹ́ kí mi ò kan wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀sẹ̀ báyìí. Ẹ jẹ́ kí n wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀sẹ̀ báyìí. Kò sí wàhálà lọ báyìí náà. Ó sì ń gbà kan kó yẹ bẹ báyìí náà. Ó ti lọ báyìí, ó la lásìkò báyìí náà.
1: Wà lè yòó dáladó.
0: Bàbá ṣe bẹ́yìn náà sá gbọ́ nígbà tí bàbá àjàde yín gòrò tí wọ́n ń ṣàdúrà fún gbogbo àwọn olólùfẹ́ mi ẹni lóko pẹ̀lẹ́ yín òdi lẹ́ẹ̀kan pẹ̀lú ọba àwọn tó ń ran iṣẹ́ mi lọ́wọ́. Bẹ́ẹ̀ mọ̀ pé ẹyin náà lẹ máa ń fún mi lówó oúnjẹ tẹ́lẹ̀ tí wọ́n máa wá ń gbowó oúnjẹ lọ́wọ́ yín àtìgbà tí àwọn èèyàn yìí ti ń sọ́pọ́ọ̀tì mi ni ǹjẹ́ mọ́ dọ́dọ̀ yín wá gba ẹdígẹ́ẹ̀tì lára àwọn owó tẹ́yìn náà bá gbà nígboro tí mo wá gbà mọ́nà ẹyin náà lọ́rùn náà. Ọ̀kàrí mo ń wò bẹ́ẹ̀ náà fèdè yín káti èjẹ́ ń sinmi nígbà kọ̀ọ̀kan tó jẹ́ pé gbogbo ìgbà ni mo wá ń tọrọ owó lọ́wọ́ mi. Ó mọ ọ̀rọ̀ pé àdúrú rẹ̀ tó níṣẹ́ lọ́wọ́ ni ó sì lè jẹ́ pé gbogbo ìgbà ni wàá máa bèrè owó lọ́wọ́ mi. Ṣé báwọn ni wọ́n ń nà mí lọ́rùn? Ẹ̀yin tẹ́ ń nà mí lọ́rùn ẹ mọ̀ ṣé o? Ẹ ṣeun o, ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ẹ ṣeun o. Ẹgbẹ́rẹ́ àbí wèrè ṣe yín lẹ̀ mẹ́tò. Àwọn àbá ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀.

0: Yínká, ó gan mọ́ fẹ́ dá wàhálà lẹ̀ ní sá. Kí ló dé tó fẹ́ máa ju orí aago méjì papọ̀ nínú kótó kan náà? Ṣé àjàdí eyín kóró kan mò ń wò? Bàbá àjàdí eyín kóró kan mò ń wò lọ́ọ̀kan yẹn. Tó táwọn ọmọ mi fẹ́ gbalẹ̀ kan lọ́wọ́ ẹ̀ ń jò ní ìtàwọn kan gan mórí ilẹ̀. Ṣó nǹkan mò ń wò yẹn? Tí bá ní kan bó ìgò lórí ẹ̀ ní ìsìn, ṣé kò ní sọ pé lóòní sọ pé mo tó ń dá wàhálà lẹ̀ sí ẹ lọ́rùn nínú stúdíò rẹ̀ tá à ti sọ pé ká wá kí àwọn tó máa ń ràn ẹ́ lọ́wọ́? Ó ṣe lè mú bàbá àjàdí eyín kóró náà wá sínú stúdíò níbí. Àmọ́ dá wàhálà lẹ̀ láàárọ̀ Monday o. Láàárọ̀ Monday, ọ̀yọ́ ò ní gbàgbà púpà o. Ọ̀yọ́ ò ní gbàgbà púpà o.
1: Bẹ̀lẹ̀ ohun máa ń kàtó wá ìlú mú.
0: Bàbá ẹ má bínú, mo fẹ́ bá yín parí ìjà náà ni mo ṣe ní kí bàbá náà wá, káyọ̀ náà wá. Bàbá àbí ṣé bí mo ti bá yín sọ̀rọ̀ tẹ́lẹ̀, bàbá lá bàbá àjàdí eyín kóró, mo ti bá yín sọ̀rọ̀ tẹ́lẹ̀ pé bàbá náà ń bọ̀ ń bí o, pé ká parí ìjà ká má máa bára yín jà. Ẹ̀yin náà ni bàbá mi méjèèjì tí mo ní nílẹ̀ yìí. Ẹ dákun torí Ọlọ́run, ẹ má jà.
2: Ọmọdé tó bá máa bọ́ sí wàhálà. Ṣé o ti bá bàbá àjàdí sọ̀rọ̀? Àwọn ọmọ tán gan mórí ilẹ̀ rẹ̀ níjò ní ìyẹn. Báwo ló ṣe máa bá

0: ọ̀sẹ̀ aláyọ̀ ni ọ̀sẹ̀ yóò jẹ́ fún èmi pẹ̀lú ẹ̀yin látàfẹ́ ìjúmọ́.
1: Báwa ṣe kúrò ní níbi tá a máa ń kọ́kọ́ lọ láti bẹ̀rẹ̀ rẹ̀. Mo sì lérò wípé ẹ ti jẹ ìgbádùn wa bí bó ṣe gbádùn tí láàárọ̀ kùtùkùtù nínú òtútù táwọn bàbá wa máa ń gbádùn ẹ̀kọ́ gbóná pẹ̀lú àkàkúdù. Mo mọ̀ pé ẹ ti gbádùn wa, àwa náà gbádùn yín o, torí nígbà tẹ́yìn wà ńbẹ̀ lọ́jẹ́ káwa náà ò lè wà níbi bí ò sí ẹ̀yin sì tí àlùkùránì kò lè sí àwa o.
2: Wọ ní àmàlùwà kí n.
1: Torí pé ẹ̀yin ń bẹ níbẹ̀ ń. Torí pé ẹ̀yin máa ń sọ̀pọ̀tì wa láti bẹ̀ ń. Níbẹ̀ ń ibẹ̀ ń. Bọ́ sọ́lédì Ọ̀yọ́ láti bẹ̀ ń.
3: Ìrọ̀bí ìdánlá.
1: Àwa náà ṣe ń bẹ ní ààyín, ìhà àyín tá a náà tá a máa ń dá bí ẹdun tá a tún rọ̀ bí òwe.
2: Ọlọ́run sí.
1: Ọlá Ọlọ́run, ọlá ayín làwa fi ń yan o. Ẹyin là ń jẹ o. Ọlá àwa èmi gangan Adéyinka la bẹ ènìyàn sọ̀rọ̀ tó jẹ́ pé òun gbogbo náà ni mo ní.
2: Rọ́bùn là zàwùjú láwa lẹ́dùn.
1: Èmi Adéyinka náà la bẹ ènìyàn sọ̀rọ̀ tó jẹ́ pé òun gbogbo báyìí náà ni mo ní o.
2: Sọ́mọdú Ọlọ́run Wahidu.
1: Mo ní Ọlọ́run, mo ní yín, mo máa fi gbogbo nǹkan náà ni mo ti ní tán yányá ní nǹkan kankan
2: báyìí.
1: Ẹ jẹ́ tún ka sáàmù tí mo kà fún yín láàárọ̀ yìí kí n kà á lẹ́ẹ̀kan sí kí n tó máa dágbére. Kọ́ máa jẹ́ àdúrà fún wa lọ́sẹ̀ yìí, lóṣù yìí, lọ́dún yìí. Pẹ̀lú àwọn kéwú tá a ti kà náà láti inú
2: Kùránì.
1: Pẹ̀lú àwọn ohun ìfẹ́ náà dá lò. Ẹ̀fọ́ yìí yọwọ́ ẹ̀fọ́ gàgàlá o.
2: Ìlàwó
1: gbogbo ẹ̀ lọ́wọ́ àní àyín. Combination of all the religions lọ́wọ́ lọ́dọ̀ mi, dángbé náà mi.

àánú ọlọ́run ìbùkún elédùmarè orí àjẹǹjẹtàn rẹ kò ní wọn lákàtà èmi pẹ̀lú ẹ̀yìn olólùfẹ́ mi nílé lóko pẹ̀lẹ́yìn òde o. Adéyinka Ọlásùnkànmí lorúkọ mi pàpín baálẹ̀ ẹ́fìlà ìlásàròkọ ní mi ti sọ lórí ọbẹ̀ nínú àwo tó ń garan ajá ìlú ọ̀yọ́ yín rèé o tí èégbó lásán nítorí pé bí n bá rẹ́ra ko mo mọ̀ ń rí abàmì èèyàn lọ́pọ̀lọpọ̀ ní kọ́lùn ó ṣàánú mi pẹ̀lú nǹkan rírí. Àwọn èèyàn míì ti fẹ́ sọ ń lẹ́nu wọ́n ti tún fẹ́ fún un lókọ̀ ni wọ́n ló ń rì kúrì. Ẹ̀wọ̀ á gbọ́ ń ṣe wá rí tì ní wí. Ọpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba Olódùmarè ọba ọlọ́wọ́ gbọgbọrọ ti yọ ọmọ ẹ̀lọ́bìn àárí ìró àlá ọba tó tó gbójúlé ọba tó tó fẹ̀yìntì ẹyin adúró ti ni má tan ni jẹ ègbè lẹ́yìn ẹyin àdálóró ègbè lẹ́yìn ẹni àdálóró. Ọpẹ́ mi dorí ọ̀dọ́rí ọ̀dọ́ ọba mi Bàṣírù ọmọ Adéníran láti ìlú Èkó tí wọ́n tó pè mí lákèésí bá ṣe ṣe ń jò ní pé kí ni ta ẹrin irinṣẹ́ wa ń ráhùn o ń ráhùn o. Àwọn náà pa ńlá kíyèsí sí náà pè ńlá kíyèsí pé ń ráhùn ń dún bákan. Èmi náà sì gbọ́ pò lóòótọ́ sẹ́mọ̀ pígbà míì ẹlòmíì ọmọ ọkọ orin tí ó dùn tí ò ní ibi tí ara ìgbọ́ pé orin yìí tó ń kọ yóò dún bóun ṣe ń sọ bíìtì nù ló ń wọ bíìtì kò yé yín. Túbà dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ̀ ń bá wa gbọ́ tẹ̀ sì ń pè wá ṣàkíyèsí tí ẹ bá ti ṣàkíyèsí wípé kíní yìí ò tún bó ṣe yẹ kó dún ń ráhùn ni. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọlọ́run ọba yóò mọ báyìí náà gbé ẹrù yín àti tó wu àti tó fúyẹ́ yóò mọ báyìí gbé fún nídà yín dábùkátà yín ọ̀pẹ̀ mi tó dorí òdorí àwọn alátìlẹ́yìn wa Bami Bàṣírù ọmọ Adéníran lóòrèkóòrè ni bàbá ti fẹ́ sọ́dọ̀ sí ọ̀sẹ̀ tí wọ́n máa ń nawọ́ sí wa nílé iṣẹ́ wọn bí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni wọ́n máa ń nawọ́ sí wa yín kàn lálá ti bàbá ni àwọn ènìyàn yín kàn fi àwọn àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹkún fi sowó dátà fi sowó nkankan ẹ ṣe wo bàmí. Iná ò ní tanwo yín pẹ̀lú gbogbo ẹ̀yin bàbá tẹ̀ ẹ máa ń tì wá lẹ́yìn ẹ̀yin tẹ̀ kí ń fẹ́ ká dá orúkọ yín tó yẹ pẹ̀yìn náà ẹ máa ń tì wá lẹ́yìn ọlọ́run ọba yóò máa ti ẹ̀yin náà lẹ́yìn o iná ojú èyí tì náà lẹ́ ojú òní yín tì nígbà kan. Kí ni mo fẹ́ sọ fún yín láàárọ̀ yìí? Alágbà. Yín rí nǹkan kan lọ títí tí mo fẹ́ sọ fún yín lóòórọ̀ yìí.

ń bá ba mọnimọni náà máa ń pòwe kan tí wọ́n máa ń sọ̀rọ̀ kan. Bí n bá ti sọ ẹ̀gbà bẹ́ẹ̀ ni o, orí ìlú ò tí ì sẹ́tù dáadáa, débi pòwe wọn ó wà bó ṣe yẹ kó wá. Ṣùgbọ́n tí n bá ti sọ, mo ti mọ̀ tí n bá ti rò ó láròyé, yóò yé yín. Ní táwọn ń bá ba mọnimọni sọ náà ni pé kákárí bọnú kò tanràn kankan, ò kọ́ tán nǹkan tí ń ṣe ní o, ìrònú kò da nǹkan kan fún ni, yóò tún dákun tí ń ṣe èèyàn ni o. Ìrònú tẹ̀ ń wò kò da nǹkan kan fún ni o, yóò tún dákun nǹkan tí ń ṣe èèyàn ni. Ẹyin láti gbọdọ̀ jẹ́ kí ìrònú kó pọ̀. Ó dáa kéèyàn máa ní ronú pé báyà báyà mo ti fẹ́ gbégbèsẹ̀ gbé, ṣùgbọ́n pé báyà nǹkan rí bákan láwa kìrònú mọ́lẹ̀, ìrònú ò da nǹkan kan fún ni o, kò yé yín. Ìrònú kò da nǹkan kan fún ni.

0: kákàrí bọnú pọ̀ tánra nǹkan tí ń ṣe ni o. Tẹ́ ẹ bá wá wo sàkún àsìkò tá a wà yìí lọ, oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ ní dúníà. Wàláì, ibi tí ojú bá ríran dé, tá a bá ríran dé, tá a bá wò lọ́ba yìí, ibi tá a bá rí dé náà ni àwa ń rí dé ní agbègbè ti ọ̀dọ̀ wa lọ́wọ́lọ́wọ́. Ọ̀pọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ tó ń sọlẹ̀ sí àwọn bòmí. Ní fi mọ̀ ń já sí pẹ̀ni tó bá mọ inú rò nìkan náà ni yóò mọ ọpẹ́ dú. Ta bá wà wò pé bóyá nǹkan ò lọ déédé lọ́dọ̀ wa níbí, bàbá wa fífi ìrònú ṣera wa léṣe. À ń bàbá wa mọnimọni ó tún máa ń sọ̀rọ̀ kan, wọ́n ò ní kò síbi sánmọ̀ ó ṣe funfun tó tí ò ní ní dúdú bàìbà díẹ̀ díẹ̀. Tí dúdú bàìbà ni tó bá wá wà láwọn àkókò kan, ìgbàgbọ́ pẹ̀lú àdúrà, pẹ̀lú ìtẹpámọ́ṣẹ́, pẹ̀lú gbígbìyànjú lórí nǹkan tó ń ṣẹlẹ̀ nítorí kì í ṣe pé ọ̀rọ̀ owó nìkan ni àlàkọjá tí àwọn ẹlòmíì ń là kọjá nìsín. Bóyá ní orí ìdílé lẹlòmíì ti ń là làkọjá, ẹlòmíì ó lè ti máa wá oyún tí wọ́n fẹ́ bí ọmọ tó yẹ pé wọ́n ti ṣègbìyànjú, wọ́n ti lálálálálá, ó ti wá fẹ́ sùn wọn.
1: Bàbá ẹ jẹ́ máa jòjọ ẹ ló.
0: Ẹ mọ òwe ìbò kan tó máa ń sọ táwọn Yorùbá náà ní irú rẹ̀, ẹ̀jẹ̀ ń kọ́kọ́ sọ tẹ́lẹ̀ ìbò tó hàn ní quitters never win the race, only the winners are the one who never quit the race, and the quitters are those who never win the race. Quitters will never win the race. Tí ń túmọ̀ sí ni wípé àwọn tí wọ̀nyí báwo ni mo ṣe fẹ́ pè, tí wọ̀nyí sá lógun náà ni wọ́n máa ń lè ròyìn ogun. Àwọn tí wọn ò ságun ni wọ́n lè ròyìn ogun o, àwọn tí wọn ò ságun ni wọ́n lè ròyìn ogun. Ó ń bọ̀. Ṣé òun la àlà kọjá kan kọjá ni lọ́wọ́lọ́wọ́? Nǹkan ọ̀lọ́ déédé ni lọ́dọ̀ tiẹ̀. Bí wọ́n ṣe ń lù ú nígbàgbọ́ àti èrò wípé kó dún, bẹ́ẹ̀ ni ò dún, kódà àwọ̀ tún fẹ̀ lè máa yà lójú.

0: ṣùgbọ́n ẹ̀yin tèmi kákárí bọnú ọ̀tọ́ràn tí ń ṣe ni o.
1: Báláwo ọ̀bí mo dúpẹ́ kádàrá.
0: Àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀ ẹ̀yà wọ́n sì tọ́ bọ̀ wọ́n ní ọwọ́ tí bá ń dunni àì fi pamọ́ sí abẹ́ aṣọ. Ẹ ké pàjáre, ẹ ké gbàjáre.
1: Dada ni kò mú bọ̀.
0: Ẹ ké gbàjáre, ẹ ké gbàjáre.
1: Dada.
0: Àìdákẹ́ kú o.
1: Alẹ́ mi kan ṣe bí mi, ẹ sọ fún pé kò lè dàbí.
0: Ṣé ẹ mọ àrùn? Báwọn bàbá wa ṣe mọ̀ ń sọ, wọ́n ò ní àrùn.
1: Àlà Adáfọ́kọ́lì Ilmo ni lógo ta.
0: Bùnmi mọ́lé, dé mọ́lé kí n pọ́ kú fínfín lórúkọ tààrùn ń jẹ́. Pariwo mi síta kí n fi ọ̀lẹ̀.
1: Ti àdá bí afá tó bá mi.
0: Ó kọ àrùn náà ni o.
1: Àdá bí gbogbogbò tó bá mi jẹ́ òórá ti àdá.
0: Ayé mú wá fún yín bí àpẹẹrẹ. Erigi mi. Àwọn búrọ̀ọ̀sì ìgbàlódé tá a máa ń lò tí n bá ti fi fọnú lọ, ó lè bómi lérìgì nígbà míì tí n bá wá tètè yà sí. Yóò wá di pé yóò wá ní funfun kan báyìí, yóò wá mọ nimi lára débi pé yóò wá di ibà sí ńlá. Dáìtì mọ̀ wò pé mouth killing èbó, toothpaste èbó, pé kò ní fa àwọn nǹkan kan, pé yóò kìlì jáàmù. Jáàmsì àwọn kòkòrò àìfojúrí tó wà nínú ẹnu, àwọn nǹkan tó wà lẹ́nu.

jẹ́ ọmọ ayé yín gbogbo àlà kọjá yòówù kẹ ẹ máa là kọjá gbogbo ìrékọjá yòókù kẹ ẹ máa rékọjá gbogbo ohun kí ohun yòówù tí ò bá máa ṣẹlẹ̀.

0: nítorí paul rẹ ti ẹ dà ọ tẹ ẹjọ pa business pọ ẹjọ pò pọ ó dà ọ lọ wa ń ronú sí ẹni ọrẹ dà mọmọ bínú ẹni abínibí gan náà ń dani nílẹ ẹbò mi o.
1: wọn fún mi lẹbù lọkàn ọjọkan ó ti wá fẹ du sọnù.
0: Àwọn onílara ń bẹ nílẹ̀ ẹ̀bùn mi. Ìlara yìí ni ìlara yìí náà ni.
1: Àwọn náà nílẹ̀ ó ti.
0: Bá ṣe máa ń sọ pé ìlara ó lákòó tún lábùn. Ìlara yìí náà ni làwọn ẹlòmíì.
1: Bá a sọnù. Mo kọ́ mi gba scholarship àlè ìkí máa yóò ní.
0: Ìṣòro wo ni ìwọ́rọ̀ bó o ní? Olówó níṣòro. Àlàkọjá wo ló ń là? Wàhálà ò níṣòro kankan lọ́dọ̀ ìṣòro àwọn ẹlòmíì.
1: Kọ̀tà máa lè mú ní ọ̀nà.
0: Iwo ò tí ìrówó jẹun ò tí kíní kan ò lówó lọ dáadáa ni. Ìṣòro òwò ló ní. Mo fi Ọlọ́run ọba tó ni mí tó ni ẹ̀mí mi búra. Mo ti rí fọ́nrán àwòrán ọkùnrin kan bíríkì léyà ni. Mo rí ẹlẹ́sẹ̀ kan ẹsẹ̀ kan péré ló ní. Ṣebí wọ lẹ́sẹ̀ méjì torí Ọlọ́run wà láì tàn láì súnmọ́ bè láì. Ẹsẹ̀ kan ṣoṣo ló ní o. Ó sì tún ṣe bíríkì léyà tí ń gbé búlọ́ọ̀kù pẹ̀lú kírọ́ọ̀chì. Tẹ́ máa ń fi bo apá tẹ́ máa fi ń ṣèkẹrin ìkẹta ẹsẹ̀ yìí tẹ́ máa ń ka bo apá méjèèjì yóò kì bo apá méjèèjì yóò sì tún gbé búlọ́ọ̀kù lé orí. Ìṣòro wo wà ní ìwọ ní.

má tún jẹ ẹbi Ọlọ́run lórí ìrònú yìí o. Má tún jẹ ẹbi Ọlọ́run torí o ní sòro wà láì tàláì. O tún ní sòro lọ́dọ̀ àwọn ẹlòmíì táwọn bá tún wọ wọ́n wọ̀n ni. Eléyìí ò ti ẹ̀ mórí Ọlọ́run. Ọpọ̀ òjò ló ti rọ̀ nílẹ̀ bòmí tilẹ̀ ti fi mú. Adéyinka mo tún ti dé lónìí aláwi ìjánu. Ọyìn ọ̀rọ̀ tún

sẹ́yìn nígbà àgbọ́ níbẹ̀ yẹn torí bíbélì sọ pé bẹ́yìn bá nígbà àgbọ́ kódà kó kéré bíi ehoro mustadi ẹ̀yìn yóò pàṣẹ fún àwọn òkè kí wọ́n sì dí òkè ó sì sì dí nítorí pé nígbà àgbọ́ ni ò sẹ́yìn nígbà àgbọ́ bẹ́ẹ̀ sí ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yẹn àtàwọn tí wọ́n tún máa gbọ́ nígbà tó bá ń repeat ara ẹ̀ tá a bá ń fi fọ́nrán yìí káàkiri afẹ́fẹ́ kan ìfẹ́ kó mọ̀ kan di oko la ò sẹ́yìn nígbà àgbọ́ ẹ máa sọ gbogbo àlàkọjá mi gbogbo tí ń jẹyín lọ́kàn tí ń dun ẹ̀yìn náà lọ́kàn tí ń dun yín tẹ́ ẹ lẹ́nìkan tẹ́ ẹ lè bá sọ ẹ máa sọ fún ọlọ́run lọ́wọ́lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ sí ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ọlọ́run ò mọ̀ wàdà ó lè jẹ́ pé wákàtí àti àsìkò rẹ̀ náà la wà yìí o kò sì sẹ́nu ẹni tọ́lọ́run ò lè gba fi ṣàṣẹ báyẹ́nu mi lọ́lọ́run fi ṣàṣẹ ní àsìkò tá a wà yìí gbogbo tí ń jẹyín lọ́kàn tí ń pòrúru ẹ̀mí yín tí ò jẹ́ lésùn tí ò jẹ́ léwó tó ti fẹ́ dá pa tẹ́ǹsàn tó fẹ́ dá sí ńlá ẹ máa sọ fún ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yẹn.

0: ọjọ́ ẹkún ìmí àtẹ̀yìn náà ti dópin wá ní sọkún máa ní jìyà máa ní jẹ kúrò mọ́ o.
1: pẹ̀lú mọ́ jẹ mú rẹ̀.
0: yóò tó èyí tó kù nínú ìgbésí ayé wa inú dẹ̀ra ìtùnú ìfọ̀kànbalẹ̀ láti lò. ẹnìkan tíṣẹ rẹ ń jo àjòrò ẹyìn bẹ ń iṣẹ rẹ gbọrọ olúwa iṣẹ rẹ gbọrọ olúwa o ẹyin kọ mọ jó lòkè ní ìsìn kọ mọ jó àjòrò ẹyìn mọ kọ mọ jó lòkè kò mọ jẹ olórí ọyìn kò mọ jẹ olórí o ẹyin mo pàṣẹ ni torí pọ̀ mọ aláṣẹ ni èmi ń ṣe adéyinka.

nìkan tí ilé rẹ̀ ń dàrú ń bẹ̀rù inú ilé rẹ̀ ìdílé rẹ̀ ó gbọ́rọ̀ olúwa o kínú ilé rẹ̀ ọmọ tó láti sìn lọ. Ẹnìkan tó jẹ́ pé àìsàn ló ń bá àwọ̀ ìyá àjà lágọ̀ ara ẹyin àgọ̀ ara rẹ̀ ó gbọ́rọ̀ olúwa o káìsàn náà kó kúrò níbẹ̀ torí àti sọ nínú bíbélì wípé aya yìí ò pa àwọn àlejò wọn ò sì fi ìbẹ̀rù bójú sá kúrò níbi kọ́lọ́fín wọn mo pàláṣẹ ọmọ aláṣẹ lè mí ṣe kí gbogbo àwọn àìsàn náà kán mọ́ jáde nínú àgọ̀ ara rẹ̀ Adéyinka.

àwa ní gbàgbọ́ pé olúwa náà ni olúwa ọlọ́run náà ni ọlọ́run ẹwà gbọ́ o ewé ń jẹ́ oògùn wa tó jẹ́ bí ìdán kọ́ka iṣẹ́ agbára kan tó tó agbára ọlọ́run ọba olódùmarè náà ni lọ́lọ́lọ́ náà ló fàṣẹ sáré ewé kéwé fi ń jẹ́ òun ló tún fàṣẹ sáré egbò gbégbò náà fi ń jẹ́ o ṣùgbọ́n gbogbo agbára ní ayé àti ní ọ̀run ti olúwa ni ohun ti olúwa ni ilẹ̀ ayé ti olúwa ni ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwa tí a tẹ̀ dó sí inú rẹ̀ nítorí tí ó fi ìdí rẹ̀ kalẹ̀ sí etí òkun ó fi ìdí rẹ̀ kalẹ̀ sórí òkun a tún fi kalẹ̀ sí àwọn ìṣàn omi tó dákẹ́ rọ́rọ́ ǹjẹ́ ta ni yóò gun orí òkè olúwa lọ ẹ̀yìn tèmi àbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀ ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ni o. Tí kìí gbé ọkàn ara ẹ̀ sókè ní orí asán bá ń sá asán bá ń sá òfu ọjọ́ kejì ọjà tí kìí sì búra ẹ̀tàn ó ní yóò rí ìbùkún gbà iyùn lọ́wọ́ ọlọ́run ọba olódùmarè rẹ̀ èyí ni ìran àwọn tí ń sàfẹ́rí ojúrere rẹ̀ ọlọ́run jákọ́bù ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà àní kí á gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kí ọba ògo kí ó wọnú ilé náà wàtáwá ni ọba ògo yìí o olúwa ọba tí ó pọ̀ ní ipa àti agbára òun náà ni ọba ògo ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà àní agbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kí ọba ògo kí ó wọnú ilé náà wá tá ni ọba ògo yìí olúwa tí ó pọ̀ ní ipa àti agbára òun náà ni ọba ògo.

ori gbigba adua ni aro yi ni mo se nsoro lowo yi tani ori gbigba adua nigba te ba ngbo mi lowo boya aro leyin wa ni bi te wa ni abosan abale ta lo fe ri gbigba adua tani ori gbigba adua tani o ba oju anu olon pade leni yi nigba yi te ngbo mi lowo yi ni wakati ati asiko ni sinsin yi ni were 1-2 ta nsoro lowo yi ẹni tó bá mú gbàgbọ́ wá ni ò tó ń fi ìgbàgbọ́ tẹ̀lé mi. ẹni tí ò gbọ́kàn rẹ̀ sókè sí asán lásán. tí kìí búra ẹ̀tàn ó ní orí ìbùkún gbà lónìí o lọ́wọ́ ọlọ́run ẹlẹ́dà ṣẹ̀dá rẹ̀. èyí ni àwọn tí ń sàfẹ́rí ojú rere ọ̀rọ̀ ọlọ́run jacob tí ń sàfẹ́rí ojú rere rẹ̀ ọlọ́run jacob ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà a gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kí ọba òkò kí ó wọnú ilé tí wọ́n ti ń gbọ́ mi lóòrọ̀ yìí wá o kí ọba òkò kọ́ dáwọ́lé ilé iṣẹ́ tí wọ́n ti ń gbóhùn mi láàárọ̀ yìí kí ọba òkò kí ó dáwọ́lé inú ọ̀dẹ̀ tí ó tòrò yìí tí wọ́n ti ń gbọ́ mi láàárọ̀ yìí kí ọba òkò kí ó dáwọ́lé ọkàn tí ń gbọ́ mi láàárọ̀ yìí kí ọba òkò kí ó dáwọ́lé ẹni

0: ẹni ká tó wà lórí ìdù òbúlé àìsàn bẹ̀rùn kọ́ ọmọ tètè kó o gba òmìnira kí ìlera ó dé kí ìlera ó dé kí ìlera ó dé o kí àìsàn ó sá kúrò nínú àgọ́ ara rẹ̀ torí a ti sọ nínú bíbélì wípé aya yóò pa àwọn àlejò ó sì fi bẹ̀rù bojo sá kúrò níbi kọ́lọ́fín wọn mo pa láṣẹ o mo pa láṣẹ torí pọ̀ máa láṣẹ lè ní ṣe o Adéyinka.
1: Ìwọ lolúwa títí ayé ni
2: ìwọ nìkan olùgbàlà mi
1: ìwọ lolúwa.
0: Nítorí pé wọ́n nígbàgbọ́ Ọlọ́run ò wá bá mi ṣe eléyìí fún wọn o nítorí pé wọ́n nígbàgbọ́ wá bá mi ṣe eléyìí fún wọn bá mi ṣe fún wọn torí pé yín nígbàgbọ́ kó rí fún yín o gbogbo ẹ̀yin dẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ tẹ́ tó mọ́ gbọ́ mi gẹ́gẹ́ bí èrò ọkàn yín gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni kó ṣe rí fún yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe gbà lérò kó rí fún yín gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni kó rí fún yín o nítorí pé ẹ ti nígbàgbọ́.

gẹ́gẹ́ bí obìnrin onísun ẹ̀jẹ̀ náà tó ní tí mo bá fọwọ́ kan ìṣẹ́ ti aṣọ rẹ̀, tí mo bá fọwọ́ kan ìpéǹgbé ti etí aṣọ Jésù Kristì, tí mo bá fi ọwọ́ kan ìṣẹ́ ti aṣọ rẹ̀, ara mi yóò sì yá gágágá. Jésù sì wò báyìí, ó sì sọ fún wípé torí pé wọ́n ti nígbàgbọ́ kó sì rí fún ọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí èrò ọkàn rẹ̀. Bẹ́ẹ̀ náà ló sọ fún àwọn adẹ́tẹ̀ náà nígbà náà. Ó ní ìgbàgbọ́ yín ó mú yín lárada o, ìgbàgbọ́ tí yín náà ó mú yín lárada ń bẹ̀ bóyá dá owó ni o, fẹ́ mọ̀ bóyá dá owó ní ń dọ́, bóyá nínú ìgbésí ayé rẹ ni, bóyá nínú ìdílé rẹ ni, bóyá lórí ọmọ ni, bóyá lórí aya, bóyá lórí ọkọ ni, ǹtí ẹ fẹ́ mọ̀, fẹ́ mọ̀ nǹkan ọ̀hún bó ṣe wù kó rí kó gàǹgà tó lọ́dọ̀ tiẹ̀, kọ́ ọmọ àwọn pé bó ṣe rí tó gàǹgà yìí, ọmọ gangan ni, ǹtí ẹ fẹ́ mọ̀, fẹ́ mọ̀, ìgbàgbọ́ yín kó mú yín lára dá níbikíbi tẹ́ ẹ wà yín lọ́la wàlá háúlá wàlá kù wátá ilá abìlá àlè ìlàzim. Nítorí pé kò sí agbára kankan níbi kankan tó tó agbára ọlọ́run lójúmọ́, àwọn àgbàlagbà sì tún bọ̀, wọ́n ní afẹ́fẹ́ kan kì í fẹ́ o, kọ́ mọ̀ kan di opola, ibi yòówù ká ẹ lé wà, mo pálàṣẹ mo sọ tàṣẹ tàṣẹ, tẹ bá ti lè gbọ ohùn mi, mo sọ tàṣẹ tàṣẹ, mo sọ tàṣẹ tàṣẹ, tẹ̀yìn bá ti nígbà gbọ́, mo pálàṣẹ ni, mo pálàṣẹ ni alábá, tọ́dọ̀ mo aláṣẹ ni mò ń ṣe, wàlá háúlá wàlá kù wátá, kí ilá abìlá àdé ìdásí.

àwọn àgbà sí bọ̀. Wọ́n ní ẹni tó nítọ̀ àwọn ò ní ti àní, ẹni tó ní ti bí kò nítọ̀ àwọn, ẹni tó nítọ̀ àwọn ò ní ti àní. Lá ní nǹkan kan

èpè ní kolè ilẹ̀ dídà ní ọ̀rẹ́. Alájọbí ní pàyè kan tó ṣe bí àṣẹ́dọwọ́ ilẹ̀ tààjọmọ̀ adíá fún ọ̀kàn lénú rúnmọlẹ̀. Níjọ tí wọ́n ń jà àárọ̀dọ́ olójùmarè, àjọgbórí ilẹ̀ ajẹbù, àjọgbórí ilẹ̀ ajẹja, agbórí ilẹ̀ ajẹran, àjọgbórí ilẹ̀ ajẹkókò gbin àṣẹ́dọwọ́ ilẹ̀ tààjọmọ̀. Ǹjẹ́ mo dúpẹ́ tèmi o, èjì kiribiti ọmọ ẹlẹ́mẹrẹ, mo dúpẹ́ tèmi, ẹ máa dúpẹ́ títí yínà níbẹ̀. Èmi dúpẹ́ tèmi o, èjì kiribiti ọmọ ẹlẹ́mẹrẹ, mo dúpẹ́ tèmi o. Torí báwa bá ń wò pé bákan lórí lọ́dọ̀ wa, bẹ́ẹ̀ bá tún délé ẹ̀bùn mi, ẹ máa ṣá ò dání, ẹ máa sọ pé alhamdulillah ni, alhamdulillah.

0: Ẹni tó bá mọ inú rò ní ọmọ pẹ́dú o, ẹni tó bá mọ inú rò nìkan ló lè mọ pẹ́dú. Alájùpọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mú. A fi yọ àwọn tán lọ o, à ń fi ń dúpẹ́ orí Ọlọ́run pẹ̀lú àwa tó kù náà ni o. Torí nínú oṣù tá a wà nínú rẹ̀ yìí, nínú oṣù yìí gangan, iná ni èèyàn mi ọ̀rẹ́ mi kan, ẹni tó jẹ́ pé ẹ̀gbọ́n mi ni, òun tún atúnwájọ bí wa ní dèdè ọjọ́ kan náà. Tó jẹ́ pé on the 23rd of April jọ ni ọjọ́ bí èmi àti ẹni tá à ń sọ yìí. A máa ń pè ní Fraayo Jimo lórúkọ rẹ̀, Afolabi Jimo. Ọmọ wọn nílùú Èrúwà. Èrúwà. Ọmọ wọn nílùú Gbóọrà. Igbóọrà.
1: Ti àláwò àjọ ọdún ọ̀wọ́ òyàbò.
0: Nínú oṣù tá a wà yìí náà ni o. Lójú ọwọ́ àwà alẹ̀ tó dágbére fún ayé òsì ẹ̀sẹ̀ yìí pò di ìgbà ó ṣe. Nítorí rẹ̀ yín wàá máa pàlùdà láìpẹ́ yìí. Mò ń bọ̀ ná ẹ̀yìn tèmi.

0: You are currently listening to Agise Bio, your online radio. Agise Bio, your lari, your lari,
1: Nítorí àwọn tí a ti ta pàdánù wọn nínú ọdún yìí, kọ́lọ́n ọba kó bá wa tẹ wọn sí afẹ́fẹ́ rí o. Gbogbo àwọn ẹni wa tán ti bọ́ sálòkè àmọ̀. Torí wọn náà ni mo ti fẹ́ fi eléyìí sí, mò ń bọ̀ náà.

0: dàgbà o.
1: Ọ̀sán já ọ̀rọ̀ pa.
0: Olùfẹ́ gbogbo mú fojú ṣògbèrè ẹ̀kún.
1: Abẹ́ orí jẹ́.
2: Gbogbo ẹni tó bá mọ̀ tí sì rántí tí ń sì rántí lójoojúmọ́. Wípé wíwá là wá lọ́jọ́ kan náà là á sì lọ. Àwa là wá. A lọ lílọ náà là á lọ kẹ́yìn. A lè jú sí àyín o. Iṣẹ́ ọwọ́ wa ìwà wa. Ohun agbáyé ṣe nìkan ni ó sẹ́kù ní àyín. Kódà.
0: Àwa ò fẹ́.
3: A ò fẹ́ kó lọ.
0: Àwa ò rò pé a ó kọrin ìdágbére ni wo.
2: Ẹyin wọn àìrò tí pé bóyá kọrin ìdágbére fẹ́nìkankan láwọn àákò kankan kò sí àìrò tì tẹ́lẹ̀.

Òrùn wà tàbí lè sálá fún ṣùgbọ́n àsálá fún òní sí mọ́ o, òun àti láfún rẹ̀. Òrùn wà kò ní ṣe àṣà kòkó mọ́, òun àti kòkó rẹ̀. Iṣẹ́ wà tí ó pọ̀ nílẹ̀, níṣẹ́ ọ̀bá dilẹ̀ lẹ́yìn ṣiṣẹ́ ṣiṣẹ́, gbogbo ṣiṣẹ́ ṣiṣẹ́ ayé yányán. A ní owó ọ̀pọ̀ yanturu lọ́jọ́ kan, ṣùgbọ́n wọ́n dilẹ̀ lẹ́yìn àwọn náwó-náwó. Yóò dilẹ̀ lẹ́yìn náwó-náwó, yóò tún dilẹ̀ lẹ́yìn ahun. Táhun gangan ò gbádùn ara rẹ̀, ara alẹ́ ahun gan ò gbádùn ahun. Ṣùgbọ́n lẹ́yìn ikú ahun.

0: rẹ̀ kan Adeyinka ó ní ojú ní nǹkan láńlọ́ọ̀dù tó ń fowó gbọdẹ o òun gangan ti kára rẹ̀ ní ó sọ ilé ara rẹ̀ kan èyí ò tán bá tún sin sílé.
1: Ó ṣe ọ̀pọ̀ mo rògùn rèé fọṣọ.
0: Ìtẹ́ ni wọ́n gbé alọ́jà ntì. Wọ́n gbé alọ́jà ntò wọ́n ní ẹmọ balẹ́jẹ́. Ẹ méjì wọ́n balẹ́jẹ́ yóò jẹ́ kí lè yóò lù sí fálù tẹ́ ẹ bá sin sí ara lé o. Ẹ gbé ó di tẹ́.
1: I was shocked and sad when I heard the news.
0: Nílé tó lè fi bẹ́ẹ̀ nìkankan ṣeré ìwọ bàbá ò nílé. Ó mọ bó ṣe máa ń fara ni gbogbo àwọn láńlọ́ọ̀dù àwọn tẹ́nàntì rẹ ìwọ láńlọ́ọ̀dù.
1: I was shocked and sad when I heard the news.
0: Ojú ò wá towó wọn ò ní sin olówó wọn ò ní sin owó mọ olówó. Nínà ni wọn ò ná owó lẹ́yìn olówó. Gbígbé ni wọn mọ gbé inú ilé lẹ́yìn onílé o. Wọn à nítorí pé onílé lọ pé ẹ já wo ilé rẹ dànù kẹ́nìkankan ọmọ gbé bẹ̀ mọ́ wọn ò mọ gbé ilé rẹ lẹ́yìn rẹ ni. Aláwọn kan tún máa jà sógun ilé rẹ lẹ́yìn rẹ. Wọn tún jà sógun ilé rẹ lẹ́yìn rẹ.

0: báyé ṣe ń lọ làwọn èèyàn kú tó ń dágbére fúnlé ayé òṣèṣẹ yìí kó di ìgbà ó ṣe ìjọ kan ni ó kan ìmí àtẹ̀yìn náà yín sún ni o ìjọ kan ni ó sún kan wá gẹ́gẹ́ bí orúkọ mi sún kan mí ọlásún kan mí yóò sún kan wá lọ́jọ́ kan o kìí ṣe pé o kìí ṣe pé ṣùgbọ́n tí gbogbo wa bá máa rántí bíbá lọ lọ́jọ́ kan àbá máa gbìyànjú láti máa ṣe dáadáa torí ìta bá ṣeun gangan náà ni ó jẹ́ àdúrà fún wa o wọ́n ní kò sí àwọn kìrìsìtẹ́nì wọn ò ní kò sí àdúrà fún òkú mọ́ o àfi kí sí ọwọ́ rẹ̀ kó máa tọ́ ọ lẹ́yìn. iṣẹ́ ọwọ́ wa ló ń ṣe lọ́wọ́ tí ó máa tọ́ lẹ́yìn ṣẹṣẹ bí ni ó máa tọ́ lẹ́yìn torí bá a bá ṣe ń gbẹ̀san iṣẹ́ olóore iṣẹ́ ládá tá a bá ṣe làwọn iṣẹ́ bí iṣẹ́ bú tá a bá ṣe bó bá ṣe ń gbìnà àyá tó ń gbilẹ̀ láàmọ́ tó gba èrèǹjẹ lórí iṣẹ́ bí wa náà o bá ṣe ń gbèrè ǹjẹ́ lórí iṣẹ́ rẹ̀ táwa ló lè wẹ̀ òkun ayé tó lè wẹ òkun ayé já afẹ́ni tọ́lọ́run bá tó bá kà yẹ ẹni ọlọ́run bá kà yẹ nìkan ló lè wẹ òkun ayé já o ṣùgbọ́n ká máa gbìyànjú ká máa sapá wa ká máa tẹ́ráì ká máa sanná ní ká máa làkàkà ká jẹ́ kí dáadáa wa kó pọ̀ ju àìṣe dáadáa wa lọ torí èyí máa ń rìn nílé ayé ń bí kò rí ọmọ mi o èmi gan Adéyinka tẹnu mi dùn yìí tẹnu mi dùn dáadáa yìí èyàn ò lè má ṣe ṣe èèyàn nígbà mí o ti ṣe bí èèyàn ẹlẹ́ran ara la pè wá ṣùgbọ́n tí dáadáa wá bá ti pọ̀jà ìdá wa lọ ọlọ́ọ̀bá yóò wá ṣe àfojúfò gbogbo àwọn ìyókù ẹ jẹ́ kí dáadáa wọ́ pọ̀ ká sì má pa ẹnìkankan lẹ́kún ká má jẹ́ orísun ìbànújẹ́ àbí ẹkún fún ẹnìkankan o orísun ayọ̀ àti ìdùnnú ni ká máa gbìyànjú ká máa jẹ́ lóòrèkóòrè bó tilẹ̀ jẹ́ pé àyín máa ń rìn ní àyàn ayé kò rí ọmọ mi.
1: I don't know what to do.
2: Èmi ọmọ ń bá ṣe o.
0: Látàrí ìdí èyí tá fi ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin alátìlẹ́yìn aláfẹ̀yìntì wa nílé iṣẹ́ wa níbí ẹ̀yin èjìká tí ò jẹ́kọ̀rùn wọ́wọ́ ẹ̀yin oṣù kátẹ̀ jẹ́kọ̀rùn ó máa wọ̀ wá. Ẹyin tá a bá ti gbégbá pẹ́ Atúndé o Atúndé o Atúndé o tẹ́ ìjẹ́kọ̀rọ̀ ọ̀wọ́ oṣù yín nígbà kankan bó tiẹ̀ jẹ́ pé most of the time ọ̀rọ̀ èmi gangan máa fẹ́ súra mi nígbà mi pèsè wàhálà mi ọ̀wá pọ̀ báyìí ṣùgbọ́n ẹ̀yin ti yín ẹ̀yin wá jẹ́kọ̀rọ̀ ọ̀wọ́ oṣù yín ọ̀rọ̀ tí gangan ti kà lára yín kò ní sú ọlọ́run ọba o.
1: Àtàpapọ̀ sí ọwọ́ di là.
0: A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tá a jọ ṣe ìrànlọ́wọ́ fún àwọn ọmọ opó ọmọ opó méjì tá a sanwó iléèwé wọn. Kò yẹ yín Adéyinka asanwó iléèwé asanwó wa ẹ̀kì asanwó wa ẹ̀kì nítorí ẹgbọ́n mi bọ̀dá mi Asisi Sarabadin ni ọlá ìyá àti bà mi Aláàjì mi bàbá mi dáadáa wọ́n ìfẹ́ ń dákọ̀ àwọn pẹ̀lú bà mi Sunny Success Odùọ́lá ọmọ Ògúndàre ọmọ wọn nílùú Ìbàdàn nílé Olúyọ̀lé Ìbàdàn mọ́jàmọ́jà tẹ́ ṣe bẹ́ẹ̀ tẹ́ kára wájú lẹ́rú àwọn náà bá wa dá sí ó jí àwọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ máa wò fọ́nẹ́sìn ní pé ọmọ opó ẹyọ kan péré ni ẹni tó jẹ́ olórí àwọn opó mùsùlùmí ló bẹ̀ mí fún ẹ máa wà wò fọ́nẹ́sìn ní pé opó tí ìyá yìí ń bẹ̀ mí fún wà láì kìrìsìtẹ́nì ni o ṣùgbọ́n olórí opó mùsùlùmí ni ìyá tó sọ̀rọ̀ ọmọ yìí fún mi olórí opó káàbàtà lọ́yọ̀ọ́ táwọn jẹ́ kìrìsìtẹ́nì àwọn ni wọ́n sọ̀rọ̀ ọmọ yìí fún ìyá yìí ìyá yìí náà wá sọ̀rọ̀ rẹ̀ fún mi èmi náà mo bá gbá rata mo kọ́ ṣe ní fídíò ní facebook ìrìn kọ́mẹ̀ntì kankan àwọn èèyàn kọ́mẹ̀ntì àwọn tó ń kọ́mẹ̀ntì kàn ń kí wa ni bóyá kọ́ńtẹ̀ǹtì yín ọ̀dẹ̀ yí gbogbo àwọn èèyàn ni mo bá tó ń mú fídíò yìí ngbà tí ń gbọ́jà kankan mo bá gé mo bá fi sọwọ́ ní broadcast list mi lórí whatsapp wàláì lẹ́sẹ̀kẹsẹ̀ lórí ọ̀kadà níjọ́ tá à ń ti bi òkú afọlábíjí màyìndé bọ̀ nílùú gbọ́ra lórí ọ̀kadà tá a gbé lọ náà ni mo wà tí mo ti ń tẹ tí mo ti ń gé fídíò yìí tí mo fi sẹ́ndẹ̀ lórí whatsapp tí mo fi voice message tí ìyẹ okó yìí tó sẹ́ndẹ̀ sí mi tí mo fi pẹ̀kún rẹ̀ láàrin káàdì yúkàyájú tí fóònù mi ṣẹ̀ṣẹ̀ ni call un wole sori phone mi ti eti ku pe bawo elo gan lowo yi gan funny enough ni pe wa lie emi go bere yi owo gan lowo eni lowo eni to soro yen fun mi mo kan se video n pe eni to ba fe ran won lowo ko lo sile iwe bayi bayi ko bere oruko omo bayi bayi tabi ko lo sodo iya opo yi kan lo sibe ka bere pa awon verse kan bayi bayi fun mo bayi bayi
2: o se opo mo rogun
0: re kin la wa se laye kin lo lo nda wa saye fun ibere re o fun gbogbo eyin te la rojinle kin la wa se laye.
2: I can't believe you are gone. Oh,
0: Oladumare Olojo ni ba mi se aforiji fun Afolabi Ayinde Jimo ba n pa asise re re o ko ba nte safefe re ambo ni bi oku re lori okada ni mo ti tun send video yi ni WhatsApp lawon eyan ba bere si ni contact mi lotun losi awon to ba mi tun gba video yi ta to bi sowo sawon lose oni sawon le bi sowo sawon lose lu on e bi sowo and result end game mu be na ni pe ka re ni ba wa sanwo ile ewe omo yi ibi te ba ri e fi so owo si ka so ti re ni ran wa lowo lori owo wa e ke omo ori okada na mo wa ti ba mi kan ta ti pe mi lati America number mi o wa available ko lo baba to pe lori inu line keji pe boya yo lo lori keji awon mo pe phone mi ti ku ni nina mo dele ti mo ri ko igini won mo wa pe won pada baba na to si nle mo awon na to ti jade lo mo wa fi atejise ati voice message ranse
2: olufe gbogbo
0: baba tun bere pe lo ni owo yi lemi na ba ke phone male mo pe ya pe pe lo ni iya yen koko n so fun mi pe baya bi 30,000 naira egberun lona 30 naira
2: atan ma wale
3: ofe ko lo
0: emi na ba in te okay mo pe iya yi n ri pe in ri pe anti temi gangan na to na je opo oko ti e na ti ku lati bi odun mejo seyin o nikan ni feyin fun awon omo marun kiri.

àwọn ọmọ àǹtí yìí gan. Èyí tọ́ jẹ́ second born rẹ̀, I mean third born rẹ̀. Ọ̀dọ̀ mi gangan ni ń gbé. Òun gangan wà lẹ́sẹ̀ stew lọ́wọ́lọ́wọ́. Èyí tọ́ jẹ́ second born. Kọ́lọ̀ ọ sàánú, kọ́lọ̀ ọmọ da wàhálà àti alágbádá o, ẹ̀yin tèmi. Èyí tọ́ jẹ́ second born, ọ̀dọ̀ màámi ni ń gbé, ọ̀dọ̀ grandma. Òun náà. Òun náà ó ṣe wà ẹ̀ kì í tọdún yìí. Funny enough ni pé kí n tiẹ̀ ronú lọ pé kí n tiẹ̀ sẹ́ndì ìrànlọ́wọ́ fún kinní yìí lórí WhatsApp nítorí títara tèmi. Báàbà sì fi bájú bá fi fi bámú là ń wá káàkiri tẹ́lẹ̀ tábí rówó yìí san. Ṣùgbọ́n ńgbà tí tó pò yìí tó ń kọ́ńtà tèmi títí ẹ̀ ló gbà mí lára ta tí mo kábíyèsí olódùmarè. Ni mo fi sọwọ́ kí ìrànlọ́wọ́ tó dìde tàbí rí towó tí etí opó yìí tó sọ yìí sọ. Mo sì jẹ́ kó yí àwọn èèyàn kówó yìí ti pé ṣùgbọ́n lára pé àwọn èèyàn sà nífẹ̀ẹ́ sí ká máa ṣiṣẹ́ olóore pàlà lẹ́yìn ìgbà tí mo sọ kówó ti pé níbà mi sàn ní success odò ọlá ọmọ òkun dáre lánàá tún fowó tí wọn sọwọ́ láti United Kingdom. Ẹyin ọ̀rẹ́ yìí ni mo tó mọ̀ pé 25,000 ni wọ́n ní ká máa san. Gbogbo owó tó sì wọlé ó sì ka owó wàhẹ́ẹ̀kì ọmọ méjì kábíyèsí olódùmarè. A ní kí làwa sì láyé o, mò ń bi ẹ̀yin náà kí ni tọ́lọ̀ ràn wà wáyé fún. A ní kọ́lọ̀ ọmọ da wàhálà sí alágbádá. Ẹ jẹ́ n tún bẹ̀ kan sí fún yín. Àkọ́bí ọmọ àǹtí mi tí mò ń sọ yìí. Àkọ́bí ọmọ àǹtí mi tí mò ń sọ tó ń jóbìnrin. Gbogbo àsìkò yìí. Níjọ́ tá a lọ síbi òkú Afọlábí Jimo Ayíǹdeun láàárọ̀, ó ní iye tèmi gan tí mo tún lọ dẹ́pọ́sìtì lọsibítù. Òun ṣẹ̀ṣẹ̀ bímọ, iṣẹ́ abẹ ni wọ́n fi gbé ọmọ jáde. 130,000 àbí 20,000 kọ́ ni 20,000 lówó. Tọ́jọ́ owó operation yàtọ̀ fún pa à ń rọ oògùn, à ń rọ oríṣiríṣi. Ó tún lábẹ́rẹ́ kan tí mò ń gbà tó bá ti bímọ. Mo ti gbàgbé nǹkan pé ó kọ abẹ́rẹ́ tí wọ́n fún ní abẹ́rẹ́ báàbí 30,000 àbí 30 kíní kan ni lọ́wọ́ abẹ́rẹ́ náà. Ni mo fi ń sọ pé kọ́lọ̀ ọmọ da wàhálà sí alágbádá. Nǹkan o, ẹni tó bá kankan ló kan mọ̀ ni. Ṣùgbọ́n mélòó la fẹ́ sọ, mélòó la fẹ́ mọ̀ sọ lórí afẹ́fẹ́. Tọ́rọ̀ ò fi ní sùn àwọn èèyàn pé sọ́dọ̀ rẹ nìkan làwọn èèyàn ti ní sòro ni. Kọ́lọ̀ ọmọ da wàhálà sí alágbádá. Ẹni tó bá wà mọ̀nú rò ni mo fi ń sọ pé yóò mọ orí Ọlọ́run yóò sì mọ ọpẹ́ dú. Ìwọ́ tọ́lọ́run tí ń bọ̀ gbé sí nírọ̀rùn. Mo fẹ́ náwó kan òun rí iná ebi ò pa látàárọ̀ dálẹ́. Àdẹ̀jọ mú ọdún yìí láti January. A tún wà ní December. Ení ni December 21st. Ẹni tó bá mọ̀nú rò nìkan ni ó mọ orí Ọlọ́run o ni ó sì mọ ọpẹ́ dú. Tábà máa sọ àwọn ọ̀rọ̀ yìí, àwọn kan ò ní mọ̀ pé àwọn ò ní problem kankan. Wọ́n ní mọ̀ pé àwọn ò ní sòro pẹ́ẹ̀pẹ́ pínrín pínrín. Mo sọ lérèfé níjọ ní bí mo ní ọ̀pọ̀ àwọn èèyàn ní ń bẹ lọsibítù tó jẹ́ pé owó operation ni wọ́n ń wá káàkiri. Ká tún dúpẹ́ lọ́wọ́ àwọn dókítà náà. Tí wọ́n sáré ṣiṣẹ́ náà tán ní ká máa padà wówó lọ. Kọlùkọlù bú àjálù bú kò ní jáwọ́ nù ilé mi pẹ̀lú ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lọ́wọ́. Ẹ sàmí ẹgbẹ́ tó àdúrà mi ẹ fọwọ́ ẹ̀ pọ́jú. Bí ayé yìí ṣe ń jẹ́ ayé, báyé bá ń jẹ́ ayé tígbà ń jẹ́ ẹ̀gbà. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní mọ̀nà ilé mi àtẹ̀yìn o. A ní rógun àkáwọ́ lórí sọkún o. Ẹrù tábí amú yìí wá tú òwò nídìí fún yín o. Aláǹtí mi tí mò ń sọ̀rọ̀ yọ mọ̀ ìyá ọmọ bàbá mi gangan ni ọdún kẹjọ rí tọkọ rẹ̀ tó ti láksidẹ̀ǹtì lórí ọkọ̀ gbégi lódò wọ́n ń bọ̀ látoko ni bírèkì bá fèèlè lọkọ̀ bá di bírí gbígbí jì lójú odò ni igi kábíyèsí olódùmarè. Nǹkan kan mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúnìyà. Ẹyin tó bá kankan lọ́kàn mọ̀ ni o, kọ́lọ̀ má jẹ́ kí láburú kan èmi pẹ̀lú ẹ̀yin o. Funny enough ni pé wàhálà ìǹtẹ̀ wa rántí pé ọmọ tí ẹ̀ náà fẹ́ ṣe wà ẹ̀ kì.
mo ma pa ve san wo wa e ki o suba yan ran ti ke ka se ba birin pe ka won yan ran lo se ran lowo e wa wo bi tolorun ti gbe bi se se de e wo bo lorun se gbe bi se se de e wo bo lorun se gbe bi se se de ara ta to ke gba jari wa ba mi ni mo gbara ta lori oro re ko to di pe olorun wa ba wa bu asiri titi wa e ki to mo ti e na pelu owo ta tun fi kunra run pelu operation ti akobi re to bi mo nile iwosan ni mo se mo nje kasa ma se daada o loruko temi fi nje kasa ma se daada ti mo fun oko ti mo je kilo wa bo to ma n try mo ma n gbianju bo ti aje pe yin e mo rin ni ayan aye ko ri o mo mi mo ma n try lati se daada gege bi oko mi ki n bi le ba je apere rere fun awon eyan lati le je awo ko se rere fun awon eyan ta ba gberu e leru nigba mi lana ti olorun ni fe si olorun ba yo si mo ba yan na gbe bukata ti e ara mi o ye yin.

Ó tún fi àsìkò yìí sọ fún yín o pé àwọn ọmọ sì kú o. Ta tún nílò owó wa ẹ̀ kì fún. Ẹni tó bá tọ́lọ̀ ń bá ràn lọ́wọ́ tó lè ṣe ìrànlọ́wọ́ yìí wàhálà àwọn ọmọ tó kù. Mo fi Ọlọ́run ọba ṣe ẹ̀rí lẹ́ràn kan lára àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ wa. Ó tún sọ fún mi, ó ní yàtọ̀ fún pé ìyá òpó tó kọ́kọ́ contact mi náà tún sọ pé àwọn ọmọ kù lọ́dọ̀ àwọn. Ẹnìkan tó náà jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ wa tó bá mi fọ́wọ́dù sí àwọn olóṣèlú nígbà, ó wá ń sọ pé báwo la ṣe tún lè ran ọmọ kan lọ́wọ́ nínú níléèwé Òkè Ọlọ́lá Secondary School Lọ́yọ̀ọ́ Aláàfin wa ń bí náà. Ọlọ́run ọba ń gbọ́, ẹ jẹ́ ń lọ ka àtẹ̀jíṣẹ́ bó ṣe fi sọwọ́ sí mi. Yún Comrade Adédokun Sunday Asasa tó máa ń ṣe ètò Public Matters with Comrade Adédokun Asasa tí máa ń gbé àwọn olóṣèlú wá sórí ìkànnì wa ní gbogbo ọjọ́ jímọ̀jímọ̀. Òun ló ń contact mi, ṣé níjẹta ni àbánà? Ẹ jẹ́ ń lọ wo àtẹ̀jíṣẹ́. Ọjọ́ Monday ó ní I met a boy who is an orphan today. He is helpless. He is in SS3 at Òkè Ọlọ́lá High School but hasn't registered for WAEC. How can we help him out, sir?

₦25,000 náà ni o, ẹni tó lọ ń bá ràn lọ́wọ́ tí ń gbọ́ mi lọ́wọ́. Tó bá tún lè ṣe irú ràn lọ́wọ́ yìí. Ọmọ pọ̀ ó kù o, wọ́n pọ̀ wọ́n pọ̀ wọ́n pọ̀. Yàtọ̀ fún àwọn bíi mẹ́ta tí ìyá òpó tó kọ́kọ́ kọ́ńtà tì mí sọ. Àwọn ọmọ tó ń bẹ o, àwọn ọmọ ń bẹ. Bàbá sì ṣe ń ṣe àwọn ràn lọ́wọ́ yìí náà láàmọ̀ post fídíò rẹ̀. Bó ti jẹ́ pé èyí máa rìn kó rí ọmọ mi, but we are trying our best to be as plain as we can be. To be as faithful and trustworthy as we can be.

0: tọ́lá wa gangan a fẹ́ jáwọ̀ a fẹ́ já a fẹ́ máa jí àwò kọ́ se dáadáa.
1: ṣe bá lọ lèníyàn kúrò.
0: àìmọye àwọn èèyàn míì tá a rí fídíò yìí táwọn ní ìrora lọ́wọ́ oúnjẹ ni ebi ní pa àwọn àláìlà mẹ́wàá ń ṣẹlẹ̀ o ṣùgbọ́n ìwọ̀nba téèyàn bá lè ṣe ń bẹ̀ náà ni wọ́n máa ṣe èèyàn lè help gbogbo èèyàn tán o. èèyàn lè help gbogbo èèyàn tán èyí tọ́lọ̀ ń bá fún yàn ní kápá nìkan náà lẹ́yìn ó ṣe. because in order to help people you have to help yourself first. how can you help people when you yourself is helpless? when you are helpless you can't help anybody.
1: ìbí tòun ní àjà yí aya ìgódà lò.
0: ní ẹbí máa ń sọ nínú bàálù pé tọkọ bá fẹ́ já kọ́kọ́ ìranra rẹ lọ́wọ́ láti fi face kíní oxygen kíní yẹn mask sí imú ara rẹ o kódà kíwà àtìyàwó àtọmọ rẹ wà lójú kan kọ́kọ́ fi símú ara rẹ náà torí ẹni tó bá kọ́kọ́ tó bá wà láàyè ló lè ran ẹlòmíì lọ́wọ́ tó bá wà láàyè pẹ̀lú kápá rẹ náà níwọ̀ náà lè ran ọ̀pọ̀lọpọ̀ èèyàn míì lọ́wọ́ kò yé yín. bí wọ́n gangan bá wà láàyè ló lè ran àwọn ẹlòmíì lọ́wọ́ ṣùgbọ́n tí wọ́n náà bá standard ló tó lè ran àyàn lọ́wọ́ ẹni tí ò bá ní kápá rẹ̀ kì í ṣe àfi tipátipá ṣe ibi tí mò ń lọ ni. ẹni tó lọ ń bá fún ní ìkápá rẹ̀ tí agbára bẹ́ẹ̀ tó bá wà náà ni kó máa ran àyàn lọ́wọ́. kọ́kọ́ ẹ̀pọ̀ ara rẹ̀ náà kò tó hàn ẹ̀pọ̀ ẹlòmíì o torí àwọn helpless people lè wọn lè tán o ṣùgbọ́n wọn àtọ bá lè ṣe náà ni kò ṣe sáàmà ṣe dáadáa fọ̀rọ̀ ẹnu ràn yàn lọ́wọ́. bí wọ̀gán ṣe ń gbọ́ mi tó bá ní kápá àti sanwó wà ẹ́ẹ̀kì ó tún lè sọ fẹ́lòmíì tó wò pó ní kápá rẹ̀ ìwọ náà ó tún máa gba commission pò sọ fún yàn bí ṣe olóore ṣe wà nu. àìṣe é tán.
1: èmi ọmọ ń bá
0: ẹyin ẹyin tèmi àìṣe é tán o lábàládé.
1: àbí ń pé o wá gbà kára kó fi jẹ̀kọ́ àtọmọwálé.
2: a ò fẹ́ kó lọ.
0: àsìkò thanksgiving láwa yìí o nílùú òyìnbó pàápàá jùlọ àsìkò thanksgiving láwa yìí lamẹ́ríkà táwọn èèyàn àwọn èèbó pàṣẹ mọ̀ ń sọ páwọn míì nínú wọn ọmọ ọlọ́run àwọn àákò yìí ni wọ́n máa ń ṣèràn lọ́wọ́. mo ti wo fídíò oríṣiríṣi fídíò tẹ́lòmíì tí ó lọ sínú ọjà pọ́púlà ọjà tán ti máa ń ra nǹkan yóò mọ̀ wá wá wọn tí wọ́n nílò ràn lọ́wọ́ kó lè kọ́kọ́ tẹ̀sí wọn díẹ̀. mo ti rá àwọn kan tán fún àwọn kan lówó tóbìnrin tó gbẹ́kùn gbàgì tó ní ìrònú tóun wọ́n rà fáwọn ọmọ òun fọ́dún lọ bá òun báyìí torí oore tí ò lérò ó bá àánú pàdé yín àwọn òyìnbó táwa máa ń sọ pé wọn lẹ́sìn àwa tá a lẹ́sìn ní àyín ṣà ń gbìyànjú ṣà ń ṣàánú torí ká máa ran ara wa lọ́wọ́ ká máa ṣàánú ara wa náà lọ́lọ́run ṣe dá wa sáyé o sáàmù pé mo béèrè níbẹ̀rẹ̀ pé kí n lọ́lọ́run dá wa sáyé fún kí n la wá sí láyé àbí kí n lọ́lọ́run dá wa wáyé fún.
1: ọ̀rọ̀ ni gbogbo wa jẹ́ ẹni àtìkó ẹ má gbàgbé báyé ṣe ń lọ.
0: àtìkó la jẹ́ ní àyín o báyé ṣe ń lọ làwọn èèyàn ń dágbére fáyé o.
1: a ò pàdé ibi dùn ní onígbére
2: a ò pàdé
1: ó tó tí wà láwọ ọ̀daràn náà kò yọ ṣe.
0: bó ṣe wá léwu kan mọ òpin nǹkan le tóun tó bá wọ ẹyin wò ni mo fi ń sọ níbẹ̀rẹ̀ pé o gbèwò ẹ̀yìn wò ájà rẹ ò bá pakún o gbèwò ẹ̀yìn wò ájà rẹ ò bá pèkulù o gbèwò ẹ̀yìn wò ájà rẹ mà lè pé horo. ẹ̀yin tó bá wọ ẹ̀yìn wò tó bá mọnú rò ó ní ọmọ pẹ́ dún adúpẹ́ orí ọlọ́run
1: o
0: adúpẹ́ o 2022 tó ti ń lo odò tí ń lọ rèé mú mi ení ni 21 nínú oṣù kejìlá ọjọ́ mélòó ló kù sọjọ́ mẹ́wàá kọ́ ni àbí mélòó.
1: gbogbo ìjọ ọlọ́run ẹ̀yin ọ̀rẹ́ àtojúlùmọ̀ á kó àtẹ̀mọ́ra o.
3: You are currently listening to Ajise Bi Oyo online radio. Ajise Bi Oyo laari Oyo ni se bi ba bẹni kọ̀ọ̀kan.
4: Ajise Bi Oyo laari Oyo ni se bi ba bẹni.

0: alátọ̀lọ̀ ń da yín ayin ọlọ́run ní jó tán o torí pẹ́ dáná ẹ̀ ń fún wa ń bẹ̀ ẹ̀ ń fi ń ṣèràn lọ́wọ́ ń bẹ̀ ọlọ́run ọba ọlọ́jọ́ òní kò ní jẹ́ kọ́lá yín ó tán ẹ̀ ní fọlá pìtàn pa ẹ̀ ti nírí o lọ́la wọ̀lá ó lọ́wọ́ la kù wáta ilá abìlá àlè ìlàzim. ọ̀nà ọ̀la yín tó ti sì yí kò ní di láíláí fàbàdà lọ́la wọ̀lá ó lọ́wọ́ la kù wáta ilá abìlá àlè ìlàzim. Yasalam, yasalam, yasali jalali wa alikiram.
1: Awo shifila de olori
0: ya. Ya Rahman, yasalam.
1: Oba ti oja oton salawa.
0: Ya Rasak, yasalam.
1: Dele dun wa pa wangong pe gwa. Enirile mira.
0: Yasalam, yasalam. Suli jalali wa alikiram.

national conference.

0: se n gbo bo se n ja la la la la e ma yin kuro nibe ni kanle ajisebi oyo online television and radio www.ajisebioyoradio.com e se te n gbo ikanni wa o ajisebi oyo la ri oyo ni se bi baba en kokan se n gbo bo se n ja la la la la e ma yin kuro nibe ni kanle ajisebi oyo online television and radio www.ajisebioyoradio.com e se te n gbo ikanni wa o ajisebi oyo la ri oyo ni se bi baba en kokan
1: Ire wole to wa nipinle Oyo la ba so nipinle Iju Anu ore be kunu afẹ ni fere to se bo katan champion Okedara Kende maji ni ke ja bi boyo ninu egbe AC gege bi gomina ipinle Oyo fun eto eko to ye koro ina ba to duro re eto abo to gbegbe okupona to ye kululu eto lera pelu re dara yo gbeyin ifi ara ilu to je lokan to gongo la fi pe lolu me ja me kunu lati je kere je ijoba ipinle Oyo kari ile kari oko champion Okedara Kende se maji oni gbese le asun Ìjọba ìbílẹ̀ bí àwọn arábí gbogbo ohun ẹ̀yin ọmọléèwé ẹ̀yin òṣìṣẹ́ bàbálọ́jà àti ẹ̀yin ìyálájẹ́ ọmọdé àti àgbàlagbà ẹjẹ́ ká di ìbò wa lógúnlógún ẹjẹ́ ká di ìbò wa lọ́gbọ̀nlọ́gbọ̀n fún ẹlẹ́yin ìjọ àánú champion Okedara Kende ẹ̀tẹ́mọ̀jì pẹ̀lú àṣà ẹgbẹ́ AAC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lè bá gòkè àgbà champion Okedara Kende ẹ̀tẹ́mọ̀jì dé olùgbèjàbẹ̀ kúnú dé AAC action action take it back.
2: A ti ṣe bí Ọ̀yọ́ láàrin Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹni.
3: Bí àwọn olóṣèlú wọn ní wẹ́pọ̀n kan tó máa fi náyàn ebi ni wọ́n máa ń fi àyẹ̀ jẹ wá gan wọ́n á fi nà wá dáadáa débi pé èyàn nílé ṣe kọ̀kọ̀kọ̀kọ̀ mọ́gbà tán ní kí èyàn bá máa bọ̀ wá tí wọ́n fi wá fi oúnjẹ kékèké yẹn fi gba èmi yàtọ̀ láwọn ọmọ wa ìdí nìyẹn ta wá fi wá wá sílé pé ẹja dágbé yìí lẹ̀ tán pé olùgbèjà mẹ̀kúnnù yìí ká ṣe ní ìjàngbara ara wa lálà jẹ́ pé àyà dáyọ̀bẹ káwa náà pé tò àwa náà fẹ́ káwọn ọmọ mẹ̀kúnnù náà dìde torí pé àwọn olówó yìí tẹ bá wò wọ́n ti yà wá tẹbádé lóyìnbó ẹ ní dàdúgbò olówó mọ
4: sí àdúgbò ẹni tọjú táríkà ní
3: dàgbà tẹbi pé inú ẹnìkan máa bíra wọn bọ inú bí bàtà wà ń báyìí á ti mọ pé àwọn alówó àyè wọn ní bẹbá lọ ń ta ń gan ṣe ẹni tí ò lówó lọ nílùú òyìnbó tí ò lówó lọ as long tó ti ń ríṣẹ ṣe kò sí mọtò tí ò lè lò so irú yẹn sìn àwọn àǹfààní yẹn láwọn rò pé táwọn ará mẹkúnrún náà bá dára wa tá bá kóra wa jọ àǹfààní yẹn á jọ kárí àní máa ṣerú àwọn olówó mọ ìdí nìyẹn tí mo fi ní pé àwa mẹkúnrún o àjọṣe gbogbo wa ni
4: àwa mẹkúnrún ló kàn báyìí
3: èyí
4: táwọn tí wọn ń lówó ti darí wa wọn ti tó gẹ.
3: Ó ti tó.
4: Bàbá àwọn kan nígbàgbọ́ wípé táwọn bá fẹ́ ṣiṣẹ́ fún olóṣèlú kan àbá wọn fẹ́ tẹ̀lé olóṣèlú kan àwọn náà máa ń retí nǹkan kan ní àti irú ọwọ́ àwọn olóṣèlú bẹ́ẹ̀ àpapàá jùlọ láwọn àkókò ìdìbò tán bá ń dìbò báyìí ẹlòmíì bí ò bá ti gbà lọ́wọ́ a kọ́ gbà lọ́wọ́ bí kò tí kò ní dìbò fún ẹnìkankan ẹni tó bá tún gbowó jù lọ́wọ́ rẹ̀ gan ó tún lè mọ́ dìbò fún kí lẹ rí sí nǹkan yìí ká tó ká máa gbó lọ́wọ́ èèyàn ká tó dìbò fún yàn kí nìkan tẹ rí sí irú nǹkan yẹn.
3: ṣe rí ká máa gbowó lọ́wọ́ àwọn èèyàn kí wọ́n tó dìbò yẹn òun náà nìṣòro tó bá nàìjíríà dùn níyì tó bá lọ ọyọ dé tó bá ń sọ̀rọ̀ nàìjíríà wọ́n ní amúkún
4: ẹrù ẹwọ́ olókèlè ń wọ ẹwòsàlẹ̀
3: ẹ̀mà pókèlè ló ti ń wọ́ bọ̀ tó fi wọ́ sàlẹ̀ náà àmọ́ bẹ́ni tó bá tó lókè ọba tó dáadáa ẹni tó wà sáà lè sì lè tó dáadáa kó ibi tí mo wà yìí òun fẹ́ kó dáa ju bó ṣe wà yìí lọ ṣe rí ká máa gbowó lọ́wọ́ àwọn olóṣèlú yẹn wọ́n ti mọ̀ ní wọ́n ti sọ di kọ́chọ̀ ó ti dà sá wa so òun làwọn náà wá rí ni wẹ́pọ̀ tí wọ́n ń lò fún wa ẹ̀ máa rí pé tó bá yẹ kí wọ́n á ṣe fún wa lásìkò ọyẹ kan tún náà ṣe o ọyẹ kan kí náà máa wà o ọyẹ kan náà wà o ọyẹ káwọn àgbàlagbà máa jẹun o ọyẹ káwọn olówó mọ ọyẹ káwọn oní àwọn àgbàlagbà kí wọ́n máa rí dáadáa ṣe ọyẹ káwọn ọ̀dọ́ kí wọ́n máa rí nǹkan máa ríṣẹ́ ṣe àmọ́ torí wípé àwọn nǹkan tí wọ́n máa ọgbọ́n tán ń lò wọ́n ó fi àwọn nǹkan yẹn wọ́n á fi pamọ́ bí àsìkò kan débi pé àwọn èèyàn ò ní wá ní orí ọ̀fẹ́ àti lè kọ ìdọ̀tí tó wà nínú jẹ́ tó fẹ́ gbé fún wọn mọ́ so ìdí nìyẹn tó fi jẹ́ wípé wọ́n ti mọ̀ pé àsìkò yìí o àsìkò táwọn yẹn máa wá bá wọn náà ni tó bá dẹ̀ tí wọ́n ń bá wọn yẹn iná ni wọ́n fi máa ń gba ọ̀la àtàwọn mọ́ wọn
4: bàbá
3: so ìdí tí mo fi ní pé kò dáa ká máa gba àkọlọ́ àwọn
4: èèyàn mo gbọ́ lára àwọn ọ̀rọ̀ yín kan tẹ́ ti sọ rí nínú àwọn ìkànnì kan tí ẹnìkan fi sọwọ́ sí èmi ẹ wá ń sọ nínú gbólóhùn náà níbi ọ̀rọ̀ náà wípé irú òṣèlú tá à ń lò lórílẹ̀‐èdè tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí kọ́ jẹ́ pé ànábì muhammad sallallahu alaihi wasallam tó bá wá tí jésù kristi náà tó bá wá tí ọ̀run mi là bá àgbọn mi rẹ̀gún bá wá kódà àwọn gan lè mọ́ bẹ́ẹ̀ láṣeyọrí pẹ̀lú bí a ṣe ń practice òṣèlú orílẹ̀‐èdè nàìjíríà ìtorí àwọn èèyàn won ma da da bi ye ti o ma bo gugu gbianju goloba ti o ni je ki gbianju goloba won ade ah ba wa le se ro pe a se le se ta fi le bo ni bi iru awon ilana bayi ti je ka awon mo mekun lo de bi ipo oselu
3: ah atokun oro te bere yi oro to ni agbara ni to je wi pe ninu awon ti won gbagbo ye ti won fe ki ilu da won ni etun ma so ba won ti won fe ki ilu da won ni ah en to ba se da do nso to
4: won lo lo te ile ni
3: won leyin won ni won ni tele o won ta bi mo lo baba wa kan gba kan baba yen ni lu oyo bi na ni abo agboloselu na ni mo wa ni baba nkan bayi mo mo gbe wa ta ba de se bayi pe at least eyin na wo ru oselu tan practice ni awon ilu oyinbo yen ti lu won fi da ta ba gbe wa si bi bayi o ma je ki lu wa da gan o baba yen wa ni ah o le sele ni 20 30 years mo ni so ni 30 years yen ilu yi kini dida re ko ni ko o ti snim ko si dida nbe mo niyan kini bawo na se practice politics won be yen o yato si ti biba
4: se ni mo ko fo atomodin lenu ke to ma ba la han wa biba ta se ke lo tu fe gbogbo yin te won wa lowo ni kan ni ajise bi oyo ati lori YouTube ni ateyin te ngbo wa lori takun radio asoro mo gbe se wa yun lori www.ajisebioyoradio.com eni ta tin gba lalejo ta ti jo npe ke lu oro late kan na ni oludije fun ipo gomina ni ipinle oyo labi asia egbe oselu AAC awon to wa nwo te ba nwo eyin mi eyin te nwo wa lori ikan ni Facebook e ma ri olugbeja mekunu won tun wa gbe atodo ti won tun wa wa labe pe awon fe gbe ija mekunu lo je ka won wa o ya ba mi e ma ba oro yin bo
3: so gaga bi mo se nlo yi ni wipe the way bi awon se nse oselu lohun o yato si ti bi bayi alakoko mo se nse oselu nbe yen ni pe se ri ni ilu bi ta wa mi bayi awon enikan ni o kan wa olo ya owo ni o olohun lowo lo ni
4: awon yen mo yawo dibo
3: ah olo poju won ni so asiri be fun yin won mo wa nsoso won ma nse owo ni bi bayi ni elomi a lo yawo wa a wa gbe wa a wa mo ni pe ah mo wori o eni ti o ye eni ti o ye ka won yen kokko wo ni pe beyan ba lohun declare even though 3 billion to ba declare to wa lohun fe se governor lu yin abo fe se councilor nto e ka won eyan kokko wo ladugbo yen ni pe kini kan to ti se sadugbo yen na
4: kila ti se bo re
3: kini free, so ti ti ni free healthcare kankan be yen to je primary healthcare to je pe personal from home o ni kan ni ti nkan yo de gba wa koda ko le na 2 million fun o ye kan mo pe re ni yen ta sa fun ni o wa so wo ni
4: businessman ni
3: won businessman ni won mo clear ba je so e wa wo nkan ta nso yi ni pe awon people yi sin yi won wa wa won a gbe owo fun baba baba egbe lohun won a gbe fun baba iya egbe nibi yi wa gbe fun baba egbe lohun nigba ti won ba wa jagade beton iya wa ma je awa mekunu ko se enikan ti o bere lowo wa so ko se enikan ti o bere lowo wa
4: e ma boro yin bo
3: so ko se enikan ti o bere to ba wa so ti o ba wa ba to ma ba won soro a je pe iya yen ma wa ma continue niyan so idi niyan te ba wo ba won tin se practice religion won ni
4: e mo boro
3: yin bo so e wo bi o se practice egbe won lohun yen ni awon oroselu won be yen won se nikan lo kan ba wa ton kan ma ni pe o ya mo ti fun kini kan lowo mo ti fun kini kan lowo no egbe awon ni won yan awon eyan ti won da ladugbo ti won qualify fun nkan ti won mo eto lati se ilu eyan le lowo lo common ni la kai ati se ilu o so awon wa wo pe ta la won le lo awon egbe yen na ma da owo emi ma da eyin na da on lo ma wa wulo fun lati tun ilu yen se
4: n te so ni pe ara ilu ni ma n ma sponsor
3: ni ma sponsor se ilu be yen
4: ni ma so ni gbawo le se ilu ohun
3: ke se pe enikan lo kan ma wa do ma gbo wa so eleyi ada won a se ko go fundraising so won a se contribution laarin ara won so egbe yen awon na wa so pe ya o ma jido kita wa ko lo se governor wa ni Oyo o ti re ni yen ba wa debe ti o ba se daada orisi fun lati le yo because o ti ma wa nu policy to gbe kale pe inu egbe ti wa in la wa na gbe sinu AAC yi inu awon house of assembly wa ale ni awa ni constitution pe to ba ti se kan bayo tawon ara adugbo e ba so pe ko to le e o to gba allowance fun po o ma se to wa se aye ti wa fun wa lati yeru won wo se nkan yi se won se looto tori pe inta se na ni pe bawo lo mo mekun ro se ni je gbese kan to denu joba ti won ni ta property won nigba to mo ba te ti ta property ti o ta ti o yawo oun lo ma je ki omo yen se daada sinu ilu yen so idi to fi yato ninu kan ti won si se joba nbi bayi ati lohun o niyan
4: ah baba ka to mo lo eyin te ba se n dara po mo wa ah oludije fun ipo gomina ni abe ase egbe oselu AAC African e ba n pe
3: African Action Congress
4: ke wa le mo n da lo le ba ti pe ba
3: African Action Congress take it back action
4: take it back action lati e ka polo wa me e ba wa fi jingu awon olugbeja me kunu si
5: awon joba kan wa ni pe
1: Ipele Oyo ta ba so nipele yiju anu ore be kunu afẹ ni fere to se bo kan champion kedara keinde maji ni ke ja bi boyo ninu egbe AAC gege bi gomina Ipele Oyo fun eto eko to ye koro ina ba to duro re eto abo to gbegbe okukuna to yo kululu eto lera pelu re dara yo gbeyin ifi ara ilu to je lokan to gogo la bi pelu lu meja me kunu ati je ke je ijoba Ipele Oyo kari ile kari oko champion kedara keinde se maji oni gbese le asun ijoba ibile bi awon bi gogo eyin omo lewe eyin osise baba loja ti eyin iya laje omode ati agbalagba eje ka di ibun wa logun logun eje ka di ibun wa logbon logbon fun eleyin ju anu champion kedara kende esemoji pelu asia ise ni ki ipile oyo le ba gogo agba champion kedara kende esemoji de olugbeja be kunu de action action take it back
2: ati se bi oyo la ri ayo se bi baba
4: to eka bo pada lati eka ipolo oja wa champion okedara kende esemojidi awon na ni olugbeja mekunu awon ni won ko asia egbe olugbeja mekunu dani ko to di pe won join egbe oselu AAC ngagan lati je olugbeja mekunu fun anfani awon ti won ba ti mo ni bi ipolo ta gbo yi a so pe ko ni gbese le asunwon ijoba abile bi awon ara bi kan pe ohun lati je ki re nje ijoba ipinle Oyo kari le kile le ba wa so nipa eleyi pelu gomina to wa nipinle Oyo lowo lowo lori gbugbu awon eyan na bi o ba da gbugbu eleyi ona oda mode bi ona oda to je pa awon local government na wa ni abe ijanu lati moju to iru awon kan wa yi kini eyin ni fun ara ilu labe bi
3: ese olotu se ri alakoko nkan ti awo kokoko ti ati to wa to ti wa ninu eto ti awa fe se ni bi pe alakoko ni pe a je ki local government ko bere si ni sise pada so ti local government ba tin sise ara de awon ara ilu
4: o no sun ara le awon sun le ti le
3: ko ti e si nkan normal le ko state wa labe local government ni tori local government lo ni ile so o ye ko je pe local government ko si nkan kan ti won ba fe se ni local government ewu local government is enikan ko le lo ko lo fe se project fun ra won
4: wa le se fun ra won
3: ba re yan ba le ti o lowo lowo eto agbalagba ni lati lo si local government lati lo so pe nkan bayi se mi o mi ni owo oya fun won ni owo insurance ni o ti won o fi ma lo toju ara won amọ ngba ti o ba si iya nja awon eyan lu yi gan awon eyan mo ni o won wa mo bi ti iya yen ti wa
4: ngba ngba toju wa oto won ta mo bo se ya ko ri gangan
3: won e won mo boya yen ja awon eyan tori pe ti local government o ba ti sise iya ma jara ilu ilu o ni da so local government yen la wo kokko make sure pe local government gbogbo owo to n wa po government ni local government la ma ma ko be sibe pada a te se gbogbo eto a se awon gbogbo medical awon primary medical healthcare center wa o ma wa bi ti loyinbo ni ko si the allocation ta n gbo po n wo lu ko si ona kan mo so pe ilu yi o ni daju be lo
4: baba mo n gbo ni bi kan tele pe ngba ti owo yi ti o wa wo apo asunwon ijoba abile o pe gomina wa n fun won ni iye million kan lo so osu won wa pe ni nkan mi won pe ni bi security vote fun local government ni won je ka won yin o ma se owo yi bi o se wu won won yi se ilu won o se eyi eto abo won ga tan so won fun won lowo eto abo won o si awon nkan o leyin ti ni to ti wa ni pese sile bi pe teyin ba de be o te ba de be awon kan ba ile be se latari pe awon local government yi awon je gudu je rakun be tan ma fi owo le fun won gan awon ti won mo panpon popo nbe awon kan ti de be pe tan ba ti wa ni position kan gan ba won ti wo pe kawon gan kawon ran kawon lo mo joye loku kawon mo fe la loku so bawo le se fe cup waru awon excessiveness yi gbogbo awon kan yi
3: te ba ri inu oro ti mo so siwaju mo ni wi pe omo ti o ba ti je gbese ti o yawo ko to lo soselu ko ni kankan to ma so pe ohun o ni fi le tun ilu se o da nisin local government chairman wo le ma so pe won be ti o nawo ko to de be so nigba ta won na ba de be nti won kokko ma le ni pe owo ti mo na eja pe latori eja pe latori councilor lasun ti councilor lasun ba fe bi de nsin eni ko ba baba se party chairman kan agbo lo be eni ko ba secretary kan agbo lo be nigba to ba de be kankan baba on le ma wo to wa lowo 80% ni awon local government councilors ton ba ti de ko ton ba ti win bayi won akoko ladugbo yen je ma to fa n to fa ni wi pe laarin odun merin yen gbese ton si je won ti le san
4: eh ti
3: so awon ba be egbe ti kokko gba owo ti won fi se ilu si waju so awon soro to wa de ba won ni yen ko wa si nkankan ti won se eleyi te ni won fun won ni 3 million abi le fun won ni ososu ki lo wa to se eni na ni family ti te to fe bo o lawon yen to gbe bukata wa ba so owo ni o si lagbo government yi to ba yan si gan won mo ta le government won mo ta property government now so ko le si anfani kan lundu yen ti local government o ba ti sise se wa ri ati le je wi pe oya owo ita fun yin o
4: ehn bi ti mo n lo
3: bi je na sibe o ni wi pe because one with lack of maintenance nipa ta ba sojo ona ta lo nu mo awon oyinbo e je fun ni example kan awon oyinbo ton ba se mo se se kini yi ba yin si table yin si o won ti woye ton mo fi se a fe lo fun odun 20 owo ti mo fun ma maintain e owo anbe
4: ala ti won isu mo budget
3: be ni fun to create more job for other people mo ti so yin bo
4: e ma babo
3: so oni wi pe eni ti won ti yan sibe ko mo lonu o doti o ko doti o oni lati mo lojumo
4: so owo ti o no mo
3: owo ti o ma gba ti o fi na gbogbo o ti wa nbe o ni pe maintenance wa awa ta ba sojo na si yi a ni de be gba to wa to ne
4: ba to ba to tun wu tan yanyan
3: so awon soro yen oni wi pe ngba ti won ba ti be yan se won lo wo be mo because won awon agba npepe yin le nti awon agbalagba sibe agbalagba to pe to wa si debe tan ba yi orun na ma sunu office seyin le ma so pe ko ji loruko lo wo pe kina se ni bayi eni to ba fe sise ijoba a dide loru a dide losan bi ti won expect bon le wa wo wa lo wo.

0: kò sọmọ ẹni tí ó máa ṣe sójà lásán ẹjẹ bẹ láti sójà nílùú òyìnbó tó máa gbàdúrà kírin wá sí sójà nàìjíríà tí sójà bá sójà nílùú òyìnbó ẹwọn tó máa ṣe ni wọn máa sign contract ni kì í ṣe pé ṣe kó kúkọ wá ṣe
1: iye ọdún báyìí mo fẹ́ bi sí àbí
0: mo sign ọdún mẹ́rin fún yín tó bá wá ṣe mẹ́rin yẹn tó wọn bàbá tó bá fi kó mẹ tí ó fi kú láyé yìí respect yẹn máa wà fún ni kẹ ra first class aṣáájú yín wọlé o
1: lára àwọn àpẹẹrẹ
0: tó ń fún àwọn ilé tó àbò lọ́run bẹ́ẹ̀ ni kò sí ni àwọn náà pè ní
1: fetran
0: bẹ́ẹ̀ ni kò sí ni àwọn yìí ẹ wá wo ọmọ ẹ
1: yóò jẹ́ wùrí fún àwọn mọ̀lẹ́bí gan yóò jẹ́ wùrí fún
0: ọmọ ẹ ẹ̀gbọ́n ẹ wọ́n fẹ́ kàwé ni o ìjọba ló máa sponsor wọn torí bó ti ṣiṣẹ́ fún lùrí bó lẹ́wàá ṣe wá kàn bí apá wọn yẹn tó máa lọ sójú ogun wọn ní kú síbẹ̀ pé kò ẹni mi ò ní wọ̀lúwa
1: tó bá tún wá kú sọ̀hún gan
0: tó bá tún wá kú sọ̀hún wọn tán àwọn ẹbí wọn tí wọn ò fi jáde láyé wọn tòsí mọ́ ìyá ò ní jẹ wọn àwọn kan yìí ló yẹ ká kọ́kọ́ ṣe ná pé ẹni tó fẹ́ lọ fèsì àwọn ará bí nǹkan méjì ni wọn bá lọ sójú ogun ó ṣeéṣe káwọn agbára wọn ká wọn nígbà tágbára bá tẹ wá ká wọn kí ni bó lè yà ó ṣe ní jẹ àwọn ẹbí wọn àtàwọn ọmọ wọn olófà tẹgbẹ́ tó bá ṣe tukọ̀ àti máa yìnbọn bẹ̀yẹn ọlọ́pàá ní àṣà lọ ni náà a lọ sápá síbìkan lẹ́yìn 3 hours mẹ́sàn-án wa ni pé ẹ pè wá bẹ̀yẹn lẹ́ẹ̀kan.
1: Àní mo wo fọ́nrán kan tí ìjàgbá ìkíní kan ṣẹlẹ̀ ọlọ́pàá sójà sì ń bọ aṣọ sójà tí sì ń bọ aṣọ tó ń bọ kúrò lọ́rùn ká má bàa mọ̀ pé sójà ni.
0: Bíkọ́ sọ́mọ̀ kó ti wà níbi bíi àhámọ́ tí nǹkan bá dẹ̀ ṣẹlẹ̀ sóhun bẹ́ẹ̀ kò sẹ́ni tí ó ń gbà
1: òun. Sẹ́ni tí ó tẹ̀kẹ́ fámílì òun náà.
0: Tí ó gbà wọn kan ìlàwá ti ṣètò pé a gbé ìtọ́npè ní ìṣọ́ránsì kalẹ̀ fún gbogbo àwọn tó ọlọ́pàá o àmì o
1: civil
0: defence tí ẹ má mọ̀tẹ́kùn.
1: Ṣùgbọ́n ọlọ́pàá ò sí ní abẹ́ ìṣàkóso ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Kò sí kankan.
1: Àwọn náà ní wọ́n bẹ̀rẹ̀ bí ti
0: bẹ̀. Èèyàn lè ní law of land tí mo wò pa ma put into place tába débẹ̀.
1: Tába ti débẹ̀ nílé ìgbà
0: sọ̀bí. Torí pé yes nígbà tí àwọn ìjọba òkè bá sọ pé ọ̀nà táwọn sílẹ̀ yìí o kò ní àbòyìn ò ní tó fáwọn èèyàn tiwa àwọ̀ wa ní pé àwọn náà lófin ilẹ̀ ìbílẹ̀ tiwa o
1: ní state tiwa
0: o tá a fi gbé agbára lórí àwọn bàbá wa tó jẹ́ ọba àlú ẹ máa pé láyé ìjọ àwọn ọba àlú náà máa ń ṣe
1: ètò náà ṣàkóso ìlú wọn
0: ẹ máa rí pé ìsìn tó máa ní kankan ṣẹlẹ̀ ẹ̀yìn bẹ́ẹ̀ kan sí wáyé wọn ni pé wọ́n ti pẹ́ ẹ̀kan látàbújá pẹ́ fọmọ yẹn lẹ̀ o kò ní ṣẹlẹ̀ mọ́ torí pé òfin ìbílẹ̀ wa lákọ̀ọ́kọ́ fi yẹ̀wò
1: láàbí kọ́kọ́ tu o
0: so nípa òfin ìlú gbogbo lúrú but àwọn òfin tiwa kún tí wọ́n bá ní pé òfin nàìjíríà ò sọ pé ká má tọ̀sẹ́ gbẹ títì àwa lè sọ pé tó ẹ̀ tó bá tó ẹ̀ títì o ìjìyà báyìí wà fún wọn ọ̀dẹ̀ níbi wá fún.
1: Gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá nílé champion kẹ́hìndé òkè dáràmọ̀ jíde rẹ o àwọn ni olùdíje fún ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní abẹ́ àṣẹ ẹgbẹ́ AAC abẹ́ àṣẹ AAC ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa lórí ìkànnì rédíò wa náà ó wọn ni ẹ ti ń gbọ́ látẹ̀ka wọn tiẹ̀ ti jíǹgù yín wọ̀nyí ṣe wọ́n mọ̀ gbọ́ ní orí ìkànnì rédíò wa ó wà ńbẹ̀ ní orí ìkànnì rédíò wa àwọn náà ni àtijọ́ ń pẹ̀ kẹ́ lu ọ̀rọ̀ látàárọ̀ ṣùgbọ́n lẹ́ẹ̀kan ní ètò ààbò ló síwájú kí làwọn nǹkan míì tẹ̀tún ní pápá ká sí pápá bí àwọn bàbá sọ̀nà.
0: Ẹlẹ́ẹ̀kejì ni wípé a ṣe ètò a wo kíní ìṣòro tó fi jẹ́ pé kò ṣiṣẹ́ nílùú ọ̀nà méjì la fi yẹ̀ wò alákọ̀ọ́kọ́ ni wípé a wo àwọn iléeṣẹ́ kéékèèké yẹn kí ló fà á tí wọ́n fi kó gbá wọlé.
1: Àwọn iléeṣẹ́ kéékèèké wọ́n ti ẹ̀pọ̀ nírú Ọ̀yọ́ wa
0: ìgbà náà tí wọ́n fi kó sẹ́gun fi gbókó wọlé.
1: Iléeṣẹ́ ke iléeṣẹ́
0: bisikíìtì ṣé owó tíjọba ń gbà lọ wọn ló pọ̀ ni bá ṣe dínkù nígbà tá a bá díṣẹ́ rí tí ò ṣẹlẹ̀ nípa àwọn aráàlú àwọn ọmọ bọ́n ṣe ń ṣe ètò nǹkan yẹn tó.
1: Wọ́n létò wọn
0: nílànà tó bá yẹ pé 10 naira ni wọ́n bá ń gbà lọ́wọ́ wọn tí wọ́n tó pa wọ́n lára wọ́n lè sọ di 50 naira and 5 naira 5 naira yẹn a create job fún èèyàn 20 yẹn a mọ̀ tún padà wá san tax fún lù a wá multiply ju nǹkan tẹ́ sọ yẹn lọ gbọ̀ngbà tí ò ṣètò nǹkan yẹn wọ́n ronú jinlẹ̀ àti tún nǹkan ṣe the problem tó wà ń bẹ́ nìyẹn.
1: So ẹyin jí oye wa ní ìsèpé.
0: So nígbà tá a bá wá ṣe ọ̀nà tá a máa fi ṣe alákọ̀ọ́kọ́ tá a máa ṣe yẹn tán pé a ti mú ọkẹ́ iléeṣẹ́ o àwọn tax wọn o a reduce ẹ̀ fún wọn sí ẹ̀ ní problem tẹ́ ní ọyẹ create iṣẹ́ míì. Ẹlẹ́ẹ̀kejì wa ni pé a wà lọ wo àwọn kankan wò àwọn kan wo la máa lo a wà lo irú system tá ń lò nílùú òyìnbó.
1: Ẹ là ń rà
0: pa tí ó jẹ́ alákọ̀ọ́kọ́ irú àwọn agbófinró wa wọn a lè mọ wà active ni pé nígbà tí èèyàn bá torí èèyàn bá pé dáadáa kì í ṣe pé tí mo sọ ẹ jẹ́ kí n clear kí n break it down ó ní wípé ṣe rí nígbà tí oorun bá ń kùnyàn èèyàn máa ń lost memory yàn àti react lórí nǹkan ó máa ń pẹ́ ó máa slow so alakoko ki officer mo wa ninu ninu bise for 15 10 hours o ti poju
1: o ti won ti wo ba use
0: re o ti lo ju
1: won lo nlo mi ojo
0: yeah for the whole week so a wa pin to ba je pe o ma sise 12 hours ni a day ko ni se jijo merin lo ninu osu ninu osu re so elomi na agba so a le fun elomi na lori ofe ati le sise te ba wo loyin boju se to poju 8 hours ni and again gbogbo se
1: to poju 8 hours ni
0: to ba je pe if you are full time employee pe o sise o 8 hours na fun elede 40 hours a week ni o wa tun le wa ni pe ehn mo tun wa le lo si ile ise kan ki tun lo wa ise nbe o
1: amo
0: ehn but no ma pe toto e gbogbo kata o wa sanwo le o wa sanwo moto e o wa san kini kan o ti to e so on lo fa te pe another job o yi si lati le ise wa mo
1: baba a je kin gba lenu kin sto dorin eto wo lo wa nle ba wa odo toro do le mi na
0: seri ti todo yen ise po lori e ta ti mu
1: pale awon ta se nda loru ju odo na ni
0: tori to ba ti sise ilu daru odo daru because won ni ki ajo wole ewo Orlando e gba ti ilu kan be ni Florida kan pe ni Orlando
1: mo ko be be so po Orlando owo
0: ni Orlando owo ko Orlando ni Florida city kan ni e ma ki pa star obi kan pe emi pelu Buhari oloto asere lo si Orlando ni Florida to ni eja nbe labi omi o wa ni pe ba lo si New York to ba lo si New York to ba lo si Germany to ba ti de Orlando irin eku kan o ni pe gbogbo aye lo ma fe lo to wa nbe
1: Orlando ni gba o be dabi Dubai sin ta ma na lo Dubai da lo
0: iro iko si kan Dubai pe ilu won kan da o clean ni te ba lo so Orlando wa ni awon so ti mo mi water labi omi te jo sere iwo pe lawon eja o ko iru e ko lo wa lo ni Dubai tori pe won tulu be se o clean lasan ni ko si kan to wa special ni lo
1: nga ni mo fe pa ni pe ba awon yan se so be di tourism
0: se a so ni yen wa ni lo be yan lo ru Orlando abi ka lo Las Vegas to ba je pe be gan omi tan ba nta ni 5 naira bo mi o pa over the 20 naira because yes because ke se won o didi won ni tori pe awon to ma ra ti poju awon to wa nle lo so ero oja ero eto oro eto oja eto
1: oraje
0: ero oja
1: oraje
0: ero oja
1: oraje
0: eto yes eto oraje o ma bureke so o ma je ko po debi pe ko ni se gbe ko sise so awon odo no ma engage ninu sport ju a ball ni o basketball ni o taba wo in this history of Nigeria in sports e ma ri pe sports lo ko mu oruko Nigeria lo soke
1: anike
0: ese ni number 1 to ko je anigba kan wa te pe taba nlo si Ghana taba nlo si kini kan to pe mo Nigeria nbo won ma sare lo ni won a sa lo jinajina te n ba lo jangana gba yen oruko to n pe mi ni wa no mo buruku crazy boy because nba de be mo so pe mo fe wa nne nle ni o so ti ba ti gbo to ba ti gbo pe omo Nigeria nbo ninu ere daraya won ma tun prepare more so te ba wa wo te ba ko gba won to ti se dada ni loyinbo ti won se dada ti won te ba wo dada ya nton se fun economy ilu kekere ko ti ba break down yen ma ri pe e raye ni owo ti sport make sinu ilu kekere ko
1: tin generate
0: ton generate silu bo ke se pe epo nikan la focus in Nigeria because won ni opolo ati le check e wo kini won
1: ba di search
0: yes
1: ti o gun mo owo wole
0: sport lo nkan to mu owo wole ju si won ba mo to nbe so a je ka won odo ki won report se then elekeji wa ni pe iru kini kan bobo kan be to wa si American gba kan bayi mo kan pade won bi ti mo lo ni o wa ni pe mo ni o wa ni omo not loan mo wa ni kilo se lo wa ni pe awon oni governor awon o ma sponsor yan 250 one every year former governor nigba yan
1: lawon ta ma wo pe won wa ba ko
0: tawon ta wo pe awon ni
1: won wa leyin
0: yes so iru e ma se be lo yo gbogbo omo school to ba se daada ni school o kereju 250 a ma ran won lo si loyinbo ke se pe a le sori re mi ko o kan tun lo ko eko
1: eko mo jinle si wa
0: jinle si wa lati be
1: baba ke to ke e ma lagun jina eh ni awon le eko giga awon kan wa se ke kan sa strike lo ni bi awon asu ta awon to tun a je toyo state na awon na awon bi kan strike leni kan strike lola kan wa leni kan to strike lola ti nbo nkan wo le ti ninle ti iru nkan ba yo bi ni mo
0: in to farun kan be corruption ni te ba won to nbe ta nsu na fi strike corruption ni government won government fed ile nbi kan awon government to wa nbe won ri awon asu lawon o fe kan kan tun se awon ti o ba wa nton ba mo to se le nbe won ma wo pe government o da ni now ta ni government
1: to
0: ni
1: le ni lowo alejo gan di eru
0: won to disoru ni so awon to ba mo to se le nbe won mo pe ke se ko se fort eni kankan tori pe corruption to ti 100 everybody bi pe okay o bi ta tin lu jibiti o le leleyi
1: so won fe dinan
0: be ah nigba won wa ni so won wa mo tutu funfun sita fa awon eyan dudu na ma gbe sinu
1: aha
0: iru yen rawo ni faye le
1: alo eledu o ba wa se ah ni ola ka to wa ma lo ola kini nkan to be sele lola to ra gbo pe nkan kan be sele lola
0: eh ni ola ni a fe se flag up wa on veni ni ibadan ma lo ni ni Ibo College ni Orogun nbe ni a ti fe se
1: Ibo College
0: Ibo College yes Orogun
1: ni
0: Lubadan nbe ni a ti fe pe a te pe gbo omo Oyo na kan wa grace pe asiko ti omo Oyo debe yi o eh emi na wa nu awon eyan ti a jo lo fa asia soke pe omo Oyo ohun lo kan so wa de pe gbo kan wa sibe kan wa ye wa si
1: o na le ti gbọn kin to gbọn ni Ibo College yun ni Orogun ni Lubadan ni Ola Ode yi agun melo le to na o bere baba
0: eh agun mo na yo bere ni agun mewa abo gerege
1: ni agun mewa abo
0: gerege
1: se ka eni to ba wa nbadan na le pade wa nbe
0: atin to nbo lati badan atin to nbo loke owo atin be lo ni were ile
1: epo pe bi
0: body ati pe patata ina la pe sibe ton de nbo wa sibe
1: ka ka pe awon eyan kan fe tele wa lo latoyo tawon o si ba won ti gbon pa olugbeja mekunu tele se anfani wa pe tawon ori boss gan ni ayin ti won bi tele alo
0: be ni a ti seto oko lati ile ise wa ni office wa to wa ni iwaju alagbon be ni Rufus building ibe ni gbogbo a ti pade gbogbo awon to ma lo lati be na ni moto ti gbe gbogbo
1: alo ago melo ni ki gbogbo won pade nbi lola
0: eh ago mejo la fi si laaro
1: ago mejo laaro la
0: ago mejo ago mejo lo tori kale ba mo pe to ye bayi la wa ta wa nle o moto bayi la ni ma tun fi kun o
1: la tun ma bi kun o na le ti gbo pin to gbo eni ta ti jo nba oro ta ti nforo jomi to oro lataaro na ni olugbeja mekunu de champion ese kende majidi ti won je oludije fun ipo gomina ni abe asia egbe oselu AAC ni ipinle Oyo agbo ka fi leyi ka ma fi yun se lo pe alara awon ti won tawon na so pa awon na fe dupo dije dupo labe ase egbe oselu yin lara awon olugbeja mekunu pe e se nkan kan fun won ni bi owo ti won ma n fi san owo la pe elomi awa mekunu elomi o ni rowo le gba form iru gba ti presidential kini tan gbe si 100 million nibo ni iru emi be ri 100 million lati fi gba form egbe oselu 100 million awon mi gbe si 40 million won le se nkan kan fa awon kan mo kan fe ke kan ra soro die lori e
0: se ri iyen na ni tumo olugbeja mekunu ipa wa la ma gbeja ra wa
1: awa la gbeja ra wa
0: so ngba ti a pe awon eyan jade pe ta lo fe jade fun rep ta lo jade fun senator ti pe a de bere pe ta lo ni owo lowo ta lo le se ta de check background won ta de ro pe won qualify fun ba ton de jade ba ri je a de pe agbara wo to so a de support won pe da ticket won re e ni de ati lo je gbese so awon iranlowo ta se fun ra wa na ni ye ki nkan ye le se se so ki ayipada le ba da tori ta wa fun na ni pe ka le ba yi nkan ye pada ijoba de be ijoba to ba sele ijo kan lo ma bere ibi kan de lo ti ma bere so asiko ina la fe ko fi bere
1: da mo gbo nu oro yin gan ye ni gbogbo n ta se yi o pe gbogbo n ta gba yin apara yin ka fun ara yin le se keje ke boye lo yawo mi kan ti won ma fi interest le yin kakiri kan ni
0: lagbara olorun mo so lati bere de desin gbogbo
1: bi ta ba de yi
0: bi ti n lo ko seyin ti o mo pe egbe AAC awon na lowo ju ki mo so nkan mi amo to fi de ni ni oyo yi o awa na se la n se gbogbo nkan ta n se ni nawo atapo wa emi de so wipe to nigba ta ba sadura tan ta ba fi gbiyanju kun n to ba se leyin yen on la wa gba ni kadara
1: agba n kadara
0: emi o le binu si nkan to ba se leyin igba na iyen ni pe ti awomo ile oyo ba fe kilu yi o da
1: gbogbo ọmọ yọ ti ti pata pata
0: challenge le leye fun eyin na ru eyin bayi challenge ni ngba ta pe ewe jo ni wa te mi wa ni pe ti es mi de en se olowo
1: challenge ati mokola
0: mi o ti mo ti challenge mokola ko mo so o ti mo so si pe o da o nkan ta fe se leleyi o ngba ngba se mi kan ba se gomina se mi na ba se commissioner ni kaluku na lo ma mu aye ti ti e so but lasiko eni ta wa nbe ni emi nikan na mo si ngbe
1: Alors, on va te manger d'agberu, yo ba yigbe. Ah, c'est ni je ko lori re. Ba se fe ori na ni ori. Ah, ijoba ti mekunu ni won so pe la so pa wa fe fi eleyi se. Na ti challenge mi mo fi ko pe. Pe ijoba olugbe ya mekunu la fe fi eleyi se. Ah, e wa e tun ro gbogbo awon baba baba mama mama ti an gbo wa nile, gbogbo awon omo odo na tan gbo wa nile. Ah, lati je pe kawon na le ma to rawon eyan ma nsa seyin to ba ti debi oro selu bayi baya tori owo to wa nbe pe owo ta won na o poju pe iru olugbe ya me kunu si ti deni si o ke se pe ona owo kan to fo lapo ya e ba ro won ka ma sa seyin
0: bi eyin mama wa eyin baba wa ati eyin brothers and sisters e mo je ki asiko yi e mo je ka se irewesi okan e je ka mo pe ko re de ire la ko de so ire ye do tun de ti wo oyo yi olohun ni je ko bomo wa lowo e ma je kene kankan tan wa mo asiko ta wa yi asiko ti olodun ti ni orire ma te oyo lowo ni so e je ka dide ni ojo ibo ke lo te ikasi AAC ani federal rep ani governor ani state of assembly bi te ba ti ri AAC lori ballot yen 1 2 3 number 3 e ma ri sign bayi lo wa nbe so ibe ni ke te ikasi ohun nikan lo le wulo fun wa so eje e mo je ki beru ko re si beru kankan o asiko oselu yi o ti ya lo si gba kan pe won kopo kan lo won kopo kankan lo o ko de si bo ti o se ka lasiko ta wa yi tori pe awo fini fini wa nbe so ko de si jagiri jagan won ri bo ji mo yi ji bo won kan dara won laamu ni so e lo je ka lo dibo ni worowo ka de pada sile lasiko so te ba de tin lo bi te ba ti ri mo jido ke dara nbe ni ke di si o ti o ba ti ri majido ke dara e ma di kankan sibe o
1: ko ko ani to
0: eh na ni AAC AAC ni eh AAC ni
1: AAC to ah ba se fe ori na ni ori lase eledumare to adeyinka olasukan mi le mi je papin ba le fi la ilasa aroko ni mi ti so lori obe ninu awo tan garan mi mo se so lekan aja lo oyo re ti igbo lasan nitori be mi ore ran ko ma se laba mi eyan lata bi iseju bi melo kan seyin lati ngba oludije fun ipo gomina ni ipinle oyo labi asia egbe oselu AAC ni alejo ni kan ni ni ayin baba e seun pa ti e pe yin e ti je wa lenu kan tori awon elomi tan ba ti de kini wa won ati e ni fe daru awa yi lohun mo pe ke mi lohun gbogbo ara re e se o ta pe yin ti e si da wa lohun eledua eledua yo je ka de bi ti abede yo se se yo ja si rorun rorun ni yo ja si o gbogbo eyin te won wa nile ba wa si ere o ko fon ka le ko fon ka ko e be se tun wo ni Facebook na le le wo ni YouTube eyin te n gbo wa lori radio na e tun ba wa so fa awon eyan pe olugbe ja mekunu ti de o pe irorun o ti de fun mekunu to lori telemu ko si pa n sako loko mo fun I see to abo to pe gbogbo e na ni gomina wa ti so pe awon ba wa se o awa be ma fi eleyi se lo a ma be onitori obe ni nbe so atelese abena o gbogbo eni to ba ni amobola ni de ba le nitori bo ba ku dede kojo kan ri orun aro wo ade am baba jero ma je le o eyin temi nile je kin laye igbin se ero wo laye igbin se ile oluweri igbona ile te tin gbo wa wo wa ede te tin gbo wa wo wa ibi se te tin gbo wa wo wa ile yin ona yin odeyin oni gbona igbese aye yin oni gbona owo te bi te like te bi te share te bi te love e ni bi gboku omo sin o ayin wa fi sinu banuje yin ni bayin ninu banuje o e fi awa na sinu banuje yin ni bawa na ninu banuje ka tori ra layo ka pade nire ka ma dolodi leyin ara wa ati ti digba mi ti to ma gbe gomina wa tori won la wa ton ba ni o eleye se awa mo ipade wa o di wo bi ojoro e ba n fi jengo olugbeja mekunu ka sere n
2: Ere wole to wa nipinle Oyo la ba so nipinle Iju Alu ore be kunu afẹ ni fere to se fokatan champion kedara kende maji ni ke ja bi moyo ninu egbe AAC gege bi gomina pinle Oyo fun eto kan to ye koro ina ba to duro re eto abo to gbe gbe okupona to ye kululu eto lera pelu re dara yo gbeyin ifi ara ilu to je lokan to gogo la bi pelu lu meja me kunu ati je kere je ijoba ipinle Oyo kari ile kari oko champion kedara kende se maji oni gbese le asun ejo bi le bi awon ara bi gogo eyin omo lewe eyin osise baba lo ja ti eyin ya laje omode ati agbalagba e je ka di bu wa logun logun e je ka di bu wa lọgbọn lọgbọn fun eleyin ju anu champion okedara kende etemoji pelu asa ise ni ki ipinle oyo le ba gbo ki agba champion okedara kende etemoji de olugbeja be kunu de action action take it back
3: ati se bi oyo la ri yo se bi ba be.

0: lọ́rẹ̀. Bóyá ẹ̀yin ò mọ̀ tẹ́lẹ̀ pé ajín làwa wà ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́, aago kan ó ku bí ìṣẹ́jú bíléńjá díẹ̀, táago kan òru, aago kan òru ó lù.
1: Àdéhùn ni mo rí gbà, lọ́wọ́ rẹ̀ ó wá bá padà.
0: Mo ń fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa káàkiri àgbà ńlá ayé, pàápàá jù lọ ẹ̀yin tẹ̀ wà nílé òkèèrè pé ẹ kéré òkò délé o. Ẹyin tèmi ọba bí ọlọ́run kò mọ̀mọ̀ sí o, ojoojúmọ́ náà ni kẹ̀ ẹ̀jẹ̀ àjọmọ́ wárí fún.

0: ọba bí ọlọ́run ò sí o ojoojúmọ́ ní ká ẹ̀jẹ̀ àjọmọ́ àwárí fún ẹyin tèmi mo wò rere lọ sí gúúsù mo wò rere lọ sáríwá mo wò rere lọ sí ìlà oòrùn àti ìwọ̀ oòrùn èmi ò mọ rọ́bá bí ọlọ́run mi
1: ò lọ ṣàyẹ mi rẹ kábíyèsí
0: wàhálà ìmú tún wà lọ ìlú èbó kò séèyàn bí ọlọ́run mo wá wá sílẹ̀ áfíríkà nílé àwọn èèyàn aláwọ̀ dúdú ní ààyè ní bíríkà ní ààyè wàhálà ìkò sẹ́ni bí ọlọ́run ọba bí ọlọ́run ọba ò sí o no king as god o ọba lánàá ọba léní ọba títí ọjọ́ gbogbo ọba láéláé kan.

0: Ọlọ́run ba nìkan Ọlọ́run ba nìkan làwọ́ ọmọ sin o. Ọdọ́ rẹ̀ nìkan láti mọ wá ìran lọ́wọ́ wá. Àwo ní sin tí Ọlọ́run dá. A ní sin tọ́lọ́run dá. Ọlọ́run gangan ti ká lára rẹ̀ láàmọ́ sin.
1: Ìwọ̀ lolúwa
0: torípò náà lolúwa.

0: béèrè kan tí n bá sì rí èèyàn bá ń dá ń lò lórí WhatsApp dájọ́ ń ta àkùrọ̀sọ yóò jẹ́ kọ́rọ̀ náà ó dùn díẹ̀. Mo ti béèrè ìbéèrè náà lórí ìkànnì Facebook wa. Àwọn èèyàn ti fún mi ní opinion lóríṣiríṣi. Mo wá fẹ́ bí ẹ̀yin tẹ̀ ń tẹ́tí gbọ́ wa náà ní ìkànnì rédíò wa sọ̀rọ̀ mọ́gbèsì. Ẹ gbọ́ kí ló fà á kí ló fà á o. Tí àwọn ìgbéyàwó ayé òde òní tí wọ́n sì pẹ́ tí wọ́n pẹ́ bí àwọn ìgbéyàwó àwọn bàbá wa láyé ọjọ́ ṣé yóò bá mi yé. Àwọn ìgbéyàwó òde òní kí ló dé tí wọ́n sì pẹ́ mọ́ bí àwọn ìgbéyàwó àwọn bàbá wa àwọn mọ̀mọ́ wa láyé ọjọ́. Kí lẹ́yìn rò pọ̀ fà á sọ́là jù ní.
1: Alágbàwí.
0: Àbá ìlẹ́kọ̀ọ́ tó.
2: Ìwà lọ́lúwà láyé ni o.
0: Ayé wá dayé social media. A fẹ́ di ara wa ta.
1: Ìgbà ọlọ́dúnwà.
0: Àwa lè sọ pé ayédáyé ọ̀làjú ayédáyé àwọn òyìnbó káwá máa fojú egbò tẹ̀lẹ̀ ní. Kí lẹ́yìn rò fò fà á ná.
2: Tí ayé ẹ̀ ní.
0: Tígbéyàwó èé ṣe láàsì.

fún àǹfààní àwọn tán bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa nígbà ń pẹ̀ kẹ́lù náà ni kí ló fà á tó fi di pé àwọn ìgbéyàwó ayé òde òsín àwọn òde òní wọn dàbí àwọn tàwọn bàbá wa láyé jọun tó jẹ́ pé wọ́n jọ́ máa ń dàgbà dò gbókùjẹ́kùjẹ́ ni. ṣùgbọ́n nísìnyí tó jẹ́ pé láàrin kádìjú kálájú pẹ́ǹtúká pẹ́ǹtúká ni láàrin àwọn àwa ọ̀dọ́ òde òní. lọ́wọ́ àfitójú sùn mo ti bèèrè náà lórí facebook ìbánidọ́rẹ̀ wa táwọn èèyàn ṣe ń fún mi ní oríṣiríṣi. oríṣiríṣi ṣe mọ̀ pé ní tó bá wá kọjú sẹ́nìkan ẹ̀yìn náà ló kọ sẹ́lòmíì. ojú kì í sì rí nǹkan tán ló jẹ́ kí n bèèrè. mo fi ń bèèrè ẹ̀yìn àgbààgbà ẹ bá wa dá sí i kí lẹ rò pó fà á. ṣe mọ̀ pọ̀rọ̀ sùnùkùn ni ojú sùnùkùn náà là á fi wò ó kí àwọn ọ̀dọ́ kéékèèké táwa náà ṣẹ̀ṣẹ̀ ń sọ pé a fẹ́ máa dá ìdílé tara tiwa náà sílẹ̀ ká lè bá a múlò nínú ọgbọ́n tí ń ṣe mọ̀ pẹ̀yìn àgbà náà lẹ́ wípé afọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n ni èyí já pé àgbà alágbà níwèrè.

Àtẹ̀jíṣẹ́ tó wá látọ̀dọ̀ ọba mi, Apostle Sunday Ojọ́kan Ọlá. Wọ́n ní ìpìlẹ̀ ni o, wọ́n kọ́kọ́ sọ pé ìpìlẹ̀. Wọ́n ní ìpìlẹ̀ ni o, pé tí ìpìlẹ̀ bá sì ti wọ́, kí wá ni ọ̀mọ̀lé fẹ́ mọ̀ lè lórí. Wọ́n tó ń tẹ̀ ẹ́ síwájú nínú ọ̀rọ̀ wọn. Wọ́n tó ní ẹgbẹ́kẹ́gbẹ́ náà ń bẹ̀ ń bẹ̀, ẹgbẹ́kẹ́gbẹ́ Bad Association. Alákọ̀ọ́kọ́ ni Forty Foundation, ẹlẹ́ẹ̀kejì ni Bad Association. Ẹlẹ́ẹ̀kẹta tó tún tẹ̀ ẹ́ sí wọn a tó wọlé ní àyín ni wọ́n ní Evil Comparison. Ká mọ̀ sí àfarawé. Eléyìí tó tẹ̀ tó tún wọlé, òun náà tún ni wọ́n ní Arrogance on the Part of Women. Ìgbéraga tó ń gbé àwọn obìnrin míì wọ̀ bí ẹ wo. Ìgbéraga, wọ́n ní ìgbéraga. Láì ní fẹ́ gbà pé ọkọ ló lórí ilé, ọkọ ló lórí aya. Èyí tó wà fi sí yìí, òun tiẹ̀ tún gbẹnu tán, mò ń bọ̀ ná. Wọ́n ní eléyìí pé àwọn ọkùnrin ní eléyìí. Wọ́n ní lómù lómi ẹ̀wù, káwọn ọkùnrin ló wọ̀ lẹ́wù. Extramarital affairs majorly on the part of men. Ó wà ní àwùjọ kan, wọ́n wá ń sọ pé àwọn obìnrin kíní kan sì ná ní kíní kan bí wá sí bí àwọn àfáà kan náà ń sọ̀rọ̀. Mo wá wò wọ́n lọ, mo wá náwó. Mo ní à ń sọ pé àwọn obìnrin ń ṣe ṣìná, wọ́n ń ṣe gbá, wọ́n ń ṣe àwo. Ẹ̀gbọ́, bí ó ṣe jẹ́ pé nílé òyìnbó nílùú òkèrè, àwọn lesbian ti wà, wọ́n ti wà. Ṣùgbọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà, kò wọ́pọ̀. Àwọn wo ni ń bá àwọn obìnrin yìí ṣe sí iná tó fi ń ṣe ìranù? Tó fi jẹ́ pé àwọn nìkan la fókọ̀ọ̀sì. Ẹ̀gbọ́, lọ̀rọ̀ bá pè sí jẹ́. Àwọn ọkùnrin ni àwọn ọkùnrin, àwọn náà làjàlá, àwọn àjàlánù tá ń nà, àwọn náà tó lè kú ẹdá tó dá yùn lẹ̀. Àwáwù ó tuntun fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́, ó ní lack of communication, àìní àgbọ́yé, àsọyépọ̀ tó gúnmọ́ láàrin ọkọ láyà náà ni máa ń dà á lẹ̀. Òótọ́ ni ó wọlé kanlẹ̀ gbìngbìngbìn. Valid point ni Yasin.

0: ìlọ tí gbèrè gbé ti gbèrè gbé láàrin bí ọsẹ kan sẹyìn ní ọmọ pé mary goodman ni o ọgbà nọmba rẹ ó ní ọmọ send account number rẹ sóhun kò wá ta wá léèyàn ọlọrun torí ọlọrun ta léèyàn ọlọrun ta la fẹ pè léèyàn ọlọrun nílẹ nàìjíríà ta wà yìí ọkàn rẹ nìkan ni ó mọ ọkàn rẹ nìkan ni ó mọ kò sí èèyàn mọ o kárẹ ní ìbárìn lọkàn kú adéyinka pẹ̀mbọ bí awérin. ó ti ṣẹlẹ̀ síbẹ̀ rí nígbà tó fi wà nìbàdàn náà ó ṣógbó léléyìí tí mò ń sọ yìí ṣùgbọ́n nígbà tó fi wà nìbàdàn náà irú rẹ̀ gangan gẹ́lẹ́gẹ́lẹ́ ó ti ṣẹlẹ̀ náà bó ṣe jẹ́ pé nígbà òun kò ọmọ yìí ti márì nígbà òun ṣùgbọ́n tẹ́léyìí ọmọ pé married woman ni. láìláìláìláì muhammadu rasulillah sallallahu alaihi wasallam. ibi mo ti lọ náà ni wípé.
1: ìwọ nìkan lèmi ò sí ìwọ ni màá sì ti sí jẹ́ òfin ọlọ́run mi.
0: pẹ́yẹ́tà bá ń ṣe wáàsí àbá bá ń sọ̀rọ̀ àwọn obìnrin ká máa sọ tàwọn ọkùnrin náà dáadáa náà torí obìnrin ò lè dá sí náà ṣe fún ara rẹ̀ kò sí lẹ́ẹ̀kì sí bí àní àyín ọ̀hìn ọkùnrin náà ni wọ́n jọ ṣe.
1: ó gbà mí lọ́wọ́ ẹ̀gbọ́n.
0: ibi tí mo ti lọ nù látàrí ọ̀rọ̀ tí bàbá wa apostoli sunday ojo kọ́lá tí wọ́n kọ fún wa wípé extramarital affairs on the part of men.
1: ìyàṣẹ́ tí ó bá jẹ́ mi.
0: kí ìyá wa nana àwáwò náà káàná tó dá sí wípé àìní àgbọ́yé ká mọ̀ mọ́ bára ni sọ̀rọ̀ ká mọ̀ fọ̀rọ̀ ọ́nú. ká mọ̀ fọ̀rọ̀ ọ́nú ọ̀rọ̀ tó yẹ ká jọ sọ nítùbí nùbí ká mọ̀ gbé sínú láìní sọ àsọyé pọ̀ láàrin ọkọ̀ láya ó náà ń dá lẹ̀. ẹ jẹ́ kí n tún mú nínú pọ́ǹtì tí bàmí apostoli sunday òójọ́ kan látà tún fi ṣọwọ́ sí wa.
1: ìwọ lolúwa ti ti ayé ni.
0: wọ́n ní denial of conjugal rights ṣe mọ̀ tí mo yún denial of conjugal rights àwa wò sọ wà ń bẹ̀ ń sọ ọmọ túmọ̀ rẹ̀. sọ ọmọ túmọ̀ rẹ̀. fífi oorun dun ara ẹni atọ́kọ àti ìyàwó ká máa fo oorun dunra wọn. bóyá ọkọ ni ara rẹ̀ gbá yágiyági kí ìyàwó ọmọ sọ pé bàálà mọ́ ọ̀rẹ́ mi dẹ. ọ̀rẹ́ mi dẹ. lóòrèkóòrè.
1: ìwọ ni màá sì ti sí jẹ́ òfin.
0: èyí ò fà á tí ìkan nínú àwọn méjì tí a ń fọ oorun dunra wọn tí ó fi mọ fẹ́ na sẹ́ẹ̀ta. látàrí ìdí èyí kò sí tí ò lè ṣẹlẹ̀ sí ẹtí ẹ̀ gbọ́ làbárè tó ṣẹlẹ̀ ní sondo state kan tí babaláwo tó ta tẹ́rù ń pa níbi tó ti ń yan ìyàwó páìtọ̀ lálẹ́. mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn á ní ò ṣe èèyàn mọ́ o. àwọn tá a mọ̀ pé léèyàn ọlọ́run. ẹ mọ̀ fi ẹ fi yẹ̀yẹ́ mi lẹ̀ ọ̀sẹ̀ mọ̀ pé ń gbàgbé kankan síríọ̀sì ọ̀rọ̀ mi tí mò ń sọ ni kẹ̀já di ìmú ń bẹ̀ odòdó ọ̀rọ̀ tó wà ń bẹ̀. adébàbà aláwo ta tẹ́kùrú ń pa nikú bá pawo bí ẹni tí ò gbọ́ fà ọ̀pọ̀ ń ṣègùn bí ẹni tí ọ̀mẹ gbòó wà. kọ́lọ̀ mọ̀jẹ́ ìjẹkújẹ tá a mọ̀ ọ́ jẹ́ ọ́ràn alọ́run àpàǹdodo kílédùá ọ̀sàánú yàásín wà láìtàláì ìbáṣepẹ́ olúwa máa ń ṣe àmì ẹ̀sẹ̀ ta ni yóò lè dúró ta ló mọ́ nínú wa. ọlọ́run àánú nìkan la fi lè yege o sì tìǹ wà láì ogun gbọ́ yàásín sango ọlọ́run ọ̀ya ọba tálángbó gbogbo wa iná kẹ o tọ́lá èyí tí ò yàn lè ń lu jìbìtì. èyí tí ò lu jìbìtì ń pọ ọmọ ọlọ́mọ lẹ́kúnjayé. èyí tí ọ̀pọ̀ ọmọ ọlọ́mọ lẹ́kúnjayé ìwé ní ń yí o ìwé ìjọba. àbẹ̀tẹ́lẹ̀ ni wọ́n ń gbà. owó ẹ̀yìn ni. àánú nìkan lọ́lọ́run ó fi gbà wá wàláì tàlà ògún gbọ́ yàsín. if not iná kẹ̀wù ni o. ọlọ́run bá ń gbọ́. ọjọ́ bí eré ni kì í ṣe eré fa. Another point, Tiba, Apostolic Sunday, Ojo Kola, Tiba,

0: impatient. I need sure to I need sure to
1: and it's all what me song
0: iti won fi wa gbe kun re ni wi pe osi na ma nfa o nfa o osi ati ise imele keyan o ya ole obuku ole pelu osi aja re ni olodun da fun mo de si mi o ma je mo osi o emi npa lawon olulufe mi awon tan gbo mi lowo lowo awon ti o tun ma gbo later awon lati leyin mi nile loko pa leyin odi mo de osi mo ti aja re osi mo de si awon in ni mo osi o emi o ni mo osi emi ni temi adeyin ka pe nbo bi awerin olasokan mi ka sa ma se daada emi o ni mo osi in ni mo ba no je o tin ba ni ke mo fagun walai awon ateki se ti wole lana buki oba awon ni na baby bomb baby we eni ti o ti to iya se na ni nbi mo to na di iya latari be won wo omo radarada
1: iwa lolu
0: waidi abiodun ijikunle awon ni economic problem economic hardship gẹgẹ bí bàbá wa fósílì náà ti sọ tí wọn sọ pé ó sì. kódà ọmọ iná ọmọ ibo náà bá wà dá sí nwi adọ nika justin ó ní recent widespread of feminism and its hypocritical proponent from the male gender. A ni àwọn tí wọ́n tán sọ pé àwọn ń jà fẹ́tọ̀ obìnrin ẹ̀tọ́ obìnrin àwọn feminism tí wọ́n mọ̀ ń wá equal right láàrin ọkùnrin àtobìnrin tí wọ́n fẹ́ dá pọ́lọ̀ ń ṣètò ní proportion rẹ̀ pé ọkọ̀ lórí aya tí wọ́n fẹ́ dárú àìwá fàgbà fẹ́nìkan gangan náà ni ọ̀ ajákáyé ogún mọ́.

0: eléyìí tí bàbá wa Kamorudeen Oye níran táwọn tẹ̀ ránṣẹ́. Wọ́n ní couples of these days live on social media. The foundation of many homes is built on what they see there or take inspiration from it. Before you know it, you start to hear divorce. In turn, so anything in fintin na ni wipe. Àwọn ọkọ láyà ayé òde òsìn ṣe Facebook ni TikTok ò ti ẹ̀jẹ́ káwọn obìnrin mi ò ní láárí mọ́ nísìn. Àfi bí aláfiṣe TikTok ni ijó ẹ̀sìn ni mò ń wò kan lórí status ní WhatsApp. Ní sojú ọmọ rẹ̀ ọkùnrin àwọn ọmọ rádaràda asta. Ẹnu mi àgbo. Ní sojú ọmọ rẹ̀ ọkùnrin wá ń yọ̀dí báyìí ń jójú ẹlẹ́sìnrìn ijó òsì ijó òfò. Ní wá ń yọ̀dí sọmọ rẹ̀ ọkùnrin. Ní wá ń dì mọ látẹ̀yìn. Lápúlì mọ̀jà láyé. Irú àwò kọ́sẹ̀ wo làwọn eléyìí jẹ́? Ijó ni wọn wà ní làákàyè 24/7 ijó ni lórí TikTok. Ìmọ̀ ń rùn mí nù ni wà láàyè tàlà ìlẹ̀ ń parọ́ fún ẹ̀yìn tèmi. Ẹ sámọ̀ pé ìlẹ̀ ń parọ́ fún yín. Èmi ò ní fi tọ́rọ́ dí kọ́bọ̀ lójú fún yín. Ijó ẹlẹ́sìn rìn lórí TikTok. Wọ́n wà tún download rẹ̀ odòrí Facebook.
1: Ọ̀rẹ́ mi ni alágbàwí mi ni.
0: Àwọn náà sì làwọn ọmọ wọn mọ wò láwo kọ́ sí. Mo wo fídíò yẹn ẹni tó post rẹ̀ mo wá ń sọ fún pé irú eléyìí mọ̀ máa dànwò mọ́ lójú ọmọ kékeré àwọn jójú ẹlẹ́sìn rìn lójú ọmọ kékeré tó nù ó dàgbà tó nù ọmọ jójú ijó ìyà.

0: àwọn èrè yìí tán rí gùn tara wọn yìí bá bá tún fẹ́ lọ tán wọ́n tún fọmọ wọn bẹ̀ ẹ mọ òkó òkórócha ní Imo State nígbà òbí jẹ gọ́vnà deputy chief of staff àna rẹ̀ ló fi bẹ́ àna rẹ̀ ni àna rẹ̀ ọkọ ọmọ rẹ̀ ló fi síbẹ̀ ọkọ ọmọ rẹ̀ ló fi síbẹ̀ ní ìròyìn kan mọ ń kà níjẹta àbáná ni wọn ọlọ́pàá tí wọ́n ti mú yùn wọ́n ti arrest rẹ̀ wọ́n máa ń rí kú tara wọn bẹ̀ ni tán bá tún kú ń bẹ̀ tán wọ́n yìí fẹ́ kú nígbà tó kú gọ́vnà ó sì gọ́vnà ọdún mẹ́jọ ó tún lọ sí sẹ́nítọ̀ ó ti tún wà ní sẹ́nítọ̀ báyìí bájímọ̀ bí náà ṣe fẹ́ sinú lọ́yọ̀ state wá hàn yín ó ṣe ó ti ṣe sẹ́nítọ̀ rí tẹ́lẹ̀ bóyá ọdún mẹ́jọ náà ló fi ṣe yàn rántí mọ́ ní CNPP àbí kí ló tiẹ̀ fi ṣe ń gbà kó tó tún ṣe gọ́vnà ọdún mẹ́jọ ó tún gbégbà kó tún fẹ́ lọ sí another sẹ́nítọ̀ tí ó bá ti pa àwọn èèyàn fóòtì against ẹ̀ nígbà tí wọn rí yí àti bí wọn ṣe yí tó tí ò fi wọlé tójú bi tí ojú odidi sitting governor tí ò wọlé senate odidi sitting governor tí ò fi wọlé senator wọn mọ àwọn ìfẹ kù ń bẹ ẹ mọyọ ọdún tí buhari tó ti ṣe ààrẹ abàṣẹwà ní orílẹ̀-èdè wa yìí tó ń kú lọ ń kú tán lọ sírù rẹ lọyọ ọmọ ṣe dáadáa ń kú tán lọ ó tún wà ń bẹ lọwọlọwọ wà tí ń kú tán lọ.
1: Ẹ máa jẹ́ wáyé ti dábì.
0: Kí ni wọ́n ń ṣe nígbà wọn wà ń bẹ̀? Kí ló ṣe nígbà wọn? Àsọ́lọ̀ fẹ́ tàṣírí rẹ̀ náà lójú wọlé. Torí tí ò bá lọ wọlé nígbà ni. A máa ní the best we never had. The best president we never had. Ìlà bá máa sọ. Ẹ bá lọ́n ṣe fi kú bo MKO náà láṣìírí. Báyà wọn náà. Báyà wọn náà tán bá débẹ̀ báyà jẹgúdújẹrá ni wọn báyà. Ṣùgbọ́n lọ́n fa ikú bò wọn láṣìírí. A máa sọ pé orílẹ̀-èdè yóò bá dáa ni tọ́wọ́ ẹ̀pẹ́ MKO lọ wọlé ńgbà náà. Báàbá ṣe máa sọ nu kí Buhari tó wọlé ńgbà tọ́ lọ́n fẹ́ tàṣírí rẹ̀. Ìgbésẹ̀ rẹ ni tẹ́ ẹ fẹ́ gbọ́kànlé. Tẹ́ ń gbọ́kànlé. Àṣé kò fùtù fẹ́ tẹ̀ báyìí ni. Àṣà tí ò ní kán nú. Ẹyin tèmi àsìkò election mi ló ti tún dé yìí o. Ẹ pé àrókè pé ọ̀dọ̀fín nú yín o. Pàápàá jùlọ ẹyin tẹ wà nílé òkèrè. Táwọn èèyàn wa tán wà nílé bá ti ń tọrọ owó lọ́wọ́ yín bẹ́ẹ̀ bá ti fẹ́ fún ọ lówó ni ẹ máa nù wọ́n gbólóhùn. Kẹ́ ẹ máa gbá wọn ń gbólóhùn. Kẹ́ ẹ máa bí wọn ta ẹlẹ́rìí táni wọ́n tiẹ̀ ń dìbò kẹ́ ẹ tó fún lówó. Wọ́n bá ti fún yín lèsì kan tí ò ṣe ẹ mọ owó yín ẹ fi pamọ́ wèrè retí ìgbọ́nú o ebi ìyà ètí ìjẹ́ tó nu ebi ìpádádánu o torí retí ìsílẹ̀ nu o ẹ má fún lówó ẹ má wéṣẹ owó yín o ẹ ń wéṣẹ owó ni.
1: Mo bá láwùn ṣọ́ ẹ o.
0: Torí bí oríta àwọn èèyàn dé ìyọ́ yẹ kí làákà ìwọ́ ti máa sílẹ̀ o kí brain wọ́n máa ṣiṣẹ́ lẹ̀ ni o ká máa count down 2023 okùn ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún lẹ́ni ọkọ̀ ọjọ́ mẹ́wàá lẹ́ni bó yẹ ká máa count down rẹ̀ nù ká gba àwọn wèrè ipò níjọba a sì ní fi wèrè míì bẹ́ẹ̀ a ní ṣe ní two devils a wo èèyàn gidi tá support ni.

0: wàhálà ìwọ́n ti jọ ìwà látọ̀ orílẹ̀-èdè morocco náà ẹ ṣe o látọ̀ orílẹ̀-èdè morocco a máa rírí yín ẹyin tí a láti united states ẹyin tí a láti canada a máa rírí yín o ẹyin tí a láti orílẹ̀-èdè germany tẹ́ ń gbọ́ wa lọ́jọ́ ọ̀júmọ́ ẹyin tí a láti ireland láti united kingdom láti benin láti libya láti ghana káàkiri àgbá ńlá ayé ẹyin tí a lórílẹ̀-èdè nàìjíríà náà a dúpẹ́ lọ́wọ́ yín o adéyin mi ká ọlásùkànmí lèmi ń jẹ́ pàpín tí ṣe bá lẹ̀ fìlà ọlásùkànmí kásàmọ̀ọ́sẹ̀ dáadáa ajókòó bí ẹni kìlọ̀ wà ajá ìlú ọyọ ti gbó lásán pèmí ọba rẹranko má sì rábà mi ọrọ ìjẹnu òórùn mo sùn tán ẹnu mi tó ń ṣe wúyẹ wúyẹ wúyẹ.
1: ìwọ ni ẹkọ ńlá ẹkọ ọgbọ ẹkọ agbára ìwọ ni ìwọ nìkan.
0: àwa lórílẹ̀-èdè nàìjíríà láwà religious jù tẹ bá ń wá lára àwọn orílẹ̀-èdè tí mọ́sálásí àti ṣọ́ọ̀ṣì pọ̀ sí jùlọ nàìjíríà ni yọmọ gbé bí ipò kíní àbí ipò kejì ń bẹ ó ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wa ń kọ́ bó ni ìwà ọwọ́ wa bó ni iṣẹ́ àti ìsìn ọwọ́ wa bábá bẹ́ẹ̀ dìbò ẹ mọ̀ gbọ́ ọmọ ìyá mi nínú ẹ̀sìn ẹ dìbò fọmọ ìyá yín nínú ẹ̀sìn ó ẹ sọpọ́ọ̀tì ọmọ ìyá yín nínú ẹ̀sìn ẹ dìbò fọmọ ìyá yín ó ẹ dìbò fún pétérù ẹ dìbò fáísíìkì ẹ dìbò fún ramani abdulrahman isi ni ọmọ ọmọ ẹni tí èjẹ bí èmi náà tí mo ṣe gbé ọkọ tí mo ṣe gbé ọkọ ẹsìn mi pamọ́ yìí táwọn mi ò ṣe mọ̀ bóyá muslim ni mi àbí christian mi àbí babaláwo tí mo ṣe gbé pamọ́ yìí tó jẹ́rìí mi ó ṣe bẹ́ẹ̀ dé wípé káwọn kan wọ́n máa lọ fi pé radio station yìí belong sí ẹ̀sìn àwọn kò belong sí ẹ̀sìn kankan gbogbo ẹ̀sìn lèmi ń ṣe o lèmi ń support o ni ó jẹ́ ń gbé orúkọ ẹ̀sìn mi pamọ́ ni ó jẹ́ ń jẹ́ káwọn èèyàn ọmọ ẹ̀sìn tẹ́mi ń ṣe gbogbo ẹ̀sìn lọ́dọ̀ mi bẹ́ẹ̀ bá ti ń gbọ́ odù fálẹ̀ mọ́ gbẹ́sẹ̀ bíbélì lẹ́tùn mọ́ gbọ́ kùránì lọ́dọ̀ mi ọ̀rọ̀ mi ò yé yín àwọn tó bá mọ̀ mí délédélé ọmọ ẹ̀sìn tí mo belong to sí ṣùgbọ́n mẹ́ta lọ́kan lè mí kú alájì páìtó olúwo kékeré yín rèé adéyinka kásàmọ̀ọ́sẹ̀ dáadáa tí mò ń bá bọ̀ àwa orílẹ̀-èdè wa lẹ́sìn ló ti múmúláyà àwọn èèyàn jù àwọn ẹni máa ń gbé ọlọ́run níjà tí wọ́n ti wò ó pé ọ̀lẹ́lọ́lọ́run kò lè gbé ara rẹ̀ níjà wọ́n tún wọ́n ń wò nínú òròrí wọn pé ọlọ́run máa ń ti ń ṣe tó fi dá gbogbo wa pé kí ẹ̀sìn wa kọ́mọ́jọra wọn kí àwọ̀ wa kọ́mọ́jọra wọn kéde wa kọ́mọ́jọra wọn lẹ́nu wọn nínú òròrí wọn wọ́n ń lọ ọlọ́run máa ń ti ń ṣe àbí kí gbogbo àwọn ẹni wọ́n fẹ́ correct notion yẹn ni wọ́n fẹ́ sọ gbogbo àgbáyé dẹ lẹ́sìn kan

0: wàhádàtù lọ ì.
1: Ina
0: Tẹ́dẹ̀lẹ̀ àádì fàlẹ́ wà lọ ìmà tára kù.
2: Ìtàkùrẹ́
0: nà
2: owó ọ̀la wàhálà ẹ̀dá ọlọ́run làwọn mẹ́tẹ̀ẹ̀ta ń jẹ́. Ìjọ dọ́là wọn bá ń dá wọn ẹ̀yìn ìbàdàn kò pé ní gángan sí. Bẹ́ẹ̀ bá dáyé ìbò lẹ́ẹ̀mọ̀ gbé ojú ẹ̀ wù ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta pọ̀sọ̀kalẹ̀ wọn.

0: ìta fúre fúre.
1: Bọ́ bá ní káàdì ara di. Àwọn aláwo, àwọn tí wọ́n máa tara, àwọn jẹ tí wọ́n láwo làwọn ni. Àwọn tí wọ́n fi sè, ọjà ọmọ tí wọ́n fi kọrùn,
0: wọ́n máa pè ṣáàkì.
1: Wọ́n adẹ́rù bẹ̀rẹ̀ bámbà, irú wa ìgbọ́. Àwọn ni wọ́n fẹ́ gbà níta ìfọ́gbọ́rọ̀ gbọ́gbọ́. Àsékéwu ni wọ́n ké.
2: Àsàràmọ́kẹ́lá.
1: Káàdẹ̀lẹ̀ àádì.
0: Káàdẹ̀lẹ̀ àádì. Fọlá wà lọ́ọ̀ì máa tàrà kú.
1: Ẹyí ìbàdàn ẹgbọ́n gan ni.
0: Sàn ó lánà.
1: Ó ní tùmọ̀.
0: Wà fihàn lánà.
1: Ó ní tùmọ̀.
0: Wà tàlí kìínà. Wà tàhàjì náà. Wà lọ́bùnà.

0: ẹti parí ẹ o sọdún bẹrẹ yìí àjùbà yín mọ àti parí
1: tádàlà àádì
0: àjẹtì bẹrẹ yìí àjùbà yín mọ
1: tádàlà àádì
0: ọlọ́run ní ibà
1: fàlà wà lọ ìmà tàràkù.
0: Ọdáyé kí lọ́wọ́ máa yẹ rí ọgbáyé làwọn ọ̀sán lọ́wọ́ ẹ̀yìn wo ló pelé lọ́wọ́ rí àwọn àwọn oní.
1: Táwọn lẹ́
0: ń bọ̀ èyàn mẹ́ta náà ló gbélé lọ́wọ́. Àwọn bàbá sọ̀tọ̀ tó ìjẹ́ kan náà wọn. Àwọn méjì àwọn oní. Orí jọ mi.
1: Alámakọ́ láti iná yọrọ̀ bàná kí fi iná.
0: Àfáàmì àti inú àṣírí tá àfáàmì fún mi láyé jí ọ̀jẹ́ bẹ̀rẹ̀ kọ́ bà mí máa fún mi lọ́wọ́.
1: Bàtẹ́ náà záákíá.
0: Ẹ̀rọ ni a kọ̀ dá kí ni mo ní àṣírí púpọ̀, èmi ó sì fi eré ìrìn ọ̀rí dá. Àwọn aláàjì kí ni wọ́n lè pín ọ̀yà àgbẹ̀ ìgbé kò ní dáa fún mi, kọjá ìyálé ìyálé. Ẹyọ kan sáà fàmí fún mi nù. Mo rí tiri pé mo ti sá ó ti jẹ́. Mo ti sá sí yẹn ó ti mú. Nzó. Yóò sì fẹ́.
1: Wàrà dàlọ́ àfidàná.
0: Ìtàgùrẹ̀.
1: Nà.
0: Àwọn arúkọ̀rí kàti ń bẹ̀ ń bà nà. Kàdé rí mo kí wọ̀n yá yá.
1: Lọ.
0: Kìjá rí mo kí wọ̀n yá yá. Rìfẹ́ rí mo kí wọn pátápátá. Lẹ́kì bá ń bì mo kí wọn yá yá.

0: di àná. Ọmọ ṣáàbì ní ìlú
1: ọ̀pọ̀lọpọ̀
0: ìrìn báyìí.
2: Ẹni tí ń bá ń sọ̀rọ̀ lọ́wọ́,
3: bẹ́yẹ̀
2: bá
3: ń bí lẹ́gbọ̀n bọ́rọ̀ bí hàn,
2: bọ́ bá fi hàn yìí kò sí.
3: Kọ́dàbọ̀ ọ̀fẹ́ náà ìwọ́nà máa
2: gbé.
3: Bàbá lọ sọ́lọ́rọ̀ fún ìyẹn ọ̀gbọ́n tí.
2: A máa ń mú ti lọ sí lọ.
0: Allah!
2: Allah!
3: Bọ́lọ̀ ìtọ́lọ̀hún pẹ́ ti máa sọ̀rọ̀ nù.
2: Ẹyin tẹ́ bá mọ́wọ́ yí padà láàrin aago.
0: Mo kì í.
2: Àfáwa ní agbárí ìdòmà.
3: Mo fi àfáwa agbárí ìdòmà dín yín o.
2: Àfáwa
3: tó rọ̀ tíráàkì.
2: Nígbà tá à ń ké
3: àwọn tájọ kéwùn.
2: Òun kéjì ẹ̀mí náà ń kéjì mi.
3: Njọ́ náà lọ́wọ́
2: àwọn àmàkù bá ti rí ni.
0: Allah!
3: Àbùràzáàkì ló ti kíní bàbá Àbùràzáàkì kọ́rùn lọ́kàn. Ọlọ́run wo lálùkùránì kò ní tẹ́.
0: Amina.
3: Kò wọ́pọ̀ nínú àfa tó lè ṣe tó ṣe mú.
2: Sọ
3: ti ń kéwù lèmi náà ń kéjì mi.
2: Kọ́ wá dìde wá kíbi láti dẹ̀hùn.
3: Ọlọ́run tó wá ní olè ṣe bẹ́ẹ̀. Ojoojú ń bàbá wa bá ìgbà ìjọ mọ̀nù.
2: Ọlọ́run wọlé akábàrí bàbá àgbàrí ìgbìmọ̀.
3: Gbogbo bí ọba lọ láyé.
2: Ọlọ́run
3: ò ní fẹ́ ní àbùkù kì í yọ.
0: Ami.
3: Ọlá gbogbo ojú tí ń wò mí.
0: Amina.
2: Ẹyin youth.
3: Mo kì í yín púpọ̀.
2: Ọ̀rọ̀ wa ọ̀pọ̀ nìbàdàn. Ẹ rí pé mo ní ìwáṣẹ́ wà sí.
3: Mo wá ọmọ ìyá àti àbúrò mi wá ni.
2: Ibì kan la wà tá a ti ṣe wà sí lọ́rin. Púpọ̀ wá di gabi 12.
3: Mo lọ yẹ jalo.
2: À ń lọ lọ́rin.
3: Téèyàn bá wò de sàdá.
2: Ah!
3: Àṣẹlọ
2: ṣe bóyá láàrin
3: lè wọ.
2: Ìlọrin mọ̀ lọ sọ fún wọn.
1: Gẹ̀gẹ̀ wọn gbálẹ̀ gan.
2: Ni wọ́n pè lọ ìmọ̀lọ́rin lókè bá nàìjíríà lọ́run.
3: Ẹ lákòó ẹ pàfọ́ àṣàkà jáde
2: nípa ẹgbẹ́ ìgbẹ́
3: olókùn tẹ́ pé
2: pàfọ́ àṣàkà.
3: Wà láì tẹ́ bá pè mí
2: jáde
3: tẹ́.
2: Ọmọ ìyá wa lókè
3: lọ́rin lókè bá
2: nàìjíríà
3: lọ́run.
2: Wọ́n lé ẹnìkan,
3: wọ́n lé ẹnìkan,
2: wọ́n á dẹ́kun
3: ẹmọ̀ gbà mí wọ́n mọ̀ jẹ́ gbádùn. Mo ń sọ ọmọ
2: páyé kí wọ́n gbàdá
3: mẹ́lẹ̀ lọ. Ọba kọjá ń dáwà yìí
2: kí ni.
3: Àmọ́ ń gò tí wọ́n sáré wá
2: sí gbàgbọ́ ọ̀lẹ̀
3: yìí. Ṣé wọ́n fọdún
2: ogun ń lè yín?
3: Ó ní
2: kò sódò nu rí
3: àwọn o.
2: Alákọ̀ọ́
3: ìlú kan mo ní lọ
2: lẹ́gẹ̀ẹ́jì.
3: Bọ́ba
2: ti lọ lẹ́
3: gbogbo ẹnẹ bá ti bọ́tọ́ bá ti
2: kí lẹ́yìn sí
3: máa dá ọlọ́run
2: má bẹ̀ wọ́n
3: fẹ́ ẹ̀bùn mi ń bí ẹ
2: má bẹ̀ wọ́n
3: wò
2: ẹ bá ti ní
3: kí lẹ́yìn
2: sí wọ́n náà máa dá ọlọ́run
3: pẹ̀lú wọn akọ́gbẹ́
2: mọ́ hà
3: tiẹ̀ ni
2: nta fẹ́ lò
3: nánú ni
2: àmọ́ tó bá
3: ti lè sọ̀rọ̀ pẹ̀lú
2: pé
3: ẹlẹ́kùn
2: mọ́ bínú
3: kò ní jẹ́
2: orúkẹ́ bẹ́ẹ̀ bá ń kú nǹkan nú ẹ̀
1: ní
2: tí wọ́n bí ń dùn ní máa
1: ṣe kóo
2: àmọ́ tó bá jẹ́ títí di odó òun ṣe gbì
3: ọwọ́ ọ̀nu
2: òun
3: kì ní
2: ọwọ́ ní babaláwo
3: ló máa wọ́ ni
2: nígbà wá
3: pẹ́
2: aláyì
3: wà dáyì
2: ọlọ́run
3: sọ̀kẹ́ fẹ́ yẹn àbá o
2: mo ní kí ló dé
3: babaláwo
2: dúpẹ́ gbogbo ara
3: àlejò
2: ní wọ́n pé
3: òun fi
2: kún wọlé wá ní
3: lẹ́yìn àfáàbà
2: sírù
3: kó máa sọ
2: ayé tó ń sọ
3: ọmọlọ́pàá
2: parí
3: kò jù bá òun
2: lọ.
3: Ọ̀dọ́ wa lọ́wọ́
2: wà
3: ẹ̀yìn ìbàdàn
2: ẹ̀rí àlọ́.
0: Àlọ́.
3: Bẹ́ẹ̀ ti lè
2: pè mọ́nu.
0: Àlọ́.
3: Ẹ pin ẹlẹ́ẹ̀kẹta
2: kún ó sì máa gbọ́dọ̀ bí títì.
0: Àlọ́ akúrọ̀rù.
3: Ọlọ́lọ́run.
2: Ọwọ́
3: tún wà kàkàkì.
2: Kí ló tún
3: wà kí?
2: Ọ ń bẹ nítorí
3: kí a ṣe
2: Ahmed Tijani
0: rọ́bì lọ́wọ́. Rọ́bì lọ́wọ́ tààlà ánìwò.
3: Ọlẹ́rù
2: gbà ó
3: kí ni bọ̀ ọlẹ́rù
2: àwọn ẹ̀rù
3: ni ọlọ́wà
2: lójú ọ̀nà
3: wọn.
2: Ọ ń bẹ nítorí ká ṣe kàtàkì
3: kọ́ọ̀bì
2: tẹ́tẹ́sẹ̀
3: lọ òṣùrà.
2: Ọláyà
3: ń pa ọ
2: kí ni ń
3: pọ̀ ọláyà
2: àwọn tí
3: ń pa ni láyà
2: tẹ́ lọ́wà lójú
3: ọ̀nà ẹ̀hún.
2: Ọmọ ọlọ́run
3: pè
2: ọmọ abẹ
3: ọmọ
2: kì
3: ọmọ
2: asà
3: o tún wá lẹ́rù
2: bọ̀.
3: Ìwọ́lókùn tó ń
2: dẹ́rù bara rẹ̀.
3: Àfàwà
2: Fàdálà.
3: Mo kí àfà
2: Fàdálà
3: púpọ̀.
2: Ọlọ́run tó
3: ní okó ojú
2: báyìí. Ọba
3: tó lọ́dún
2: tó ń bọ̀ tó ń
3: pè mí.
0: Ìṣà Allah.
3: Tí n bá ti
2: bẹ lórí ìyẹ̀pẹ̀.
3: Ní tó dáhùn.
2: Ọlá
3: àwọn àgbàdàn
2: yìí.
3: Mo ní
2: ọlá
3: owó
2: wàhálà.
3: Wọ́n sì ń lọ
2: bí.
3: Ọlọ́run
2: ju ìlú tí wọ́n máa lọ.
3: Ìwọ ọlọ́run
2: ọ̀dá wa
3: tó ń gbóni ká máa lọ
2: rí.
3: owó lèmi tí mo bí ti ń lọ ń lọ lọ rìn
2: pélé ìbá rúgbó bọ̀ láti kó
3: alájì
2: afa
3: ẹgbà
2: mi
3: ọjà mi wà lórí ṣì kò tí ì dé for the past 3 months àwọn afa nítọ
2: àdúrà náà lọkàn
3: yóò dòwú lọrin
2: ọlá mo wọn lọrí ọlá nílé wọn ti dé bẹ̀rù
3: èmi ń lọ ọyọ
2: ọmọ ọyọ
3: o lè mọ lè mọ ìsẹkẹkẹ lọwọ
2: àmọ yóò di ní fìlà bí i ajá
3: yóò sì ní ẹsí
2: yóò sì
3: lọ́sọ̀ kùtù ká tí ò ní délẹ̀ kùtù ní lókè
2: yóò sì wálẹ̀ kẹsì pàkà sọ́rọ̀ ọwọ́ gbọ́dà tó wùjọ yóò dìbí wọn rí òun ló sì wọ́pà kan
3: bẹ́ẹ̀
2: ẹ bá pàdé kí bọ́dá bọ́dá bọ́dá àjíjẹ bí ọ̀yọ́ láti alọ́ yóò ṣe bí bàbá ẹ̀ nìkọ́ kan ẹ̀rí
3: wọ́n dúró bẹ̀rù
2: ìwọ wàhálà ń gbọ́dà wàhálà ń lọ ńlọ ó dí ẹ́sìpẹ́sì bí ìyọ́ bẹ́ẹ̀ sàárẹ̀
3: wọ́n tọ́jú ẹ̀ wọ́n ní nìkọ́
2: ní ìkọ́ wọ́n tọ́jú ẹ̀ ó ní gbìrìgbìrì ń kọjá dógèjì
3: ọlọ́dà bí fóun tí ń bá nù yẹ́rẹ́ wọn
2: àtọ́gbádùn àtọ́gbádùn
3: ó ní kúrò ní
2: wọ́n ti lọ
3: wọ́n ti lọ
2: ó dé tó gèjì èkó
3: ọkọ̀ já sí èkó tán
2: ọdọ̀ àárín èkó náà tán pè láìláì
3: wàhálà dá kí ó kí ó
2: bọ́ọ̀wọ̀ mọ́tò lọ́hùn
3: ìjẹ̀gbọ̀n
2: bọ́ọ̀tọ̀ fún mọ́tò
3: ìjẹ̀gbọ̀n
2: bóòrò jẹjẹ báyìí
3: ìjàngbọ̀n
2: bóòrò èkó mọ́tò
3: ìjàngbọ̀n
2: bóòrò kẹ̀kẹ́ lásán lẹ́kọ̀ọ́
3: ìjàngbọ̀n
2: bóòrò tètè ẹrù lẹ́kọ̀ọ́
3: ìjàngbọ̀n
2: bóòrò báwọn ẹni tí mú bó lásán
3: ìjàngbọ̀n
2: ọ̀fì ní ẹ̀jú ọ̀ní o
3: ìjàngbọ̀n.
2: àti lọ́run lọ́rọ̀ kú sí
3: ẹ̀yin ìbàdàn mọ́ bá yín dúpẹ́ lọ́rọ̀ alhamdulillah
2: wàhálà òkú sí amẹ́rú bá a ti ń bọ̀ ní ìdẹ̀lẹ̀kẹ́ gbámọ́ sọ amẹ́
3: jọ́jọ́
2: tún náà dúró ní
3: àbúrò èkó nìlú yìí
2: wàhálà kẹrọ ọkọ̀
3: ọ̀hún ni
2: ó kí ìwé ẹ̀yà bá
3: ìtakúrè
2: ọlọ́run nígbà máa jọra wa kí ni òní
3: ìjà máa wúra
2: pé àjọra wa
3: bá a ti wà ní
2: ìwọ̀nìí
3: àjọra wa rárá
2: àwọn ànábì ọlọ́run
3: àwọn náà jọra wa
2: àwọn ànábì ọlọ́run
3: wọn jọra wa
2: ọlọ́ àwọn olówó
3: wọn jọra wa
2: àwọn kanna tí wọn sójú ọ̀nà
3: ọlọ́run bàbá wa lánàṣẹ
2: àwọn kanna tí wọn sójú ọ̀nà ọlọ́run
3: àwọn kanna tí wọn sójú ọ̀nà bá a ti wá lọ ayé nù.
2: Ọlọ́run wa ni ẹ má dàbí àwọn kan o ẹ̀yin ìyáwó obìnrin ọlọ́run ni ẹ má dàbí àwọn kan
3: ìtọ́jú àmì lẹ́rù láyé lára ẹ̀dá
2: òun ni kádàrá
3: ẹ̀yin ìbàdàn
2: kádàrá
3: ọyẹ kí ẹ̀yìn bá sùn bàbá jí
2: tó kí òun fọlọ́run tó
3: ọyẹ kó tó fún wa fún
2: wa ọlọ́run
3: kò sùn
2: kí ni ọ̀pọ̀lẹ́kùnrin
3: kò ní mú tiẹ̀ wá parí ẹ̀ sí
2: ọlọ́
3: bó ni wọ́n parí ẹ̀
2: sí ọbásanjọ́ lu ọdún mẹ́jọ àti bọ̀tán ọbásanjọ́ sì dá ẹ dákun àwùjọ ti dín wọn ṣe yà yà yà
3: ọbásanjọ́
2: 8 years in the democracy
3: àti bọ̀tán bàbá ìyàbọ̀ lọ́tọ́
2: òṣèlú dá within 1.5 seconds ọbásanjọ́ tí ó gbé jọba kalẹ̀
3: ó sì bá yí ara ẹ̀ jẹ́
2: ọbásanjọ́ sì ta ìjọmọlúwàbí ẹ̀ ó sì dàánú omi láàrin ìṣẹ́jú kan àbọ̀ ọbásanjọ́ ó gbé jọba kalẹ̀ pé mo ṣe é tó ibi mo dà yín rúdé rè nàìjíríà ó ìtúkàn kú kí ò tí ní dáa fún bẹ̀yìn
3: ẹ rí báyìí
2: ọmọ nàìjíríà
3: mo lè dìtà ìṣe lórí àfáàsà dáadáa ń bá dà lọ́rẹ̀ méjì
2: àfi ń rà wà létí pé ibo là ń wá ń lọ kàn
3: ọbásanjọ́ ń lọ ọkọ̀ òkèkò
2: ọbásanjọ́ ń lọ ojú kan àbọ̀
3: ó tún fi kún fat.
2: Fat tan wí ẹ wo orúkọ gan ká lápẹjú ẹ wọn tà ní 300.
3: Njọ wọn ti kan fat wọn ló tún fi kún
2: MR ní
3: 34.
2: Ọ̀kadà ní sin
3: yá mú tẹ̀lẹ̀ ní tẹ̀lẹ̀
2: ọ̀kadà náà ti fi kéde ojú máa bẹ̀ wọ́n ní ìwé ẹjọ́ sà.
3: Ibi mọ̀ ń lọ sí ìwòrò lábẹ́
2: bí ìjì. Ẹyin náà wọ́n tẹ́ gbogbo ìgbòho ẹ̀mú gbọ́n gbogbo ìgbòho ọ̀rẹ́ mi ní
3: ọ̀rẹ́ mi ní
2: abẹ́ bíríj.
3: 150.
2: Ọmọ abẹ ẹ dàpọ̀
3: tẹ́ ẹ lọ ní abẹ́ lọ.
2: Dayilá
3: ilàlá
2: ìtàgúrẹ́.
1: Àfà wọ ọlọ́run kí ni ọ wá pè ọlọ́run lórí Nàìjíríà.
4: Àdìrúnlé Mojíbà ilá ìrùdí Málánà.
1: Ládọ́jà òun lo ìbàdàn títí ẹ lè kúò. Ẹ lè lọ ó tún padà wá olówó ọ̀sẹ̀ méjì tọ́sẹ́kù ń bẹ lọ́wọ́ àkàlà lọ́wọ́ lónìí. Ẹ dẹ́kun ẹbí wọn ìbò làbọ̀ wọn.
4: Àdìrúnlé Mojíbà ilá.
5: Ṣé ẹ̀ ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ ìkànnì wa o, Ajísebí Ọ̀yọ́ làárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

ọ̀rọ̀ tá ń sọ tí ń jà nǹfààní fáwọn èèyàn wọn bá ti mọ ohun tí rí ẹ̀kọ́ kankan kọ́ lára gan tí ò bá sí àwọn tálẹ́ǹtì ọ̀bá parẹ́ mọ́ aláàánú àwọn lọ́lọ́run ń lò ní sábà bí òkú àwọn nígi lẹ́yìn ọgbà wa àwọn náà ní wọn jẹ́ kó ti sú wa àwọn náà wọn jẹ́ kébi ọ́ pa wá débi bá pa àyàn jù bébi bá pa àyàn kọjá ààyè bébi bá pa àyàn kọjá àbìkí èyí ó ṣèṣe gúsì àwọn ní àjẹ́ káwọ́ ti ṣèṣe gúsì àwọn ní wọn ò ti jẹ́ àdàdà kú ni ìyìn tọ́jẹ́ pé sálù ẹlẹ́nu gbọ̀rọ̀ ló kọ́ ẹnu mi ọba ti lè gbọ̀rọ̀ mọ́ torí ẹ̀rí ọkàn ọmọ ẹ̀jẹ̀ mi bí n bá sọ̀rọ̀ sáwọn ọmọ tí wọ́n lu jìbìtì tí wọ́n lu ṣe yàwó tèmi náà sì tún ṣe jìbìtì tèmi náà ń ta káṣáàpù lẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀rí ọkàn ò ní jẹ́ ń gbádùn ṣùgbọ́n torí pé àwọn ń ṣàánú tilé oge náà tún tó géèjì torí ń tọ́lọ́ ń ṣe.

0: Oya ka ma pe yi se lo ni owa ago meji la bere bi te tun ma gba awon repeated programs wa da ka ma binu gbogbo e ti eti ijora won ni oya ma wa 24/7 o ti e tun ti be de san saba injo ma raaye mo hun wa so online igba to lohun ba ti ni ki gbogbo studio set tan daada a ma wa lojojumo ni ojojumo e ni sala igbohun wa Bẹ́ẹ̀ tó máa gbọ́ repeated programs kọ̀ọ̀kan tàbí music náà. Bẹ́ẹ̀ ní sáláì máa gbọ́ program kan ìkejì ní àárín. Ìbá à ń wá owó generator, a ní di kọ̀mpútà, àti ní tébù. Àwọn bàbá ti fún wa lówó tébù. Wọ́n ti fún wa ní owó àti ṣe sí àná. Àti ń ṣe sí àbábà. Àti ń ṣe sí àná. Owó tán tó fún wa lẹ́nu ọjọ́ mẹ́ta àti fi kún owó tàbí ń ṣe sí àná. Ká tún ṣe sí àná. A ti tún ra àwọn first apron tá a fẹ́ máa wọ̀. Kán lè bá a máa dára mọ̀ pé oníròyìn níwá ọ̀tá bá lọ kọ́fà event níta. Ká wọ́n bá àwọn fojú wa yí rí rẹ́dẹ̀rẹ́dẹ́ pé ẹni kàn mú fóònù dání kàn rí kọ́ọ̀dù ni. Ṣùgbọ́n tán bá ti rí apron ìwọ̀nba ni wọ́n mọ halẹ̀ mọ́ wa mọ́ nígboro. Tán bá ti rí apron pé iléeṣẹ́ ìròyìn lélẹ́yìn oní rédíò lélẹ́yìn. Tán bá rí first tán rí cap gbogbo àwọn iṣẹ́ tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ náà ni. A fẹ́ kun ibi tá a fẹ́ máa lò nínú yàrá mi kan ni mo fẹ́ máa lò nínú àyín yàrá kan ni mo fẹ́ máa lò. Ìtẹ́yìn náà bá ní tẹ̀ fẹ́ fi ràn án lọ. Ẹ dákun ọlọ́wọ́ bẹ̀yìn náà gbé bùkátà yín. Gbogbo ẹ̀ ní ọba yín gbé kò ní dá yín dá bùkátà yín. Ẹ ṣe wàá dúpẹ́ o. A mọ̀ lóore gbogbo ẹ̀ níta ti ràn lọ́wọ́ ọlọ́wọ́ mọ̀ ràn yín náà lọ́wọ́. Ọdún yìí tún ti ń lọ. Ìwọ̀nba tó kù tọdún ó fi parí. Ọlọ́run gbogbo àwọn tí ó ràn mí lọ́wọ́ ọlọ́run mọ̀ bá ràn wọ́n lọ́wọ́. Lọ́la láìlá ìlọ́lọ́ Muhammadu Rasulillah sallallahu alayhi wa sallam. Lọ́la rí pé kò sí ọba kankan níbi kankan tó tó ọba Ọlọ́run Olódùmarè. Kò tún sí agbára kankan níbi kankan tó tó agbára Ọlọ́run Olódùmarè. Wàhálà ọ̀la wàhálà kù wá táyé lábẹ́ láàrin Rasim.
1: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebiọyọradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajísebí Ọ̀yọ́ làárí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.
0: Tó o tẹ́ ẹ bá ní kọ̀m̀pútà tẹ́yìn ò lò mọ́ tí sì ń ṣiṣẹ́ tọ́yọ́ ní good configuration. Ẹ bùn mi o, ẹ jù sí mi. Ẹ bá lọ́lọ́kù, ẹ jù sí mi. Ìhàn o. Iṣẹ́ goli ni mo kọ́kọ́ kọ́ kí n tó wá máa kọ́sẹ̀ sọ̀rọ̀sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ra tuntun náà fún wa láì. A mọ̀ fún rere yín. Ẹ ṣe o. Bẹ́ẹ̀ ti ẹ̀ ń gbọ́ wa gan náà, àdúpẹ́. Torí rédíò, àwọn èèyàn máa ń tètè ń wà distracted nípa rẹ̀. Tí wọ́n bá dé ń sọ nǹkan tí ò bá kíní mú báyìí àwọn èèyàn yín kú níbẹ̀. Ṣùgbọ́n pẹ̀lú ti ẹ̀ ń gbọ́ wa, ẹni fẹ́ wa ni. Ẹ sọ̀rọ̀ la mọ̀ ọ́ sọ ni, èdè la mọ̀ ọ́ pè ní. Èmi tí ń tún máa sọ̀rọ̀ tí ń tún máa ṣe pè. Lẹ́yìn tí ń tún máa sọ̀rọ̀ gidi tí ń tún máa kàwàdà bọ́. Èmi ò gbàgbé gángan serious o, ẹ̀yìn ti mọ̀.

Kọ́kọ́ àwa ní Yorùbá nílé ẹ̀kọ́ gíga Emmanuel Alayinde College of Education. Ìyún lókè òrò lọ́yọ̀ aláàfin wa ń bí. Bàbá dáadáa àwọn èdènú àwọn ẹ̀rọ èdènú àwọn igi ìwé. Àwọn ní ọkọ̀ ìwé gbogbo wọn ló lè ní wọ́n pè tẹ́lẹ̀. Nígbà wọn á rí pé kíní ìfọ́jú pọ̀ Nàìjíríà mọ̀ ń bàjẹ́ ṣe ni. A jẹ́ pé gbogbo wa náà ló lè tí ilé bá dá o. Ẹni Ọlọ́run bá pàtí àmọ́ nìkan lè ní rí. Kábẹ̀ kan legalize corruption. Bo ìtún mú ọ̀rọ̀ kan wá pé ẹyin tẹ wà nílé òkèèrè bẹ bá bẹ sàánú àwọn èèyàn ní Nàìjíríà àwọn èèyàn yín tán wà nílé tán máa ń gbé bùkátà wá báyìí ẹ máa intaviú wọn èyí tẹ bá rí kó rí rí ò pé tó àwọn tí òwúlò ní sọpọ́ọ̀tì nínú ipò òṣèlú òun máa ń sọ pé we have to choose between two devils ni tí ò ní rí another options nílẹ̀ tí ò ní torí pé ìyẹn ò ní wọlé ni ò ní jẹun ó dìbò fún tẹ rí kó rí rí tí ìpè tó ẹ má sàánú ru wọn mọ́. Orí rẹ̀ tí ìpè tó ni iye tí ìyè bá sì tí ì jẹ́ ni ìyá. Ìyá ń jẹ nǹkan lọ́wọ́ ni iye tí ì jẹ́ dáadáa tó ni. Ó yẹ kí orí àwọn èèyàn wo ti pé báyìí. Ká má fi ọmọ ìyá mi nínú ẹ̀sìn. Mo tún gbé yun náà wá nígbà pé ọmọ ìyá nínú ẹ̀sìn. Bí èèyàn kan gbé wèrè ń dówèrè ọmọ ìyá mi wèrè ń dówèrè kan nínú ẹ̀sìn wá bá mi. Tí mo wò pé léyìí ò ní làákàyè tó láti le rúlùú Nàìjíríà láti le ṣe nǹkan fún ìlú.

0: Al-Qur'ani ni e ma ba won alul kitab awon ta fun ni iwe abi awon ti won lo iwe oro alul kitab ko sha alul kitab ni na inu tira ti mo gbe lowo yi nkan kan wa ti won so nbe tin tun pointi oro kan wa ti mo fe point nbi ni npa ti won soro alul kitab alul kitab olorun ba ni wala tujadi lu alal kitabi e ma ba awon ti won fun ni iwe ni e ma ba won ma hagiwo oro esin e ma ba won ma fa oro esin e ma ba won ma se fanfa lori oro esin
1: illa billati ya asanu
0: te ba wa se ko je billazi ya asan ko je ni ona ti o se kini o to re wa julo awon oro te ma fi ba won so ko je oro to re wa ko ma je ona ebu ko ma je ona ti o ma ko iyepere te ma wa jo bu anabi ara yin ko ma jebe illa lazina sallamu minhum aya fi awon ti o je wi pe ninu won awon ti nu won ti won tun won ti nu won ti sonu jina jina te ba tu wa pade iru awon won ni na in ti ke wi ni pe amana bilasi unsila ilaina e so fun won pe awa gbagbo bilasi unsila ilaina awa ni gbagbo ninu iwe ti won fun awa tan fun anabi wa tin sha alqur'ani wa unzila ilaykum bi an lonu iwe ti won so kale feyin na awa se kini o awa na atun ni gbagbo si nitori pe wa ilahu na wa ilahu kun wa it our lord your lord is the same one god olohun wa olohun tin na eyo kan soso ni awa si submit ara wa folohun na egbon ti qur'an wi olohun o pe meji olohun wa na lohun yin ehn o wa ni ninu aya yi ti won ka tan yi o je amo wi pe ni a gbodo ma soro ti o da nipa esin kristiani a gbodo ma foro odi ba won soro ta ba fe ba won se debate abi comparison o bo lo je lona to rewa ti o ni mu alebu dani fun ti won gbe dani inu aya mi oni udu ila sabili rabbika bil ikmati wal mawizati al asanati wajadili hum billati ya asan oni e pepe soju ona olohun oba bil ikma pelu alqurani alqurani ni nje ikma ki nse pepe logbon ori ogbon ori elomi idoti wal mawizati al asana ka esi ma lo wa si to ba rewa ninu hadith anabi wajadili hum billati ya asan te ba fe engage won ni dialogue ninu oro ni debate e je ko je ona ti o rewa ti o ni ma mu pe e n bu enu ate lu nti won gbe dani ko bo lo mu dani be ini so alul kitab awon alul kitabi awon na ni awon kristiani ta n ri le ni atawon ju anabi so hadith kan sallallahu alaihi wasallam woni gbati woni kana abu hurairah lo gba wa woni kana alul kitab yakrauna tawrata bil abraniya oni awon alul kitab won ma ka tawra bil abraniya pelu ede beru nitori pe atawra te rin ni originally hebrew lo wa ki se english ki si se latin won pada translate e si latin ni ta ba ti wa nka ni ede eberu ni yufasiruna bil arabia won ma wa tumo re fun awon ara makkah fun awon ara medina won ma tumo re pelu ede larubawa awon ka pelu ede eberu won tumo re lede larubawa le alil islam fun awon muslimi anabi wa so fun awon muslimi to je jama re pe la tusaddiqu alal kitab wa la tukadhibuhum wa qulu amanna billahi wa kaya ni pe wa qulu amanna bil ladzi unzila ilayna wa unzila ilaykum oni e ma so pe ododo ni ti won wi yen o gbogbo ti won ba nka fun yin ninu iwe ti won gbe dani ni tan ba to ba ti je pe won tumo re fun yin ni e ma pe lododo wala tukadhibuhum e ma so pe roni won pa e wo eko e ma so pe ododo ni won wi e ma si so pe iro ni won wi inti ke sha ma so ni pe amanna bil ladhi unsila ilayna wa unzila ilaykum awani gbagbo ninu eyi tan so kale fun wa tin sha alquran asitinu gbagbo ninu eyi ti won so kale fun yin buyun le wa ntun ni o boya nkan le ntun ni o awo o se kini awo o fe mo sugbon ti won so kale fun yin ta fi n pe yin ni alul kitab ani gbagbo nu e ani gbagbo si boya nkan le wa ntun mo o boya nkan le translate o wallahu alam o ku yin o ko lohun egbon ta nabi fi ko wa nbe sallallahu alaihi wasallam ki n se pa lo ma wa ba won ja tabi a ma wa bu enu atelu esin won a ma wa se a ma te esin won loju a ma se won yaka yaka esin won o ni a se baun te ba fe engage won lona to se kini lona to rewa nijo ti awa musulumi njo ta ti di nkan njo ta si wa lole se bi ijoba kristeni lo tewo gba musulumi nile to je ile awon kristeni to ba be je oba kristeni ta npe ni ilu ta npe ni abashani abisinia ni jona abisinia nbe londa roman empire ilu na o ti dilu awon kristeni ni govern re lekini lekeji won gba musulumi lalejo ni ijira alakoko ti won kokoko ma se leyin ti aya to wa ni suratu zumar aya ke wa ninu suratu zumar to ni lilladina asanu fi hadhi idun ya asanatun wa ardu la yuwasihatun inma yuwafa sabiruna ajrahum bighairi isabin oni awon ti won ba se daada ni aye yi olorun ba ni won gbe san lorun o wa ni aridullahi wa siya iyan kankan won ni excuse lati so pe won fi ni rankan won won fi sin lohun ile olohun fe o bibi kan bi won ba gba e lalejo nbe lobo mi leyin taya isu kale ni anabi muhammad sallallahu alaihi wasallam nitori ipo ti mo pe oba to je oba sin abasha asima to n pe ni anajashi title re ohun ni malikul abasha malikun adil oba ti o ye pe ki yi sabo si fe ni keni ni la yuzlamu indahu ahad gbogbo eni o ba dodo re justice lo nto won ma ri gba christian si lo ba na ta amara li muslimina an yu'ajiru ila al abasha firaran bi dini min al fitan anabi wa yan da fun awon muslimi ni pe to tinira e ba ti poju maka e ma lo si abisinia lodo oba to je oba ilu oba christian yi e ma lo be e ma lo be nigba to wa di osu rajab lodun karun ta nabi bere ija nabi maka awon kan ni awon musulumi won gbera won lo si ilu na won je okunrin 12 obirin 4 gugu e je 16 lara awon usmanu bin affan nbembe atohun ati yawo re ije omo anabi wa muhammad sallallahu alaihi wasallam pe ni ruka na wa lara awon to tele won ti won fi lo si ilu awon kristiani omo anabi lo si ilu kristiani won si tewo gba won lalejo nbe won se won daada won fi ya je won fara ni won ki lo wa de ta wa musulumi o ma wa ri kristiani le ni gege bi wi pe ata omi atina ngba ti won de be won gba won lalejo ni jo na ohun ka aye awon ti won lonu ngba to tun wa pada wa ya awon mi tun pada gbera awon mi yen won je 80 okunrin 80 men ni won gbera njo na to ba je pe aka amaru bun yasir mo yo ma je 80 tori pe won doubt pe amaru lu abi o lo ta ba ka mo okun yo je 79 awon obirin ti won lo njo na je samani ashara 18 awon kan ni 19 ni awon obirin ti won lo ni jira elekeji ti won tu lo lu ni ngba awon ri pe awon ta kokko lo won de ni fire bale e wa dura awon to pada gbera lelekeji bi 98 si 99 la won to pada lo lelekeji yi ni jira elekeji yi si ilu oba kristiani yi ngba to wa di pe awon keferi maka won wa gbo wi pe ah awon muslimi ti npade ifaya bale o ni abisinia o oba yen ti ntewo gba won lalejo kina wa se won wa yan ambassador won meji ikan je amuru oma asi ikeji nje abdullah ibn hubay bin abi rabiha won ani nto sele ni pe eko gift to po dani lati le fi fa oju oba yen mara e wa so fun wi pe to gbogbo awon muslimi ti won wo lu re yen o ko li won pada si maka ka won keyin mejeji te wa yi ke je ni ti o lead won pada si lu maka kan wa hand over won fun awon ijoba keferi maka ngba ta won tin wa de awon ambassador yin ti won de ni won ni won wa wole won lo ba oba najashi oba abisinia to joba kristeni won lo rojo won ti rojo beri beri awon delegate muslimi ti wa gbo ipe to awon people yi ti wa n palace won ti rojo o jafaru omo abi talib to je inu awon omo egban nabi aburo sayyidin ali lohun na ba gbera na awon muslimi ti nbe nbe njo na lo ba gbera latenu ona lo ti paro pe yes tazinu aleika hisbullah awon ijo olohun na fe wole o oba yen wa gbo ariwo re o ni muru aza so ya faliaud kalama o eso fe ni to soro yen pe ko tun to wi yen wi won wa wi fun o ba to tun wi pe awa ijo olohun na fe wole awa na ni ta fe so oba yen wa dahun o ni li yadikulu eni won wole bi idnillahi wa zimmatihi pelu yen da olohun kan wole fadaqalu awon muslimi wa wole awon delegate muslimi awon muslimi na yan delegate wa si palace won wole ngba won wa wole lam yasjudu lahu gbogbo eni to ba wole si afihan bayi ni o do bale ka bi esi o mo yi ka otun mo yi ka osi ka de o pe lori ki bata o pe lese kesin oba o je ko pe kirukere o pe lowo ngba ta won wole won do bale won se ka de o pe lori in ti won wi na ni pe salamu alaikum alafia fun yin oba yi wa bi won ma mana akuma tasjudu lahu man tasjudu li ki lo mu yin teyin o dobale ngba te debi on adam inna ma nasjudu lillahi alladhi khalaqaka wa mulikaka ta wa o ba fori kan le fun kankan yo je folohun oba to da iwo fun ara re to si da o la re innama kanat tilka taiya lana wa nanu na'budu al-awthan ni awana ma nfori kan le fun oba loba loba tele tele ama nigbati anabi ti won tori re nba wa aso tai to de saarin wa amara nabi taiya allati radiya allah win to wi fun wa na ni pe ki tolohun ba yonu si ni kan ni ka ma lo which is assalam alaikum una la si ti wiun tori pe iya to alil janna iná lápadà lò láti máa fi kíra wa tá a bá ṣe kí ni o tá a bá dálì jẹ́ náà ọba yẹn wá tún ìjòkójòkó eléyìí gba kí n tún ó sì mọ̀ pé tí wọ́n ń wíhun òdodo ni torí pé bíi ti ń bẹ nínú àtàwórá àti ìjì ìlànà pé wọ́n ò gbọ́dọ̀ forí kanlẹ̀ fún ẹnikẹ́ni fàkọ́ọ̀là ayukumu láti yestazin ó wá ní talẹni náà nínú yín tí ń pariwo lẹ́nu ọ̀nà pé àwọn ìjọmọ́ ọlọ́run fẹ́ wọlé jáfàrò ó wá dáhùn ní hánà ó lè mí ni mo sọ̀rọ̀ ní fatakalam ó ní ìwọ náà ni kó o ṣe agbẹnusọ fún gbogbo àwọn èèyàn yín kọ́ọ̀là jáfàrò wá ní ìnẹ́ka mẹ́líkún láyẹ́sìlú ìndàkà kẹsíràtò kẹlámì wàlà zulm wàá ní ibu an ajiba an asabi ó ní mo ìwọ ọba wọ ọba yìí ìyẹn ò gbọ́dọ̀ máa rojọ́jú iwájú rẹ ẹnikẹ́ni ò sì gbọ́dọ̀ fàbòsí sọ̀rọ̀ níwájú rẹ gbogbo ẹni yóò bá sọ̀rọ̀ níwájú rẹ òdodo ló gbọ́dọ̀ sọ ọ́ á ní tò mo gbèrò láti máa fèsì fún gbogbo àwọn mùsùlùmí èmi ní fèsì lórí ọ̀rọ̀ wọn. Ó ní àwọn méjì tí wọ́n wá láti Mecca tán jẹ́ kéferì Mecca yìí. Mo fẹ́ kẹ́nìkan nínú wọn náà máa fèsì on behalf of gbogbo wọn. Lọ́ba ni Fakọ́lá Amuru lè Jaafar. Amuru tó jẹ́ ìkan náà ambassador kéferì Mecca ó wá sọ fún Jaafar pé takalam sọ̀rọ̀ ẹnu ẹ. Jaafar wá ń sọ fún ọba Najashi onísàlìwò àbídún náà nù àmàrà. Kábíyèsí ọlọ́njárí yín pẹ́ o. Ẹ bá ń béèrè lọ ẹ bá wa béèrè lọ́wọ́ àwọn ọmọ yìí tán wá láti Mecca yìí pé ṣé ẹrú la jẹ́ àbí olómìnira. Tó bá jẹ́ pé ẹrú la jẹ́ nílùú Mecca tá a ti wá ẹni kí wọ́n máa kó wa lọ. Kán lọ dá wa padà fáwọn olówó wa. Ṣùgbọ́n tá a yẹ pé kò sí ẹrú nínú wa ẹbí wọn léèrè àní Amuru ọmọ Amuru wa dáhùn ó ní àárárun kiram olómìnira ni yín kódà ẹni àpọ́nlé ni yín ẹ kì í ṣerú only point number one ṣe é gbọ́ o. Àárọ̀kìnà dáàmọ̀n bìgẹ́rẹ̀ akin fàyòkìtà sùmínà Mecca tá a ti wá ǹjẹ́ apààyàn lọ́hùn-ún ká tó kúrò tó fi wá jẹ́ wípé àtọ́ sí pé kẹ́ ẹ kó wa padà bóyá kí wọ́n lọ pa wá. Ó tún dáhùn ó ní la kọ́tọ̀rọ̀ ẹ pààyàn kábíyèsí ṣe ń gbọ́ di méjì. Fàálì àkádìnà àmúwàlà nẹ́ẹ̀sì bìgẹ́rẹ̀ akin fàálì ìnà kọ́dọ̀ wà ǹjẹ́ àlù jìbìtì tá a ṣe gbájú ẹ̀ mọ́ kàkà tó kúrò ṣẹ́nikẹ́ni inú wa ṣe gbájú ẹ̀ ṣógbówó olówó lọ́nà àìtọ́ tó fi wá jẹ́ pẹ̀tò àdóńgbèsè ẹgbọ̀lọ̀ dá wa padà sí Mecca. Ó tún dáhùn ní fàálì kẹrọ̀t ẹ̀ gbowó olówó lọ́ba bá lanu kalẹ̀ pé so fama tẹ̀tìlúbù nà mínìmù ẹni wọn kì í ṣerú ẹni wọn pààyàn ẹni wọn jẹgbèsè kí lẹ wá ń fẹ lọdọ wọn kọlẹ ni delegate àwọn kẹfẹrí Mecca wá dáhùn ní kú nẹ́nẹ́nu àwọn alẹ́ amúrin wá ìdìn aládìní àbá iná àtàwá àtàwọn gbogbo wa jọ ń sẹ̀sìn kan náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni ẹ̀sìn àwọn bàbá wa nta bá lọ́wọ́ àwọn bàbá wa ni gbogbo wa jọ ń ṣe. Fatara kùdá àlíká wà tábàwò géèràwò lẹ́ẹ̀kan náà náà bá fi ẹ̀sìn àwọn bàbá wa lẹ̀ náà wá lọ ń ṣe ẹ̀sìn míì. Ọba yìí wá ní máa dá lẹ́dí kúntùm àlẹ́ yìí wọ́n mọ lẹ́dí tàbí àtúmú òun ni ọba yìí wá kọjú sí àwọn mùsùlùmí. Kí ni n tí ẹ̀yìn tún ń tẹ̀lé nísìn àti pé ẹ̀sìn wo lẹ̀ ń sìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni Jaafar bá dáhùn. O ní àmọ́ lẹ́dí kùnà àlẹ́ yìí fọ̀tàràkìnà wàwà dínú ṣèitọ́n. Èyí tá à ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bó ti wí lóòótọ́ ni àjọ ń ṣe ìbọ̀rìṣà ni ẹ̀sìn sátánì a sì ti filẹ̀. Kùnà nàkfùrù bìláwà náà àbúrò lè jára tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àásìn lọ́hùn òkúta là ń sìn. Wà àmọ́ lẹ́dí tá a wọ́n na ilé yìí fàdínú láyà islam. Àmọ́ ní ni a rí wípé kò dáa ká máa ṣe léyìn ni a wá padà síbi ẹ̀sìn ọlọ́run àjùwọ́jù sẹ́lẹ̀ fọlọ́run. Já ànábí ìmínàláyè rọ́súlù wa kìtáàb lẹ́ni òjíṣẹ́ ọlọ́run kan ti dé sáàrin wa ó sì tún mú ìwé ọlọ́run ó fi ń jíṣẹ́ fún wa. Mislu kìtáàb ibn Maryam irú ìwé tó mú wa irú ìwé tọ́ lóhun irú ìwé tí ọmọ Maria mú wa fẹ̀yìn náà ìwé tó sì ń mú wa ni ó papọ̀ mọ́ ti ọmọ Maria. Fakọ́lá takalam tàbí amúrin adim fàálà rislik ọba yìí ni ibi ó bọ́rọ̀ déhùn. O ti sọ̀rọ̀ ńlá o tó o bá mọ̀ pé o sọ̀rọ̀ o ti sọ̀rọ̀ o. Òun sọ pé ìwé tí ànábì òjíṣẹ́ tó ń kà fún yín ó papọ̀ mọ́tọ́ mọ́ Maria dúró bó ti dúró òun ò lọ. Ọba yìí wá ránṣẹ́ Bidọ́rì bin Nàkúùs pé kí wọ́n lọ lu aago òlu. Aago tí wọ́n máa ń lù níwájú tẹ́ḿpìlì oníkan lọ lù. Bọ́n tọ́ bá ti lu aago yẹn gbogbo ìlú máa darí wá sí palace. Fàtàmà ilé yìí kú lukì sí ìsìnwárọ̀ gbogbo àwọn bíṣọ́ọ̀bù gbogbo àwọn pétráàkì àwọn nǹkan gbogbo wọn bá darí dé sí ààfin ọba yìí. Fàkọ́ọ̀lẹ̀ láhùn ọba yìí wọ́n bí wọ́n léèrè ùṣídìkùnmù láọ̀lẹ́dẹ̀ ànzàlàlẹ̀ ìjìlá àlàísà mo bẹ̀yìn pẹ̀lú ọba tó sọ gospel kalẹ̀ fún jésù mo fowókọ ọba náà bẹ̀yìn àtẹ̀jìdú nàbẹ́yìn ìsàwà bẹ́yìn kìyàmù nàbẹ́yìn. Ǹjẹ́ ànábì kan, ǹjẹ́ òjíṣẹ́ kan máa wá sáyé lẹ́yìn tí Jésù ti lọ? Ṣáájú kí ayé tó parẹ́, ǹjẹ́ ẹ rí àkọọ́lẹ̀ pé òjíṣẹ́ kan ó tún wá? Kọlù aláhùnmọ̀ náà. Gbogbo àwọn bíṣọ́ọ̀bù yìí, àwọn nǹkan kan náà bá dá wọn ní àwọn fọlọ́wọn ọba búra lódodo ni. Òjíṣẹ́ kan ń bọ̀ lẹ́yìn Jésù, kálíkì yámọ̀ tó tó. Kọlà bá ṣára náà bí ìsà, wọ́n ní bẹ́ẹ̀ ni. Kódà Jésù sọ̀rọ̀ rẹ̀ fún àwọn wípé ń bọ̀ wá. Ó sì sọ fún wa pé mẹ́ni àmọ̀nàbí fakọ̀dé àmọ̀nàbí. Ẹnikẹ́ni tó bá gba òjíṣẹ́ náà gbọ́, ó ti gba èmi náà gbọ́. Wọ́n mọ̀ ń káfara bí fakọ̀dé káfara bí. Ẹni tí ò bá sì gba òjíṣẹ́ náà gbọ́, kò gba èmi Jésù náà gbọ́ nù. Ní ti Jésù wí fáwọn nù, ẹgbẹ́ ọlọ́run bá tóbi. Fakọ́lá Nàíjà Ṣìlì Jáfar, ó wá padà kọjú sí Jáfar, ọmọ ẹ̀gbọ́n ànábì, ọmọ ẹ̀gbọ́n bàbá ànábì Muhammad. Ó ní máadà yakúrò lákùn máadà rọ́jùl. Ẹni tó pè lójíṣẹ́ ẹyin tó dé wá bá yín, kí ni ti ń sọ fún yín? Wà máa ya amúrukùn bí yìí, kí làwọn nǹkan tó ní kẹ́ ẹ máa ṣe? Wà máa yẹ̀ ní àkùn áníwù, kí làwọn nǹkan tó ní kẹ́ ẹ máa ṣe mọ́? Mo fẹ́ gbọ́. Fakọ́lá ni Jáfàrù bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Yé kíra wo àléyìn náà kìtàbà láàyè wàyà àmúrú náà bí màrúf wàyà náà àná àdìl múnkàd. Ó ní oyún tọkùnrin yìí ń wí fún wa, ó náà ní pé ó ń ka ọ̀rọ̀ Ọlọ́run fún wa. Tá a gbọ́ rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nílùú wa ní Mẹ́kà, ó ń kà á fún wa. Ìsì ń sọ fún wa pé ká máa ṣiṣẹ́ eré. Ìsì ń sọ fún wa pé ká jáwọ́ níbi ìwà abú. Wàyà àmúrú náà bí Usni lè jìwá yìí. Ó ní ká máa fi ìwà dáadáa bá àwọn níbọ̀ wa, àwọn ará àdúgbò wa lò. Wàsílátọ̀ wa, wàsílátọ̀ Rahim. Ó sì ń sọ fún wa wípé ká máa kó ẹbí pọ̀, ká má jẹ́ kí okun ẹbí ó já nínú tó ń pa wá láṣẹ rẹ̀ rí. Wàbírè Yetim. Ó sì ń sọ fún wa pé ká máa ṣe dáadáa sáwọn ọmọ òrukàn. Ọmọ tí ò níyà, tí ò ní bàbá, àbí tó níyà, tí ò ní bàbá, àbí tó ní bàbá, tí ò níyà, ó ní a máa tọ́jú wọn, ká má jẹ́ kí ìyàwó jẹ wọn, ká má sì jókòó lé ẹ̀tọ́ ọmọ òrukàn. Àwọn ọ̀rọ̀ tí ń sọ fún wa rè o. Tá a gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó tó dé. Wàyà àmúrú náà bí an tá abúdà láà bí an na abúdà láà. Ó sì sọ pé ká má sin èrè mọ́, ká má sin òòṣà mọ́, ká má sin òkúta mọ́, pọ́lọ̀ nìkan ni ká máa sìn. Wá àdáwó láṣẹ rí kàlà o, ká má fi orogún kankan kun. Fakọ́lá ìkìrà mímọ yẹ́kìrà ọlákùn, mímọ yẹ́kìrà wàlẹ́kùn. Ọba yẹn wá ní o tó. Ọ̀rọ̀ Ọlọ́run tẹ́ ẹ sọ pé ń kà fún yín o, èmi náà fẹ́ gbọ́, kà á kí n gbọ́. Fakọ́rọ̀ a súra tayilẹ̀ ànkàbúùtì wa rom. Ní Jáfàrù bá ka súra méjì kan nínú Àlùkùránì. Nínú àwọn súra tán ti kà tó ti sọ̀ka lẹ́jọ́ náà. Ó ka súra tó lẹ̀ ànkàbúùtì. Ó sì ka súra tá à ń ṣe tẹ̀fù sí irú rẹ̀ lọ́wọ́ yìí. Súra tó rom. Ó ka. Nítorí pé súra méjèèjì yìí ó ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn kíni o, àwọn kìrìsìtẹ́nì. Súra yẹn ní ìbáṣepọ̀ pẹ̀lẹ́sìn kìrìsìtẹ́nìtì. Àwọn tí ó sì ń bá sọ̀rọ̀ yìí, àwọn aráàlú tó ń bá sọ̀rọ̀ àwọn òwò ni àwọn kìrìsìtẹ́nì ni wọ́n. Súra tó rom ó wà lára súra tó kà ń jọ náà. Nígbà tó wá ka fàfáàdọ̀tì àìná ànàjáàṣì. Bó ti ń ka súra yìí lọ, ló ń kà á lọ báyìí. Ọba yìí tó jẹ́ ọba kìrìsìtẹ́nì ó sì bú sẹ́kún. Omi sì bẹ̀rẹ̀ sí ní dà lójú rẹ̀. Fakọ́lá sídìní ẹ̀mí azal àdìsí tọ́yìb. Ó ní túbọ̀ ká nítorí pé bí ń ti ń kàún náà ni wọ́n ń túmọ̀ rẹ̀ fún ọba yìí. Ó wá ní ọ̀rọ̀ tó ń kà yìí máa dùn púpọ̀. Túbọ̀ kà mí fún wa ká gbọ́ sósì kù. Fakọ́rọ̀ àléyìn súratà káf. Jáfàrù bá tún bọ́ sínú súratù káf ló bá tún kà á. Nítorí pé súratù káf náà ó sọ ọ̀rọ̀ àwọn kìrìsìtẹ́nì kan tí àwọn aráàlú kan tó pasikúùtì wọn. Àwọn tá à ń pè ní abúlé káf ẹlòmíì ò mọ̀ pé kìrìsìtẹ́nì ni wọ́n. Gbogbo jọ jímọ̀ lẹ́nu mi nǹka súratù káf ni ó gbé Kùránì síwájú. Alhamdulilayi anzala ala abdil kitaba wa lam yaj'al lahu iwaja. Súratù káf tó ń kà àwọn abúlé káf kìrìsìtẹ́nì ni wọ́n. Ọba àlú kan tó jẹ́ ọba Bòrìṣà ló fẹ́ fi tipátipá mú wọn kúrò nú ẹ̀sìn kìrìsìtẹ́nì. Ó fẹ́ mú wọn wọnú Bòrìṣà. Wọ́n wá sá kúrò lù ú ní kéèsì yẹn fi ṣẹlẹ̀. Ó wá kasúra yìí náà nígbà tó kasúra yìí ni arada amuru an yugdiba an-najashi ni eni to je ambassador awon keferi meka o wa fe soro to bi je wi pe oba yen ma binu si awon musulumi o wa ni inahu yastumuna isa wa ummuhu madam lohun o awon to hun oyi won bu Jesus Christ won bu Mary to je ya re inu we won ti won ka o wa be o ibi ti won ti bu Jesus ibi ti won ti bu Maria o wa ninu we won fakola oba yen ba tun joko joko eh ebo fa ma taquluna fi isa kini ti iwe yin so nipa Jesu ati mama re fakoro alayhim suratu maryam surata maryam ni jafaru ba be lo ba bo sinu suratu maryam chapter ta pe akole re ni suratu maryam lo ba bere sin ni ka falama ata ala dhikri isa wa ummi rafa'a najashi bakshatan min siwaki qadra ma yukadhi ala ayn fakola wallahi ma sa'ada almasih ala ma taquluna nakira nigba ti o wa ti o di wi pe won ka sura na ti won bere sin ka oro Jesu ati oro Maria ninu sura yi oba yen wa na igi pako kan o na soke o wa ni oni mo fọlọrun oba bura oni gbogbo nti Jesu so fun wa ko yato sin ti won ka yi ewu awon ewu ilu yi ewu bi ilu yi ti ri ewu bi won ewu ha ti won ko sa awon musulumi mo fi so pe awa christ awon christiani awa musulumi a need lati ma bara wa ja ni joto bayi ku anabi wa madina njo na anabi wa gbo sallallahu alaihi wasallam pe oba yen ti ku anabi kiun si lara lati madina oni kikaluku lo salu ala pe oba Najashi ti ku eja kiun ti wa na nbi ka kiun si lara awon kan wa ni oba yen pada di musulumi akole wo lo wa ta lo we si islam injo lo pe kelima ta ma wa fa ja ta ma ja kankan oba Najashi mu evidence wa nibi ti won ko si wi pe oba Najashi pe kelima o we si islam awon afan assume wi pe n to fi ma nabi kirun si lara oni lati je wi pe o convert si islam awon christiani lo sin o saare re si nbe le ethiopia dola o ta awon krito ye pe inu church lo wa awon o ni akole lodo won pe oba awon di musulumi o awa la n assume ko ba yen di musulumi o nijo to ba yen si ku anabi kirun si lara lati madina ki la nfa wahala si ki la nba won ja si ki christiani ma ba musulumi ja mo ki musulumi na ye ba christiani ja mo i lati jo aye ti daye ni gbogbo wa o le wa lori esin kan na to ba won olon ni yo ni ki gbogbo aye ma esin kan soso ko won niyan subhana rabbika
2: se n gbo bo se n ja lalalala e ma yin kuro nibe ni ikanni Ajisebi Oyo online television and radio www.ajisebioyoradio.com e se te n gbo ikanni wa o Ajisebi Oyo laari oyo ni se bi baba enikan kan
3: owere

ẹkú dédé àsìkò yìí o. Mo kì í káàkiri àgbáyé ní gbogbo ìpínlẹ̀ tẹ́ ẹ ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Tó bá rí bó ṣe rí lọ́dọ̀ tèmi lọ́dọ̀ yín náà níbẹ̀ hàn. Ìyún lórílẹ̀-èdè Nàìjíríà ń bí aago mẹ́fà rọ̀lẹ́ ọkọjá ìṣẹ́jú mẹ́tàdínlógún. Ìyún látòkè òròkí lọ́yọ̀ aláàfin wa ń bí lórílẹ̀-èdè Nàìjíríà tàbí kalẹ̀ sí. Adéyìnká pẹ́ńbọ bí àwo irin ọ̀rọ̀ jẹ́nu òhunrun. Ọlọ́run ọba náà ní tọ́jú mi o, ó ní tọ́jú ẹ̀yin náà níbẹ̀ hàn. Ọlọ́run ó kú tọ́jú wa. Tí ò bá sí ọlọ́ọ̀lọ́ọ̀ ni pákútẹ́ ìbá ti má parọ èmi àti ẹ o. Tó o rò pé bá a ṣe ń gòkè, tá a jọ ń gòkè, tí wọ́n ń gòkè, tèmi ń gòkè, tó o rò pé gbogbo àwọn èèyàn náà ló dùn máa ń nú ni. Ìra wọn ọmọ ọ̀fẹ́ kò pòdé nu wọ́n gba kámú ni o. Nítorí pọ́lọ́run ọba ò gbà fún wọn, ọlọ́run ọba ó kú tọ́jú wa. Níbo lèmi ò bá wà lọ́jọ́ òní bí ò sí ẹ̀yin? Ọlọ́run ọba alágbára a lè wí lè ṣe a lè ṣe lè wí ọba tó ba lórí ohun gbogbo. Tí ò bá sí ọlọ́run lákàtà mi ni ọlọ́run tèmi fi ṣe apáta àdá àbọ̀bọ̀ tèmi wà láì hàn yín pàkútẹ́ ìbá ti má parọ òní tipẹ́ Dẹ́yìnká. Olùtọ́jú gbogbo ayé a dúpẹ́ lọ́wọ́ rẹ o. Tí ò bá sí ìwọ wàhálà bí ò bá sí ọlọ́run ọba olódùmarè wàhálà àwọn ọba ti já mọ̀ gangan torí pé àti ẹ̀ já mọ̀ gangan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn èrùpẹ̀ lásán lásán.

ọ̀rẹ́ ọlọ́ba lórí ìgbésí ayé gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá ó kù tọ́jú wọn o torí pé òun bù ú fún àwọn bí òkun láwọn náà ṣe ń lé fún wa bí ọ̀sà ó kù tọ́jú àwọn olólùfẹ́ wa àwọn alátìlẹyìn wa á dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ lórí ìgbésí ayé wọn ọlọ́run máa túbọ̀ bá wa bù fún wọn bí òkun kán lè máa fún wa náà bí ọ̀sà wọn ò tún fún wa bí ọ̀sà kán lè máa fún wa bí odò kéékèèké ọlọ́run máa bù fún wọn bí òkun bú fún wọn bí òkun alágbá lúgbò bú fún wọn bí ọ̀sà bú fún wọn bí òkun bí ọ̀sà ọlọ́run ọba dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ó kù tọ́jú wa o tó máa tọ́jú wa lọ. Deyinka yín náà ní ọmọ ọ̀dọ̀ àgbà ajáàlú Ọ̀yọ́ tí è gbó lásán nítorí pé bẹ́ẹ̀ mi ò bá rẹ́ranko mo rákàtà èèyàn mo rábà mi èèyàn ni o. Ọlọ́run ọba ó kù tọ́jú mi ẹyin náà sọ fọlọ́run mẹ́rin pé ọlọ́run ó kù tọ́jú mi o ó kù tọ́jú mi ọlọ́run ọlọ́run ọba mo mọ̀ dúpẹ́ ó kù tọ́jú mi o sí lórí ẹbí lórí ara ní ká sọ ni ó kù tọ́jú mi lórí ọkọ lórí ìyàwó ni ó tún ó kù tọ́jú mi àbí sí lórí ọmọ lórí bàbá lórí màmá ni ó kù tọ́jú mi o ọlọ́run ọba ó kù tọ́jú mi. Ìwọ nìkan ni o ìwọ nìkan ni ìwọ ni alpha àti omega.

ọlọ́ọ̀ba àdúpẹ́ lọ́wọ́ rẹ. Adéyinka Ayinna ni o pàpín bá lẹ̀ fìlà. Ilásà àròpò tí so lórí ọbẹ̀ nínú àwòtán garan. Mo tó ti dé pamantí kan bí o ṣe rí. Ayin èmi náà lèdè bábá èdè, ọ̀rọ̀ bábá ọ̀rọ̀, ìmọ̀ bábá ìmọ̀ ìwà, bábá ìwà kọ̀ǹkọ̀. Bí ẹni tẹ ẹyin náà rèé sèmi náà tún lọ ọmọ ọba aládèjì gan jìgan tògótògó tọ̀gọ́tọ̀gọ́. Abọ́gbọ́n nú ni mí tọ̀sán tọ̀sán tòru tòru, èmi tún lọkùnrin sì bá olórí aláròyé ní ńláàánú onímọ̀ tí ń wò sùn sùn sùn. Ọ̀rọ̀ jẹ́nu ohunrun, mo tún sùn tán ẹnu mi tún ṣe wúyáwúyáwúyáwúyáwúyá. Aláàbò aláàánú lórí ìgbésí ayé gbogbo wa, èmi pẹ̀lú àwọn tí ó ń gbọ̀n mi lọ́wọ́lọ́wọ́ báyìí báyìí. Ayin Ọlọ́run ọba ọba ara, ó kù tọ́jú mi, mò ń bọ̀ ná, mo tún ń bọ̀ ná. Adéyinka abọ́gbọ́n nú ni mí tọ̀sán tọ̀sán tòru tòru, èmi tún lọkùnrin sì bá olórí aláròyé yín rèé ní láàánú onímọ̀ tí ń wò sùn sùn sùn. Ẹ̀rí ń bá ìbí ni mo mú bí iṣẹ́ lè mọ̀ ńlá o. Ẹyin tèmi Adéyinka rèé, wọn ò fi sẹ́mi pa mí dín mi dọ̀gá àgbà. Mo fẹ́lẹ̀ mẹ́bùn tọ́lọ́run bá mi fún mi Lẹ̀dùmàrè ṣe ń ṣàlékún. Ẹyin náà ẹwò ẹgbowó ẹgbèwò ẹgbéwò ẹyẹwò ẹyẹwò ẹyẹ wá wò sáàrin ara wa, ẹ wò wá sáàrin ara wa. Gbangba gbangba lẹ́yìn pé mo iṣẹ́ iṣẹ́ kí n tó dá kọ́ ni mo jìyà títí n tó jẹ èèyàn. Mo mọ̀ kẹ̀dẹ̀ ẹ̀jọ̀ pọ́tọ́rìtọ́ ìyá ń jọ sí wọn tó jẹ́ ń kẹrù mí dáàfin. Ẹyin náà ẹwò wá wò sáàrin ara wa, ẹ rí pé ọwá ní dáná orí mo gún tó tún fodidi ẹni fọ́rí mo tó tún fọ̀ tọ̀ọ̀tọ̀ èèyàn síbẹ̀. Aṣọ tí ń pa láró lẹ́rọ àti kìbọ́ mi ò sí inú tèmi Adéyinka. Wọ́n mọ òṣè tèmi náà kọ́sẹ̀ ni ní wo ta mọ ẹni kẹ́nìbọ̀dì torí mo fi tó mo fi tèmi jọ ó kọ pẹ̀lú òkìgbọ́ ọ̀yọ́ náà ní sẹ́ẹ̀sì mọ̀tẹ́lẹ̀ kọ́ pé ajíṣe bí ọ̀yọ́ làárí ayin ọ̀yọ́ ò ní ṣe bí baba ẹnìkan ọ̀kan Adéyinka Ayin rèé o. Ẹ kú kàlẹ́, ẹ kú rọ̀lẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káàlẹ́, ẹ kú àjìn tó bá ṣe pé àjìn náà ló fẹ́ dọ́dọ̀ yín bẹ̀. Mo kì í o, mo kì í tẹ̀sọ́ tẹ̀sọ́, mo kì í tọ̀lógun tọ̀lógun. Mo kì í tọmọlúàbí tọmọlúàbí títílẹ̀ òdúà títílẹ̀ òdúà. Ẹyin tèmi, à ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà ni o. Ọlọ́run ọba náà ni ń pa wá, ọmọ tí ń dà wá sí wà láì ní on the 24 inú oṣù tá a wà yìí láàpẹ̀ ọdún méjì sángílí títà bẹ̀rẹ̀ kínní. Ayin níjọ́ tá a bẹ̀rẹ̀ náà rèé bí eré yìí o, a bẹ̀rẹ̀ bí eré bí eré. Bí idán bí idán la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn. Aláǹta kùnpáyín kékeré sólóko bí idán la ṣe tá a fi bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn.

Hey, Tim, but to when you ain't that much when you get what woo boom, but to our when you woo boom, that I want to launch da if I said Tavana to be busy. To back pass at you know, and you don't know why you're not telling you what. Don't be saying you know, yeah, you got that better day. Te ba moduna long ti ma to bere si ni saroye ti ma pada bere ti pada seyin ti mo wo eyin wo ti mo lo wo eyin wo ah eni to ba wo eyin wo ti ba ma wo eyin wo na jo mo pe du ohin ti mo wo gbogbo awon ta jo bere ijo kini ana awon mi ti won osise yi mo awon mi jan ti gboko bo mi lo awon mi ti won ri wa mo ta ba ri gba yi gba yi ah o dupe o alhamdulillah rabbul alamin ope ni fun olorun oba na oba ti ola re ga ni bo le mi o ba wa ti o ba si olorun bi o ba se eyin lati leyin mi ni bo le mi o ba wa lojo emi o where will I be without you without your hall where will I be ni bo ni ba wa lojo emi bi o si olorun bi o si eyin ọpẹlọpẹ ọlọrun ọpẹlọpẹ ẹyin ọpẹlọpẹ ọlọrun ọpẹlọpẹ ẹyin o ọbẹrẹ dùn láwọ mi mo ń dánpẹ rí. Àwa náà wá di ẹni tí ń ra mixer tá ń ra mixer tá ń ra microphone tá ń ra microphone hanger tá ń sanwó sipin ha ọlọrun a mọ dúpẹ o tá tún ra table pẹlú àtìlẹyìn àwọn èèyàn wa ara table nínú studio ẹnìkan ló tún bùn mí lága. Nígbà mo fún lówó kókó bá ń se lẹ́dà ságà mi àga tí mo lọ jó mọ́rin mo lọ sọ́dọ̀ wẹ́dà mo ní wọ́n bá ń jórin mọ́rin mo bẹ́ se àga dòyìká bí àga sí àbábà tí ọmọ dòyìká bí sí àbábà. Ẹyin àbúrò mi dáadáa X-Man Construction ọba ń jórin mọ́rin mo fún lówó tásọ́rẹ́ mo tún gbé ọ̀dọ̀dọ̀ rẹ̀ mi ti ń se fọ́níṣọ̀ ó nà nígbà tó ṣe dáyé kan ó ní àsúkàn mi ààyè ààyè òsì fún mi láti máa ṣiṣẹ́ yìí nígbà máa gbé ọ̀fíìsì.

Ọlọ́run bá mi gbogbo àwọn tó ti ń lò fúnra lọ́wọ́ mi má jẹ́ wọ́n wálẹ̀ láéláé o. Kò wá máa gbé mi náà sókè. Tó gbàgbé pé mo ní ìdí iṣẹ́ ẹni náà látún.

wàhálà ẹ̀kọ́ ṣíṣẹ́ tí ò lè la ni o. A máa yẹ àwọn tán ta worobo, tán ta worobo, tán ti dibẹ̀ dọlọ́lá dọlọ́lọ̀ dọlọ́rọ̀. Ẹnu mi àgò, wọ́n ti dibẹ̀ dọlọ́lá dọlọ́rọ̀. Bí Ọlọ́run bá fẹ́ sàánú èèyàn, yóò máa wá lo àwọn nǹkan oríṣiríṣi ní sábàbí láti sàánú èèyàn látàrí àánú tí Ọlọ́run bá ṣe fún èèyàn. Kódà gbogbo afẹ́fẹ́ tí bá ń fẹ́, gbogbo òòrùn tí bá ń mú, gbogbo òjò tí bá ń rọ̀, yóò sì máa rọ̀.

ba se nso pe COVID-19 se gbagbe awon odun kan seyin to je pe awon agbe ounje bi kan gbin ege ko mota owo ti o ni towo tan na soko ni won ma nri ngba na ewo iru sele to sele ni asiko COVID-19 ewo gbogbo asiko lockdown awon lo nje nikan na nlowo lo daada o gbogbo awon eyan yoku ni won ari bi se lo atoba awon ise ijoba ta to ngba salary mo mo ore mi kan tin gbe ni ilu Eko to je pe liyan ati Oyo la tin fo nje ranse si Eko ni si ngbe ge ye pe o sise o sise se o sugba ko ri bi se lo lasiko lockdown awon le de bi pe awon baba ati mama na fo nje ranse lati Oyo Alon sa anu awa Loyo State ipo pelu gomina to lo nbo wa Olorun a ba mo meme si ti aluko la a ba mo ti fula ni pe ni bu e Oluwa ma se ope lo pe GSM lara awa Loyo State ẹyin tẹ wà nílé òkèrè ẹ bá àwọn ìbò sisi lọ́dọ̀ wọn tó ń jẹ tó sùn tó ń wọlé wá bá gbogbo àwọn èèyàn nínú ilé lọ́dọ̀ wa ń bí àwọn wèrè tá a yàn síjọba àwọn ò ní rú kanlẹ̀ wọ́n kàn gbé pọ́lísì jákujàku kan dé ni wà ní

níjò ní kí ló dé tá tún fi wá sí padà ṣe bọ́n sọ pé twitter fẹ́ bírèkì nàìjíríà ni kí ló dé tá tún fi sí padà sọ yẹ wọn ó sì mọ nǹkan fẹ́ bírèkì nàìjíríà àwọn tí wọn lọpọlọ wọn yóò ro nǹkan wọn ò ní rọwájú wọn ní rẹ yìí bẹ́ẹ̀ náà ni àwọn ncc náà tí wọn jẹ́ ká ṣe registration new sim mọ gbogbo àwọn sim tó sọnù lásìkò tán tán ṣe àwọn òfin yìí wàhálà wàhálà sí ọ̀sẹ̀. Ẹ jẹ́ ń padà sẹ́yìn ọ̀rọ̀ covid-19 tí mo bẹ̀rẹ̀ ń lásìkò covid-19 pàlá ìgbogbo àwọn tí wọ́n ní ẹ̀gẹ́ lóko ní ọdún náà lọ́hùn ọ̀lọ́hùn wọ́n ń bọ́ọ̀lù ni o yàbá ń gbọ́ bọ́ọ̀lìn ọ̀nà bọ́ọ̀lìn level bọ́ọ̀lìn ọ̀pọ̀n bọ́ọ̀lìn wàhálà àìmọye àwọn èèyàn náà kọ́ lọ ilé wọn àwọn àgbẹ̀ ní ẹ̀kẹ́ pẹ̀rin ẹ̀rín pẹ̀kẹ́ wọn. Àdúrà àwọn kan fẹ́ gbà ọlọ́run lo covid-19 ní sábàbí ọ̀rọ̀ mi ò yé yín ni mo fi ní ìdí iṣẹ́ ẹni là á mọ ni lọ́lẹ̀ nǹkan tó bá ń ṣe lọ́wọ́lọ́wọ́ má lọ rò pé iṣẹ́ rẹ ó kéré wàhálà ìta àbá ti jalè kò síṣẹ́ kan tó kéré o kò síṣẹ́ kan tí ò lè la ni ọlọ́run ọ̀rọ̀ sísọ a máa la ni o wàhálà ìtàlà àwàdà ṣíṣe ìṣe ńlá ni o ńlá ni tààràrà tí ńlá ni sówó nítorí ń pòkìkì èèyàn káàkiri àgbáńlá ayé o ẹ̀bùn a máa ń gbé ni tayọ.

0: ilẹ̀ Yorùbá tó máa ní ọmọ ọlẹ́ nìkan la yóò gbà. Ibi gbogbo báyìí náà ló gbà lágbára. Ibi gbogbo lọ́gbọ̀ lọ́pọlọ. Sì tí yàásín wà láìtàláì Jésù Kristì Olúwa wa ń gbọ́. Ògún ń gbọ́. Ògún rèé ojúbọ rẹ̀ rèé.
1: Ọjọ́ yìí tún lọ. Ọ̀sẹ̀ yìí tún lọ.
0: Èmi ìgbàwọlá bẹ̀rẹ̀ àárọ̀ iná ìgbàwọlá jísáyé làárọ̀ iná tá a lọ mọ́tẹ́lásí láfẹ̀ túmọ́ aago mọ́kànlá ló tó ti kù ṣáájú méje lórílẹ̀‐èdè nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yìí o mọ́kànlá àárọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ó kù ṣáájú méje wà láì ẹ mọ́ dúró wo kò ṣe dúró wo bó ṣe ń lọ ní ká ẹ máa fún ní close market ọlọ́run ìní tó

0: àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ bàbá wa Sunny Sussex láti UK lọ́hùn tí wọ́n na ọ́ sí alánà wọ́n ní Adéyinka gbowó data aya mo fẹ́ fún ọ lówó data send account number rẹ lówó bá wọlé ó ju owó data lọ owó ńlá ti ń dẹrù bòsì ẹ ṣeun o mo dúpẹ́ o àìná ní tán o yín ẹ ní róńgbé sọnà bí ò ṣe bí ọmọ bàbá wa Sunny Sussex Oduola ọmọ Ogundare ọmọ wọn nílùú Ìbàdàn lọ́yọ̀ọ́ ilé lọ́yọ̀ọ́ aláàfin òjò pàṣẹkẹrẹ lọ́yọ̀ọ́ ẹ̀mọ́bìnrin lọ́yọ̀ọ́ state wa hàn yín gbogbo ẹ̀ papọ̀ náà ọ̀yọ́ náà ni ọ̀yọ́ empire náà ni kórè àti Edo Ogun state ọ̀yọ́ náà ni gbogbo wa náà láàmọ̀ pera wa ní ajíṣe bí ọ̀yọ́ láàrí ọ̀yọ́ òní ṣe bí bá bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan gbogbo wa ọ̀yọ́ ọ̀yọ́ ni mí ọ̀yọ́ lẹ́yìn ọ̀yọ́ méjèèjì lọ́pàdé ara wọn ẹyin báwo bá ara wo wọn á fi rù kẹrẹ kíra wọn wọn á fi rù yọra wọn. Mo kì í tẹ̀sọ́tẹ̀sọ́ mo kì í tológun ní gbogbo ibikíbi tẹ̀ ti ń gbóhùn mi. Gbogbo àgbà tá a ti mọ̀ wípé Ọlọ́run ọba ò ní sọ̀kalẹ̀ láti sánmọ̀ wá ran èèyàn lọ́wọ́ èèyàn kan náà ní ọ̀ràn sí yàn.
1: Mo ka
0: bíbélì kan ní

sọ wípé I will bless the work of your hands. Ń sì ṣe ìbùkún, ń sì fi ìbùkún sí iṣẹ́ ọwọ́ rẹ. I will bless the work of your hands. Deuteronomy 2:7. I will bless the work of your hands. Ń fi ìbùkún sí iṣẹ́ ọwọ́ rẹ. Àdúrà ń gbà ó, bí mo ṣe máa ń sọ tẹ́lẹ̀. Àdúrà ń gbà ó, wà láì. Àdúrà ń gbà ó, àdúrà ń gbà ó, wà láì. Àdúrà ń bẹ, àdúrà ń gbà ó. Ẹyin, àwọn èèyàn sì ń bẹ. Tọ́lọ́ máa ń gba àdúrà lẹ́nu wọn. Ṣùgbọ́n ẹ mọ̀ ìyá ọ̀lẹ́ ti àdúrà lọ́rùn. Ẹyin àdúrà gbígbà yín pẹ̀lú ààwẹ̀ gbígbà yín. Àdúrà gbígbà yín pẹ̀lú ààwẹ̀ gbígbà yín. Tẹ́ ẹ bá máa ṣiṣẹ́ kan tọ̀ lẹ́yìn, tẹ́ ẹ mọ offer any skills, tẹ́ ẹ mọ ta product kankan, ẹ mọ offer any services, ẹ ní talent kankan, ẹ ní ìmọ̀ kankan, ẹ tún ní iṣẹ́ kan.

ẹ má ma tara yín kẹ lẹ́ ǹtan ọlọ́run. Ìdísẹ́ ni làá mọ̀nì lọ́lẹ̀ o. Deuteronomy orí kejì ẹsẹ̀ keje. Ó ní àwẹ̀ bless the work of your hand. Má fi ìbùkún sí iṣẹ́ ọwọ́ yín. Iṣẹ́ ọwọ́ wa ló ṣàdéhùn pé òun ó fi ìbùkún sí o. Má dúró wò ó, ọdún yìí ló tún ti ń lọ yìí o. Wà láàyè nínú 21 o. Ọjọ́ Jímọ̀ ọjọ́ kọkànlélógún oṣù kínní ọdún 2022 ẹnu mi àgò. Kèdí ìmọ̀ra dáadáa. Ọjọ́ kọkànlélógún oṣù kínní ọdún 2022. Ànẹ́kọ́lá ń ṣe 20 bí. Ìjẹ́ ta ni mò ń sọ pé 19 o. Òní tún ni 21. Tọ́ba tún dọ̀la 22 nu o. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọlọ́jọ́ bá ń kájọ́ lẹ̀dá bá ń gbàgbé. Lọ́jọ́ bá ń rebi àná lóṣù bá tún rebi àtiwọ̀. Láàbà tún máa sọ pé àfúnfẹ́ Buhari. Gbogbo nǹkan tẹ́ gbèrò pé fẹ́ dálẹ̀ gbogbo ìpinnu yín ní January. Wàhálà ẹ̀ ẹ má dúró wò ó. Kò ṣeé dúró wò bó ṣe ń lọ ní ká ẹ máa tẹ̀lé.

0: àánú a sì sèmi tí n bá rí àwọn kan. Monday sọ́ọ̀sì ni wọn ní lọ ibiṣẹ́. Tuesday orí òkè ni wọn nígbà ibiṣẹ́ kankan lọ. Wednesday ẹ̀tùn bá wọn lórí òkè. Thursday ẹ̀tùn bá wọn lórí òkè. Jimọ̀ ẹ̀ bá wọn lórí òkè. Orí òkè orí òkè orí òkè orí òkè sáásá lójoojúmọ́. Ẹ dúró náà sẹ́ mọ́ ọ̀kẹ́ Ọlọ́run ni. Ó ń gbàdúrà, ó ń gbàdúrà fún iṣẹ́. Ó ń gbàdúrà kó lówó lọ́wọ́, ò gbábi iṣẹ́ lọ. Ojoojúmọ́ orí òkè. Ńbẹ nínú àdísì tàríkà pé níjọ́ kan Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ńgbà wọn kírun àṣùbà tán làárọ̀. Ó fi àwọn ọkùnrin tá à ń wí sínú mọ́ṣáláṣí ń lọ. Ńgbò tún di ọwọ́ pé òórùn kàtàrí ní àsìkò tán máa ń kírun ẹlẹ́ẹ̀kejì un. Lọ́bá tó bá wọn nínú mọ́ṣáláṣí lórí àdúrà náà ni. Ó tún lọ. Ó tún padà dé lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́tà máa ń kírun ẹlẹ́ẹ̀kẹta. Lọ́bá tún bá wọn lórí ẹni lórí àdúrà. Ọlọ́run wá fún àlówó, Ọlọ́run wá fún àlówó, Ọlọ́run wá fún àníṣẹ́, Ọlọ́run wá fún àlówó. Yà Allah, yà Allah, yà Karim, yà Allah, yà Salam, yà Allah, yà Allah. Yà Rasak, yà Salam, yà Rasak, yà Salam, yà Rasak, yà Latif, yà Latif. Bó ṣe yọ kòbókù, lọ yọ kòbókù sí wọn. Abẹ́rẹ́ àlele. Ẹ gbábi iṣẹ́ yín lọ ẹ̀yin ọ̀dẹ yìí. Ẹ gbábi iṣẹ́ yín lọ ẹ̀yin ọ̀lẹ́ afàjọ yìí.
1: Ọlọ́run bá mi ràn wọ́n lọ́wọ́.
0: Irú wọn ni wọ́n mọ̀ jẹ́ káwọn èèyàn lérò pàdùn ẹ̀ gbà. Nígbà tẹ́ ń gbàdúrà tẹ́ ẹ̀ gbábi iṣẹ́ lọ. Níbo ni gbígbà àdó ti débọ̀? Síbi tó ti ń jókòó tó ń sọ lẹ́nu. Kẹ́mi mọ̀mọ́ wá ṣètò lójoojúmọ́. Báwo ni àwọn bàbá wa nílùú Èbó? Wọ́n ṣe gbóhùn mi tí wọ́n fi ràn á lọ pé nǹkan táwọn yìí tó ní ìdírẹ́ ẹja kún lọ́wọ́ níbi tí ń ṣe. Báwo ni bàbá sọ ni Sọ́ni sọ sẹ́ẹ̀sì, ó sì fún mi lówó dátà lánàá. Kí n mọ̀mọ́ wá, kí n mọ̀mọ́ gbìyànjú. Mo fi Ọlọ́run bá ṣẹ̀rí láwọn àná ìjẹta ìjẹrin. Tí n bá ti ra glow card, wọ́n wà á bùn mí ní dátà 40 megabytes. Tí n bá ti ra glow card múrí márùn-ún, wọ́n bùn mí ní 40 megabytes. Bí mo ṣe ń ṣe é nu tí mo ń ṣe tí mo fi ń tẹ́lẹ̀ rẹ̀ jọ tí mo fi ń wá.

ìhóte ẹ̀ tó lérùn ọ́ lọ, they must see something in you. They must see a value in you. What value are you offering this year? Value wo lo fẹ́ máa offer fáwọn èèyàn ní yẹ yìí? Services wo ló ń gbìyànjú pé o fẹ́ máa offer ní yẹ yìí? Opportunity kàn láàyè o. Opportunity kàn láàyè o. Òyìnbó ti ṣayé dẹ̀rọ̀. Òyìnbó ti ṣayé dẹ̀rọ̀. Ẹyin kò ṣe dúró wò. Bó ṣe ń lọ ní ká ẹ máa tẹ̀lé. Ẹ máa wòran o. Ẹ dàpọ̀ mọ́ ń bọ̀.

ti mọ̀ tẹ́lẹ̀ ń kọ́ pé o tó ń poró onílù èmi Adéyinka Pẹ́ńbọ gbé àwọ erin kéèlú àlùdànù hàn-ín. Èmi ṣe àròyé lásán. Bàbá ṣe ń ṣàròyé láàmọ́ fakọ̀.

ilẹ̀ ọlọ́ra wa àánú yín ò ṣe mí. Ẹ má mọ demand the right yín lọ́wọ́ ìjọba. Ẹ rí wàláì tàláì àfẹ̀mọ́júmọ́ wọ́n fún wa níná lálẹ́ àná àfẹ̀mọ́júmọ́ ilẹ̀ fẹ̀mọ́ báyìí náà mú lọ kó tẹ̀ tó di kọ́tẹ̀ tó ń fún wa lóru mọ́júmọ́ gan kọ́ gbogbo ojú òní wọn àti ẹ̀dínná pẹ̀pẹ́. Ẹyin àwọn àmọ bẹ̀rẹ̀ àwọn agbàdúrà ọlọ́run jẹ́ wọ́n múnádé nígbà tá a fi kéré ọlọ́run jẹ́ kí wọ́n múnádé ọlọ́run dàkún jẹ́ wọ́n múnádé lálẹ́ bóyá a ní fíìmù tá a fẹ́ wò.

0: Ọlọ́run gbàdúrà. Ṣùgbọ́n àmọ́ tún ṣiṣẹ́ tọ àdúrà wa lẹ́yìn ní o. Ìwọ̀n àtúnwọ̀nsì ni gbogbo nǹkan ló dùn mọ́ nílé ayé àní.
1: Àwa máa rí ti Olúwa owó lẹ̀.
0: Torí pé Ọlọ́run gan ni mò ń fẹ́ ká lo ọpọlọ wa ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ọgbà. Tó bá bá wa sọ̀rọ̀ lọ, tó bá wa sọ̀rọ̀ bọ̀ nínú Kùránì, yóò tó ní àfàlá tààkìlóhùn. Àfàlá tààkìlóhùn. Ẹyin ẹ̀yìn ṣe làákà ẹ ni, sẹ́yìn rorí yín ni. Ẹ ronú, ẹ rorí ẹgbẹ́ kinní ìsínú rorí yín o. Torí ẹ fún ìdí èyí, a gbọ́dọ̀ máa lo ọpọlọ wa. Ká mọ̀ jẹ́ kí ẹ̀sìn kó kó gbogbo làákàá wa lọ. Nípa gbígba ẹ̀sìn sódì. Kí ló dé tèmi bí máa ń mú mẹ́ta papọ̀ ní àárín? Mẹ́ta lọ́kan lè mí o. Kò sì sí ẹ̀sìn kan tẹ́nìkan lè bu ẹnu àtẹ́lù lọ́dọ̀ mi. Ẹni náà yóò rí pípọ́n ojú tèmi ni. Torí èmi nígbàgbọ́ pé a religion, any religion or any religion beliefs should be a personal relationship, personal relationship of communicating between you and your creator, your personal way of communicating with your creator. Ṣùgbọ́n ká lọ máa gbé Ọlọ́run níjà. Ọlọ́run tó dá ayé àti ọ̀run. Ẹ̀gbọ́n mi yé, tí o lè gbé ara rẹ̀ níjà ni. Tí o tó gbé ara rẹ̀ níjà ni. Àbí sí Ọlọ́run ọ̀mọ tí ń ṣe ni. Tí o fi jẹ́ kí gbogbo àgbáyé kán jẹ́ elédè ẹyọ kan péré. Tí Ọlọ́run ọ̀mọ tí ń ṣe ni. Tí o fi jẹ́ kí gbogbo àgbáyé kán jẹ́ ẹlẹ́sìn kan ṣoṣo. Tó bá ṣe pé Ọlọ́run fẹ́ ká jẹ́ ẹlẹ́sìn kan ni, ó wà ní ìkápá àti agbára rẹ̀ láti ṣe o, láti sọ gbogbo wa di ẹlẹ́sìn kan o. Èmi bí mo sọ pé àwọn tí máa ń gbé Ọlọ́run jà wọn ní làákàá ni o, wọn àì ronú ni o. Ọlọ́run gan sì máa ń fẹ́ kéèyàn ronú, torí ẹ̀ náà ló ṣe fún wa lọ́pọlọ o. Ẹ rí alájì pastor Olúwa lèmi, Olúwo lèmi. Ọ̀hìn, máa ka Bíbélì díẹ̀. Ọ̀hìn, máa ka Kùránì díẹ̀. Ọ̀hìn, máa tún ka ẹsẹ̀ fá, odù fá díẹ̀. Ọ̀hìn, máa tún mú àsàmà àti òwe ilẹ̀ Yorùbá wá. Ọ̀hìn. Nítorí pé kò yẹ kí ọ̀rọ̀ ẹ̀sìn kan lè máa mújà wá. Ẹ rí pé sọ̀ọ̀sì tí a ó yàtọ̀.
2: Bọ́ bá wù mí, mo lè dún bí egungun.
0: Bọ́ tó wù mí, mo tó lè máa fọhùn bí òrò bí òrò. Báwọn mi mo lè dún mẹ́wírí mẹ́wí mẹ́wí mẹ́wírí. Bó bá tó wù mí mo lè dún máa dún wẹ́wìrì mẹ́wìrì wẹ́wìrì wẹ́wìrì mẹ́wìrì. Àní tó bá tó wù mí, èmi tó lè dún gbàgbàgbàgbàgbàgbàgbàgbà fù fù kó wù ẹyẹ ayé. Ààyè àbí ń dún kòkò lójú yín ni. Àwọn discriminate ní àyín o. Mo sì nígbàgbọ́ wípé gbogbo àyín tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ yìí náà àyín náà discriminate o. Ẹ fìjálẹ̀ fọ́lọ́ nǹkan máa ja ìjà ara rẹ o. Ẹ jẹ́ káwa ká gbájúmọ́ ní tá àwa yìí wá ṣe. Ká gbájúmọ́ dáadáa wa níbí. Torí èlèmí ṣe ń jẹ́ ká ṣàmà ṣe dáadáa ni mo fi ń fowókọ tí mò ń jẹ́ kìlọ̀ wà. Ká ṣàmà ṣe dáadáa. Àwọn ẹlòmíì wọ́n ṣe ẹ̀sìn débi wípé wọn wà ní bá àwọn alábàágbépọ̀ wọn ṣe dáadáa sí àwọn alábàágbépọ̀ wọn mọ́. Irú ẹ̀sìn wo lọ ń sìn tí òjò ṣe dáadáa sáwọn ará àdúgbò rẹ, àwọn alábàágbépọ̀ rẹ? Irú ẹ̀sìn wo lọ ń sìn tó jẹ́ kọ́ ọmọ yan ọmọ ìyá rẹ lódì? Irú ẹ̀sìn wo lọ ń sìn tó fi ní ìyá rẹ ní sí ọ tó fi wọlé lọ kí ìyá rẹ mọ́? Ìyá tó dẹ̀ jẹ ìlé ọ lórí tí ò pa ọ́ jẹ láti kékeré wá, irú ẹ̀sìn wo lọ ń sìn? Irú ẹ̀sìn wo lọ ń sìn tí wọ́n jẹ́ ọkọ̀ ẹ̀yìn sí bàbá rẹ? Irú ẹ̀sìn wo lọ ń sìn tó fi wúlò fáwọn ìyàwó àtọmọ rẹ nínú ilé? Irú ẹ̀sìn wo lọ ń sìn tó fi gbọ́ sọ̀rọ̀ tó fi gbọ́rọ̀ sọkọ rẹ lẹ́nu? Irú ẹ̀sìn wo lọ ń sìn o? Sọ́lọ́ náà ló ní a máa ṣe báyìí. Anabi Ibrahim alayhi salatu wassalam ninu Qurani an baba re won agbe eh awon ere osa won pa gbe le lori pe ko kiri lo odidi anabi Olorun ninu Qurani ke koro si won lenu yo tun kiri e lo eto nbe ninu Qurani wi pe beyan ba kirun lowo ti ya eyan to so loko to wa wa saye to ba npe o lori irun o tun le jarun bi irun bo se lagbara ton loda awon muslimi o tun le jarun ko lo da ya re lohun bo ba nse esen to nkirun lowo to ba nkirun lowo ti awon eyan tenikan ti nku lo tori eyan ni nku lo yi o to di be gbe mi to si mo pe ninu kapa re o wa lowo re lati le ti e rescue re ko ti e ma si ninu kapa re gan o le ja irun to ja irun to sale lo so sare lo do la ni to fe gbe mi na o wa lori irun ni wa rin lo kan pe ejo o ti fe bu enikan je ti o mo bo ba ja irun wa lai olorun o tun gba irun re o tun gba lekun daada ni to gba awon eyan won ti si esin gba won ti gba esin lagba sodi sugba lodo ti an bi eyan elerara la koko je na o ka ti e to ma di pe emi nje muslimi iwo nje kristiani iwo emi nje babalawo emi nje ni tin bo fa emi nje ni tin bo san go eyan elerara la koko jo je na eje tin lo ninu ka isan ara temi na ni nlo ninu isan ara ti e o e ma gbo oro nu bibeli ni Jesu Christi oluwa wa lo nso fun awon omo leyin re wipe

báyìí kọ́ńtírì tán ti ń gbọ́ ìwàásù wa láàárọ̀ yìí ó ti di orílẹ̀-èdè méje ọ̀tọ̀ọ̀tọ̀ sángilítí mo fi ọlọ́run ọba tó ní mí tó ní ẹ̀mí mi mo fi búra. Èèyàn ẹlẹ́ran ara lakọ́kọ́jọ jẹ́ o ẹ̀jẹ̀ tó ń lọ nínú kásánra tèmi náà ní lọ nínú kásánra tiẹ̀ o kò yàtọ̀ síra wọn o ní tó lè yàtọ̀ ńbẹ̀ náà ni wípé báyẹ̀ mi jẹ́ O positive ìwọ jẹ́ B negative ìwọ jẹ́ A positive èmi jẹ́ B negative ní tó yàtọ̀ ńbẹ̀ náà nù tàbí tí kí genotype wo tún yàtọ̀ ẹ̀jẹ̀ kan náà ní ńbẹ láàrọ̀ ọkùnrin ní ńbẹ láàrọ̀ obìnrin o categorization àwọn ló lè yàtọ̀ o bí general B positive A negative O positive O negative ní tó lè yàtọ̀ ńbẹ̀ nù o tọ́ bá ti lè gbá ara wọn mú wọ́n lè gba ẹ̀jẹ̀ láti ara ọkùnrin sí ara obìnrin láti má jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó bọ́ wọ́n lè gba ẹ̀jẹ̀ láti ara obìnrin sí ara ọkùnrin láti má jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó bọ́ wọ́n lè lo kidney láàrọ̀ ọkùnrin fún obìnrin láti má jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó bọ́ wọ́n lè lo kidney láti ara ọkùnrin sára obìnrin láti má jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó bọ́. Èèyàn ẹlẹ́ ara lájọ jẹ́ o ọlọ́run fẹ́ ká máa lo ọpọlọ wa ṣùgbọ́n àwa ní orílẹ̀-èdè Nàìjíríà bóyá torí pé òsì àti ìyà ó pọ̀ ní Nàìjíríà ni àwọn ìjọba náà ò sì ràn wá lọ́wọ́ àwọn ọlọ́run yẹ kí wọ́n máa regulate ẹ̀sìn yìí o tí wọ́n ń jẹ́ kí àwọn èèyàn kan máa kọyìn síra wọn tí wọ́n fẹ́ jẹ́ kí àwọn èèyàn kan fẹ́ràn ara wọn dénúdénú mọ́ ìjọba lọ́yẹ̀ kan máa regulate wọn ṣùgbọ́n àwọn ìjọba náà ń kọ́ àwọn tó wà níjànú ìjọba náà ń kọ́ àwọn alágbà ó di ẹ̀sìn náà ni púpọ̀ nínú àwọn míì àgbà ó di ẹ̀sìn yìí wà láìtàláì ń bẹ lára n tí ń fa Nàìjíríà sẹ́yìn tí ò jẹ́ kí Nàìjíríà ó ti lọ ọlọ́run bá ń gbọ́ nítorí pé ẹni tó competent tó dájú tó mọ̀ tó yàtọ̀ sósì tó competent wọn ní jẹ́ kó bọ́ síjọba o nítorí ẹ̀sìn ọmọ ìyá mi nínú ẹ̀sìn ni gbogbo wa là ń bá káàkiri wọn ní fi competency síwájú mọ́ ọmọ ìyá ni nínú ẹ̀sìn. Ẹ wá gbọ́ láti jọ ọmọ ìyá yín nínú ẹ̀sìn tán ti ń déjọba ewo ló débẹ̀ tó ṣe dáadáa ewo ló débẹ̀ tí ò kówó jẹ ewo ló débẹ̀ tí ò jàǹbà ní àmọ́nà ewo ló débẹ̀ tí ò wá bú ewo ló débẹ̀ tí ò sí agbára lò agbára máa gun àwọn èèyàn wá ń gòkògùn ní àyín ni power drunk people yàyín náà lẹ́ẹ̀tì rí wọn kò wá síbi títí ò sí oṣù gbọ́n ní ilẹ̀ òkèèrè àwọn ti wọ́n ti advance kọjá gbogbo lẹ́bù yẹn gbogbo àwọn ilẹ̀ òkèèrè táwa títún máa ń sọ pé wọn lẹ́sìn tó jẹ́ pé àwa tá a sọ pa lẹ́sìn rí tẹ̀sìn tó jẹ́ pé àwọn ará òkèèrè yìí gan ni wọ́n mú ẹ̀sán wá fún wa.

0: gbogbo ojo tabi paito tabi imamu to ba nko yin lati lodi si awon omo eyan eyan eleran ara bi ti yin e ma lo do aru won mo awon yen service agenda won ni o tabi ki won ma ni imo to pe to ati pe eni to ba ti e ti to ba ti je fanatic to ba ti je fanatic bo mo se be so yo bai eni to ba ti je fanatic mo sugbon mo ma ko ti ye yin eni to ba ti je wabi koko to ti je wabi koko ko si nkan te le so te le bi yi okan re pada en wabi koko n to ti nigbagbo si na ni o ma te le lo eni to wa sele ni wi pe o ye ka regulate esin ni orilede Nigeria bi mo se nso bo tori pe awon kan be to ye pe baba mamu wi pe olori esin yi so pe daddy ji o so pe baba ajo so wi pe nikan ni lawon omo leyin won ma ngba o won ni gbe kini sinu rori sugbon olodun to dara gan o fe ka lo opolo wa o fe ka ma gbe oro sinu rori o fe ka ma gbe oro sinu rori tori na to baba soro lo baba soro bo ninu Quran yo ni afala ta ke lon abala ta ke lon eyin kini buku ya yin ese la ka yin e ni ronu ni e ronu ni mo fun yin lopolo me e ma lo opolo yin e ma ronu yin o e ma gbe oro sinu rori sugbon awon mi jẹgẹrẹ ti jẹ ọpọlọ wọn nti ọga wọn lókè tó bá ti jù sí wọn wà láìta láì wọn ti wà infected nìyẹn ìdí èyí ó fi yẹ kí a máa regulate religion ní orílẹ̀-èdè Nàìjíríà ní ọdún tó lọ ní ìparí ọdún tó lọ Ghana ní orílẹ̀-èdè Ghana ìjọba pínlẹ̀ ìjọba orílẹ̀-èdè Ghana wọ́n fi òfin kan síta pé ìwọ tó bá jẹ́ páìtọ̀ tọba lọ ń rí ìran àríkùrí àsọtẹ́lẹ̀ òdì tọ lọ ń sọ sí orílẹ̀-èdè wa ọ bara rẹ níbi tó lérò ọ lọ́nà kúgbú ni ó gbé ńlẹ̀ ni òun kálukú yá sewé ọmọ rẹ̀ má sọ tó ráwọn náà ni wọ́n máa ń rí ọgọ́rùn èèyàn ni ó kú lọ́dún yín àwọn ò ní rí nǹkan dáadáa wọn ní rówó wọn ní rọmọ àfi gẹ́yìn ó kú eléyìí ó kú èyí ọjà àwọn orin bàbá mi òjò adé tó ní kíyèsí ọlọ́run kò sọ bẹ́ẹ̀ o ènìyàn ló sọ pé ò lè níláárí olí ló sọ páyé rẹ ò lè nítumọ̀ o kíyèsí ọlọ́run ò sọ bẹ́ẹ̀ o dáadáa náà lọ́lọ́run o dáadáa lọ́lọ́run o dáadáa náà ni máa ń sọ ọlọ́run yìí sọ bẹ́ẹ̀ ọlọ́run yìí sọ̀rọ̀ burúkú ọlọ́run yìí ṣe èèyàn burúkú ọlọ́run yìí tiẹ̀ ṣe èèyàn débi tí ọmọ wà burúkú ọlọ́run yìí sọ̀sọ́kúsọ o. àsọtẹ́lẹ̀ òdì ìran burúkú níní ìkápá lórí ayé mi àtẹ̀yìn o. lọ́la wàlà haúlá wàlà kùwátá ilá bìlá àlẹ́ ìrẹsìn nítorí pé kò sí agbára kankan níbi kankan tó tó agbára ọlọ́run olódùmarè. ní àsìkò December ṣé ẹ tún mọ táwọn èèyàn tán.
1: Àjíṣe bí ọ̀yọ́ láàrí, ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: Ètò yìí ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ náà ni mo ń wáyé ní dédé ọjọ́ ìsinmi, gbogbo ọjọ́ ìsinmi ọjọ́ ìsinmi láti aago mẹ́wàá àárọ̀ lọ sí òkè lọ sọ́hun débi tí Ọlọ́run bá ràn wá lọ́wọ́ dé débi ọwọ́ aago mọ́kànlá. Iná ni ètò yìí a sì ń fẹ́ onígbọ̀wọ́ ètò à ń fi ń bájú bámú náà la fi ń gbé wá lọ́wọ́ ọjọ́ mẹ́jọ mẹ́jọ pé kó lè máa jẹ́ ẹ̀kọ́ àti àǹfààní fún àwọn èèyàn wa tí wọ́n wà nílé. Eléyìí yóò jẹ́ kí òfin amòfin akẹ́kọ̀ọ́ òfin amòfin Abdullah Abdulrauf ó ti bá wa simplify rẹ̀ tó ti jẹ́ pé kò nira rárá tí ẹ fi gbọ́ lágbọ́yé tẹ́yìn náà fi mọ àwọn ẹ̀tọ́ tẹ́yìn náà ní abẹ́ òfin akẹ́kọ̀ọ́ òfin amòfin Abdullah Abdulrauf àmọ́ kí ọkùsẹ́ látàárọ̀.
1: Ó sì a lè ṣí ẹ líǹkì dẹ́ẹ̀tì kan fi yẹn gan tó ń da lẹ́kọ̀ọ́ tí ó bá ti ń wò ó tún ta.
0: Ok, ọmọ ṣe náà kọ ni episode 1 níbi episode 3 ni Death Recovery ta ṣe tọ ọkọ bí eré ìdárayá n pé kó lè bá tún yí àwọn èèyàn a tún fi sí abẹ́ post yìí a fi líǹkì rẹ̀ síbẹ̀ tẹ bá ti ń kà tán kẹtún lọ gbọ́ ilé. Ok, a tún fi líǹkì fídíò yìí sí abẹ́ ti page àbí a lè fi ti page náà sí abẹ́ ti fídíò tí wọ́n ń wò lọ́wọ́ ní orí lọ́nà méjèèjì tó bá ti ẹ̀ka bìkan tí ò bá yí kọlọ́wọ́ fídíò rẹ̀ tàbí kan a yìí tún ṣe pé gbogbo àwọn episode yìí audio episode yìí náà ó wà ní orí ibi tẹ́ẹ̀tì mọ́ tún gbọ́ tí ó mọ̀ jẹ́ àǹfààní gbọ́mọ̀ ń bọ̀ ká wá lọ síbi ìbéèrè tẹ́mi gangan ti ṣàjọ.
2: Kò sí private conversation nílẹ̀ yìí mọ́ government ń ta fóònù wa kan lè rí wa gbọ́ ọ̀rọ̀ ìkọ̀kọ̀ tára
0: lù wá. Àkọ́kọ́ lọ síbi owó táwọn èèyàn wá ń gbà ń sìn àwọn ẹlòmíín a pè ní owó gúrúmí àwọn míín a pè ní owó gbọ́múlé láńtà. O kò oríṣiríṣi náà fún kọ́kọ́lọ́ ó ṣàánú ibi tí ìlú lédè náà ní ti àwọn èèyàn síbi kíní àwọn owó yìí ibi tí ìlú lédè ni kódà ń bẹ́ẹ̀ nú ẹ̀sìn mùsùlùmí pé ká mọ̀ gba owó èlé o ká mọ̀ lọ́ mọ̀ ya gbogbo owó tó bá ti ní èlé nú ṣùgbọ́n tẹ́ bá lọ wò àti mùsùlùmí àti gbogbo èèyàn náà ni ń gba kíní nígbà jẹ́ pé ìlú lé náà ló sì ń ti ọ̀pọ̀lọpọ̀ débẹ̀ kí Ọlọ́run kó ṣàánú wa. Ní tí mo wá fẹ́ lọ pẹ̀lú béèrè náà ni wípé owó gbọ́múlé lẹ́ńtà owó gbọ́múlé lẹ́ńtà a ti gbọ́ dáadáa pé wọ́n a máa ti kódà ìkan ṣẹlẹ̀ tí ò tí ì pẹ́ tó yẹ pé àáfàá lọ́lọ́ gba owó àáfàá tọmọ kí ó tàbí ó sì lè mọ̀mọ́ kí ó lọ dójú àmì ṣùgbọ́n táàṣà a máa fi ojú àáfàá wò tó yẹ pé ìyàwó rẹ̀ gan ẹlẹ́hàá ni lọ́lọ́ gba owó gbọ́múlé lẹ́ńtà tá à ń sọ yìí. Ngbò di àsìkò pé kí ló kọ rẹ̀ bá àáfàá ṣe na pápá borarun ẹlẹ́hàá ló fi ṣe gàràńtọ̀ wọ́n bá na ọmú ẹlẹ́hàá wọ́n bá wọ lọ sí ọ̀dọ̀ wọn ibi iṣẹ́ ṣọ́ọ̀bù tiwọn wọ́n sáà ti wá di pé wọ́n fi báwọn ẹ pé wọ́n fi ojú ẹlẹ́hàá rí ẹ̀dẹ̀rẹ̀dẹ̀ wọ́n fi wọ́lẹ̀ bákan bí à ń ti ni mọ́nú ilé ìyàgbẹ́ nkankan ṣé ọ̀rọ̀ mi ń yí ọ so láti ń gbọ́ pé lábẹ́ òfin yìí a ti sọ lórí ètò náà mi pé forceful imprisonment àgbò ló ti pé forced imprisonment pé ṣé òfin fi ààyè gbárù eléyìí ni àbí nígbàtí a rí ẹni tó yáwó ta mú gàràńtọ̀ pé bẹ́ẹ̀ náà àwọn yorùbá sì mọ sọ pé ara ò ní ìwọ̀fà bí onígbọ̀wọ́ ẹni tó ṣe onígbọ̀wọ́ rẹ̀ náà ni abánikówó lára ni pé ṣé kinní yìí bí mo bá gbọ́ àgbọ́yé tó kálẹ̀ kan ni pé kò sí pé a wá rí ẹnìkan sẹ̀ a wà máa mú ẹnì kejì lábẹ́ òfin pé ní ìsìnbáyà ọmọṣẹ a wà sọ pé nígbà tá a rí ọmọ tó sá lọ káhe bàbá àbí ìyá rẹ ṣé eléyìí náà ṣé a lè sọ pé ó wà àplikébù níbi ibi irú onídùúró pé nígbà tá a rí ẹni tó jẹ gbèsè mọ tá a wá ná gan onídùúró pé kọ́ máa tì mọ́nú ilé yàtọ̀ fún force imprisonment ni ó.
1: Yàtọ̀ sí force imprisonment ojúṣe mẹ́ta àbí ètò sọ pé méjì àbí etí mo bá mọ̀ àwọn ọ̀gá mi tó lè bá mi fi kún gẹ́gẹ́ bí mo ṣe mọ̀ bí ojúṣe méjì ẹni tó bá dúró fún yàn ni ó ní. Alákọ̀ọ́kọ́ ni wípé láti mọ tẹ̀ mọ́ ẹni tó dúró fún létí pé ihun tó o ṣe níjọba bàbá tó ti ń dá owó ní lágbájá padà fún. Ìkejì ni wípé tí kò bá rí owó òun nìsan ẹ mú mi fún ìyẹn lábẹ́ títí onídùúró ṣùgbọ́n kí wọ́n wá mú yàn tẹ́lẹ̀ kí mo sọ ń jò ní yìí pé kódà ọlọ́pàá gan ò lè mú yàn
0: tìmọ́lé
1: látara wípé èèyàn jẹ gbèsè
0: kato wa so pe ara lu ton je bi company ton yayan lowo
3: yi yayan lowo ara lu olopa gun oni eto ni labi ofin lati ti yan mole kin to te mo le section 32 se section 2 of the police act at section 80 section 2 of the administration of criminal justice act 2015 oni olopo o leto kankan lati arrest eyan lati ti yan mole latara pe eyan ni eyan ni dunadura boya eyan je boya oni gbese abi nkan kan mi to papo mo sifu mata ka wa to pe ara ilu gan ti o nse
0: ti o sagbofiro ti o sagbofiro
3: ni o wa mu yan ti yo se se ri lagbon ti to olopa ka lopa lo ba mu yan tan ti yan mole unlawful detention niye bo ka ni pe ara ilu lo ba mu yan false imprisonment niye sugbon se ri ko lo won sanu wa ni aye lode oni kini yi ni toto pupo onu eyan ni omo bi pe latara ke won ti mu garanto yen gan won ti te ofin lojumole won ti te eto titi e gangan lojumole akoko ikeji ni wi pe elomi gan na nigba mi ko mo ise ti o gba latara pe o duro fun yan abi o se o ni duro fun yan ko mo ise ti o gba awon ti won si nse kini yi won exploit iwa ni won exploit awon eyan ni tori bi to
0: bu ba exploitation
3: exploitation ni because nigba to ti mo ke won mu yan definitely nigba to ti mo yi pe won o leto lati wa mu
0: ohun labe
3: ofin ohun se iru nkan ba nigba ti a n soro ni joni human dignity labe ofin section 34 o ni pe enikan ko godo wa subject to human inhuman treatment or degradation nje wa mo fe dagba ka ni pe e fi yan si yeye abi e ri di ku eyan te ba de wo for example nsin ya to si pe wa won mu yan won ti yan mole won tun mo gba olu fe lomi nba mi ko mo jo pe o ni gbese ni iwe leyi na ko lo
0: won tun mo se eyun na
3: ko lo be labi
0: ni mi to lo ba to ni joye
3: ni mi to lo ba to ni joye to lofin to si ni joba ko iru eleyi na ko ba lo sugbon latara yi pe eni ti o na je gbere sele tele ko mo nipa e to e eni ti o si je ti won je ni gbese ohun fe lo gbo ona lati ri pe ohun gba owo ohun koda ko ba bofin mu o ko ba mo bofin mu so ko lohun da won ko saanu lagbon be yen pe won mu yan o je to wa je garanto koda ko je ni ti yo jawo
0: gan o je owo gan to ko lohun lo nbe se gan
3: o tun je garanto gan won o le to won kan lati mu lo ti mole the only thing to le se ni pe to ba de ile ejo ti won tin ba ti sa lo won le hold you responsible ni ile ejo si ti mo iru dayo ti
0: o da oni osan owo ohun da won mi na ma so da won mi ma se na ni pe ta ba ti mu garanto pe awo to ye ko da pada loni o iwo lo da pada ti ru e ba wa da pada na ni mo n fa bi won se mo n ti won le mo fi ta ba jo ko mu owo da na ni wa ko bere lowo re to ba ti ri ko le ko si wala ni ojo mo ba jo ba ti ri ko le na ni mo n subject won ti to military abi
3: about human treatment
0: human treatment
3: degradation
0: ta ma fi if you want say
3: harassment assault ngba mi
0: sugbon e ti mo wa be mu bere ile tori akoko wa puta ni pupo pe iru bayi nisins mo wo pe nti ma nfa pupo awon kini na ni pe elomi gbogbo wa na iru nisin ya ba fe open Facebook account won ma fun wa ni terms and conditions se mi ati e mo nka so kari
3: ah e ni mo ti open Facebook ati o mo ti fe ko be wa
0: so wa ka
3: o ko die
0: ta ba tun wa pe awon tun gbe policy kan wa kini ka pe kan kan
3: we want to
0: you keep using our services so you need to accept this thing and if you don't accept it won le leyan ko ni kini wa ka elomi o ni ka gbe adi accept it ni mo wa nbe leyan ni mo ngbe leyan lo ni pe se o ma se se ko je pe nibi igba ti onigbowo ati oniduro pelu eni to fe yawo nibi awon agreement ti ma nbe laarin ru won pelu awon osise ile gbomulanta yi ati ile ise gbomule tan yayan lowo eleyi owo gbomulanta ta n soro re se in ma se se ki won ti dogbon include an kankan to ye ke won si le mo salaye re ni kikun tabi ki won ko ni Yoruba fun ra baba mama tan wa ni le ti won mo
3: ti won lanfa ti won keko
0: ya to fun awa ta ti e keko ta pe ati ka awon agreement yen ma nro wa loju ni leyin ka kan buwo lo e sa ba mi ko owo ngbo baba di pe ogbowo tan ni o wa di wahala si lorun níbi tán
3: wo number
0: ẹ yo according to section kini fantastic fi sinu òwe yìí ìwọ lọ sáyìn pé gbogbo yìí woman treatment ayé yìí o n tẹ bá rí ẹ fi ojú mi ní tí n bá dé torí ń da padà tí wọn kàn ń fọwọ́ sọyà pé ń da owó yìí padà ni kágbé ní agbala méjì pé bóyá wọn jẹkẹni ò mọ̀ dá ìtumọ̀ rẹ̀ ní yorùbá tàbí ó tún wá mọ̀ tán òun gangan náà tún fọwọ́ sọyà pé èèyàn mi mo gbọdọ̀ dá owó yìí padà tí ó mọ̀ pé nǹkan mi lè ṣẹlẹ̀ tí ò ní jẹ́ kó ń rí ká pé kó mọ̀ ojú wo ni òfin fi wò pé ọkọ̀ ọ̀bọ̀ wé kó mọ̀ pé irú terms and conditions báyẹn wà ń bẹ̀ tàbí lẹ́lẹ́kejì pé ó kọ́ ọ̀bọ̀ wé ó mọ implication nǹkan tí òun kọ́ ọ̀bọ̀ wọ́n jí óye torí mọ́ ń bẹ́ ń bi agreement bóyá ẹ̀ka ara ọ̀kadà àtọ̀kadà fúnra wa nísìn òyìnbó náà máa sábà fi ń kọ́ tẹ́ bá wá kọ́ lóyìnbó wọn ò ní àti kà sí àti ẹni tó tẹkíní àti kíní sí wọn létí ní yorùbá tá a túmọ̀ rẹ̀ fún wọn tó sì yé wọn
3: jurati la wọn ń pè lábẹ́ lábẹ́
0: òfin tó sì jọ yé wọn
3: dá wọn méjèèjì yéké
0: tó yé wọn pé n ta fẹ́ karabọ̀ rẹ o ọ̀nà ọ̀nà ojú wo ni òfin fi wá wo méjèèjì etí ò mọ̀ tọkàn sáyìn tó wù pé ẹ tì mí mọ́ kódà ẹ fún mi lómi tọ́lẹ́ẹ̀tì mú wọn kọ́ bẹ́ẹ̀ ó sì kọ́ ọ̀bọ̀ pé ẹ fún mi ní omi tọ́lẹ́ẹ̀tì mú tí n bá ti san owó yìí àti ẹnìkejì náà sọ pé ó mú omi tọ́lẹ́ẹ̀tì o tí ò bá rí owó san lónìí wọ́n sì sọ fún ní yorùbá tó yé tó understand ẹ̀ ojú wo ni kó tó kọ́ ọ̀bọ̀ méjèèjì àwọn méjèèjì náà kọ́ ọ̀bọ̀ wo
3: ti mọ ìyàtọ̀ bẹ̀. lákọ̀ọ́kọ́ ná gbogbo èèyàn ní kíní yìí kó sínú kọ́lọ́wọ́ sànù ni mo sì ń kàwé láàrin bíi wọn náà òkè kí ni gbogbo táwọn kàgẹ
0: lẹ́yìn lẹ́yìn bí àgàgà àtàwọn wẹ́bsáìtì
3: ṣé wọn ok mo nídìí nǹkan yìí ṣé wọn sọ pé mi ìfẹ́ tó yí pé sáyé kí n lọ jà ẹgẹ lába àgírí ṣe rí
0: kò sí sínú ọkọ
3: fún gbàlejò ó làkọ mọ jẹ pé à ń yára inú owó nìkan gbà mí mi lé pé kọ́ńtráàtì mọ wáyé láàrin èèyàn ṣe rí àwọn tó bá wọn kọ agreement yẹn àwọn ń kọ́ láti fi protect
0: interest ẹni tó gbéṣẹ́ fún
3: fẹ́ gbé kinní fún yín ni òun ṣe interest tòrọ títí yín òun ṣe interest títí kinní o tòrọ títí yín meanwhile ẹ lè mọ̀ because if nǹkan ẹlòmíì tó bá fẹ́ kọ agreement níbi tó ya kinní dé lọ́yà ni ó bá kọ́ lọ́yà ò sì ní fi lọ́yà ò ní fi
0: yóò sì ṣe owó tó gbà
3: kò ní fi tóun tí ó gbádùn kọ
0: tí ò ní àwọn
3: kó o tó lè understand
0: jẹ́ ilé kan sí ọ àwọn náà ń ṣe cooperative tí wọ́n pé tó bá ń rí àwọn agreement tàbá nígbà tá a fi mọ́ ń ṣe tẹ́lẹ̀ tí ì fi ọwọ́ lọ́yà bọ̀ lẹ́yìn pé ìfọ́ọ̀mù tàbẹ́ fi kíní wọ́n ti fún wa pé èmi sósósósó mo fẹ́ yáyé báyìí báyìí báyìí ìlọ́kù mẹ́ta onídùú mi aláwọ̀kọ́ rè onídùú mi ẹlẹ́ẹ̀kejì rè ó sì kọ́ bọ̀ wé mo ti gbọdọ̀ dá padà tí n bá dá padà kíní kan ṣe kíní kan táwọn onídùú náà pé àwọn gbọ́ngbà tá padà wá kí ọwọ́ lọ́yà bọ̀ tí a ti ní lọ́yà ní
3: làákúlì
0: odidi abalẹyọ kan iwájú àtẹyìn làwa máa ń lò tẹ́lẹ̀ nígbà tá a fi ṣe kíní
3: ó kéré tẹ́lẹ̀ lò agbára bí àrò
0: ọwá lẹ́yìn abala aláàkọ́kọ́ tá a máa ń lò lọ́yà wa gbé tiẹ̀ dé bí abala mẹ́ta tinútẹ́yìn tó máa fi ń kun wọ́n wà máa rí àwọn èèbó burúkú kan tó yẹ pé pẹ̀lú bẹ́mi gan ṣe tún ní òye gẹ̀ẹ́sì àti yorùbá tó tí n bá tún àwọn kan
3: yóò
0: tún máa dàrú ó tún máa tuntun ká yóò tún dàrú ó tuntun ká
3: tẹ́yìn bá tún wo dictionary gan bẹ́ẹ̀ ó sì apply ọ̀rọ̀ yẹn sí inú context yẹn kò tún lè bá lọ so àárín yẹn ló fi jẹ́ pé ẹni tó bá fẹ́ sign agreement yóò dáa jù kóun náà ni àgbẹjọ́rò ti tiẹ̀ tí wọ́n bá wò ó fínífíní dóun ọ̀bá tiẹ̀ lè wò ó fúnra ẹ̀ sórí ẹyìn mo gba owó pé mo fẹ́ báyàn review agreement màá farabalẹ̀ wò torí màá ṣiṣẹ́ owó mi níṣẹ́ tí yọ́ bà mí ní orúkọ jẹ́ màá dẹ́ ṣàlàyé nǹkan tó wà mẹ́fọ̀ọ́ ṣé n tó wà mbẹ́ ìsókè ọ àbí òkè ọ àkọ́kọ́ nù wọ́n ti wá ṣe bí òun náà kàn sáìn látara pé ara àpọ́njú pé bóyá ẹlòmíì ó fẹ́ ṣe bísínẹ́sì warawara àbí ẹ̀ka fẹ́ bọ́mọ lọ́wọ́ kó sáré gba owó kọ́mọ wulẹ̀ wo agreement ó ti wá lọ wọ́n wá ń tì í bọ̀ wípé ẹ a fún olómi gọ́tà mú o
0: sọ ọgbà
3: a fún olómi tọ́lẹ̀tì mú o
0: sọ ọgbà a ti
3: ọmọlé o
0: sọ ọgbà ẹgbẹ́sìn lẹ́nu mọ́gbà
3: a sì báyìí fún ọ
0: títà ń kọ́ ọ̀pọ̀ gbogbo ó àwọn pé agbára méjì ni pé ètí ò mọ̀ àti ètò ọmọ tí wọ́n jẹ́ òye pé omi gọ́tà ló mú o tó sì kọ́ ọ̀pọ̀ pé mú lóòótọ́ ni àti ẹni tí ò mọ̀ abala méjì tí mo pin sínú nígbà mo fi bèrè
3: bẹ́ẹ̀ so ti ẹni tí ò mọ̀ a ti mọ̀ pé kò mọ̀ ló fi ṣe sẹ́dẹ̀ mọ̀ lábẹ́ òfin
0: tí wọ́n ṣàlàyé wọn yànnàná rẹ̀ fún pé
3: báyìí tí wọ́n ṣàlàyé fún torí nǹkan pé agreement àkọ́kọ́ understand
0: ẹ̀kejì náà understand tó wọ́n jẹ́ jọ agree lóbi agreement
3: tí wọ́n bá ti lè ọjọ́ understand tó bá padà dé dispute won kwashi agreement yen ni won danu ni so won wa ese wa do lori position mi se ri gege bi inte mi le so sarin yen ni pe awon ti won so pa won o se nkan fun yan e to ba ba ofin mo nbe o siru bi tan ri kan gbede e to ba ba ofin mo nbe
0: yo du
3: e ti o ba ba ofin mo nbe won gbadanu e re tori pe
0: iyan
3: ti agree pe e tori pe iyan ti agree pe ti kini kan ba ti se nijo kan boya bi nisin won enikan jo nsoro pe o da won loju ni pe se a lo do won loju ni pe se ala antoni josia o won eni ni se ti o ba won eni e pa mi ka pa o e pa mi o wa win tan ko wa win bi o se win lale ana kan wa mo ntin kan lo pa ran fe pa iyin o ba ofin mu bayo wo ko ni agreement
0: kan jo
3: ko da kan jo ko bo we to iyin o ba ofin mu
0: ko ba ofin mu
3: sugbawon to ba ofin mu nbe won jo wo awon ni o du awon e ti o ba ofin mu won se kini koni duro iyin baun ti eni to wa mo o ye ko mo ti dan mejeji baun teni to mo
0: ateni ti o mo
3: bo se lo na nu e to ba bofin mu yo du e ti o ba ofin mu
0: koni
3: duro to ba ti di po
0: wo so iru mi gota nisin ko le duro
3: tori
0: e fun lo mi toilet mo e ti mi mo toilet o
3: won o le ti yen mo toilet won o si le fun yan ni omi gota mu
0: lata ba ofin mu
3: ke ko ba ofin mu
0: mbo na o tun ni bere mi

0: emi de tun so pe koye pe boya ara won lo asiko kan na ni gbogbo southwest pe boya ojo meta ni o fun won ni gbako onisango ologun ti gbogbo won fix e si awon ojo yen ti obi ni je pe boya enikan kan won a lo pe leni o oro wa won enikan kan o bodo lo bi kan kan leni o gan ta ma di fun won pe boya ojo meta o ategun atoro e lo mo be se fe
1: no je asan ara ni consciously or unconsciously awon yen hop safe o ka je pa won ti o ni hop safe o ni hop safe ni
0: e wo bi la lo lo mo so ko nbe se wa si mo fi soro ni won mo gbe wa si jade ti won sa fi be da wa lale won ti mo pe oro re awon obin funny enough ni pe se won pe oro ngo se tun wa o tun ni iwulo re gan fun gbogbo ilu in the sense wi pe la la koko awon obirin a n se wahala n kiri aja elomi o sinmi jo sunday gan ri to ba tun di saturday o tun mode panu ṣùgbọ́n ọjọ́ yìí pé oro wà ta nlẹ́ lómi ìfimọ́ ń sinmi tipatipa ní ilé ní ọjọ́ kan yẹn yàtọ̀ fún bẹ̀ẹ̀kẹ́ lómi ò tún jíjáde gan lọ́jọ́ gan tí ó ti tún gbàbò mí lọ tí ó ti gbàbò mí lọ ṣùgbọ́n ọjọ́ èmi tún wo mo gbé sínú làákàyè ni pé ijọ́ ni ẹlòmí ò tún máa fi ráàyè sinmi láàrin ọdún kan nínú gbogbo àwọn obìnrin mi àwọn aláàrúbọ ni bí wọn lọ kíní wọn ò lò dé nu olode mo ti gbe gbadi se lo lati ejimo
1: ti o elomi o ni o travel
0: ti pe mi tun wo pe
1: tori o mo ke
0: major o tun o tun awon so re lu mi e mi tun wo pe o tun ma nje anfani fun bi isinmi fun awon obirin to je pe wahala awon ma npo iwon ni ojo isinmi kankan ni enu se mo tun so lojo nkan pe iru kini ni isin state wa nikan lo wa applicable ti awon federal government workers tan wa ni state ti kini yo kan sa won ni lo bi se gbogbo awon kan bi awon bank kankan gbogbo won bi pupo nu won na won observe e sa won ma observe e ti won kin lo si bi se eleyun ki ka ma tun ma digress lo jujuju lori re ati so awon major point eyo kan ti mo fe bi kun tori ati koja gogo time wa 11 lo ye ka pari lo tin di 11:34 yi
1: Allah
0: je ke eleyi ti mo fe bi kun eleyi nisin won so le kan wi pe ti won ba se adehun lara won lara won ni gbese ibi ta ti lo ti won just adehun lara won pe in ma fun oni e bayi pe kini kan o le so pe ko ni di kan tun lo si court mo ngba won lati jo se adehun yen ni ara won ka wa so pe boya won ti wa involve pelu court tele o wa eni e wa san o tan se ko ni boya se abi wahala kan labi o pe
1: court tele
0: pe eh
1: won ti jo gbe ara lo si court tele
0: a pe won ti gbe ara lo si court
1: okay
0: court ni ma fun ni e bayi ma fun ni e bayi
1: okay
0: so ngba ta wa satan se ko ye ki o tun bun ile ejo pe mo di san owo yi tan o
1: ah seri eyin
0: tori nbe o se so ni pe ko tun need kan lo si ile ejo mo
1: abi n to wa nbe lele ti won ba si lo si court before ko to do agree for settlement ini ti mo so yen applicable fun sugbon igba mi me je pe ile ejo ni won ti mo so se o ni tactics kan ta won yen mo nlo o si da kò ní dá wàhálà lẹ yóò rẹ ni tó fẹ́ san gbèsè gan lọ́rùn rísìn lélẹ̀ ìgbà tọ́rọ̀ bá dé kóòtù tẹ́lómi ti mọ ibi tọ́rọ̀ ọjà sí yóò wá pè fún sẹ́túmẹ́ǹtì yóò wá sọ fún ilé ẹjọ́ wípé òun ọmọ san iye báyìí báyìí fún ní every adjournment day ṣé mọ ilé ẹjọ́ lè fún wọn ní 2 month adjournment ngbà míì wọn ti mọ̀ pé láàrin 2 month yẹn
0: òun
1: fi wá owó kì í ṣe pé yóò san tán àjọ mẹ́rin tó lè mọ lọ tó yẹ pé wọ́n lè mọ lọ kóòtù ju bóyá bíi ẹ̀mẹrin àbẹ́ màwọn ọlọ́dún ó sì fẹ́ẹ́ san 5 million bí àpẹẹrẹ ó sì ní wọn mọ 200,000 wá ní every adjournment day ṣe mọ̀ pé no tí ẹjọ́ bá sì le gbà láti jẹ́ kó ṣe kinní yẹn ṣe mọ̀ adjournment day yẹn ló fi mọ sanwó yẹn díẹ̀díẹ̀ àbí kọ́ mọ̀ rí bẹ́ẹ̀ gan ẹlòmíì wọ́n máa ń rí ti settlement lára wọn terms of settlement wọn ò gbé síwájú ilé ẹjọ́ tí wọ́n bá ti lè gbé síwájú ilé ẹjọ́ ilé ẹjọ́ sì fi ìdájọ́ sí orí terms yẹn so tẹ́lẹ̀ ilé ẹjọ́ bá ti fìdá sórí terms yẹn ìní wọ́n mọ̀ bí wọ́n sì jọ
0: gbọ́dọ̀ sàn sẹ́ tọ́ wa sàn tán ṣé kò nídìí pé kọ́túndé lẹ́yọ pé àti sanwó ìtàn owó tí tẹjọ bá wa dájọ yanjú pé àti sàn tán
1: kò nídìí kan dalẹ́jọ́ láàmú mọ́ nígbà tí wọ́n ti jọ sanwó
0: tán láti sàn tán kò
1: nídìí kan dalẹ́jọ́ láàmú mọ́ pé kò ní pé sífù mata náà ni tẹ́ ẹ̀ bá lọ ikọ̀ sí ntọ́ kan ilé ẹjọ́ òní mọ wáyé kí pé ọ̀rọ̀ tẹ́ ẹjọ́ sanwó ní ìṣẹ́ ti parí ẹ̀ kò jí dọ́kan
0: ìṣí ìṣí láti yanjú owó náà kọ̀ọ̀kan
1: ẹ̀yìn jílẹ̀ ẹjọ́ gan jókòó tí gan ó pọ̀ tẹ́lẹ̀
0: àbí ìrí ìgbà tí bí ọ̀rọ̀ kan tí mo máa ń sọ ni pé ẹjọ́ tí ń bẹ wájú ọlọ́run kọjá ẹjọ́ ń sìgá níbi tẹ́jọ́ kírímínà àwọn ọ̀dá.

0: àwọn agbẹ́niṣẹ́ ṣoṣowó tó wà kí ọlọ́run kó sàánú wa. Ẹyin tí ẹ̀ ń gbọ́ wa ní ìkànnì rédíò asọ̀rọ̀ mọ́gbèsì láti United States of America, láti Canada, láti Nigeria, ẹyin ti Benin, ẹyin ti Togo, ẹyin ti United Kingdom, gbogbo yín pátápátá, ẹyin ti Benin, Benin Republic lọ́n. A kí yín gbogbo ẹyin tẹ́ bá wa wò ní orí ìkànnì abẹ́yẹfọ́ ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa. A dúpẹ́ lọ́wọ́ títí ẹ̀yin náà. Ẹ má gbàgbé pé akẹ́kọ̀ọ́ òfin amòfin Abdulrauf Abdullahi Abdulrauf ni a fi ati ya níbi ẹyẹ ká tún máa fi àsìkò yìí jẹ́ oyè yín pé ní orí website wa ni ayisebeyoredi.com àti ń post àwọn news lọ́lọ́kan ọ̀jọ̀ kẹ̀yẹ tó níṣe pẹ̀lú ìlú, èyí tó níṣe pẹ̀lú orílẹ̀-èdè díẹ̀díẹ̀ àti ń fi kún ní ibẹ̀ tẹ́ bá débẹ̀ ẹ rí ìkànkà ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì. Abẹ́bẹ̀ náà ni gbogbo àwọn bí ọ̀rọ̀ tó ṣe kókó tó ta kókó lábẹ́ òfin tí ó fi yé gbogbo gbogbo àwọn tiléto lórí tẹlẹ́mù tí ọba ti jòyè táráàlú táráàlú Abdullahi Abdulrauf ó ti ṣe ní ìpele ìpele ní bí eré orí ìtàgé bí eré oníṣe tí ó máa mú àwọn scenarios wá ojúlárí àti
1: barista
0: ojúlárí
1: àti client
0: àti client tó gbọ́rọ̀ kan lọ sí ọ̀dọ̀ barista ojúlárí tí ojúlárí bí wọ́n ń fọ sí wẹ́wẹ́ gbogbo àwọn bí òfin yẹn bóyá ojúlárí ló bí client rẹ̀ ló tasẹ̀ àgẹ̀rẹ̀ ni bí kinní kan ló tasẹ̀ àgẹ̀rẹ̀ yóò dàtàránsátàránsátàrán níbi àwọn kinní yìí ó wà ní orí page wa ní ayisebeyoredi
1: pẹ̀lú àwọn ẹ̀sìn òfin tó bá lọ
0: pẹ̀lú àwọn ẹ̀sìn òfin tó bá lọ tí eléyìí ó fi máa jẹ́ kí òfin yìí ó tún yé àwọn èèyàn wa sí kó fi yé wọn sí dáadáa. Ẹni tí ó bá gbọ́ ní ìsìn kó sọ fún ẹni tí ò gbọ́ ọjọ́ Sunday tí asu obi kọlọ ọ̀hún strike gbogbo torí strike asu strike lọ́jọ́ kápíò láwọ̀ wà nílé o ni mo ṣe rí mú pé nígbà mọ́ orí tí máa ẹ̀wò kíní ojúlárí ìgangan ní máa ń post sí Facebook tí mo fi wò pé yóò máa wúlò fún àwọn olùgbọ́ wa ní orílẹ̀ orí rédíò wa àti olùwo wa ní orí TV wa tí mo fi máa bọ̀ wa máa ṣe nǹkan báyìí àti wàá rí onígbà wa kankan àti ìrìkùn lọ́wọ́ kankan àbí ń báyú bámú ni àbí ń wá ní gbogbo ọjọ́ Sunday ní gbogbo ọjọ́ mẹ́jọ tẹ̀láfẹ́sẹ̀ onígbà wa rẹ̀ kódà tó bá lọ sí skul tán àti ń plan bá ṣe lo technology tí a fi máa link gbogbo ẹ̀ mọ́ra wọn tí ẹ̀tùn fi lè máa rí wò tí máa rí gbọ́ ní orí ètò yìí ní ìgbà tó bá tún lọ sí skul tán ní gbogbo ọjọ́ tí òbí ní jẹ́ pé àpùdí ó bá ètò yìí ngbà tí àṣùgbà padà kọ́ lọ ọ̀fù strike ṣùgbọ́n à ń fẹ́ ìkúnlọ́wọ́ yín ni òbí ní súwa pàṣẹ ń ṣe yìí ẹni tó bá fẹ́ ṣe onígbà ọ̀wọ́ ètò wákàtí kan sangile tí ni kìí ìṣòwò kan tó gunpá tẹ́yìn ọkàn wí ètò yìí ó wúlò púpọ̀ mo fẹ́ ṣe onígbà ọ̀wọ́ rẹ̀ tẹ́ bá fẹ́ lọ ka àwọn átíkù tẹ́ bá ti dé péjì wa ẹ lè rí wọn bẹ́ẹ̀ tàbí kí ẹ lọ sí ayisebeyoredi.com /author ọtọ yẹn ó jẹ AUTHOR ẹ tún fi slash sí ẹ wà tẹ he mẹta ẹ tẹ b kan ẹ tẹ d kan ẹ tẹ u kan ẹ tẹ l kan ẹ tẹ r kan ẹ tẹ u kan ẹ tẹ v kan tó túmọ̀ sí ayisebeyoredi.com/author/AAAbdulrauf rauf ni kìí ṣe rauf abdulrauf ha lọ́wọ́ àmẹ́ pẹ̀lú uf ẹyẹ ń tuntun pé ayisebeyoredi.com/author/AAAbdulrauf A mẹ́ta ni o pẹ̀lú Abdulrauf bẹ̀ A méjì kan dá dúró pẹ̀lú Abdulrauf ẹ kọ papọ̀ náà ni o AAAbdulrauf tẹ bá ti lọ síbẹ̀ ní orí ìtàkùn ayélukára gbogbo àwọn átíkù yìí ní episode by episode àti post bí episode mẹ́ta ń bẹ̀ torí pé à ń ṣe editing fún lọ́wọ́ ni bí pé o ti bá kíní ẹ̀ dé episode 8 tàbí ní orí kíní ẹ̀ gangan tẹ́lẹ̀
1: 18 la wà báyìí
0: ó ti wà ní episode 18 ọ̀ ti bẹ́ yà ọ̀lẹ́ ọ̀ tètè post kíní káwọn èèyàn jẹ́ ìgbádùn rẹ̀ ẹ mọ̀ wá kà bí eré oníṣe yìí ó tún máa dàbí eré oníṣe ní orí ìkànnì ayisebeyoredi.com ẹ ṣeun ó níyàn sí ọlọ́bẹ̀ ẹ ṣeun gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa fi ìfẹ́ jẹ́ ẹ̀kọ́ àìbínú adúpẹ́ o lọ́wọ́ gbogbo àwọn onídùúró ilé iṣẹ́ wa gbogbo àwọn supporters wa nílé lóko pẹ̀ lẹ́yìn odi àwọn èjìká tí ò jẹ́ kí ọrùn wọ́ yẹ̀ tí ò jẹ́ kọrùn wọ́ yẹ̀ àwọn òṣùká tí ò jẹ́ kọrùn ó ti wọ̀ wá gbogbo kíní yìí ó ti sú èmi gan èmi lòun gbogbo ara tí mo rówó tí mi jẹun débi tí mo sponsor gbogbo kíní àwọn nǹkan báyìí ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ ṣùgbọ́n adúgbà lọ́wọ́ ẹ̀yin ẹ̀yin torí ẹ̀yin wà ń bẹ̀ lọ́jẹ́ káwa náà wà níbi ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ẹ̀yin tẹ́ ń wò wá ẹ̀yin tẹ́ ń support wa lọ́nà kan ọ̀nà kejì ọlọ́run ọba ọlọ́jọ́ òní yóò mọ wà pẹ̀lú ẹ̀yin náà kò ní dẹ̀yin náà dá bùkátà yín o ẹ wàá máa lọ dáadáa ẹ máa bọ̀ dáadáa tó rógí níladì ẹ bọ ikọ ìmọ́ ìmọ̀ ikọ́ ìkọ́bálá ikọ́ ìkejì àsètì bún sí ọlọ́run àsètì òní bá yín o lẹ́nu iṣẹ́ ẹyin níbi ìdílé yín nínú okòwò yín àsètì òní bá yín o torí àsètì bá ọjọ́kọ́jọ́ ọmọ lè yọ àsètì bòòrùn kòòrùn ọmọ wọ àsètì sì balẹ̀ kílẹ̀ ọmọ sù gbogbo ilẹ̀ tó bá mọ yọ padà sù náà àsètì òní bá yín o àsètì òní bá yín kò ní bọ̀ nǹkan ni yín kò ní bá gbogbo fún mílíìkì yín gbogbo ìdílé yín ẹ mọ̀ lọ dáadáa ẹ mọ̀ bọ̀ dáadáa ẹ ní rogun ajínigbé o ogun orelé kò délé oroko kò doko kò ní jẹ́ ìpín àwa pẹ̀lú ẹ̀yin o àtọ̀ ọyá dágbére kémi ò tó fi kémi tó finalize di dágbére.
1: Kí n tó mọ lọ lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Abdullahi Adébáyọ̀ ọmọ Abdulrahuf. Wọ́n mọ̀ fi èyí ṣe lọ fún titi ọ̀sẹ̀ yìí náà títí tí a fi padà wá ní ọjọ́ mẹ́jọ ní ògo ọlọ́run. Ẹ̀yin ni ẹ á mọ̀ bá pẹ̀lú ògo ọlọ́run àwa náà la mọ̀ wá. Ọlọ́run ò ní jẹ́ ká fi ẹnìkan kan nu àwa méjèèjì àti àwa àtẹ̀yìn aráalé. Ọlọ́run
0: ẹsẹ o oníyẹn ẹsẹ ọlọbẹ ẹsẹ gbogbo ẹyin tẹ ẹ bá wa fi ìfẹ jẹ náà ẹ kú àìbínú a mọ bẹ o ẹyin tèmi nítorí ọbẹ ní bẹ sú àtẹlẹsẹ a sì bẹnà o gbogbo ẹyin tó bá ní àmọ bọ làwọn òní dé bá ń lé o nítorí bọba kù dẹdẹdẹdẹ kọjọ kan rí òrùn àrọ wọ adé fún bàbá jẹrọ mọjẹ lé o ẹyin tèmi ǹjẹ kí n láyé ìgbín ṣe ẹrọ wọ báyìí láyé ìgbín ṣe ilé olú ẹrí ìgbóná ilé tẹ ti ń gbọ wa wò wá ẹdẹ tẹ ti ń gbọ wa wò wá ibiṣẹ tẹ ti ń gbọ wa wò wá ilé yín ọ̀nà yín ọ̀dẹ yín ìgbésí ayé yín ò ní gbóná kò ní dojúrú nítorí pé tútù báyìí làárọ̀ dẹ ẹ̀yin tèmi tútù náà làárọ̀ bàbà mo fà ilé ọlọ́run ọba lọ́wọ́ mo fi ọlọ́run ọba sọ yín o ìsọ ọlọ́run ọba ààbò rẹ̀ tó nípa tó dájú tó ju ẹ̀wù orin lọ́kọ́jọ́ máa wà lórí ẹ̀mí àti dúkìá àwa pẹ̀lú ẹ̀yin ẹ̀yin pẹ̀lú àwa pẹ̀lú àwọn títí dìgbà míì tá tó mọ pàdé adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá wa wò tẹ́ kọ́mẹ̀ntì gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ títí dìgbà míì tá tó mọ pàdé àfihìnlẹ̀ sínú bànújẹ́ àní báyìí nínú bànújẹ́ o ẹ fi àwa náà sínú bànújẹ́ ẹ ní báwa náà nínú bànújẹ́ ká tó ríra láyọ̀ ká pàdé níre ká mọ̀ dolódì lẹ́yìn ara wa ìpàdé wa ń kọ́ adéyìnká pẹ̀mbọ bí awo irin mo lódi wọ̀ bí ọ̀jọ́rọ̀.

0: kò sí tó dá lójú.
1: Alápàṣú náà wá dà á dà bẹ̀ gbé.
0: Bẹ́ẹ̀ kò rohun gbèsè.
1: Mo lápàṣú náà dà á dà bẹ̀ gbé.
0: Kò yẹra máa ń bá.
1: Àbẹ̀gbé là á dà nígbà kan yìí. A mọ bẹ̀bẹ̀ gbé ni. Àwọn èèyàn. Àwọn tó fẹ́ ṣiṣẹ́ ládà iṣẹ́ olóore lára. Àwọn náà mọ̀ gbé kẹ̀tìkẹ̀tì ẹlòmí àfọwọ́ di wàá mú níbi ẹsẹ̀. Ẹni lòmí àgbáwa mú lọ́rùn. Ẹlòmí àfọwọ́ tì wá lọ́gẹ̀ẹ́rẹ́.
0: Wọ́n ti ojúbọ wá foríjì lọ́dọ̀ ọlọ́run mi. Èèyàn tó pa ti ojúbọ ẹsẹ̀ wá foríjì.
1: Ẹlòmí àgbé wa ní bàrà àdí. Àwọn ẹlòmí a sì máa wò pé ń jáfírí à ń rùn àti rùn díẹ̀díẹ̀. A sún sẹ́yìn. Ẹlòmí ìwákùwà ni ọmọ wá káàkiri kó lè bá a ríre kúri. Ibi tí wọ́n ti ń wẹ̀ wá lòun ọmọ tágẹ́ẹ̀tì kó lè bá a rí omi òkú jígbé tí ó lọ fi tún ṣe nǹkan míì. Ní ìgbà kẹyìn. Tí alápọ̀ ò ní le dá apá ẹ̀gbẹ́ mọ́. Tẹ́lẹ́sẹ̀ ò mà ní le gbé ẹsẹ̀ rẹ̀ mọ́. Wọ́n pè yín ló kọyìn ẹ̀ ní le dáhùn. Wọ́n ní lásán o. Wọ́n ní Yinka o. Èmi gangan náà alára ń ò ní le dáhùn. Ìgbà kẹyìn rèé o. Ni mo fi máa ní ìgbẹ̀yìn ló mọ̀ ju. Ìgbẹ̀yìn lójú o. Ìgbẹ̀yìn ni mo wá ń dolóko àdá ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà. Gẹ́gẹ́ bí ìtàn kan tá a máa ń gbọ́ nígbà kan lẹ́nu àwọn àáfàá wa. Wọ́n á ní.
2: Kò wá rántí pé ọ̀la ọmọ.
1: Àwọn kan ni wọ́n ń rìnrìn àjò lọ. Àtọkùnrin àtobìnrin ni wọ́n ń rìnrìn àjò lọ o. Àtọmọdé àtàgbà ànájọ ń rìnrìn àjò lọ. Wọ́n wá débi kan. Ọlọ́run wá pa wọ́n láṣẹ pé kí wọ́n buyè pẹ̀ sínú àpò. Inú àpò ọwọ́ wọn. Kí gbogbo wọn buyè pẹ̀ sínú rẹ̀. Ọwọ́ ń jẹ́ oyè wọn wípé. Ìwọ́ tó bá bu kínkínní ó ṣàbámọ̀. Ìwọ́ tó bu púpọ̀ náà ó mọ̀ kábámọ̀. Ẹni tó bù pẹ́ẹ̀pẹ́ yóò kábámọ̀. Ẹni tí ò bù rárá òun náà mọ̀ kábámọ̀.
2: Káyè kò nìyẹn ò ní kú.
1: Eléyìí wọ́n dàbí ilé ayé tá a jọ wà yìí ni o. Ẹni tó bá ṣe dáadáa kínkínní. Tó dàbí horo náà gbọ́. Tó dàbí horo mustardi. Òun náà yóò fojú ara rẹ̀ rí o. Yóò kábàámọ̀ o. Ẹni tó sòore púpọ̀ yóò kábàámọ̀. Ẹni tí ò sí pẹ́ẹ̀pẹ́ òun náà ó kábàámọ̀.
2: Ìbẹ̀ láyé ẹ̀sán ló pàdé ìdí ọ̀rọ̀ rẹ̀.
1: Ẹni tó ṣe díẹ̀ yóò kábàámọ̀. Ẹni tí ò ṣe rárá ó kábàámọ̀. Ẹni tó buyè pẹ̀ tá à ń sọ yìí náà ó kábàámọ̀. Ẹni tí ò bù pẹ́ẹ̀pẹ́ yóò kábàámọ̀. Tí àfiwé mi sọ ń yé yín. Ṣé n ti máa dàrú sí ò ti máa dàrú dàpẹ́. Sọ ń yé yín ṣe ń fọkàn bá àròyé mi bọ̀. Adéyinka mo tó ti dé lòórọ̀ yìí aláwọ̀ ìjọ.
2: Ṣájà ni lójú òkú ẹ ọmọ ìyá.
1: Ọlọ́run nìkan náà ló mọ ibi tá a kẹ́yìn sí. Ṣé ajá ni ó jó òkú? Àbó mi ni ó gbé òkú lámọ yín lọ? Àbí accident ọkọ̀ lolúwa rẹ̀ ó ní? Bẹ́yìn ó ní ojú orí bí ò ní. Ọlọ́run ọba mi nìkan ló mọ̀ ó. Ìgbẹ̀yìn náà ló sì jù. Alẹ́ni tó buyè pẹ̀ díẹ̀ yóò kábàámọ̀. Ẹni tí ò bù rárá á kábàámọ̀ o. Ẹni tó bu púpọ̀ yóò kábàámọ̀. Ni wọ́n bá rò nínú ọkàn ara wọn pé àtẹni tó bu díẹ̀ pẹ̀lú ẹni tó bu púpọ̀. Nígbà tó ti já sí pé gbogbo wa náà lákábàámọ̀. Àwọn kan ò ti ẹ̀bù pẹ́ẹ̀pẹ́ pínrínpínrín. Gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ fáwọn èèyàn nílé ayé ń bí pé ẹ jáse dáadáa. Tí mo tó ń fowó kọ tí mò ń jẹ́ tí mo tó ń fi ń kì.

0: níbẹ̀. Àtẹ tó ṣe tẹ́lòmíì mú àtẹ tó ṣe téèyàn náà mọ́. Ha so ní orí àṣepamọ́ lọ́dọ̀ Ọlọ́run ọba. Ẹ má jẹ́ ẹ̀jẹ̀ ń fọ̀rọ̀ ọlẹ̀ sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ń padà sẹ́yìn. Ẹni tó ṣòro kínkín bíi náà gún bí ọmọ náà gún yóò kábàámọ́ ta. Ẹni tí ò sí pẹ́ẹ̀pẹ́ pínrín pínrín òun náà yóò kábàámọ́.
1: Ọmọ ìyá mi
0: gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá pé wọ́n wá débi yèèpẹ̀ tó kàn lọ bí ilẹ̀ bí omi. Wọ́n wá ń pa wọ́n láṣẹ wípé ẹbú yèèpẹ̀ o ẹbú yèèpẹ̀ ṣùgbẹ́ni tó bá bù yóò kábàámọ̀. Ẹni tí ò bù rárá yóò kábàámọ̀. Ẹni tó bu púpọ̀ yóò kábàámọ̀. Ẹni tó bu kínkínní òun náà yóò kábàámọ̀. Làwọn kan bá wò pé nítorí pé wọ́n tiẹ̀ ti sọ pé àwọn kábàámọ̀ nígbẹ̀yìn àwọn kí làbá ọba wa bù sí. Ẹ má jẹ́ ń bù nǹkan kan jàre kí ìrìn àjò mi ó tún lè bá a fúyẹ́. Kí n lè bá a máa lọ kí n lè máa gbẹ́sẹ̀ kòsà kòsà kòsà kòsà. Ní ọ̀n bá bù pẹ́ẹ̀pẹ́ pínrínpínrín làwọn kan ò bù pẹ́ẹ̀pẹ́. Àwọn kan bù tásọ́rẹ́ àwọn kan bù díẹ̀. Àwọn kan tó bu púpọ̀ kínkínní. Nígbà tó wá dé àsìkò kan tó rìn dé àsìkò kan wọ́n rìn dé agbègbè ibì kan wọ́n dé àwọn ìlú ibì kan. Náà bá tún sọ fún wọn náà pa wọ́n láṣẹ wọ́n tún gbọ́ ohun míì tó pa wọ́n láṣẹ. Ọyẹ yẹ yèèpẹ̀ tẹ́ bùtẹ́lẹ̀ ń wo. Nígbà tí wọ́n mọ ìyẹ̀wò lọ́ba di góòlù lódi góòlù lódi wúrà owó oyè bíye. Làbámọ̀ wá gbẹ̀yàn. Atẹni tó bu kínkínní kò tẹ́ tí ò kábàámọ̀ nínú. Atẹni tó bu díẹ̀ tásọ́rẹ̀ òun náà kábàámọ̀ kó ìbá mọ̀ kí n bu díẹ̀ sí o. Ẹni tó bu púpọ̀ gan náà tó ń kábàámọ̀ ìbá ti fi jálò orí àbí tírélà òwú o. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo ṣe olóore iṣẹ́ ládá. Gbogbo àwọn orí àṣepamọ́ tá a bá ń ṣe á kábàámọ̀ nígbà kẹyìn. Pé ìbá tiẹ̀ tó mọ̀ kí n tó ṣe díẹ̀ sí. Ìbá mọ̀ kí n tó gbìyànjú kí n tó sore díẹ̀ sí. Ìbá mọ̀ kí n tó sore fún lágbára sí. Bóyá ẹ̀sán mi ò bá tó pọ̀ jù báyìí lọ kẹ́. Anẹ́ni tó bá sore kínkínní yóò kábàámọ̀. Ẹni tó ṣe púpọ̀ yóò kábàámọ̀. Ẹni tó ṣe díẹ̀ yóò kábàámọ̀. Àwọn tí wọn ò ṣe pẹ́ẹ̀pẹ́ pínrínpínrín àwọn náà yóò kábàámọ̀. Àbámọ̀ ru èwo làbá ká. Àbámọ̀ ru èwo làwọ̀ kà nígbà. Ṣé ká sọ pé a bá tún gbìyànjú ká tó ṣe jù báyìí lọ sí ni. Àbí kí n ti mọ̀ kémi náà mọ̀ sórí. Báyà ni ò bá balẹ́nu báyà ni ó balẹ́nu wà nígbà. Torí pé ìgbẹ̀yìn náà lójú o. Ìgbẹ̀yìn ní sì máa ń dun olóòkú àdá. Adéyìnká pẹ́ ń bọ bí awo irin ajá àlọ́ Ọ̀yọ́ yín tó ti dé lòórọ̀ yìí. Ajọ́ kan bí ẹni kìlọ̀.

0: Nàìjíríà títí ń tó jẹ́. Wọ́n máa gbọ̀ pátọ́ lè tọ́ ìyá ń jọ sí wọ́n tó jẹ́ ń kẹ́rù mí dáàfin ẹ̀yìn náà wò wá wò ẹ yẹ̀ wá wò sáàrin ara. Gbangba gbàngbà lẹ́rìí pé ọwọ́ ní dáná orí mògùn tó fi odidi ẹni fọ́rí mu tó fọ̀ tọ̀ọ̀tọ̀ èèyàn sí. Aṣọ tí ń baláró lẹ́rù àti kìbọ́ mi ò sínú tèmi Adéyinka. Kò sínú tèmi Ọlásùkàn mi, kò sínú tèmi Abdulrahman.
1: Ẹ jókòó ẹ wá ọkọ mi ìdílé. Oyin tọdún tó lè kí wa.
0: Wọ́n máa wò sí tèmi náà kọ́sẹ̀ ni, torí mo fi tèmi náà jó kì ìlú Ọ̀yọ́. Ṣẹ̀sì màdẹ́lẹ̀ ń kọ́ pé ají ṣe bí Ọ̀yọ́ làárí o. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Ẹ jẹ́ kí n wá padà sẹ́yìn ìbílẹ̀ ń yá. A ní páìtọ̀ kan bẹ̀ ládùúgbò wa. Bàbá páìtọ̀ kan bẹ̀ ládùúgbò wa. Tí màá ń sore máwo bẹ̀. A sore fún gbogbo ẹlẹ́sìn papọ̀. Kéfù yi pé bóyá kírísítẹ́nì àbí mùsùlùmí ni ọ ṣe tó bá fẹ́ sore.
1: Lọ́nà
0: ẹ mọ̀ wá gbọ́ sí báwọn asore mọ́sèkà ṣé wọ́n ṣe ní ẹ̀sán ní ọ̀run àti ayé. Bẹ́ẹ̀ náà làwọn asèkà má sore, bẹ́ẹ̀ náà làwọn náà ní ẹ̀sán tọ́lọ́ọba Olódùmarè yóò san gbogbo wọn.
1: Láyà kọ́ máa bímọ aláàlẹ̀ sàn láyé. Ìgbà tó wù wá lá.
0: A ní páìtọ̀ kan bẹ̀ ládùúgbò mi Adéyinka. Àlọ́ páìtọ̀ kan bẹ̀ ládùúgbò tèmi Adéyinka. Bàbá tá à ń wì ó ti ṣiṣẹ́ l'Àbújá rí. Ó wá gba
1: bírò.
0: Kí náà ń pè é látàbújá, wọ́n ń gbé àwọn bọ́ọ̀ kan tó ń gbé wọn káàkiri. Ó wá gbà wá sádùúgbò wa. Ní gbogbo àdúgbò tán sì ti mọ ń gbé ẹ sí tá à ń rí táwa gangan fojú rí nígbò. Wọ́n gbé ẹ kí wọ́n má gbé ẹ síbi ilé ẹnìkan. Wọ́n kàn sí táàpù tí ọmọ rọrùn níwájú òta ni. Ṣùgbọ́n ládùúgbò wa lọ́dọ̀ bàbá tá à ń wì, lọ́dọ̀ páìtọ̀ tí mò ń wì, gbogbo àwọn ilé tó wà ní sírì ti ló rọrùn páìpù yìí lọ pẹ̀lú owó ara rẹ̀. Tó jẹ́ pé àwọn náà wá ń ṣẹ̀gìrì lè kaná. Wọ́n á yín omi adàsù láti inú yàrá wọn. Wọ́n á yín omi adàsù nínú ilé ìwẹ́ wọn. Ó tiẹ̀ jẹ́ pé federal government náà ló fi eléyìí sọ wá. Ṣùgbọ́n gbà tó dọ́dọ̀ bàbá yìí ó pa kámọ́. Tó bá pa kámọ́ tó yẹ pé inú ilé rẹ̀ nìkan ní sànfà ní fún ta ní òbí lọ́wọ́ ẹ̀wọ̀. Tèmi lè lọ bí. Ṣé mo lè lọ sí Àbújá kí n lọ rìpọ́ọ̀tù? Sọ̀rọ̀ mi ń yé nígbà tó wá gbé omi tí wọ́n gbé omi yìí síwájú ilé rẹ̀. Wọ́n kọ́kọ́ tún ṣe táàpù tó yẹ pé gbogbo àdúgbò ló lè kan síwájú ta. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe ní gbogbo àwọn àdúgbò yòówù náà ìyókù rẹ̀. Ó wá mú owó ara rẹ̀. Gbogbo stíríìtì, gbogbo ilé tó wà ní àdúgbò rẹ̀ tí wọ́n lómi. Tó yẹ kí wọ́n máa ṣẹ̀ṣẹ̀ máa lọ fi orí ru omi láti wájú ta rẹ̀ ni. Ó wá fi owó ara rẹ̀ rọ́ọ̀nù páìpù láti bí omi. Ó rọ́ọ̀nù ẹ̀ wọnú ilé wọn lọ. Ó rọ́ọ̀nù ẹ̀ wọnú ilé ìwẹ́ wọn. Gbogbo àwọn tálákùúta tọ́jọ́ ń gbé àdúgbò. Ọ̀rọ̀ mi ò máa yé. Àdéṣẹ́yìn náà ń sore máwo mi. Ṣé ń sore ṣé á rí mi ní àbóre nítorí Ọlọ́run lẹ máa ń ṣe. Adéyinka tó ti dé láàárọ̀ yìí aláwọ̀ ìjẹun ajá ìlú Ọ̀yọ́ ti gbó lásán nítorí pé mi ò bá ẹranko. Mo rá bá mi èèyàn lọ́pọ̀lọpọ̀ ọgbà ni o. Inú àwẹ̀ látún wá yí o. Ṣé ń sore Sọlọ́run lọ́nà? Ṣé ń sore máwo bá? Ṣé ń sore? Àbí ṣé ń sore torí ká ilé bá àmọ́ gbẹ̀yìn lọ́wọ́ àwọn kan ni? Ọ̀rọ̀ ti tó ń gùn mí, èdè ti tó ń gùn mí, mo ti ń làágùn. Inspiration tó ti ń wọnú agbárí mi wá wẹ́.

0: ọlọ́run wípé
1: ẹgbọ́n tí ànẹ́bì mọ̀ọ́mọ̀ sàlàláwà lè wá sàlà ń sọ ní àárọ̀ ìgbà wọ́n sì kírun tán tó fẹ́ gorí mi ń bà rí báyìí tán fẹ́ kírun tó fẹ́ gorí mi ń bà rí ó sì àmì àmì alákọ̀ọ́kọ́ ó tún pèsè ẹlẹ́ẹ̀kẹ́ yóò gorí mi ń bà rí kejì ó tún gbọ́ àmì ó tún ṣe àmì àwọn sàárẹ̀ ń gbọ́ pé àtànàbí ń ṣe àtúntò ó tún ṣe àmì nígbà tí wọ́n kírun tán láàárọ̀ ọjọ́ táwọn yìí àwọn sàárẹ̀ wọ́n ń bi àwọn disciples ànábì bí àwọn disciples jesus àwọn pétérù náà ṣe wá àwọn disciples ànábì àwọn húmáàrù àwọn gbogbo àwọn àwọn disciples ànábì wọ́n ń bi léèrè yìí àríkàyé fi kan lẹ́ẹ̀kan oye sì ṣerú ẹ̀ tẹ́lẹ̀ wọ́n ní bó ṣe gbé ẹsẹ̀ kan lálàkọ̀kọ́ ò ṣe àmì ó tún gbé ẹsẹ̀ ẹlẹ́ẹ̀kejì gorí mẹ́mbà ẹlẹ́ẹ̀kejì ó tún ṣe àmì ó tún gbé ẹsẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ó tún ṣe àmì wọ́n ń bi pé kí ló dé tó fi ṣerú eléyìí lọ́wọ́ ń dà wọ́n lóhùn wípé ó ń ṣe àmì ni pé mọ̀lẹ́gà jùbírí ìlú ní ṣe àwọn ìpè tán ló ń wá ṣe àmì ó ní ìbínú ọlọ́ ìgbé ọlọ́run kó mọ̀ bẹ́ẹ̀ ni náà tí ramadana oṣù àwẹ̀ ó bá ní ayé tí ò sì ṣe olóore kankan nínú rẹ̀ ó ní òun ṣe àmì ó ní ẹlẹ́ẹ̀kejì ni wípé ẹni tó gbọ́ orúkọ òun ànábì tí ò dá ike àti ìyìn padà sí ọ̀dọ̀ òun ó lóun tó ṣe àmì ó ní ẹlẹ́ẹ̀kẹta náà ni wípé ẹni tí ó gbọ́njú bá bàbá àti mọ̀mọ́ rẹ̀ tí wọ́n dàgbà sí lọ́wọ́ tí ò wá rí sí olóore kankan sí látara àwọn òbí rẹ̀ méjèèjì ó ní mọ̀lẹ́kà jùbírí ló ń sọ pé ìbínú ọlọ́run darí ibi dandan ọlọ́run kọ́ mọ̀ bẹ lórí irúfẹ́ àwọn bẹ́ẹ̀ ọlọ́run tó sọ pé àmì àwẹ̀ kan ló tún dé tó tún ń lọ yìí sẹ́yìn níṣẹ́ olóore kankan tẹ́ ẹ ṣe nínú ẹ̀ sẹ́yìn níṣẹ́ olóore kankan níbẹ̀ sẹ́yìn sórí àṣepamọ́ níbẹ̀ wọ́n máa ń sọ pé oṣù àdìpẹ̀lẹ́ ẹ̀sán la wà yìí ǹjẹ́ yìí ní orí àṣepamọ́ kankan nínú oṣù àdìpẹ̀lẹ́ ẹ̀sán tí tún ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí sẹ́yìn máa ń sọ̀rọ̀ máwo bẹ̀ abóore ṣe kárí mi náà lẹ́ máa ń ṣe adéyìn nǹkan mo tún ti dé aláwọ̀ ìjánu bọ́ ẹ̀sẹ̀ ń jánu bọ̀ bí ọkọ tuntun bọ́ ń jánu bọ̀ bí àpò òye.

0: Kọ̀sínà, kọ̀sínà.
1: Ẹ jẹ́ tó wá padà sẹ́yìn sẹ́yìn kó mọ̀ ń sọ̀rọ̀ pipe kan bọ̀ ládùúgbò mi. Alọ́rọ̀ ọ̀run pipe omi wọ́n nù yàrá àwọn èèyàn wa láwọn tí wọ́n lè gbóòórùn type water láíláì. Tí ò bá sí ọlọ́ọ̀lọ́run, ọlá bàbá pipe yìí ládùúgbò mi Adéyinka lókè òròkí lọ́yọ̀ aláàfin wa mi. Bàbá yìí rọ̀run táàpù omi lọ. Tó wá ń sọ nínú landlord meeting landlord association wọn. Tó bá ṣe kó ṣeé ṣe ni, tí ò bá ṣe pé ilé òun wà ní gbẹ̀rẹ́gbẹ̀rẹ́ ìsàlẹ̀ títì, òun ò bá rọ̀nù ẹ̀ lọ sí gbogbo àdúgbò gan ni. Ọ̀hún sẹ́yìn náà máa ń ṣe irúfẹ́ irú oore báyìí. Bàbá yìí nífẹ̀ẹ́ kó bá ṣe pé ilé òun ọ̀pọ̀ sísàlẹ̀ odò ni. Tọ́jọ́pọ̀ owó òkè lọ́wà gbogbo ìsàlẹ̀ gbogbo àdúgbò yìí lòun ọ̀bá rọ̀nù omi tá à ń rí lọ sí torí pé wọ́n gbẹ́bọ̀ ọ̀hún jìn púpọ̀. Kìí ṣe àwọn bọ́ọ̀lù tá à máa ń gbẹ́ tásẹ́rẹ́ tásẹ́rẹ́ ládùúgbò ti àyàn.
2: Gbogbo ohun tó wà ń fọ́n mọ̀ àtìlẹ̀ ẹlẹ̀ kò dá wọn lásán.
1: Sẹ́ẹ̀ tún mọ tí bàbá pipe tí mò ń wí ń ṣe. Sẹ́ẹ̀ tún gbọ́n tó tún ṣe tó pe àwọn landlord. Àwọn mítìnì ní mítìnì àwọn landlord association ó tún sọ fún wọn wí
2: pé
1: bí àwọn èèyàn ṣe máa ń yà àgbẹ̀ sí padò lọ́dọ̀ ọ̀hún yìí nísàlẹ̀ odò yìí ọ̀tẹ̀hún lọ́rùn. Ó ní ọ̀tẹ̀hún lọ́rùn bí wọ́n ṣe máa ń yà àgbẹ̀ sójú odò káàkiri. Gbogbo ẹ̀yin náà tẹ̀ ń kọ́ létẹ̀ yìí kọ́tọ́ lẹ́ẹ̀tì síbẹ̀. Ìwà tí ò dá lélẹ̀ ìwà àbàjẹ́ gbà tó burú jáì. Kó tiẹ̀ jẹ́ pé ooru kàǹgá méjì lẹ́lẹ̀ gbẹ́ ní sọ́kà àwẹ̀ ẹgbẹ́ o. Kẹ́ ẹ máa yàgbẹ́ síbẹ̀ kẹ́ ẹ má máa fi ìgbẹ́ àti èérí ara ti yín rí àwọn ẹlòmíì lára. Ẹgbẹ́ sọ́kà àwẹ̀ o, ẹgbẹ́ lè yàgbẹ́ o, ẹgbẹ́ lè gbọ̀nsẹ̀ o. Fún ẹ̀yin tẹ̀ rówó kọ́lé tẹ̀ wá ní rówó gbẹ́ ìyẹn tọ́lẹ̀ tì ni. A ní ẹgbẹ́ lóru méjì bẹ́ẹ̀ tiẹ̀ lè gbẹ́ ní normal sọ́kà àwẹ̀. Kí ni bàbá pastor yóò wá ṣe? Ó ní káwọn èèyàn máa fi ìgbẹ́ lítà gbogbo ojú odò nísàlẹ̀ ní padò lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ́. Ó wá ní káwọn landlord ó bóun wálẹ̀ sádùúgbò kan. Kán bóun wálẹ̀ ní area nínú àdúgbò wa. Kí bóun wálẹ̀ nínú area ládùúgbò wa kóun ó gbẹ́ sọ́kà àwẹ̀ fún wọn. Kán máa ya àgbẹ̀ bẹ̀, kán máa lọ ya àgbẹ̀ sójú odò mọ́. Ọwọ́ pé wọn àti ìrílẹ̀ fún ni òjò ti gbẹ́. Ó ti ṣe tán láti gbẹ́. Tí ó gbẹ́ tọ́lẹ̀ tí. Ó jẹ́ pé ó ní àwọn landlord àdúgbò ni wọ́n mọ̀ mọ́nítọ̀. Sẹ́yìn náà sòrè fáwọn aládùúgbò yìí. Àdúgbò sẹ́yìn náà ń gbé sọ mọ rírì yín bẹ́. Abẹ́yìn nìkan àso ni. Ẹyin nìkan àso gíòsósósósó gíò gíò gíò. Tẹ́ ẹ dàbí tí ọrin ẹyin náà tí ọrí ẹ ńlẹ́ o. Tí ọrí ńlẹ́ ọmọ àríṣẹ́ gíbà lẹ́kọ̀. Ìkàn ni mo káhùn kásẹ̀ kí olóhùn. Adé fún ìwòrì òní kan níjọ títí ń dárin òní kan ṣoṣo gíò gíò. Sẹ́yìn nìkan ṣoṣo gíò gíò lẹ̀ ń ṣe ládùúgbò. Ọ̀dá nìkan gbé tọ́. Ọ̀dá nìkan gbé nù pálọ̀ bí ẹranko lẹ̀ ń ṣe. Ẹyin àti ìdílé yín nìkan ni ẹyin sóore fáwọn ará àdúgbò yín. Ó ti ẹ̀jẹ̀ wípé ẹnìkan kò hó ẹnìkan kan lẹ́ni tì ní. Ṣùgbọ́n ẹ máa gbìyànjú ẹ máa sóore. Nítorí pé ẹni tó bá ṣe díẹ̀ yóò kábàámọ̀. Ẹyin tí ò ṣe pẹ̀pẹ̀ yóò kábàámọ̀. Ẹni tó wá ṣe púpọ̀ náà, ó ní òtún kábàámọ̀ pé ìbá tó gbìyànjú kí n ti sóore díẹ̀ sí o. Mo sì sóore kò gbèmí ọlọ́wọ́ kan kà nínú ni o. Adéyinka mo tún ti dé, mo ṣẹ̀ṣẹ̀ ń dánú bọ̀ bí ọkọ.

0: bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn ajìyànà ṣe lè bá mi sọ̀rọ̀ pé táwọn yẹn bá fẹ́ ṣe irú nǹkan báyìí, kí ni àwọn ìgbésẹ̀ tí wọ́n máa gbé, àbí wọ́n kàn máa kó nǹkan bọ̀ ni, tí ó kò ní ìgbésẹ̀ tí wọ́n lè gbé tó wọ́n yọjú sí irú bíbá. Sọ́rọ̀ èmi gan ọ̀nà pé nǹkan kan báyìí wà níbí, èmi ni mo ẹ̀dẹ̀. Mo gbé wọn lọ bẹ̀rẹ̀.
1: Nǹkan tí kúrúmù wa ajíyà wa tí wọ́n ń tà láti bá wa sọ náà ń tè, àwa tí a bá fẹ́ spọ́ǹsì àwọn ọmọ yìí láti True Ìyá Foundation, sọ pé ta bá wojú screen ní wa, a rí details, account number, or contact a fi lè get in touch pẹ̀lú Ìyá Foundation yìí níbẹ̀. So wọ́n máa ń sọ pé àwa ta bá fẹ́ gba channel yẹn nìyẹn, àwa tá bá fẹ́ gba channel yẹn tó báyìí báwa náà fẹ́ wá síra wa sí bíbá yìí ni. Wọ́n wà ní second sí Erewu campus, Imanalandi College of Education campus, second year ní Odòròkì ní ìlú Ọ̀yọ́, Ọ̀yọ́ State, Nàìjíríà. Ibẹ̀ ni wọ́n wà, torí gbogbo àwọn tí wọ́n wò wá ìkànṣe Nàìjíríà nìkan, àgbáyé pátápátá ni wọ́n ti wò wá. So ní Nàìjíríà, Ọ̀yọ́ State, Ọ̀yọ́ Town ní second gate, Odòròkì, Ọ̀yọ́, ibẹ̀ ni Fọ́nwán Motherless Baby Home, ibẹ̀ ni wọ́n wà. Ẹ dákun, arọ̀wá. Àwa tí ó jẹ pé fún irú èèyàn báyìí ni àwa náà kúrò pàwa náà gòkè. Ẹ má ẹ̀ka gbàgbé, àwa tá àjẹ́ irú èèyàn báyìí ni wọ́n sọ fún alẹ́kọ̀ọ́ ní àǹfààní ńlá ní. Ẹ dákun opportunity yẹn kó jẹ́ ₦1 tá bá fún àwọn ọmọ yìí nínú owó jù táwọn nǹkan tó wà lẹ́yìn lẹ́nu àná tá a pósì pé Ìyá Foundation, Ìyá Foundation ẹjọ́ ẹ bá wa sponsor, a sì realize almost ₦30,000 going to ₦30,000 ni a generate within that yesterday. In fact, ẹnì kan send owó fún sí wa láti Dubai, ẹnì ẹ send ₦10,000 láti Dubai. So akẹ́ni náà ọlọ́ba fún ọlọ́run jẹ gbogbo inú jábọ̀, àtẹni ó send ₦500, àtẹni ó send ₦1,000 àtàwọn tada foundation náà lẹ, ọlọ́run jẹ kẹ́nìkọ̀ọ́kan wọ jábọ̀, ọlọ́run jẹ kẹ́nìkọ̀ọ́kan wa kájí okó ọ̀sán-gangan, ọ̀kájọ okó ọ̀sán-gangan, ọlọ́run jẹ kájí ọmọ orúkọ ọ̀sán-gangan. Àwọn iná ọlọ́run dákúnpá sànú wọn, ọlọ́run bá sọ wọ́n déyàn, ọlọ́run bá sọ wọ́n dé wọ́lá oṣù táwà yìí, ọlọ́run bá sọ wọ́n déyàn wọ́lá oṣù táwà, ọlọ́run dákúnpá sọ wọ́n déyàn, ọlọ́run bá kún wọn, ọlọ́run bá dà wọ́n lágbá, ọlọ́run bá dà wọ́n lágbá, ọlọ́run bá dà wọ́n lágbá. Àwọn tó ń sin àkóso fọ́nwán iná, ọlọ́run bá fún àwọn náà lọ. Àwọn ọmọ tí wọ́n náà, ọlọ́run mọ́ sọ wọ́n jùlọ lọ. Àwọn ọmọ tí wọ́n, ọlọ́run ni wọ́n bá wọn jìnà. Àwọn tí wọ́n wá yàn láwọn mímú méjèèjì àti bàbá tí wọ́n ń ṣàkóso bíbà yìí ní ẹ̀ka wọn ní Ọ̀yọ́ zo ní Ọ̀yọ́ tán. Àwọn tó wà ní second gate rẹ̀ gẹ́gẹ́ bí a ṣe sọ, kí ọlọ́run kó bá fún àwọn náà, ọlọ́run kó bá wọn kàn, kọ́ mọ́ sọ àwọn ọmọ tí wọ́n náà jì báyìí, kọ́ mọ́ sọ àwọn ọmọ tí wọ́n náà gbà tó jẹ́ kó bá àwọn ọmọ wọn jì, ọlọ́run kó sàmì nìkọ̀ọ̀kan wa. Bísmìlá iná àtọ́ iná, bísmìlá ìrọ̀ ọmọ nìrọ̀ yìí iná àtọ́ iná kàlíkà ó zọrọ̀ fàṣọ́lì rọ̀ fíkà wá ní iná sọ ní ọkọ̀ wà rí áfítà. Orúkọ foundation lẹ́ẹ̀kan sí Ikrom Yusuf Adebisi foundation tá a pè ní Ìyáf, Ikrom Yusuf Adebisi foundation ẹjọ ẹ bá wa wo àká nọmba yẹn, nǹkan tí ẹyin náà bá ní láti lè sapa, kò ní jẹ́ bí nìkan la máa ṣe sí o, ó máa jẹ́ world wide ni. So ẹ dákun ẹ kí a kò sọ ọlọ́run gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa.
0: A kí o tó máa lọ, má ti lọ, má ì lọ, torí máa ń bẹ nígbà míì tẹ́lómi ò pé bóyá mo fẹ́ sponsor ọmọ kan láti primary dé secondary school, bóyá dé higher institution náà ni pé lára àwọn ọmọ tán wà ń bí. Ṣé àǹfààní ayé irú rẹ̀ wà, ṣé àyè àǹfààní irú rẹ̀ yọ.
1: Inshallah Rahman, this ọmọ tí a torí ẹ̀dá foundation ilẹ̀ yìí, he was born to manufacturing in Kaduna State. A year today, àǹfààní ẹ̀ wà. Nítorí ajẹ́ kó yé wa náà ni pé àbí ọmọ ìsínú ìlú Ọ̀yọ́, not talk of Ọ̀yọ́ State. So tí n já sí pé àǹfààní ẹ̀ wá, ẹni tó bá fẹ́ sponge, inshallah Rahman, inshallah Rahman. So a fi details wa everything síbẹ̀ tó jẹ pé tán fẹ́ pọ̀ sí pé ṣé nǹkan yóò ṣe bẹ́ẹ̀ sì lórí ni o, àbí wọ́n kàn kájọ, àbí wọ́n kàn camouflage ni. So a lè bẹ̀ wá wò, a lè checkmate wa, a ti lè ṣèrànlọ́wọ́ tí a bá fẹ́ ṣe. Inshallah tí fún tí èèyàn bá fẹ́ rán yàn lọ sílùú Èbó, wọ́n máa fẹ́ sponge èèyàn friendly level, secondary level and tertiary level.
0: Tó fi dé ilé ìbò, ayé rẹ̀ wà, àbá
1: fẹ́ rán yàn sùgbọ́n ní ìlú Èbó, àbá fẹ́ sí nǹkan bọ̀, àbá fẹ́ kó yàn lọ Umrah àbí Hajj náà. So inshallah Rahman.
0: Ah, wọ́n mú náà rán ọ̀gá sọ.

0: bá ti ra wọn ní rí ìlera ìtọ́jú tó péye fún àìsàn tó ń bá wọn jà lágbàá ara ẹgbẹ́ ńlẹ̀ kan sí ó ti ẹ̀jẹ̀ pé kò gbẹ inú mi ṣùgbọ́n ẹgbẹ́ ń sọ fún yín ẹ wo buhari ọ buhari buhari ààrẹ yín president yín buhari tí a mọ̀ pé tó bá ṣe pé buhari ò wà níjọba ó ní adequate care bàbá yìí ò bá ti gboko bòmí lọ ọpọlọpọ ìtọ́jú tó pé nílùú ìbò nílùú ọba tẹ mọ gbà tó lọ lóbi oṣù mélòó kan bọ́yá bí oṣù mẹ́ta àbí mẹ́rin nínú èbó tọ́lọ́gbà tọ́jú mọ́ kára rò tó wá sí kóṣàkó buhari ti ń dánì ìsìn gan ju àwọn ẹlòmíín lọ bàbá sì ti dàgbà ṣùgbọ́n ó ń dánì gbinrin ọ̀rọ̀ mi ò yé látàrí ìtọ́jú tó pé ká mọ̀ jíǹjà àsìkò tẹ bá wù gan kódà òtútù ọrùn rẹ̀ ti fẹ́ mọ̀ sílẹ̀ tí ó jẹ́ káwọn ẹlòmíín ò gbọ́ mi ẹ̀mí mi tí ó jẹ́ wọ́n lọ ọ̀run àjàǹtẹ́ni àìní rí ìtọ́jú tó pé ibi ní ọ̀run ọmọ ẹlòmíín lọ sọ́run ẹ̀yin náà ẹ mọ̀ ṣe wọn tí agbára yín bá mọ ìwọn tí agbára yín bá káwá gangan náà tá a wà níbi àwa náà ṣe tiwọn à ń ṣe tiwọn pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àti àtìlẹyìn gbogbo yíyanyan torí ń tẹ̀ ń fún àwa làwa náà fi ń mọ yíyan fanda tẹ́ fún mọ ń rí àwa náà bí èèyàn gan bọ́lọ̀ ń ṣe fún ẹ̀yin náà tẹ́yìn náà ń fún àwa náà ní ọ̀rọ̀ mi ò yé yín èmi náà fi máa yíyan tẹ́ máa fi ń wo èmi náà léèyàn dáadáa ládùúgbò ẹ fi máa ń wo èmi náà léèyàn dáadáa nínú sọ́ọ̀s ni wọ́n fi máa ń wo èmi náà léèyàn dáadáa nínú mọ́sálásí àwọn ará àdúgbò fi máa ń fojú dáadáa wo èmi náà.
1: tó ń kú síbi ìtaṣọ ẹ ò sí yìí o.
0: ẹ tẹjú mọ mi ẹwò mi ẹwò mi rẹsẹ ńlò rẹsẹ ń dáadáa torí kójú rere ni wòrí sí wa káàkù ní ẹyin ní ti tàwa ní ti ìbílẹ.
1: tora mi kí n.
0: mo ní mo bẹ́ẹ̀ lọ mọ́sálásí. àsùgbẹ́gìn tó mọ̀ lọ. adéyìnká ọlásùkàn mi nísà ìdúpẹ́ lọ́wọ́ àwa láti lẹ́yìn wa nílé lóko pẹ̀ lẹ́yìn o láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé dúró débi tuntun lọ. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí ìgbésí ayé yín o iná òní tánwó yín ẹ̀ ní rí gbé sọnù bí ó ṣe bí ọmọ látòrí bàbá fàtà ìlàmídì bandele ọmọ ọyọ tó ń gbé lọ́wọ́ lóńdó madam fúnmi kẹ́mi ọmọ wọn nílùú ìbàdàn artist michael awosola angelo láti ìlú abuja.
1: mo lẹ́gùn ńlá fún ọ.
0: adégòkè iṣẹ́ abiodun ọmọ baládìbò lùmú ìdínà adékunlé bàbá mi evangelist moses akande akíntóní afọlábí nurudeen alaro látòrí lè dé libya ọ̀rẹ́ mi tá a jọ ṣe kéèké.
1: alájára abiodun.
0: asiru amadu adeniyi ẹgbọn mi dáadáa tí wọn ní ètèrè multi purpose venture láti ìlú pa. mr yusuf ọmọ wọn ní ìbàdàn tí wọn ṣiṣẹ́ ọlọ́pàá bọ̀dẹ hospital lọ́yọ̀ wa níbí lọ́yọ̀ aláàfin.
2: báàsì kílódé tó ń bọ ẹ̀jẹ̀ ṣé nítorí kò lè dání.
0: bàbá mi dáadáa basiru ọmọ adeniyi bàbá mi fatai bandele olúṣọlá bàbá mi saminu ọmọ adépọ̀jù lamẹ́ríkà.
2: ìyá tó máa ń ṣe bàjẹ́ mùnáfíkì ló.
0: bàbá mi adé ariwoọlá kó pàdé bàbá mi lánàá hihihi bàbá fún mi láwọn ọ̀rọ̀ àmọ́ wọ́n lé àwọn òtún mọ́ ẹṣin bàbá mi bàbá yìí fẹ́ la òjú àwọn yìí fẹ́ la òjú ẹṣin mú kí n bàbá mi dáadáa tó fi tún dé ọ̀dọ̀ bàbá mi àwọn bàbá mi wọ̀n yìí ní àti london náà láti orílẹ̀-èdè london nílùú ọba lọ látòrí sàn ní success odùọlá ọmọ ògúndàrí ọmọ wọn nílùú ìbàdàn nílé olúyọlé ìbàdàn ìlú ògúnmọ́lá olódògó kẹrì lójú ogun ọwọ́sọkọjọ kẹmbẹ ríbi ìyá.
2: ìbáka ẹ mo ní wá ìbàjẹ́.
0: tóbi tún dé orí bàbá mi dáadáa lukman akinoye lukman akinoye lukman akinoye lukman fọlárin akinoye ọmọ ọyọ ni bàbá o london ni wọn ti ń gbé importer and exporter bàmí dáadáa iná òní tán wo gbogbo yín o ó kí yín gbẹjọgbẹjọ gbẹjẹgbẹjẹgbẹsán gbẹwàgbẹwà ó kí yín pẹlú kọlọ ẹ kú àtìtìṣẹ ọlọrun lẹyìn lára nítorí pé adéyìnká kìí sì dè ní mọmọ pé kìí sọrọ ní mọmọ sọ ìfẹ ọlọrun lẹni lára mi o mo dúpẹ ọlọrun. àwọn oníjẹ ń bàjẹ́ níbi tí mo fi ń wòye ọlọ́run oníjẹ́ kèmí gangan kí n wá jọra mi lójú ọlọ́ àìmọ́ ṣe ọlọ́run mọ́kọ̀ díẹ̀ sí mi ọ̀rọ̀ ìdí àìmọ́ ṣe kò ní kọ́sẹ̀yìn náà ẹ̀yìn ṣe ọlọ́run bí kúndúrà ti lọ́wọ́ lọ́la wàlà áwọn lọ́wọ́ aláàkú wá táyé lábẹ́ láàlẹ́ ìlú azim.
1: pé mo dára níbi káwọn kò lọ. olówó ti bí ẹni.
0: gbogbo ẹyin tẹ n fi iṣẹ ṣiṣe yín ràn wá lọwọ.
1: o ní
0: alátorí.
1: lára láti máa ṣe bí.
0: abdulrahman abdulbasi ìtọ́mọ mi dáadáa graphic designer ọlánìkẹ́ nixie brandy tí mo lọ kí òun àti ẹs malik nílé lánàá pẹ̀lú bàbá wọn. bàbá yín náà ọlọ́run ọba yóò tẹ̀wọ̀n sí afẹ́fẹ́ rere yóò bá wa mú ìpè aburúkú lójú wọn pẹ̀lú àwọn òkú gbogbo wa náà tán wà lálòkè àwọn. ládàdúà ládà sàrà kọ́lọ́run jẹ́ ọlọ́mọ ọba wọn bísí mi láì mẹ́ta kúlúwà láò mẹ́ta níbẹ̀ ẹni tó bá mọ̀ ọ́n kó kà.

0: More music on trendybeats.com.
1: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebiọyọradio.com. Ẹ ṣé tẹ́ ń gbọ́ ìkànnì wa o, Ajísebí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí baba ẹnì kọ̀ọ̀kan.

0: ẹ kú dédé àsìkò yìí o. Mo kì í káàkiri àgbáyé ní gbogbo ìpínlẹ̀ tí ẹ ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Tó bá rí bó ṣe rí lọ́dọ̀ tèmi lọ́dọ̀ yín náà níbẹ̀ ọ̀hún. Ìyún lórílẹ̀-èdè Nàìjíríà ń bí aago mẹ́fà rọ̀lẹ́ ọkọjá ìṣẹ́jú mẹ́tàdínlógún. Ìyún látòkè òròkí lọ́yọ̀ aláàfin wa ń bí lórílẹ̀-èdè Nàìjíríà tàbí sí. Adéyinka Pẹ̀mbọ bí àwọ erin ọ̀rọ̀ jẹ́nu òhunrun. Ọlọ́run ọba náà ní tọ́jú mi o, ó ní tọ́jú ẹ̀yin náà níbẹ̀ ọ̀hún. Ọlọ́run ó kú tọ́jú wa. Tí ò bá sí ọlọ́ọ̀lọ́ọ̀ ni pákútẹ́ ìbá ti má parọ èmi àti ẹ o. Sòrò pé bá a ṣe ń gòkè tá a jọ ń gòkè tí wọ́n ń gòkè tèmi ń gòkè. Sòrò pé gbogbo àwọn èèyàn náà ló dùn máa ń nú ni. Ìra àwọn ọmọ ọ̀fẹ́ kò gbòde nu wọ́n gba kámú ni o. Nítorí pé ọlọ́run ọba ò gbà fún wọn, ọlọ́run ọba ó kú tọ́jú wa. Níbo lèmi ò bá wà lọ́jọ́ òní bí ò sí ẹ̀yin? Ọlọ́run ọba alágbára a lè wí lè ṣe a lè ṣe lè wí ọba tó ba lórí ohun gbogbo. Tí ò bá sí Ọlọ́run lákàtà mi ni Ọlọ́run tèmi fi ṣe apáta àdáàbọ̀bọ̀ tèmi wà láì. Ẹyin pàkúté ìbá ti má parọ mi ti pẹ́ Dẹ́yìnká.
1: Ìyá mi sọ̀tọ̀ ọbẹ̀ rẹ̀ dùn láwọ̀ mi òun dánpẹ̀rí olùtọ́jú aláàbò mi.
0: Olùtọ́jú gbogbo ayé a dúpẹ́ lọ́wọ́ rẹ o. Tí ò bá sí ìwọ wàláì, tí ò bá sí Ọlọ́run ọba Olódùmarè wàláì, àwọn ọba ti jámọ̀ gangan torí pé àti ẹ̀ jámọ̀ gangan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn èrùpẹ̀ lásán lásán.

ọ̀rẹ́ ọlọ́ọ̀ba lórí ìgbésí ayé gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá ó kù tọ́jú wọn o torí bò ń bù ú fún àwọn bí òkun láwọn náà ṣe ń lè fún wa bí ọ̀sà bí ọ̀sà ó kù tọ́jú àwọn olólùfẹ́ wa àwọn alátìlẹyìn wa á dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ lórí ìgbésí ayé wọn. ọlọ́run máa túbọ̀ bá wa bù fún wọn bí òkun kán lè máa fún wa náà bí ọ̀sà fún òtún fún àbí ọ̀sà kán lè máa fún wa bí odò kéékèèké ọlọ́run máa bù fún wọn bí òkun bù fún wọn bí òkun alágbá lúgbò bú fún wọn bí ọ̀sà bú fún wọn bí òkun bí ọ̀sà ọlọ́run bá dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ó kù tọ́jú wa o tó máa tọ́jú wa lọ. Dẹ́yìn nǹka yín náà ni ọmọ ọ̀dọ̀ àgbà ajá lu ọ̀yọ́ tí èyí gbó lásán nítorí pé bẹ́ẹ̀ mi ò bá rẹ́ranko mo rákàtà èèyàn mo rábà mi èèyàn ni o. ọlọ́run ọba ó kù tọ́jú mi ẹyin náà sọ fọlọ́run mẹ́rin pé ọlọ́run ó kù tọ́jú mi o ó kù tọ́jú mi ọlọ́run ọlọ́run ọba mọ̀mọ̀ dúpẹ́ ó kù tọ́jú mi o ṣé lórí ẹbí lórí ara ni ká sọ ni ó kù tọ́jú mi lórí ọkọ lórí ìyàwó ni ó tún ó kù tọ́jú mi àbí ṣé lórí ọmọ lórí bàbá lórí mọ̀mọ́ ni ó kù tọ́jú mi o ọlọ́run ọba ó kù tọ́jú mi. ìwọ nìkan ni o ìwọ nìkan ni ìwọ ni alpha àti omega.

Ọlọ́run ọba àdúpẹ́ lọ́wọ́ rẹ. Adéyinka yín náà ní o pàpín bàálẹ̀ fìlà. Iláṣà àròpò tí so lórí ọbẹ̀ nínú àwòtán garan. Mo tó ti dé pamantí kan bí o ṣe rin. Ayin mi náà lèdè bábá èdè, ọ̀rọ̀ bábá ọ̀rọ̀, ìmọ̀ bábá ìwà kọ̀ǹkọ̀. Bí ẹni tẹ ẹyin náà rèé sí mi náà tún lọ ọmọ ọba aládèjì gajìgan tògótògó tọ̀gọ́tọ̀gọ́. Abọ́gbọ́n nú ni mí tọ̀sán tọ̀sán tòru tòru èmi tún lọkùnrin sì bá. Olórí aláròyé ní ńláàánú onímọ̀ tí ń wò sùnsùn sùn. Ọ̀rọ̀ jẹ́nu ohunrun mo tún sùn tán ẹnu mi tún ṣe wúyáwúyáwúyáwúyáwúyá. Aláàbò aláàánú lórí ìgbésí ayé gbogbo wa èmi pẹ̀lú àwọn tí ń gbọ̀n mi lọ́wọ́lọ́wọ́ báyìí báyìí ayin Ọlọ́run ọba ọba ara ó kù tọ́jú mi mo ń bọ̀ ná mo tún ń bọ̀ ná. Adéyinka abọ́gbọ́n nú ni mí tọ̀sán tọ̀sán tòru tòru èmi tún lọkùnrin sì bá olórí aláròyé yín rèé ní láàánú onímọ̀ tí ń wò sùnsùn sùn ẹ̀rí ń bá ìbí ni mo mú bí iṣẹ́ lè máa ńlá o ẹyin tèmi Adéyinka rèé hùn òfíṣẹ́ mi pa mí dì mí dọ̀gá àgbà mo fẹ́lẹ̀ mẹ́bùn tọ́lọ́run ọba mi fún mi Elédùmarè ṣe ń ṣàlékún ẹyin náà ẹwò ẹgbowó ẹgbèwò ẹgbéwò ẹyẹwò ẹyẹwò ẹyẹ wá wò sáàrin ara wa ẹwò wá sáàrin ara wa gbangba gbangba lẹ́rìí pé mo iṣẹ́ iṣẹ́ kí n tó da kọ́ ni mo jìyà títí n tó jẹ èèyàn mo mọ̀ kẹ̀dẹ̀ ẹ̀jọ̀ pọ́tọ́rìtọ́ ọ̀yà ń jọ sí wọn tó jẹ́ ń kẹrù mi dáàfin ẹ̀yin náà ẹ̀wò wá wò sáàrin ara wa ẹ rí pé ọwá ní dáná orí mògún tó tún fodidi ẹni fọ́rímù tó tún fọ̀tọ̀ọ̀tọ̀ èèyàn síbẹ̀ aṣọ tí ń pa láró lẹ́rù àti kìbọ́ mi ò sínú tèmi Adéyinka ọ̀hún. Wọ́n mọ̀ ó ṣe tèmi náà kọ́sẹ̀ ni ní wo ta mọ ẹni kẹ́nìbọ̀dì torí mo fi tèmi jọ ó kọ pẹ̀lú òkè ìlú ọ̀yọ́ náà ní sẹ́ẹ̀sì mọ̀tẹ́lẹ̀ kọ́ pé ajíṣe bí ọ̀yọ́ làárí ayin ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan Adéyinka ayin rèé o. Ẹ kú kàlẹ́ ẹ kú rọ̀lẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káàlẹ́ ẹ kú àjìn tó bá ṣe pé àjìn náà ló fẹ́ dọ́dọ̀ yín bẹ̀. Mo kì í tẹ̀sọ́ tẹ̀sọ́ mo kì í tòlóògùn tòlóògùn mo kì í tọmọlúàbí tọmọlúàbí títí ilẹ̀ òdùà títí ilẹ̀ òdùà ẹyin tèmi. À ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà ni o ọlọ́run ọba náà ní ń pa wá mo ti ń dà wá sí wà láì ní on the 24 inú oṣù tá a wà yìí láàpẹ̀ ọdún méjì sángílí títà bẹ̀rẹ̀ kínní ayin níjọ́ tá a bẹ̀rẹ̀ náà rèé bí eré yìí o a bẹ̀rẹ̀ bí eré bí eré. Bí idán la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn aláǹta kùnpáyín kékeré sólóko bí idán la ṣe tá a fi bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn.

ẹyin bá mi, ẹyin mọ́ mi, ẹyin alátìlẹyìn mi, ẹ kù tọ́jú mi o, ẹyin supporters mi, ẹyin listeners mi lójoojúmọ́. Torí bí ò bá sẹ́yìn tẹ̀ ń gbọ́ mi ń bẹun, níjọ́ míì tí ń bá tiẹ̀ bẹ́ẹ̀ ṣe program tẹ́lẹ̀ tí ń bá lọ wo back end lórí sábà tí mo rí àwọn èèyàn tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́, inú mi adùn, ara mi agbá yẹ́gíyẹ́gí bí ara akẹ́kọ̀ọ́ aṣọ máa yìí tún kí fóònù mọ́lẹ̀, màá tún sáré ṣètò bí ìṣẹ́jú méjì mẹ́ta. Lórí pé ẹ̀yin wà ń bẹ̀rùn wà láì lè mí ṣe ń lé wá lójoojúmọ́, ojoojúmọ́ là wá mọ èèyàn sí látàrí iṣẹ́ yìí ojoojúmọ́ là ń pàdé àwọn aláàánú tọ́lọ́run rán sí wa tí wọ́n sì ń jẹ iṣẹ́ náà. Torí pé bọ́lọ̀ ń bá rán wọn sunday kápá láti ṣe tí wọn sì ń kọ́ kẹlà bẹ́ẹ̀ ṣe sí i. A dúpẹ́ o, àmọ́ lóore o, ojoojúmọ́ làwọn ọmọ dúpẹ́ ọwọ́ yín, ẹ kú tọ́jú wa o, ẹ kú tọ́jú mi, ẹ kú tọ́jú wa.

ẹ kú ìtọ́jú mi ọpẹ́ olóore àdáǹdá tán ni a máa dá lójoojúmọ́ a máa tuntun dání ọlọ́run ọba dúpẹ́ lọ́wọ́ rẹ lórí ìgbésí ayé tèmi pẹ̀lú àwọn olólùfẹ́ mi pẹ̀lú àwọn alátìlẹyìn mi pẹ̀lú àwọn alátẹ̀tísí mi tí wọ́n ń gbọ́ mi lójoojúmọ́ ọlọ́run ọba ń gbọ́. Bá mi láti ìlú ọba tẹ́bà mi sọ̀rọ̀ níjọ́ ní wọ́n ṣàdúrà fún wọn ní kọ́ ọlọ́mọ̀jẹ̀nsì sọ wọ́n tún fún mi lọ́rọ̀ àmọ̀ràn wọ́n ní ká máa ṣe lọ́ba àṣẹ ń ba lọ wẹ́rẹ́wẹ́rẹ́.

nígbà ìkò tó sí mi ọlọ́run lọ́ka mi yẹ o ọ̀nà ọba ń gbọ́ mo máa wọn tá a jọ lọ sùkúù tọ́jẹ́ pé ọ̀rọ̀ tó dá lẹ́nu wọn ṣákáṣáká ju àwa lọ ọlọ́run ọba ń gbọ́ ọlọ́run ló dì ìdí kà wá yẹ ó rí mi ló ṣàmìyàn ọlọ́run ọba ń gbọ́ mélòó la gbogbo ara mi kí ni mo mọ̀ ń wíná kí ni mo mọ̀ ń sọ ọlọ́run ọba ń gbọ́ ọlọ́run ló kà wá yẹ o wàhálà ìkò tó sí mi ọkàn wú ó dìídì ó wu ọlọ́run ló fi gbé ògo fọ́lẹ̀ wa ọlọ́run ló gbógo fọ́lẹ̀ o ọlọ́run ló gbé ògo fọ́lẹ̀ wa o. Máàmì ẹdún oore Mádám Fúnmi Kẹ́mi láti ìlú Ìbàdàn máàmì dáadáa nu àwọn alátìlẹyìn wa nu ẹdún oore ẹdún oore ẹdún déédé máàmì. Bàbá mi Fàtá Ìlàmìtì látọ̀wọ̀ Londo State Mádám Fúnmi Kẹ́mi láti ìlú Ìbàdàn ẹ̀yin Afọlábí Nurudeen Alaro láti orílẹ̀-èdè Libya ọmọ ọba Aládìgbòlù Muhyiddin Adékúnlé ẹ̀yin bàbá mi dáadáa Evangelist Moses Akande Akintunde. Artist Michael Awosola Angelo láti ìlú Abuja.

bàbá mi dáadáa bá sírù ọmọ adé níran láti ìlú Èkó ọmọ Ọyọ́ ni wọ́n sì pẹ̀lú Èkó ni wọ́n ń gbé. Etiri multi-purpose venture Alpha Glo Asiru Ahmadu Adeniyi ẹ̀gbọ́n mi dáadáa nu láti ìlú Pàpó adúgbò o àmàlò rẹ̀. Ọ̀nà ọpẹ́ mi pọ̀ o aláì ọ̀nà ọpẹ́ mi pọ̀ òun ò lè san tán. Ọlọ́run lohun ẹnu mi Ọlọ́run lohun ti ń jáde látẹnu mi. Níbo làwọ̀ bá wà? Tí ò bá sì pọ́lọ̀ ń bá wa sọ báyà bá ti wà nínú kúgbú nínú kóló tí wọn bá ti tì á mọ́lẹ̀ ọ̀hún ṣùgbọ́n lọ́run náà ni ń kó wa yọ. Kí làwa já mọ́ tí ò bá sí ọlá Ọlọ́run lára wa tí ò sí ọlá ẹ̀yin alátìlẹyìn wa lára wa. Bàbá mi Sàmínú ọmọ adé pọ̀ jù bàbá mi Fàtà Ìbándélé Olúṣọlá lamẹ́ríkà. Mílíọ̀n Sinkins Adéṣẹwà adé pọ̀ jù lamẹ́ríkà. Bàbá dáadáa sàn ní Success Odùọlá ọmọ Ògúndàrí ọmọ wọn nílùú Ìbàdàn láti ìlú United Kingdom lọ́hún London kan lọ́hún lọ́hún bẹ́ẹ̀ o. Ẹ ṣe o ẹ̀yin alátìlẹyìn wa àti bàbá mi Tẹ́sẹ̀ jọ ẹ̀yin àwọn alátìlẹyìn wa lẹ́nu ijọ́ mẹ́ta ìtẹ́ni mọ̀dákọ àwọn bàbá mi dáadáa tọ́lọ́hún dẹ́mọ̀ láti Seattle kọ́hún bí ègbé Seattle ní ìlú ọba lọ́hún ní Amẹ́ríkà lọ́hún. Bàbá dáadáa bàbá dáa àwọn ìwọ̀n popular dáadáa pọ̀ ọlọ́run bá ń gbọ́. Àwọn òyìnbó gan wọ́n máa ń ṣàọ̀dá sí wọn wọ́n láwọn gbádùn mí pọ̀ wọ́n láwọn ṣẹ̀ṣẹ̀ discover station wa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni ṣùgbọ́n àwọn gbádùn mí dáadáa. Ọlọ́run ọba yóò jẹ́ kémi náà gbádùn yín yóò jẹ́ kémi náà gbádùn ara yìí. Ẹ kú ìtọ́jú mi o. Sunny Success Odùọlá ọmọ Ògúndàrí láti London UK lọ́hún. Àwọn èsì wọn mọ̀ gbọ́lé iṣẹ́ wa lọ́jọ́ kan. Àwọn tí a ní tòótọ́ ẹyin tí a ní tòótọ́ ẹyin tèmi ní tòótọ́ ẹyin tí a ní tòótọ́ nù òdeyìn nǹkan pẹ́ńbọ́ bí àwọn erin ọ̀rọ̀ jẹnu ohun run mo tún sùtàn ẹnu mi tó ń ṣe wúyẹ́wúyẹ́. Èmi ọmọ oníyà mẹ́ta kan méje kan àtọ̀kan lélógún kan mo gbóngbó níyà ni mi ọmọ ọ̀rọ̀ gbọdọ̀ níyùn èmi náà tún lọ máa tó bọ̀ sòrò olóògbé yajúpọ̀ lẹ́run rínú kedere. Adéyìn nǹkan ọmọ ha lójú ìyá ọmọ lójú ará àdúgbò lójú ará èrò gbára àtòrò gbòòrò lójú ẹni wọ́n jọ ń wòra èmi tún lọ máa lójú gbogbo abínú ẹni àti àwọn òsìkà àlú ọ̀fẹ́rìn mi o torí pé wọn ní gbọ́. Adéyìn nǹkan pẹ́ ń bọ bí àwọn erin èmi náà sì ní gbà náà ni ọjà fẹ́ràn ara wa. Ẹ kú ìtọ́jú mi Ọlọ́run ọba o. Ẹ̀yin ni Alpha àti Omega mi ẹ̀yin ni ìbẹ̀rẹ̀ àti òpin mi o. Síwájú mi ẹ̀yin lẹ̀ ń kẹ́yìn mi ẹ̀yin lẹ̀ ń bá mi lọ ẹ̀yin lẹ̀ ń bá mi ṣe ẹ̀yin lẹ̀ ń bá mi sọ láti gbà tá a ti bẹ̀rẹ̀ wà láì nínú oṣù yìí ní ọdí on the 24 ní òpin ọdún méjì tá a bẹ̀rẹ̀ kínní bí eré bí eré bí eré bí eré la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ. Akàrò ni pé kò sí iléeṣẹ́ rédíò kankan lọ́yọ̀ọ́ kí ló wà ní kápá àti ata lè ṣe in ló mú ọgbọ́n àtinúdé ilé yìí wá fóònù tá a fi bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ Infinite Hot 4 Hot 4 inú mo fi bẹ̀rẹ̀ náà lọ́jọ́ náà lọ. Wàhálà ẹnu iṣẹ́ yìí náà ni mọ́ra wọn ni fóònù yìí ló lànà lé lórí kọ́lọ̀ ó ṣeéṣe bí ṣe ń ṣe kó tó gbé ìyanu rẹ̀ dé ká tó gẹ̀ẹ́tì fóònù mi Dẹ́yìnká Ọlọ́run ọba náà ní tọ́jú mi. Kí ni mo jámọ́ jámọ̀ kankan Ọlọ́run ọba ń gbọ́ Ọlọ́run ọba ní tọ́jú mi o ẹ̀yin olùtọ́jú mi àdúpẹ́ o.

láì àmọ̀ pé bí tọ́lọ̀ ọba tí ń mú wa lọ àti àti ń rí jà sára rẹ̀ báyìí àti ń rí jà sára rẹ̀ báyìí báyìí díẹ̀ díẹ̀ wípé ibi tọ́lọ̀ ń sì mú wa lọ ọ̀nà tó jìn dáadáa ni tó jìn gan tó yẹ pé ọ̀lọ́ ibi tọ́lọ̀ ń mú wa lọ àti ń rí píkìọ rẹ̀ nílẹ̀ díẹ̀ díẹ̀ ibi tọ́lọ̀ ń mú wa lọ àti ń rí ìjàsá rẹ̀ díẹ̀ díẹ̀ ṣe mọ̀ pé kò sí bí náà ṣe jólókòó tí mọ̀jàlá ò ní délé sọ àti ń rí mọ̀jàlá rẹ̀ àti ń rí jàsá ibi tọ́lọ̀ ń mú wa lọ. Àwa ń sọ pé íńtánẹ́ẹ̀tì ni a ń sọ pé báyìí báyìí ni íńtánẹ́ẹ̀tì lásán ni ọlọ́run bóyá láti pàṣẹ wa ni First Indigenous Radio Station lọ́yọ̀ ni yóò fi wáyé sílùú Ọ̀yọ́ yàtọ̀ sí ètí skul ni ti ń bẹ ní Àjàyí Crowd Down tí ó jẹ́ First Major Indigenous Radio Station fún ìlú Ọ̀yọ́ bí ó tiẹ̀ sì jẹ́ private bóyá látara wa bá láti ọ̀dọ̀ wa lọ́lọ́run ó fi dá lẹ̀ ibi tọ́lọ̀ mú wa lọ ọ̀nà tó gùn gan tó jì gan ni ṣùgbọ́n àti ń rí jàsá rẹ̀ àti ń rí jàsá rẹ̀ torí pé a wà lójú ọ̀nà. Wàhálà ẹ̀ kíkà lọ́lọ́ ń kà wáyẹ kò tọ́ sí mi o kíkà lọ́lọ́ ń kà mí yẹ kò tọ́ sí mi o.

0: Sudan láti orílẹ̀-èdè Ìtàló, Italy, ẹ̀dùn orí. Ivory Coast, ẹ̀ṣẹ̀hún o. United Kingdom, mo dúpẹ́ dúpẹ́. Canada, ẹ̀ka àlẹ́ ẹ̀ṣẹ̀hún. Nàìjá, ẹ̀yin tí a ti lé ti lé, adúpẹ́ o. Ẹ̀yin ti United States of America, adúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin ti Honduras. California, United States of America, adúpẹ́ o. Ẹ̀yin ti orílẹ̀-èdè Russia, ọmọ Nàìjá ti ń bẹ̀m̀bẹ̀, adúpẹ́ o. Ẹ̀yin ti orílẹ̀-èdè Libya, Ghana, Benin Republic, Gambia. Gbogbo ti Africa pátápátá, adúpẹ́ o. Ọlọ́ọ̀lọ́ọ̀ la yín làwà fi ń yan ló já wà hàn.
1: Ẹ̀mí mímọ́
0: ò ṣe o, ẹ̀mí àwọn wòlíì. Ẹ̀yin lẹ̀ ń gbògo fọ́lẹ́wà o, ẹ̀mí mímọ́.

tí ó bá sì wọ tó ń ṣaláàbò lórí wa lórí ilé ayé wa. Pẹ̀lú àwọn tó jẹ́ pé bá a ṣe ń sùn wọ́n wọ́n ń nú bá a bá ṣe báyìí wọ́n á yín mú bàbá wọn bá rí wa lókèrè wọn aṣa àríyá bàbá kọyìn sí wa bàbá kọyìn sí wọn wọn a tún máa yín mú sí a àìmọye nǹkan lúbúlúbú tí wọn ti gbọn sórí bàtà àìmọye tí wọn ti gbọn sórí àga àìmọye tí wọn pè lórí afẹfẹ sínú afẹfẹ àìmọye tí wọn kàn mọgi lórí wa tí ò bá sí ọlọrun tí ń ṣaláàbò àìmọye àfúnjẹ ojú oorun ọhín ọkọ ló ti gbabẹ tí wọn ti di gbabẹ dépò kú o. Ọ̀pọ̀ ló ti gbabẹ̀ dé ipò àìsàn ọ̀pọ̀ ló ti gbabẹ̀ tán ti ṣe bẹ́ẹ̀ tán ti gbabẹ̀ lọ tí ò bá sí pé àánú lọ́lọ́run fi ń gbà wá táńfíà ni ta ló dùn mọ́ kò sẹ́ni tó dùn mọ́ o àforí ẹni kò sẹ́ni tó dùn mọ́ àforí ẹni o àní ò sẹ́ni tó dùn mọ́ àforí ẹni táńfíà ni táńfíà ni táńfíà ni kò sẹ́ni tó dùn mọ́ o àforí ẹni.

àìmọye àfúnjẹ ojú oorun, àìmọye àpẹta ojú oorun, àìmọye àfúnjẹ ojú oorun, àìmọye àpẹta ojú oorun. Wàláì pàkúté ìbá ti má parò wa tí ò bá sí Ọlọ́run ọba tí ń dààbò bò wá tí ń ṣaláàbò lórí ilé ayé àwa náà ló yẹ ká máa fi dúpẹ́ lọ́jọ́ ojúmọ́. Grace and Mercy ni o, àánú ló ń sọ̀rọ̀, orí ọ̀fẹ́ Ọlọ́run ló ń sọ̀rọ̀, àánú ẹ̀ ló ń sọ̀rọ̀, orí ọ̀fẹ́ Ọlọ́run ló ń sọ̀rọ̀ láyé wa o. Àánú rẹ̀, orí ọ̀fẹ́ rẹ̀ la ṣe wà láyé di òjì. Àníta ló dùn mọ́ kó máa máa sẹ́ni tó dùn mọ́ o, àforí ẹni. Sóògùn wa la mọ̀ sí ni. Oògùn tó jẹ́ pé ń lò lọ́jọ́ kan pọ́njú tó jẹ́ pé orí ẹni báyìí náà ló lọ́jọ́ gbogbo. Ọlọ́run Elédùmarè ló lọ́jọ́ gbogbo. Ó ní ṣaláàbò wa. Bó bá tiẹ̀ jẹ́ pé oògùn lágbọ́kàn léni, àìmọye àwọn tán ní yàrá ya fòrò láyé oògùn jù á lọ. Tó bá ṣe pé gèdè ni, àìmọye ìgbà tí ó pa, tí kẹ́kẹ́ pa má gbogbo lẹ́nu, tí kẹ́kẹ́ pa má ti òrò lẹ́nu. Tó tiẹ̀ níwántí ọfọ àbẹ́gbẹ̀gbẹ̀. Tí ò bá sí Ọlọ́run tó ti aláàbò wa lásìkò náà, tí ò bá sí Ọlọ́run tó dúó fún wa. If no be God wey stood for us, if no be God wey be for us, where we for dey? Where we for dey? Where we for be? Níbo làwọn ọ̀bá wà? Bóyá bá ti ti ojú oorun lójú ikú. Ṣùgbọ́n Ọlọ́run náà ló ń pa wá mọ́. A wá dúpẹ́ ni o. A ní ó ń pè ọdún méjì lọ tá a bẹ̀rẹ̀ ìkànnì yìí. Ìkànnì ajé ṣe bí ọ̀yọ́ bí eré bí eré. Aláǹta kùn páyín kékeré sólókò bí eré bí eré la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà tán. A ní bí ìdá bí ìdán ni mo ṣe tí mi lówó lọ́wọ́. Aláǹta kùn páyín kékeré sólókò. Tífá bá tẹ́jú ogbè mọ́ ni àmọ́ lówó lọ́wọ́. Ojú rere ni wòrí sí wa kápò rẹ̀. Ojú rere là á fi wowó. Ẹyin orí rere náà ni ti ìrere ìrere o lórí àgbọ́rùn re. Ẹyin eré o lórí àgbọ́ o eré o lórí àgbẹ́rù re o. A ní èrè kò ní orí àgbẹ́rù lé orí rere náà ni ti rere. Eré o lórí àgbẹ́rù lé orí

mo rọ́wọ́ yín bẹ̀ láti Benin Republic. Ẹ̀yin ti Kotonu lọ́hùn-ún bẹ̀ wọ́n. A rọ́wọ́ yín o, ẹ ṣeun. A dúpẹ́ lọ́wọ́ tẹ̀yìn náà. A dúpẹ́ lọ́wọ́ yín nílé lóko pẹ̀ lẹ́yìn odi. A ní yín pé ọdún méjì lọ́tà bẹ̀rẹ̀ kínní bí èrè lábẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn-ún. Ní ọjọ́ kẹrìnléníogún oṣù kẹta ọdún náà lábẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn-ún. Ní ọdún 2020 lọ́hùn-ún bẹ̀ wọ́n. One more time, òkú ìtọ́jú mi ọlọ́run.

ojú ọlá rẹ wò mí o kémi náà dùn lówó kí n lọ lọlá kí n lọ lọrọ kémi náà lè máa fi tọrẹ kí n lè máa fún àwọn èèyàn hàn fojú ọlá wò mí fojú àánú wò mí fojú ọrọ wò mí o tọ yáyìn náà ní ti máa gé pété ná torí kò sí ná ayin fáírọ ìbánisọrọ mi ti bẹ kú oníyàn ẹsẹ o ọlọbẹ ẹsẹ ọlọkà ẹsẹ gbogbo ẹyin tẹ bá mi fìfẹ jẹ ẹkọ ìbínú o hàn a máa bẹ torí ọbẹ ní bẹsọ àtẹlẹsẹ a sì bẹnu ẹni tó bá ní ẹmọ bọ nìkan láti débá ní nítorí pápákọ dẹdẹdẹ kọjọ kan rí òórùn arọ wà á jẹ fún bàbá ìjọrọ mọjẹlẹ jẹ kí n láyè gbé ń ṣe ẹrọ wọ láyè gbé ń ṣe ilé olúwa rí gbóná nínú ilé tẹtí ń gbọ mi ọdẹ tẹtí ń gbọ mi tẹ ibi iṣẹ tẹtí ń gbọ mi ilé yín ọ̀nà yín ọdẹ yín ìgbésí ayé yín ò ní gbóná kò ní gbójú nítorí pé tutù tutù báyìí láàárọ tẹ o ayé ò ní gbóná mọ yín kò ní gbóná mọ èmi náà àní orógùn òfin pínpín ìlú ò ní lè mọ wa tutù tutù náà láàárọ bàbá mo fọ àyínlé ọlọrun ọba lọwọ mo fi ọlọrun ọba sọ yín òyìn sọ ọlọrun ọba àbúrẹ tó nípa tó dájú tó ju ẹwù orin lọ wọn máa wà lórí ẹmí àti dúkìá èmi àtẹyìn títí dìgbà mi ìdáàtò máa pàdé adé yìí ká pẹ ń bọ bí awo irin mi ń fi ilẹ̀ sínú ìbànújẹ́ mi ní bá yín nínú ìbànújẹ́ o ẹ fi mí náà sínú ìbànújẹ́ ẹ ní bá mi nínú ìbànújẹ́ ká tó rí ra aláyọ̀ ká pàdé níre ká mọ̀ dolódì lẹ́yìn ara wa ká mọ̀ wá ara wa tì ààyè wọn ò fẹ́ ń kú àtọ́jẹ́ ìlú kù adé àfúnmọ́rẹ́ mi àtàgbà òsì lọ́fà ọba rọ̀gúndà abáde yìí lọ́mọ àdèyí ń bẹ nípò tó dákẹ́ rí gidi ká mọ̀ dolódì lẹ́yìn ara wa títí dìgbà mi ìdá tó mọ pàdé adéyínká ọlọ́sùnkàn mi ló kọ́ mi pa mi bá lẹ̀ fi láyé lásàrò kò ní mí ti so lórí ọbẹ̀ nínú àwo tán gan múráyín náà ló kọ bàbá tó bí ń lọ́mọ ayin ìyá mi náà ni àríkẹ́ àríkẹ́ òkọ̀ àríkẹ́ ògọ̀ tó kẹ́kọ̀ọ́ ẹni ògọ̀ dání adéyínká ọmọ ọ̀dọ̀ àgbà ipàdé wa ó di wọ̀ yọ̀jọ́rọ̀

0: anyi kuro ore mi ma gbe kuro laji se bi oyo online radio.
1: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo Ajisebi Baben kokan.
2: Sọ bó ti ju ìlú mi àti ṣe bí ọyọ online radio àti tìgì àràrà.
3: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajisebi Oyo online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì wa o, Ajisebi Oyo láàárí Oyo ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
4: La ìlà ẹ̀yin lé mosú ọlọ́run ọ̀sánú yín torí kò yẹ kí sáré yẹn wà lé bàbá yín nú òfin ọlọ́run ga kò yé yín ni yóò tún á gẹ skáàfù. Ẹ pa àwọn ìyàwó wa ìyá lé mosú nù òun náà rí kéńdé nu ọ̀nà bí mẹ́jọ lọ́lọ́ táwọn kọ̀ lẹ̀ ọ̀rọ̀ kọ̀ mọ́nà bá wà gúnlẹ̀ lé bàbá ẹ̀ kọ́kọ́rọ́ kànga owó ẹ̀ níyàwó wa kọ́kọ́rọ́ sálángà owó ẹ̀ níyàwó wa alẹ́ mi bàtúlì mo ti ọjọ́ nu ilé ọkọ ẹ wà bí má.

eebu ni inu ile oko be ba le renin pupo ah ti won ti dore to renin ma ni ah wallahi wallahi ah ya o mini ninu ile pupo tele ina tore to renin ze won ya mi yo lo tani mo ke ma wo won nbo won won na te ah mama azede ejide onko ke mo wi fun erin na ni oku ya o mo je wole mo erin na ni pita keke ah bo si je ni ti da ke bayi ti soro ti won ki o to ni eh era won mo esin e gbe wa wọ́n hey, ni ẹ́ o ṣeun ìyàwó dáadáa o ṣeun bọ́ bá ti wọlé tán wọ́n pẹ́ àmọ́ bí àdìsá ti lọ ọ̀rọ̀ ọmọ yìí bọ́lọ̀ ń mú orí wá kan ní ọmọ wò bábú ní kan ní ọmọ wò bínú ẹ̀ ń dùn kan ní ọmọ wò bàrẹ̀ ẹ̀yá kan ní ọmọ wò àmọ́ yìí tá a ṣe ń bẹ̀ ní. bó o sì jẹ́ni tí dákẹ́ mọ́nu létí èyí jáde wọ́n pọ̀ lọ́n lọ́mọ tí ń sìn yìí tilẹ̀kùn mọ́ni ẹ̀sìn mọ́ gbọ́ wúyẹ́wúyẹ́ ìlọrin wọ́n sì bá yẹn dìkun yóò sì ṣe déédéé ọ̀dọ̀ ọ̀rẹ́ ìyàwó nílé ọkọ àwọn ìyá wa jọ wọn rẹ wọn sunkún ọmọ wọn bá ń lọ ilé ọkọ ẹkún lásán kọ wọn rántí ọlọrun ni pé ọmọ wa bọ wá jó.

owó dá o èmi àti yàn ní mo sí o owó dá o wà láì o sì a máa fa ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ò da sí orílẹ̀. O sì ò dá o kò sì ò dá o èmi àtẹ̀yìn nítòsí o ẹyin bàbá àwọn èèyàn gan sẹ́nu ìpàkọ́là kọ́ sẹ́yìn adé àfẹ́jì ọ̀wọ̀nràn tí ọmọ ríre méjìméjì lóòótọ́ ẹwífà lára pé mo ríre o ire tó sọnù ire wọlédé ẹwífà jèrò pé mo ríre ire tó sọnù ire wọlédé ẹwí tó ń fọ́ràn ẹ̀gbọ́n àgbọn sọ pé mo ríre ire tó sọnù ire wọlédé o ire lójú owó rí èmi àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ àtàwọn tí wọ́n tó máa gbọ́ mi ńgbọ̀ bá yá àtàwọn olólùfẹ́ mi tí wọ́n sí online tí wọ́n máa gbọ́ wa báyìí báyìí torí pé afẹ́fẹ́ kan kì í fẹ́ kọ́mọ kan di okola gbogbo àwọn olólùfẹ́ mi yányán gbogbo àwọn tí wọ́n fẹ́ mi fẹ́ dáadáa gbogbo àwọn aláàánú wa alátìlẹyìn wa hàn ní bàbá àwọn èèyàn kan sẹ́nu ìpàkọ́là kọ́ sẹ́yìn adé àfẹ́jì ọ̀wọ̀nràn tí ọmọ ríre méjìméjì lóòjọ́ ẹwífà lára pé mo ríre ire tó sọnù ire wọlédé o ẹwífà jèrò pé mo ríre ire tó sọnù ire wọlédé ẹwífà ọ̀nà gan-an.